obìnrin yìí tí ó jẹ́ abóku sọ̀rọ̀ tí ó ní ẹ̀mí abóku lò ẹ̀rú bà á nígbà tí ó gbọ́ orúkọ Saulu kò mọ̀ wípé Saulu ti di apẹyìndà kò mọ̀ wípé ohun tí Saulu kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èébì rẹ̀ tí ó ti jáde láti ẹnu rẹ̀ ó tún fẹ́ kó wọn jẹ ìwọ ńkọ́ ẹlòmíràn ìwọ tó ti jẹ́wọ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé a ti gba ọkàn rẹ là tí o ti sọ wípé o ti kúrò láàrin àwọn tí ó ní ẹ̀mí kẹ́mí ẹ̀mí tí ó ń gbé wọn ṣánlẹ̀ o ti kúrò nínú ìjọ tí wọ́n ti ń wọṣọ funfun tí wọ́n ń mu omi láti inú ìgò o ti kúrò láàrin àwọn tí wọ́n ń lọ sí etí òkun tí wọ́n rò wípé etí òkun ni agbára wà o ti kúrò ní àárín àwọn oṣó àti àjẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n ti kúrò láàrin irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí wọ́n bá ní wàhálà ó ṣeé ṣe bóyá wọ́n ti ń gbàdúrà wọn ò sì tí ì bímọ tàbí iṣẹ́ ni ò sí tàbí owó ni ò dúró lọ́wọ́ wọn tàbí wọ́n gbìyànjú láti kọ́lé fún ìgbà pípẹ́ ṣùgbọ́n wọn ò tí ì lè kọ́lé yìí tán a máa ń ríru àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn adáhunṣe wọn a tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí àwọn tí wọ́n ń rúbọ àwọn tí máa ní lọ mú ẹran wá lọ mú tibí wá lọ mú tàn wá ìwọ tó o ti lọ lọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tó o ti gba Jésù Kristì gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ tó o ti jẹ́rìí ìgbàlà ní ìdàpọ̀ ojúlé àti lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èéṣe tá a tún ń rí ọ tó jẹ́ ẹ̀wọ̀ náà ló tún mú adìẹ sábẹ́ agbádá tó tún lọ bá bàbá àsàlẹ̀ kan lóru ó jẹ́ ìwà apẹyìndà èyí ni arí tí Saulu ṣe àwọn ẹlòmíràn wọn aṣọ funfun tó ti jó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èéṣe tí ó tún jẹ́ wípé ìwọ ló tún lọ sọ́dọ̀ abániránṣọ ló ní kí wọ́n rán aṣọ funfun kì í ṣe dípà ló ń lọ ní sáàránṣọ fún mi sáàránṣọ mo mọ nǹkan tójú mi ń rí mo mọ ìyà tí mo ń jẹ mo mọ ìpọ́njú tí mo ń bá pàdé ọmọ ò lè lọ àwọn ọmọ ò lè lọ sílé ìwé ìyàwó òrò ń jẹjẹ àwọn àna pàápàá ojúṣe tó yẹ kí n máa ṣe fún àwọn ẹbí mi àti fún àwọn àna mi ò lè ṣe inú aṣọ fún mi ẹbí nǹkan tó bá máa dá kó dá ó mọ nǹkan tó ń ṣe ó mọ wípé ó fẹ́ kí ọlọ́run kí ó kọ ẹ̀yìn sí ẹ ó fẹ́ kí sàtánì kí ó tún máa dààmú rẹ àwọn ẹlòmíràn ẹbí àníríwọ́n wọn ní ilé ìsìn wọn tún lọ sọ́dọ̀ àwọn abóku sọ̀rọ̀ àwọn abóku lò wọn lọ sọ́dọ̀ àwọn oṣó àwọn àjẹ́ nítorí pé wọ́n fẹ́ bímọ bí o bá sì bímọ pé arábìnrin ṣé ò sí nǹkan o ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín kí ó yẹ̀ nílé ọlọ́run o a ò rí yín déédéé ṣé kò sí nǹkan a ní kò sí nǹkan a ní ṣùgbọ́n ńsìn mo ti mọ ibi tágbára wà nítorí pé ṣé o mọ̀ èmi náà ọmọ dípà ni mí ó pẹ́ ta ti jọ ń lọ ṣùgbọ́n wò mí báyìí láti ìgbà tí mo ti délé ọkọ mi ò lóyún kan látàárọ̀ dalẹ́ rí ṣùgbọ́n mo ti débì kan sìn ibẹ̀ tó bá débẹ̀ agbára wà ń bẹ̀ irú agbára wo agbára òkùnkùn agbára tó rán ènìyàn lọ sọ́run àpáàdì agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ igi agbára tó ń gba ọmọ látọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù ọmọ tó máa ṣekú pa ẹ́ ló fẹ́ lọ gbà lọ́dọ̀ igi àwọn ọmọ ráhùn ràhùn ọmọ tí kìí gbọ́tayé ọmọ tí kìí mọ nǹkan kan ọmọ tí ó jẹ́ pé bòràn lọ sílé ìwé kò nílè lọ irú ọmọ wo ló ń fẹ́ ó mọ̀ wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó tún dá wàhálà kún wàhálà lórí òbí ni nítorí bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn ti rí bí kan tí agbára wà kò síbòmíràn tágbára wà nínú Jésù lágbára wà nínú ẹ̀jẹ̀ Jésù lágbára wà nínú ẹ̀kọ́ ìyìn rere lágbára wà nínú àdúrà nínú orúkọ Jésù ni agbára wà ẹlòmíràn tún máa lọ kọ́ orúkọ àwọn áńgẹ́lì a lọ sí ìpàdé a lọ rí wọn wọ́n ṣe ìpàdé ìta níbì kan ìpàdé ìta gbangba náà wọ́n dárúkọ áńgẹ́lì òun wá ní àǹfààní ṣe mọ̀ pé níbí ó ṣòro láti rí olùṣọ́ àgùntàn wa a wà ní ṣọ́ọ̀ṣì náà a wà nínú ìjọ ọdún kan ọdún méjì àti ẹ̀fẹ́ rí olùṣọ́ àgùntàn a lè rí olùṣọ́ àgùntàn gba tí mo lọ sí ìpàdé ìta gbangba níbì kan tí mo sọ pé mo fẹ́ rí evangelist kíá ni mo rí evangelist òun ló àdàkọ àwọn orúkọ áńgẹ́lì òun ló fún mi nǹkan tó máa ṣekú pa ènìyàn ó fẹ́ gba ìjọba ọlọ́run lọ́wọ́ rẹ èyí ni a rí tí Saulu ṣe wú ẹsẹ̀ ìkẹjọ Saulu sì pa ara rẹ̀ dà ó sì mú aṣọ mìíràn wọ̀ ó sì lọ àwọn ọmọkùnrin méjì sí pẹ̀lú rẹ̀ wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà lé òru wọ́n fi òkùnkùn bójú ó sì wípé èmi bẹ̀ ọ́ fi ẹ̀mí abóku sọ̀rọ̀ dá nǹkan fún mi kí o sì mú ẹni tí èmi ò dárúkọ rẹ̀ fún ọ wá sí òkè fún mi èyí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìríjẹ ní àkókò wàhálà
iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin le logun Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo lorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro lorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wo pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won akanko iwe here here kan won so pe oluso agutan e o pe ti mo tin gbe iroye pe mo fe lo si ile okere nitori wo pe awon mo ro njeje nihi iyawo ori nkan nihi e bayi nlo e bayi nse nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wi pe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyan se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu kwada ni akoko iponju eti iponju yi ibamu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya to nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan le logun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu wonyi ti a ko si ti ipa eyonu wonyi pa won si ko si ronuku ada ise owo won won ki won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse we pe bi wahala ti le wa bi iponju ti le wa e ti won iba fi wa si odo olorun e ti won iba sa si abe ojiji olodumare e ti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tesiwaju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti a mo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju ohun kini ti o ye ki a se asofa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini o ni e ma se je ki okan yin daru ohun ti esu ma ngbiyanju lati se ni we pe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o fo wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni Jesu Kristi fi so fun wa wi pe ki a sesho lori okan wa ki a sesho lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo wi pe olorun o je alagbara ki ba ti ni ko si ko sese fun olorun ki o si ranti wipe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun
awon elomiran o ma ro we pe e se ti a fin ni iponju bayi e se ti a fin ni ajalu wahala bayi o ye ki o mo we pe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lai lai wo ise iyanu ti olorun se ti an ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu won yi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wi pe won lo ni ona ni ageju bi won ti de eti okun popa be ni ari wi pe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wi pe ise iyanu yi ti pinpin okun popa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ṣọrọ titi abanso wi pe odi jeriko wo lule akoko wo ni odi jeriko wo lule o je akoko iya o je akoko ogun fun awon omo israeli ṣọrọ ti pe joshua o gbadura o ni ki orun ki o duro ni ipo re ki osupa ki o duro ni ipo re akoko wo ni akoko ogun ni ṣọrọ ti isegun ti david ni lori golati akoko wo ni akoko wahala ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wi pe opodopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wi pe jesu kristi ti dide o si so fun ikun omi ati awon nkan ti o bi lu omi wi pe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa ti oran ti wo pe gba ti a so pe ile tubu si sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti saulu paulu nisisiyi ati sila ti won jiya akoko igan ni a ri pe olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri olorun oran ti shedraki mishaki ati abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru egba olorun gbo egba mi gbo pelu egba jesu kristi gbo pelu ini jesu kristi so fun wa ki se be nikan wo tesalonika keji ori kini ese ikeje tesalonika keji ori kini ese ikeje ati fun eyin ti a npon loju isimi wa isimi pelu wa nigba iparahan jesu oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti a npon loju awa ti a ni wahala awa ti a da yapo ki a simi ninu ileri olorun ki a simi pelu awon ayanfe ki a simi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbogbo aniyan wa le oluwa nitori ohun se itoju wa wo peteru kini ori karun ese ikeje peteru kini ori karun ese ikeje e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori dafidi ori ogofa lekan ori dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iranlowo mi ti nwa nihi ni olorin dafidi lo nso fun wa wipe nigba ti ko si iranwo ninu aye nigba ti ko si iranwo ni isalele nigba ti ko si iranwo ni ogun nigba ti ko si iranlowo lodo awon eniyan wipe ohun o gbe oju si ori oke won ni
níbi tí ìrànlọ́wọ́ yóò ti wá, ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Ẹni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀ró ra ìdákọ̀ró wa, ẹni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa, èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, Olúwa tí kìí bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kìí yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kìí tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí ó bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé, àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjìjí rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run bí ó bá ti jẹ́ àpẹyìndà, bí ó bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí abókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wa dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti ẹ̀mí àti àwọn ẹ̀mí èṣù. Sọ fún Ọlọ́run wípé òrònú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọmọ, àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo. Ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ jẹ́ kí a sinmi lé Olúwa. Ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa kí a kó lé Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ní alẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí kò ní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo. Rọ́lù Ọlọ́run di àgbélébo Jésù Kristì mú. Yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò sì máa pa ọmọ, yóò máa tọ́jú rẹ, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú òjò. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí, kò sí nínú àwọn agbára òkùnkùn inú ayé yìí, wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan. Lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn oúnjẹ, wọ́n mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkún omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú wọn kúrò lórí ilẹ̀ ayé, a ó mú wọn lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súlfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni o yewo ninu ohun ti an ko loni ikini anfani alailegbe anfani alailegbe ikeji aigboran ati aigbagbo aigboran ati aigbagbo iketa adanu ayeraye adanu ayeraye ikini anfani ailegbe ti ayalochi ni ikeji aigboran ati aigbagbo ayalochi iketa adanu ayeraye fun ayalochi ki o le ye wa dara dara awon anfani alailegbe awon anfani alailonka ti ayalochi ti o ni sibe sibe ti ko mu awon anfani won yi lo sugbon ti o die ni iparun ti o die ni igbe ti o die ni ti o nlo ayeraye ni orun apadi a ma wo iwe mimo lati genesis ori kejila genesis ori kejila ki a le ri we pe bi awa na bi a ti ni anfani lati gboro igbala be ni o na ni o ni anfani lati gbo oro igbala ati lati sakuro ninu iparun sodomo ati gomora sugbon o ko mu anfani na lo Genesis ori kejila lati ese ikerin Genesis ori kejila lati ese ikerin nihi ni ati nwo nigbati a pe Abraham ti Abraham si se igboran si Olorun ti o si jade sugbon ki a wo awon ti o ba jade ese ikerin be li Abraham lo bi Oluwa ti so fun lo ti si ba lo Abraham si je eni arundinlogorin odun ni igbati o jade ni Harani yin so fun awe pe Lot wa pelu re awon idile Lot si wa nibe pelu ni ese ikarun Abraham si mu Sarai ayare ati Lot omokunrin re ati gbogbo ini won ti won kojo eniyan gbogbo lara awon eniyan gbogbo won yi ni aya Lot wa pelu ti won si ti won ri ni Harani won si jade lati lo si ile Kenani ni ile Kenani ni won si wa si Abraham si la ile na koja lo si ibi ti a npe ni Shechem si gbe more si si bo more awon ara Kenani si wa ni ile na ni igba na Oluwa si fi ara han fun Abraham o si we pe iru omo re ni emi o fi ile yi fun nibe ni o si te pepe fun Oluwa o si ti o ti ran ti o ti fi ara han nihi ari wi pe Abraham o je eni ti o sin Olorun sugbon o ti a fe ki o ye wa ni wi pe bi o ti te pepe bi o ti n gbadura bi o ti n sin Olorun alaye Lot ati aya re pelu won wa nibe ati le so fun awe pe nigba kan won ko Lot ati awon aya ati aya re ati awon eniyan re ati ohun gbogbo ti o wa ninu Sodomo ako won leru eyi Abraham yi kan na lo tun lo lati je iranwo lati ko won pada ni oko ero ti ako won lo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun bi ati nka ki o ma fi okan ba lo ki o si mo awon anfani ti aya Lot ni sugbon ti ko mulo ninu Genesis ori ikerinla ese ikerindinlogun o si gba gbogbo ero na o si gba Lot arakunrin re pada pelu ero re ati awon obinrin pelu la awon obinrin won yi ni aya Lot ati awon eniyan ni akoko yi ninu ese ikeji ni logun Melchisedeki oba Sodomu si mu onje ati oti waini jade to wa o si ohun a si ma se alofa Olorun oba oba ogo tabi oga ogo nihi ni a nso fun wa wipe nigbati Melchisedeki ti o pade Abraham to si fun ni onje ati oti waini aya Lot yi kan na o wa nibe o ri ohun gbogbo ti a nse bi ko ba tile si nibe o ye ki oko re oko Lot yi ki o royin fun awon ti oju ohun ri ati awon ti won ba pade ati bi Melchisedeki eni ti a da ni irisi ni aworan ni apere omo Olorun omo alade alaafia nitori pe a pe Melchisedeki fun re ni oba Salem e je oba alaafia ti o se apere ti o n duro fun
omo alade alafia Jesu Christi ninu Genesis ori ikokandilogun Genesis ori ikokandilogun ese ikini awon angeli meji si wa si Sodomu li ashale Lot si joko li enobode Sodomu bi Lot si ti ri won o dide lati ipade won o si dojubole nihi ni ari awon angeli meji ti o wa si Sodomu won ni ise kan ti aran won eyi ni lati pa Sodomu on Gomora run sugbon gege bi ore ofe Olorun gege bi farahan Olorun fun Loti ati ara ile re o je ki Loti ki ori won o si gba won wole ninu ese iketa o si ro won gidigidi won si ya si won si yato won si wo inu ile re o si se ase fun won o si de akara alaiwo fun won won si je eje ki o ye wa wipe aya Loti pelu o je ranwo lati wa onje lati se onje fun awon angeli wonyi won si je wo iru anfani ti obirin yi ni ki won to sun ni ojo na bi o ba je ni ti nka bibeli o mo wipe awon ara ilu na won de won so wipe won fe mo awon okunrin meji wonyi sugbon won fa Loti wole nibi ti won ti ni ariyanjiyan won si bo ifojulu awon ara Sodomu ise iyanu yi ni aya Loti ri nikeyin ni aso fun awe pe awon angeli won di won lowo mu won di Loti lowo mu won di aya re lowo mu ati awon binrin won mejeje wo pe ki won ki o jade ki won ki o si sa asala fun emi won bi a ba fe so ni ikokan o ye ki a mo awon anfani ti o wa fun aya Loti ikini o jeun ti ati menuba sugbon ki a wo ni ikokan lo aya Loti je eni ti o mo Abrahamu Abrahamu ni a pe ni ore Olorun ati baba igbagbo o si ri bi Abrahamu ti tepepe ti o si Olorun alaye sugbon sibe sibe obirin yi ko mu ipinu bi o ti le ri eni ti nsin Olorun bi o ti le ri eni ti o ti ko awon orisa sile ti o nso Olorun alaye ipinu kan ko si ninu re we pe bi Abrahamu bi o ti nse ohun na papa ohun fe se be a so we pe ni ikeji nigbati Melkisedeki oba alaafia ti o ni afijo pelu omo alade alaafia nigbati o pade Abrahamu yo fun ni onje ati oti wine ije apere pe Jesu o fun ani ara re ati eje re lati gba wahala e si je apere o ti ijo man se loni we pe a man je onje fun iranti ara Jesu Christi ti abo fun eni kokan wa a si ma mu wine pelu ni akoko onje ale Oluwa lati se iranti iku Jesu eyi ni aya Loti ri o wa nibe nigbati gbogbo nkan won yin sele sibe sibe ko fi ara re fun Olorun iketa ori awon angeli awon angeli meji wonyi won ti le lo oru ojo kan ninu ile won o si gbo eko ati ikilo lenu won sugbon sibe sibe o se gbe ikerin o mo daju wipe orun rere nbe nitori awon alejo ti won gba lale na eje awon angeli wonyi won ki se ara ile awon Abrahamu tabi Loti won ki si gbe Sodomu tabi Gomora won o si ni ile aye sugbon lati orun le ati ran won wa awon alejo lati orun wonyi won si be won wo won si so fun won wipe ojo ina ojo idajo yo ro sori Sodomu on Gomora sibe sibe obirin yi ko taji ninu orun emi ti o sun lati ni igbala Olorun ikarun ori ise ami.

pi ọ̀nà ìgbàlà hàn síbẹ̀ obìnrin ṣègbé ṣùgbọ́n kìí ṣe ẹ̀bi ọlọ́run ẹ̀bi tirẹ̀ ni èyí ni a pè ní àfọwọ́fà ẹrù ọmọ láńké wípé òun fara rẹ̀ ló fọwọ́ fà á tí ó fi ṣègbé ṣùgbọ́n kìí ṣe aya lọ́ọ̀tì nìkan a rí wípé àmọ́ ísírẹ́lì pẹ̀lú irú ìhà bẹ́ẹ̀ ni wọ́n kọ sí àwọn àǹfààní tí wọ́n ní nínú Isaiah ni a ti ń ka orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin Isaiah orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin níhìn-ín ni ọlọ́run ti rán àwọn ọmọ ísírẹ́lì tí wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí òun kí ó ṣe láti jẹ́ ìrànwọ́ fún wọn àti láti rí wípé wọ́n ní ìgbàlà láti jẹ́ kí wọ́n so èso tí ó yẹ Isaiah orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin ó ní kí ni àbá ṣe sí ọgbà àjàrà èyí ni àwọn ọmọ ilé ìsírẹ́lì kí ni àbá ṣe sí ọgbà àjàrà mi tí èmi kò tí ì ṣe nínú rẹ̀ nígbà tí mo wò pé ìbá so èso èyí ṣe tí ó fi ń so èso kíkan níhìn ni a ti rí wípé ọlọ́run ó ń pe àwọn ọmọ ìsírẹ́lì wọ̀n níjà wípé òun ti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe kí wọn kí ó lè ní àlàáfíà kí wọn kí ó lè ní iyè kí wọn kí ó lè ní ìgbàlà ọlọ́run ó ní ṣùgbọ́n kàkà kí wọn kí ó so èso tó dára èso kíkan ni wọ́n ń so nínú Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ni Jésù ni ó ti ń fi ẹ̀sùn yìí kan náà kan àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò tirẹ̀ Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìlélógún ìbá ṣe pé èmi kò ti wá kí n sì ti bá wọn sọ̀rọ̀ wọn ìbá ti lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nísinsìnyí wọn di aláìríwí fún ẹ̀ṣẹ̀ wọn èyí sọ fún wa pé Jésù ṣe ohun tó yẹ kó ṣe ó wọ àsù ó ṣe iṣẹ́ ìyanu ó mú aláìsàn lára dá ó mú kí àwọn adití kí wọn kí ó gbọ́ran ó sì jẹ́ kí a jí àwọn òkú dìde ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ohun gbogbo tí Jésù ṣe láàrin wọn ni a rí wípé wọn ò kọbi ara sí ìhìnrere wọn ò sì náání ẹ̀bùn ọ̀run tí Jésù olúwa tí ó mú tọ̀ wọ́n wá èyí ni a rí nínú aya lọ́ọ̀tì èyí ni ọlọ́run fún ara rẹ̀ tí ó fi sí ẹnu Jésù olúwa wa wípé àwa tí a wà ní ìsinsìnyí tí ìgbẹ̀yìn ayé dé bá wípé ó yẹ kí a rántí aya lọ́ọ̀tì kí àdánù àti jàǹbá tí ó dé bá kí ó má bàa dé bá ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù nísinsìnyí a lọ sí ipa kejì tí a pè ní àìgbọràn àti àìgbàgbọ́ aya lọ́ọ̀tì nítorí a sọ fún wọn ohun tí ó yẹ kí wọn kí ó ṣe a sọ fún wọn irú ìmúrasílẹ̀ tí wọ́n ní láti múra sílẹ̀ a sọ fún wọn irú ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn kí wọn kí ó lè rí iyè iyè àìnípẹ̀kan ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé obìnrin yìí ó gbọ́ ṣùgbọ́n kò gbà ó mọ ọ̀nà ṣùgbọ́n kò gba ọ̀nà ìgbàlà tí a tọ́ka sí fún tí a sì pèsè sílẹ̀ fún ẹbí rẹ̀ nínú Genesis lè àti ń kà á lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Genesis orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nígbà tí ọ̀yẹ́ sì ń là nígbà náà lè àwọn áńgẹ́lì náà lé lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ àti àwọn obìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín kí ìwọ kí ó má bàa parun kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí nígbà tí ó sì ń lọ́ra àwọn ọkùnrin náà nawọ́ mú un lé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì jẹ́ olúwa sáà ṣàánú fún un wọ́n sì mú un jáde wọ́n sì fi í sẹ́yìn odi ìlú ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lì ó wípé sáà sálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sáà sálà lọ sórí òkè kí ìwọ kí ó má bàa ṣègbé níhìn-ín ni a rí ìkìlọ̀ àti ọ̀nà àbáyọ tí a pèsè fún lọ́ọ̀tì aya rẹ̀ àti àwọn ọmọ méjì tí ó wà lọ́dọ̀ wọn ṣùgbọ́n kí ni a rí tí obìnrin yìí ṣe ní ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n Genesis orí kọkàndínlógún ipa àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀hìn

ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wípé ìbá ṣe ìgbàlà ni inú Kristi nìkan lẹ́ àti lè rí, tàbí ìsọ̀dí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, tí a mú ẹ̀ṣẹ̀ kúrò, tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò, tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi a ó fi wọn fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa? Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Yẹ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ àníkẹ̀kun ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀rí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe.
ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere onkon igbala ni onkon eso di mimo ni onkon agbara emi olorun ni igbese aye re ni onkon ore ofe ju be lo ti o fi le ma gbe igbese aye asegun lori ese bi eyin ba bere onkon li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba gbe inu mi ti oro mi ba si gbe inu yin e o bere onkon ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere onkon ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wi pe oju toro kobo ti a ma be lo e se ti a ko fi bere lowo olorun wi pe nigba ti a ba pa ojude ni iku wi pe a fe ri olorun a fe ri jesu christ loju koju e se bi a ba mo wi pe lati di orun lati joko lori ite pelu jesu christ lati ni alaafia ninu okan wa ki a si ri wi pe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wi pe awon nkan wonyi se iyebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe isodi mimo ni ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wi pe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe a je alailagbara wi pe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri pe aje alai lagbara aje eni ti o ni rewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewosi ni yo po lo gbogbo ki a ma sun ninu adura ni yo po lo ati wipe gbogbo aile duro ti olorun ni yo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wi pe a n fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ofe nigbala ki se wi pe a n fe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe isodi mimo ni ofe ni o n fe agbara emi ni igbesi aye re ofe ni o n fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun o n fe iwosan ni ofe la n gba lowo olorun tabi o n fe idanisile lowo awon emi okun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun funrara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu kristi lope o ye ki a mo wi pe lope ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun lati ese ikepa o si we fun mi pe o pari se o ranti awon oro wonyi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o n gbengbe lati orisun omi iye lope ranti wipe ofe ni igbala ofe ni isodi mimo
ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí, èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí, à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá, wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún ni agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà, èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá, èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọ̀dí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá, òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní pé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy, ori ikokanlelogun. Bi a ba ri enikan ti a pa ni ile na ti Oluwa Olorun re fi fun o lati gba ti o dubule ni igbe ya ko si meni ti o pa nigba na ni ki awon agba re ati awon onidajo re ki o jade wa ki won ki o si won jijina awon ilu ti o ye eni ti a pa na ka yo si se pe ilu ti o sumo eni ti a pa na ani awon agba ilu na ki won mu egboro abo malu kan ti a ko fi sise ri ti ko si fa ninu ajagari ki awon agba ilu na ti o mu egboro abo malu na sokale wa si afuni foji ti o ni omi sisan kan ti a poro ti a ko si gbin ki won ki o si se orun egboro abo malu na nibe ni afuni foji na awon alufa awon molefi yo si sumo to si nitori pe awon ni Oluwa Olorun re yan lati ma se ise isin fun ati lati ma sure ni oruko Oluwa nipa oro won ni a o ti ma wadi oran eyan ati oran lilu ati gbogbo awon agba ilu ni ti o sumo eni ti a pa na ki won ki o we owo won sori egboro abo malu na ti a se ni orun ni afuni foji ni ki won ki o si dahun pe owo wa ko ta eje yi sile pe ni oju wa ko ri Oluwa dariji Israeli awon eniyan re ti iwo ti ra pada ki o ma si se ka eje alaise si orun Israeli awon eniyan re a o si dari eje na ji won pe ni wo si mu eje alaise kuro laarin yin nigba ti iwo ba n se eyi ti o to ni oju Oluwa nigba ti iwo ba jade ogun si awon ota re ti Oluwa Olorun re si fi won le o lowo ti iwo si di won ni igbekun ti iwo ba si ri ninu awon igbesin na arewa obirin ti iwo si ni ife si pe ki iwo ki o ni ni aya re nigba na ni ki iwo ki o mu wa sinu ile re ki ohun ki o si fa ori re ki o si re eekana re ki o si bo aso igbesin re kuro lara re ki o si joko ninu ile re ki o sokun baba re ati iya re ni osu kan tooto leyin igba na ni ki iwo ki o wole to ki o si ma se oko re ohun o si ma se aya re bi o ba si se ti ohun ko ba wu o nje ki iwo ki o je ki o ma lo si ibi ti o fe sugbon iwo ko gbodo ta rara ni owo iwo ko gbodo lo bi eru nitori ti iwo ti te logo bi okunrin kan ba si ni aya meji ti o fe okan ti o si korira ikeji ti won si bi omo fun ati eyi ti o fe ati eyi ti o korira bi akobi omo na ba se ti eni ti o korira yo si se ni ojo ti o ba fi awon omo re jogun ohun ti o ni ti o ma se fi omo obirin ti o fe se akobi ni ipo omo obirin ti o korira ti se akobi sugbon ki o jewo omo obirin ti o korira ni akobi ni fifi ipin meji fun ninu gbogbo ti o ni nitori pe ohun ni ipilese agbara re itosi akobi ni tire bi okunrin kan ba ni omokunrin kan ti o se agidi ati alaigboran ti ko gba ohun baba re gbo tabi ohun iya re ati ti won na ti ko si fe gba ti won gbo nigba na ni ki baba re ati iya re ki o mu ki won ki o si fa jade to awon agba ilu re wa ati si ibode ibujoko re ki won ki o si wi fun awon agba ilu re pe omo wa yi alagidi ati alaigboran ni ohun ko fe gbo ohun wa ojeun ati omuti ni ki gbogbo awon okunrin ilu re ki o so ni okuta pa be ni ki iwo ki o mu iwa ibi kuro laarin yin gbogbo Israeli a si gbo won a si beru bi okunrin kan ba da ese kan ti o ye si iku ti a si pa ti iwo si so lori igi ki oku re ki o ma se gbe ori igi ni gbogbo oru sugbon bi o ti wo ki o se ki iwo ki o sin ni ojo na nitori pe eni egun Olorun ni eni ti a so ki iwo ki o ma ba ba ile re je ti Oluwa Olorun re fi fun o ni ini.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa. Àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ. Ẹ fà wá ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn kí a máa ṣe ohun tí kò tọ́. Ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́ ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà fún ẹ̀kọ́. Fún àṣepé àwọn ènìyàn mímọ́ à ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀ ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́. Tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn àpọ́sítélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́tò sí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Aya ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èéṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èéṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́tò sí. Ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeé ṣe kí ó má mọ̀, ó ṣeé ṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́tò sí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́tò sí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́tò sí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yala anso nipa Mose ni ohun yi kan na la ri wo pe o ko gbogbo ise ranse Mose o ko papo ohun ti o so ni wo pe somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye ki o gbo bi abaro nipa ti Dafidi nipa ti Joshua nipa ti awon iranse Olorun ninu majemu lailai abi ki a ma so nipa ti Danieli ni Babiloni nipa Shedraki Mishaki ati Abednego nipa Jonah ti o lo si Nineve akojopo ohun ti won so ni we pe eyin orile ede ti ko mo Olorun e somo to si e gbo oro Olorun e teti sile ki e si je ki aye ki o gbo ki o si mo ohun ti Olorun fe eyi yi kana ni o je ise iranse fun awon iranse Olorun ninu majemu titun se o ranti ohun ti Jesu Christi ti o so fun awon omo ehin re ki o to lo nigba ti o so wi pe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin o si so fun won ohun ti yo je ise won tabi ise iranse ise esin won o ni won o si je eleri ohun ni Jerusalemu ni Judea ni Samaria ati titi de opin aye je bi o ba wo oro yi ko jo ohun ti Isaiah so we pe somo to si eyin orile ede ki e se gbo e teti sile eyin eniyan je ki aye ki o gbo ki oran ti nigba ti emi Olorun ti o pe Barnaba ati Paul lo so wi pe ohun ni ise lati ran won ise wo lo ran won o ran won si o ran won ni ise si awon orile ede ohun ti o si nso na ni wi pe ki won ki o somo to si awon ti o jina rere eyi ni apiri wi pe Paul nso wi pe awon wonyi nsin Olorun ajeji o ni sugbon Olorun ti eyin sin laimo o ni oni mo muto yin wa o ni ki won ki o feti sile teti sile eyin eniyan je ki aye gbo je nigba ti Jesu ti o farahan Johanu ni erekusu Patmo ki lo nso fun o ni ise ti o ni lati ran si awon ijo ki se be nikan o ni eni ti o ba ni eti lati gbo je ki o gbo ki se be nikan bi o ti ranse si awon ijo wonyi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o somo to si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e se je ki aye ki o gbo ise iranse yi kan na ni Olorun gbe le olowo ise iranse yi kan na ni Olorun gbe le mi lowo bi awa paapa bi a ko ba yato si awon iranse Olorun ninu majemu lailai awon iranse Olorun ninu majemu titun bi o ba je pe a nsin Olorun kan na bi o ba je pe a joko ti otito kan na bi o ba je wi pe a n pese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je wi pe ere kan na ni a fe jogun lati odo Olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wi pe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wi pe won ko mo Olorun lati so fun won wi pe ki won ki o somo to si lati pe awon aladugbo wa awon eni ti n ba wa gbele awon alajosisepo wa awon eniyan ti a ba pade ni bi gbogbo ki a so fun won wi pe ki won ki o somo to si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun Olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa n so nipa ti Kristi nitori pe eyi ni ise ti Olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wipe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o tile je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi jesu won je alai loye ise kristi de aye won je alai loye oro ti kristi so won je alai loye awon eko kristi won si je alai loye igbala nla ti kristi ti o mu wa si aye eyi ni o fi je wi pe ni osu keji la odun ni igba gbogbo ni a ma nse ipago eredi ipago yi ni wo pe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti jesu ti o fi wa si aye ni osu keji la odun ti a wa yi ni bi ojo 18 si lati ojo 21 osu titi di ojo 24 osu keji la odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah we pe abi jesu olugbala fun wa je ki a wo eko yi ni ikuri meta ikini ete ipago na kini idi ti a fe pi se ipago yi a o wo lati inu oro olorun ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun ni bi ipago na won ti a so dara dara o mo ni ki kopa ni kikun ni bi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki kopa ni kikun ni bi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni finifini a kii fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wipe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihin le ati ka nipa jesu kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a n so nipa re won ko mo nipa kristi a ri apere yi ni gere ti a bi jesu kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye wonyi won ki se eniyan olorun won ki se awon ti o ti nsin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa kristi nipa messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won nsin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won tin gbadura wi pe Olorun fona han mi mo le so fun awon elomiran ti won gbadura lori awo to je wi pe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun Olorun wi pe Olorun bi eyi ti mo tele yi bi ki ba sona fona han mi bi mo le han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro wo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku tin mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wi pe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wi pe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wi pe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan jube si je ki a wo Marko ori kejo ki a wo apere Jesu Kristi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si wi fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti a ka yi ni we pe ki o le ye wa wi pe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wipe lati aaro sule ko si eni ti o lo si di okowo ko si eni ti yo lo sile ko si eni ti yo lo sun nile ara re ti o je wipe a o jo wa loju kan na lati ma gbo oro Olorun lati ma keko oro Olorun lati ma gbadura lati ma sin Olorun ati lati pese ara wa sile fun ijoba orun ti n bo nihi ni a ri wipe opo eniyan won po jojo ti won gbarajo ti won si n ko eko nipa Jesu eko lodo Jesu je ki a koko bi ara wa lere bawo ni awon eniyan wonyi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade lati inu ile won lati ibi ise won lati oko won lati ebi won ti o fa won jo papo awon orisirise eniyan popo omode wa nibe agba wa nibe okunrin wa nibe obirin wa nibe kini onfa ti o fa won lati wa si oju kan je ki a wo orikeje ese ti o kehin orikeje Marko yi ese ti o kehin enu si ya won gidigidi rekoja won wi pe o se o gbogbo dara dara o mu adi ti gboran o si mu odi pohun ohun ti o sele ni wo pe awon kan mo nipa Jesu awon ti o mo nipa Jesu won yi ni won be si royin re kale wo pe o se o gbogbo dara dara won ti wo awon ti awon farisi se ko so to dara ninu e won wo e ti awon sadusi se ko si ohun to dara ninu re won wo ohun ti Herod se ati ohun ti Pilato se ko si ohun kan to dara ninu e won wo ohun ti awon ti won je gaba lori won lati Rome won wo e ti won se ko si ohun ti o dara won wo e ti awon idile won e ti won se ati isin ti won sin won ri wi pe ko si ohun to dara won ri ijakole lati odo awon ore lati odo awon ojulomo lati odo awon alabagbe won ri wi pe ko si ohun ti o dara sugbon nigba ti Jesu de won ri wi pe o gbogbo ti o se lati igba ti won ti mo Jesu o je ohun ti o dara nje iwo na o le gbenu so nje iwo na o le jeri wi pe lati igba to ti mo Jesu wi pe ko se ibi ni igba kan ri o gba okan re la o fun ola lafia iwo to ro orusun tele tele iwo ti le le ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ifokan bale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon emewa re mo ma gbe emi re gbona iwo ti o je wi pe ile le ona na ati sun ile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo Jesu gere ti Jesu de si igbesi aye re ori wi pe gbogbo ide ti o de o o be si ni tu ori wi pe gbogbo ewon ti a fi de o be si ni ja ori wi pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wi pe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wi pe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won se nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe mo ba Jesu pade o mo ti ri Jesu o se ohun gbogbo dara dara o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba Jesu Kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan wonyi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan wonyi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran we pe lati igba ti mo ti ba Jesu Kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wi pe won ti mo nipa Jesu se oro wi pe won mo nipa Jesu ogoro awon eniyan ti o je wi pe ni asiko Kérésìmesì idi oti ni won ma joko si o mo wi pe awon ti won ro wi pe won se ajodun won yo ayo Kérésìmesì opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko Kérésìmesì nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma n lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma n ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni we pe igba miran iru awon eniyan ti a ro ko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro wi pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aro po mo Jesu niyan ni opo igba miran bi mo ba nlo laarin Eko nihin ni asiko Kérésìmesì ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa Jesu wi pe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atun bi won ko mo nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa ni tosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokan le logun osu bo mo we ko so fun aladugbo re wo pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o sele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede gesi awon elede yoruba awon elede ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi aban so nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona 30 tabi ki a so wi pe 100 lona 20 tabi 40 lona 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo dara dara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o tan imole si igbesi aye mi o yi mi pada patapata awon wonyi ni won pon awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to 40 lona lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu ori 15 an so nipa idi ti a fi n se ipago yi ete ipago na Romu ori 15 lati ese 20 titi de ese 21 mo duro lati ma wasu irere na ki n se nibi ti agbe ti da oruko Jesu Christi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won o ri awon ti ko ti mo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti mo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa àti láti pé àwọn ẹlòmíràn wá. Mo ti jẹ́ kí ó yí ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù, ṣùgbọ́n ìyẹ́ ẹni pẹ̀kún kò tí ì jẹ́ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristi wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀, wọn ò tí ì di àtúnbí. Àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristi wá nínú ara, ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun. Nítorí bẹ́ẹ̀, a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristi láti fún wa ní ìgbàlà. Jẹ́ kí a wo Lúkù orí kejì. Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ. Àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà, wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé. Sáàsì kíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, sáàwó, mo mú ìhìn rere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe ti Kristi Olúwa. Jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristi, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí. Àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí í ṣe Kristi Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa? Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tànmọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé, ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Josepho àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ìbòjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa, kí àwa tí a ti ń sunkún àsundẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnró èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní, ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, so fun won ni ona ti yo je onfa fun won lati re wa si ipago yi ti won fi so wi pe e je ki a lo tara e je ki a pa ise ti e je ki a lo tara e je ki a pa awon ojuse miran e je ki a pa won ti e je ki a lo tara e je ki a pa awon kan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mo emu kaakiri bi ka ma je ounje kaakiri e je ki a lo tara si ibi ti a o ti mo o ti oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon papa gege bi won ti gbo be na ni awon na di alore agbenu so fun olorun wi pe ati bi jesu christi ohun ti awon papa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa papa ki a se be ki a mo wi pe gba ti a ti mo nipa christi ti a ti mo wi pe ipago yi wa fun wa bi o ba je omuleyin christi ni tooto kini o miran ti o se pataki fun o ni akoko keresimesi yi ju lati so ati lati gbo ju be lo nipa jesu christi eyi ni o mu mi lo si akori keji ipolongo ipago na ipolongo ipago na se o mo wi pe ni ayika wa ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba lo legbe titi o ri awon ti o je wipe boya ose iposo ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti

tí ó sì tó àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí ó sọ pé ó ń bọ̀ bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ. Báwo ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ìwọ tí ó mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí ó mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa, tí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje, Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níyìí ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀. Ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé, àǹfààní bàtàm láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24 ẹsẹ̀ 1, súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn, ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà, ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Owerri. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Owerri, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Owerri. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀?

0: Fàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀. Síbẹ̀ síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti orí ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó pọ̀ ọ́rù, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí ìkejì dín ní 76. Orin Dáfídì orí ìkejì dín ní 70 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀. Ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn lápẹ́ ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di Ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24. Joshua orí 24 ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ̀yàn ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa lé a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sin Olúwa pẹ̀lú ilé òun, o ye ki eyi je ipinu re na wo pe ipago ti o nbo yi o si oluwa o si oluwa wo pe bi o se ti iwo ni ati ile re wo pe oluwa ni wo ma sin bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wo pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wi pe lati ojo kokanlelogun titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun olorun wi pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti nbo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni ki o le yi pada
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Deuteronomy, ori ikejilelogun. Iwo ko gbodo ri apo malu tabi agunta arakunrin re ti o nsako. Ki iwo ki o si mu oju re kuro lara won. Bi o ti wo ki o se, ki iwo ki o mu won pada to arakunrin re wa. Bi arakunrin re ko ba si si ni tosi re, tabi bi iwo ko ba mo, nje ki iwo ki o mu wa sinu ile re, ki o si wa lodo re titi arakunrin re yo fi wa wa. Ki iwo ki o si fun pada. Bẹ́ẹ̀ náà ni kíwọ kí o ṣe sí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni kíwọ kí o ṣe sí gbogbo ohun nínú arákùnrin rẹ̀ tí ó nù lọ́wọ́ rẹ̀ tí ìwọ sì rí kíwọ kí o má ṣe mú ojú rẹ̀ kúrò. Ìwọ kò gbọdọ̀ rí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí apọ̀ màálù arákùnrin rẹ̀ tí ó ṣubú ní ọ̀nà kíwọ kí o sì mú ojú rẹ̀ kúrò lára wọn. Ìwọ sì ràn án lọ́wọ́ ní tòótọ́ láti gbé e dìde. Obìnrin kò gbọdọ̀ mú ohun tí í ṣe ti ọkùnrin wọ̀. Bẹ́ẹ̀ ni ọkùnrin kò gbọdọ̀ mú aṣọ obìnrin wọ̀. Nítorí pé gbogbo ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀, ìríra ni wọ́n sí Olúwa Ọlọ́run rẹ̀. Bí ìwọ bá bá ìtẹ́ ẹyẹ kan pàdé lórí igi kan tàbí ní ilẹ̀ tí ó ní ọmọ tàbí ẹyin tí ìyá sì bá lé ọmọ tàbí lé ẹyin náà, ìwọ kò gbọdọ̀ kó ìyá pẹ̀lú ọmọ. Bí kò ṣe kí ìwọ kí o jọ̀wọ́ ìyá lọ́wọ́ lọ, kí ìwọ kí o sì kó ọmọ fún ara rẹ tí ó lè dára fún ọ, àti kí ìwọ kí o lè mú ọjọ́ rẹ pẹ́. Nígbà tí ìwọ bá kọ́ ilé tuntun kan, kí ìwọ kí o ṣe ìgbatí sí òrùlé rẹ, kí ìwọ má bàa mú ẹ̀jẹ̀ wá sára ilé rẹ bí ẹnìkan bá ti ibẹ̀ ṣubú. Ìwọ kò gbọdọ̀ fi irú méjì irúgbìn gbin ọgbà àjàrà rẹ, kí èso irúgbìn rẹ gbogbo tí ìwọ ti gbìn àti àsokún ọgbà àjàrà rẹ kí ó má bàa di ti Ọlọ́run. iwo ko gbodo fi akọ malu ati ketekete tulepo iwo ko gbodo wo aso lori ori ti kubusu ati ti ogbopo ki iwo ki o se wajawaja si igun mererin aso re ti iwo fi n bu ara re bi okunrin kan ba gbe iyawo kan ti o wole to ti o si korira re ti o si ka oran si lorun ti o si ba oruko re je ti o si wi pe mo gbe obirin yi nigba ti mo si wole to emi ko ba ni wundia nigba na ni ki baba omobirin na ati iya re ki o mu ami wundia omobirin na to awon agba ilu lo ni enu bode ki baba omobirin na ki o si wi fun awon agba na pe emi fi omobirin mi fun okunrin yi ni aya o si korira re ti kiyesi o si ka oran si lorun wi pe emi ko ba omobirin re ni wundia be ni won yi ni ami wundia omobirin mi ki won ki o si na aso na niwaju awon agba ilu ki awon agba ilu na ki o si mu okunrin na ki won ki o si na ki won ki o si bu 100 shekeli padaka fun ki won ki o si fi fun baba omobirin na nitori ti o ba oruko wundia kan ni israeli je ki won ki o si ma se aya re ki o ma se ko ni ojo aye re gbogbo sugbon bi ohun na ba se otito ti a ko ba si ri ami wundia omobirin na nigba na ni ki won ki o mu omobirin na wa si enu ona ile baba re ki awon okunrin ilu re ki o so ni okuta pa nitori ti o hu iwa buburu ni israeli ni sise agbere ninu ile baba re be ni ki iwo ki o mu iwa buburu kuro laarin yin ti a ba mu okunrin kan ti o ba obirin kan dapo ti a gbe ni iyawo fun oko nje ki awon mejeji ki o ku ati okunrin ti o ba obirin na dapo ati obirin na be ni ki iwo ki o si mu iwa buburu kuro ni israeli bi omobirin wundia kan ba wa ni afesona fun oko ti okunrin kan si re ni ilu ti o si ba dapo nje ki eyin ki o mu awon mejeji wa si enu bode ilu na ki eyin ki o si so won ni okuta pa eyi omobirin nitori ti ko kigbe nigba ti o wa ni ilu ati eyi okunrin nitori ti o te aya enikeji re logo be ni ki iwo ki o mu iwa buburu kuro laarin yin sugbon bi okunrin na ba ri omobirin ti afesona na ni igbe ti okunrin na si fi agbara mu ki o si ba dapo nje kiki okunrin na ti o ba dapo ni ki o ku sugbon si omobirin na ni ki iwo ki o ma se ohun kan ese ti o ye si iku ko si lara omobirin na nitori bi igba ti okunrin kan dide si enikeji re ki o si pa be ni oran yi ri nitori pe o ba ninu igbe omobirin na ti a fe sona kigbe ko si si eni ti yo gba sile bi okunrin kan ba si ri omobirin kan ti se wundia ti a ko ti fe sona fun oko ti o si mu ti o si ba dapo ti a si mu won nje ki okunrin na ti o ba dapo ti o fi 50 shekeli padaka fun baba omobirin na ki ohun ki o si ma se aya re nitori ti o ti te logo ki ohun ki o ma se ko sile ni ojo aye re gbogbo ki okunrin kan ki o ma se fe aya baba re be ni ki o ma se tu aso baba re.
3: Deuteronomy
2: ori 23 eni ti a fo ni koro tabi ti a ke eya ikoko re kuro ki yo wo inu ijo eniyan oluwa omo ale ki yo wo inu ijo eniyan oluwa ani de iran kewa eniyan re kan ki yo wo inu ijo eniyan oluwa omo amoni tabi omo muabu kan ki yo wo inu ijo eniyan oluwa ani de iran kewa eniyan won kan ki yo wo inu ijo eniyan oluwa lai lai nitori ti won ko fi omi pelu onje pade yin ni ona nigba ti eyin ti egypt jade wa ati nitori ti won bewe balamu omo beori ara petori ti mesopotamia si o lati fi o bu sugbon oluwa olorun re ko fe feti si ti balamu oluwa olorun re si yi egun na pada si ibukun fun o nitori ti oluwa olorun re fe o iwo ko gbodo wa alaafia won tabi ire won ni ojo re gbogbo lailai iwo ko gbodo korira ara edomu kan nitori pe arakunrin re ni ise iwo ko gbodo korira ara egypt kan nitori pe iwo ti se alejo ni ile re awon omo ti a bi fun won yo wo inu ijo eniyan oluwa ni iran keta won nigba ti iwo ba jade ogun si awon ota re nigba na ni ki iwo ki o pa ara re mo kuro ninu ohun buburu gbogbo bi okunrin kan ba wa ninu yin ki o sese di aimo ni oru nje ki o jade lo seyin budo ti o ma se wa aarin ibudo bi o si se nigba ti ale bale ki ohun ki o fi omi we ara re nigba ti orun ba si wo ki o ma bo wa saarin ibudo ki iwo ki o ni ibi kan pelu leyin ibudo nibi ti iwo ma jade lo si ki iwo ki o si ni iwale kan pelu ohun ija re bi o si se nigba ti iwo ba gbonse leyin ibudo ki iwo ki o fi wale ki iwo ki o si yi pada ki o bo ohun ti o ti ara re jade nitori pe oluwa olorun re rin laarin ibudo re lati gba o ati lati fi awon ota re fun o nitori na ki ibudo re ki o je mimo ki ohun ki o ma se ri ohun aimo kan lodo re won a si pada leyin re iwo ko gbodo fa eru ti o sa lati odo oluwa re to wa le oluwa re lowo ki on ki o ba o joko ani laarin yin ni ibi ti ohun yan ninu okan ni ibode re ti o wu ju ki wo ki o ma se ni lara ki agbere ki o ma se si ninu awon omobirin Israeli tabi oni wa Sodomu ninu awon omokunrin Israeli iwo ko gbodo mu owo oya agbere tabi owo aja wa sinu ile Oluwa Olorun re fun eje keje nitori pe erira ni ani awon mejeje si Oluwa Olorun re iwo ko gbodo mu arakunrin re fun ele ele owo ele onje ele onkan ti awon ni ni ele alejo ni ki iwo ki o ma awin fun ele sugbon arakunrin re ni ki iwo ki o ma se awin fun ele ki Oluwa Olorun re ki o le ma bukun o ninu ohun gbogbo ti iwo ba fi owo re le ni ile na nibi ti iwo nlo lati gba nigba ti iwo ba jeje kan fun Oluwa Olorun re ki iwo ki o ma se faseyin lati san nitori pe Oluwa Olorun re yo bere re ni tooto lowo re yo si di ese si Olorun sugbon bi iwo ba faseyin lati jeje ki yo di ese si Olorun ohun ti o ba ti ete re jade ni ki iwo ki o pamo ki o si se gege bi iwo ti jeje fun Oluwa Olorun re ani ore ife atinuwa ti iwo ti fi enu re se ileri nigba ti iwo ba wo inu ogba jare ni keji re lo iwo le je eso ajara terun sugbon iwo ko gbodo mu okan sinu ohun elo re nigba ti iwo ba de inu oko oka eni keji re nje ki iwo ki o ma fi owo re ya asiri re sugbon iwo ko gbodo yodo je si oka eni keji re
1: DCLM Radio. The spiritual warfare is our concern.
3: Deuteronomy.
2: Ori ikerin le logun. Bi okunrin kan ba fe obirin kan, ti o si gbe ni yawo, yo si se bi obirin na ko ba ri oju rere ni oju okunrin na, nitori ti ori ohun alebu kan lara re, nje ki o ko iwe ikosile fun obirin na, ki o fi ile lowo, ki o si ran jade kuro ninu ile re. Nigba ti o ba si jade kuro ninu ile re, ohun le lo, ki o ma se aya okunrin miran. Bi oko re ikeyin ba si korira re ki o si ko iwe ikosile fun ti o si fi ile lowo ti o si ran jade kuro ninu ile re tabi bi oko ikeyin ti o fe ni aya ba ku oko re isaju ti o ran jade kuro ti o ma se tun ni ile aya leyin igba ti o ti di eni ibaje tan nitori pe erira ni niwaju Oluwa iwo ko si gbodo mu ile na se ti Oluwa Olorun re fi fun o ni ini bi okunrin kan ba gbe iyawo titun ti o ma se lo si ogun bẹẹni ki a ma se fun ni ise kise kan se ki o ri aye ni ile ni odun kan ki o le ma mu inu aya re ti o nidun enikan ko gbodo gba iya olo tabi omo olo ni ogo nitori pe emi eniyan ni o gba ni ogo ni bi a ba mu okunrin kan ti n ji enikan ninu awon arakunrin re awon omo Israeli ki o n sin bi eru tabi ti o ta nje o le na o ku bẹẹni iwo o mu iwa buburu kuro laarin yin ma kiyesi arun ete ki iwo ki o ṣọra gidigidi ki o si se gege bi gbogbo eyi ti awon alufa awon omo lefi yo ma ko yin bi emi ti pa alase fun won beeni ki eyin ki o ma kiyesi lati se ranti ohun ti Oluwa Olorun re se si Miriamu ni ona nigba ti eyin ti Egypt jade wa nigba ti iwo ba win arakunrin re ni ohun kan ki iwo ki o ma se lo si ile re lati mu ogo re wa ki iwo ki o duro lode gbangba ki okunrin na ti iwo win ni nkan ki o mu ogo re jade to wa bi okunrin na ba si se talaka ki iwo ki o ma se sun ti iwo ti ogo re bi o ti wo ki ori iwo ko gbodo ma mu ogo re pada fun nigba ti orun ba nwo ki ohun ki o le ri asobora sun ki o si sure fun o ododo ni yo si ja si fun o niwaju Oluwa Olorun re iwo ko gbodo ni alagbase kan lara ti se talaka ati alaini iba se ninu awon arakunrin re tabi ninu awon alejo re ti nbe ni ile re ninu ibode re ni ojo re ni ki iwo ki o sanwo oya re fun be ni ki o ma se je ki orun ki o wo ba nitori pe talaka ni ohun o si gbẹkẹ rẹ le ki o ma ba kepe Oluwa si o a si di ẹsẹ si Olorun a ko gbodo pa awon baba nitori ẹsẹ awon omo bẹẹ ni a ko gbodo pa awon omo nitori awon baba olukuluku eniyan ni a o pa nitori ẹsẹ rẹ iwo ko gbodo yi idaju alejo po tabi ti alaini baba bẹẹ ni ki iwo ki o ma se gba aso opo ni ogo sugbon ki iwo ki o ranti pe iwo ti se eru ni Egypt Oluwa Olorun re si gba o sile kuro nibẹ nitori naa ni mo se pase fun o lati ma se nkan yi nigba ti iwo ba kore re ni oko re ti iwo ba si gbagbe iti oka kan sile ninu oko ki iwo ki o ma se pada lo mu ki o le ma je ti alejo ti alaini baba ati ti opo ki Oluwa Olorun re ki o le ma bo si fun o ninu ise owo re gbogbo nigba ti iwo ba n gun igi olifi re ki iwo ki o ma se tun pada wo eka re ki eyi ni ki o je ti alejo ti alaini baba ati ti opo nígbà tí wọ́n bá ń ká èso ọgbà àjàrà rẹ, kí ìwọ kí o má ṣe pè iṣẹ́ lẹ́yìn rẹ, kí èyí ni kí o jẹ́ ti àlejò, ti aláìní baba àti ti opó, kí ìwọ kí o sì máa rántí pé ìwọ ti ṣe ẹrú ní ilẹ̀ Íjíptì, nítorí náà ni mo ṣe pàṣẹ fún ọ láti máa ṣe nǹkan yìí.
3: Deuteronomy
2: orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Ìgbólóhùn asọ̀kan bá wà láàrin ènìyàn tí wọ́n sì wá sí ibi ìdájọ́, tí wọ́n sì dájọ́ wọn, nígbà náà ni kí wọn kí o fi àre fún aláre, kí wọn kí o sì fi ẹ̀bi fún ẹlẹ́bi, yóò sì ṣe bí ẹlẹ́bi náà bá yẹ láti nà, kí onídàájọ́ náà kí o dá a dọ̀bálẹ̀, kí o sì mú kí a nà á ní iye kan ní ojú òun gẹ́gẹ́ bí ìwà búburú rẹ̀. 40% ni kí a nà á, kò gbọdọ̀ lé, nítorí pé bí o bá lé, tí o bá sì fi pàṣán púpọ̀ nà á jù wọ́nyí lọ, ǹjẹ́ arákùnrin rẹ yóò di gígàn ní ojú rẹ. Má ṣe di akọ màlúù ní ẹnu nígbà tí o bá ń pàkà. Bí àwọn arákùnrin bá ń gbé pọ̀, tí ọ̀kan nínú wọn bá sì kú tí kò sí ní ọmọkùnrin, kí a ya òkú tó má ṣe ní àlejò ará òde ní ọkọ, arákùnrin ọkọ rẹ̀ ni kí ó wọlé tọ̀ ọ́, kí ó sì ní ní aya, kí ó sì ṣe iṣẹ́ arákùnrin ọkọ fún un. Yóò sì ṣe àkọ́bí ọmọ tí ó bí kí ó rọ́pò ní orúkọ arákùnrin rẹ̀ tí ó kú, kí orúkọ rẹ̀ kí ó má bàa parẹ́ ní Ísírẹ́lì. Bí ọkùnrin náà kò bá sì fẹ́ láti mú aya arákùnrin rẹ̀, ǹjẹ́ kí aya arákùnrin rẹ̀ kí ó gòkè lọ sí ẹnubodè tó àwọn àgbà lọ, kí ó sì wí pé arákùnrin ọkọ mi kọ̀ láti gbé orúkọ arákùnrin rẹ̀ ró ní Ísírẹ́lì, òun kò fẹ́ ṣe iṣẹ́ arákùnrin ọkọ mi. Nígbà náà ni àwọn àgbà ìlú rẹ̀ yóò pè é, wọ́n á sì sọ fún un. Bí ó bá sì dúró sí i, tí ó sì wí pé èmi kò fẹ́ láti mu, nígbà náà ni aya arákùnrin rẹ̀ yóò tọ̀ wá níwájú àwọn àgbà náà, òun á sì tú bàtà rẹ̀ kúrò ní ẹsẹ̀ rẹ̀, a sì tutọ́ sí i ní ojú, a sì dáhùn, a sì wí pé báyìí ni kí a máa ṣe sí ọkùnrin náà tí kò fẹ́ ró ilé arákùnrin rẹ̀. A ó sì máa pe orúkọ rẹ̀ ní Ísírẹ́lì pé ilé ẹni tí a tú bàtà rẹ̀. Bí àwọn ọkùnrin bá ń bá ara wọn jà, tí aya ọ̀kan bá sì súnmọ́ tòsí láti gba ọkọ rẹ̀ lọ́wọ́ ẹni tí ó kọ lù ú, tí òun sì nawọ́ rẹ̀, kí ó sì dì í mú ní abẹ́, nígbà náà ni kí ìwọ kí o ké ọwọ́ rẹ̀ kúrò, kí ojú rẹ̀ kí ó má ṣe ṣàánú fún un. Ìwọ kò gbọdọ̀ ní onírúurú ìwọ̀n nínú àpò rẹ̀, ńlá àti kékeré, ìwọ̀n pípé àti déédé ni kí ìwọ kí o ní, òṣùwọ̀n pípé àti déédé ni kí ìwọ kí o ní, kí ọjọ́ rẹ̀ kí ó lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Nítorí pé gbogbo ẹni tí ń ṣe wọ̀nyí àti gbogbo ẹni tí ń ṣe àìṣòdodo, ìríra ni sí Olúwa Ọlọ́run rẹ. Rántí ohun tí Amáléki ṣe sí ọ ní ọ̀nà nígbà tí ẹ̀yin ti ilẹ̀ Íjíptì jáde wá, bí ó ti pàdé rẹ ní ọ̀nà tí ó sì kọlu àwọn tí ó kẹ́yìn rẹ, àní gbogbo àwọn tí ó ṣe aláìlera lẹ́yìn rẹ, nígbà tí àárẹ̀ mú ọ tán, tí agara sì dá ọ, tí òun kò sì bẹ̀rù Ọlọ́run. Nítorí náà yóò sì ṣe nígbà tí Olúwa Ọlọ́run rẹ bá fún ọ ní ìsinmi lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ yí ọ káàkiri ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ ní ìní láti ní, kí ìwọ kí o sì pa ìrántí Amáléki rẹ kúrò lábẹ́ ọ̀run, ìwọ kò gbọdọ̀ gbàgbé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, pẹ̀lú ọkàn ìrètí ni a fi tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ní ìgbàgbọ́ wípé ẹ ó tọ wá sí ọ̀nà, àti sí wípé ẹ ó kọ wá ní ọ̀rọ̀ yín, ẹ ó sì jẹ́ kí a lè jẹ ẹni tí ó fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ láti jẹ alábápín pẹ̀lú àwọn tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ìhìnrere, ẹ jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ìmọ́lẹ̀ láti òkè wá yóò tàn sí ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí a ti ń kà á, gẹ́gẹ́ bí a ti ń gbọ́. A bẹ̀ yín wípé òye yóò yé wa, ọgbọ́n yóò jẹ́ tiwa, ìlànà yín yóò sì jẹ́ ohun tí a mọ̀ dájúdájú, tí ó sì jẹ́ oore ọ̀fẹ́ fún wa láti tẹ̀lé ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé nísinsìnyí kí ẹ̀mí yín kí ó jẹ́ olùkọ́ fún wa, ẹ ṣàánú fún wa, ẹ tọ́ wa sí ọ̀nà kí a sì lè ní oore ọ̀fẹ́ láti tẹ̀lé títí dé òpin. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì ni a gbàdúrà. Lónìí ẹ̀kọ́ wa ni a ó rí nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án ni a ó máa wò ní fínífíní. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni an wo ohun ti Paul iranse Olorun apostle pa awon keferi ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti akayi ni a o ti ri koko oro wa ti o doro lori adura fun awon onigbagbo bi ati ko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o n se fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse Olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro Olorun atoke wa ki o ye wa lati je ki imole eyin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo Olorun wa o ti n gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni ase pe awon eniyan mimo bi a ba n so nipa ise iranse ti apostle ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelist ti a n so nipa ti oluso agutan ati olukoni eredi iranse won eredi iwaasu won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe ki a le je eni pipe eje ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi lehin wipe iranse ti awon oluso agutan tabi olukoni ti won se fun wa o duro lori wipe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe Olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi apostle ati awon miran bi woli ati awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati olukoni ki si ni eredi ti a fi fi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu oluwa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o n so fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala apostle tabi woli tabi evangelist tabi olukoni tabi oluso agutan lati je ki ara kristi ijo Olorun lati je ki awon eniyan Olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife Olorun ati ki won ki o si le gbe igbesi aye ti o wu Olorun ikoko meji ni a ri ninu ise isin awon eniyan Olorun wonyi ikini wiwaasu oro Olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon apostle ori kefa ese ikerin sugbon awa o duro sinsin ninu adura igba ati ninu ise iranse oro naa awon apostle ti isaaju ni won so awon oro wonyi fun awon ijo ni Jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti anilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo ari wipe nkan meji won yi ni o se pataki popo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a tin wa soro olorun si wa lati owo awon oloko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a nko wa lekeji bi a tin gbadura fun wa o ye ki a wa paapa ki a ma gbadura ki oro olorun ti a ngbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paul ti se nkan meji won yi ti o si nlepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapa mo wipe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wipe awa na ni o meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro olorun oye igbala olorun ti ko ye won oye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se we pe a ko tile ti ri ni ojo koju e je ki a pada si kolose ori kini ese ikesan mo nka fun wa lekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o se se ki enikeni ti o ro we pe o nje oluka bibeli tabi anytin josin ki o ka iru ese oro olorun ti a ka yi ki o se ka gbogbo ori kini ki o ro wipe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro olorun ti a ka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a o ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simi le lori ti o le je agbara fun igbesi aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi e je ki a lo si ikini adura ebe fun olooto bi a ba wo awon ti paul apostoli ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun wa wipe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan wa ni okan won iketa wipe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wipe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o po ju be lo fun won o si so fun wa wipe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbesi aye ti o wu olorun igbesi aye ailese e je ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu kristi ti o wa ni kolose ore ofe fun yin ati alaafia lati odo olorun baba wa ati jesu kristi oluwa awa n dupe lowo olorun ati baba jesu kristi oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu kristi jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo
4: jẹ́ kí n tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere èyí tí ó dé ọ̀dọ̀ yín àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí i bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́ tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run lí òtítọ́ àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ wa olùfẹ́ ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi ní ipò wa tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Ohun tí ó jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí fún ọ ni wípé kí o lè mọ̀ ìgbésí ayé tí àwọn wọ̀nyí ń gbé kí o sì lè mọ̀ irú oore ọ̀fẹ́ tàbí irú àlàáfíà tí wọ́n ní nínú Jésù Kristi. Bí o bá wo ẹsẹ̀ ìkejì, ó sọ nípa oore ọ̀fẹ́. Ẹsẹ̀ ìkejì kan náà nípa àlàáfíà. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ènìyàn mímọ́. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn nítorí wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n, a sì ti sọ wọ́n di olóòótọ́ ènìyàn. Nínú ẹsẹ̀ ìkẹrin, ó ń sọ nípa ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn mímọ́. Ó sọ ọkàn tí a ti wẹ̀ mọ́, ọkàn tí a ti sọ di ọ̀tun, tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni. Wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ nípa ìrètí tí wọ́n ní wípé nígbà tí wọ́n ti bá Jésù pàdé, èyí fún wọn ní ìrètí ayérayé wípé bí wọ́n bá kú, yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìnrere tí wọ́n ti dìmú, tí wọ́n gbẹ́kẹ̀lé, tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìnrere tí wọ́n ti gbọ́, ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìnrere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà, wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ, ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní, kìí ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láìsinmi àti láìṣàárẹ̀. Wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni, tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristi gbọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristi wá, láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́, tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run, tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpìwàdà àti èso òdodo, wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristi. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí, tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè, wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí, kì í ṣe wípé wọ́n ṣàìsàn. Wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti iyì Ọlọ́run ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn, won je awon ti o ngbe igbese aye aileshe aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sisi sibe sibe ni paul iranse olorun ni o ngbadura fun awon wonyi eje ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun eje ki a wo galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda kristi ninu yin nigbati paul apostle gbo nipa awon ara galatia ti o dabi eni we pe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewosi won ko tesi waju daadaa nipa igbagbo won ninu kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni we pe o nrewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko ba kun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa petero mo ninu tubo sugbon ijo nfi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladogbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo an so fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti a n so ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo Luke 22 ese ikokanlelogbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wi pe Petero je alaikiyesara o so fun wi pe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o seese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esun dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun israeli ni fun igbala won bi abari awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wipe won je fafa ninu ise esin tabi ise irobo ti won sin jalanka to wipe pelu ise esin won yo sese fun lati ri oju olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won o je ti won lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni Paul se so fun awon ara Rome we pe ara ninu Olowa ife okan mi igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul so we pe ife okan ni we pe oun sin gbadura fun won ki igbala Olorun ki o le je ti won eje ki a lo wo nisisiyi we pe adura ti Paul n gba ki se fun awon elese nikan sosho ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se dede awon ti o lowo owo tabi won ni irewesi nikan sosho ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan sosho ki se se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wipe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro wipe adura wa wa fun awon alailera nikan sosho eje ki a wo Johanu ori ketadilogun Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi lati inu aye wa ti re ni won ti jeri iwo si ti fi won fun mi won si ti pa oro re mo wo igbesi aye awon omo leyin Jesu Kristi wonyi Jesu n so nipa won o n jeri gbe won niwaju Olowa wipe won ti pa oro Olorun mo ni ese ikeje nisisiyi won mo pe ohunkohun gbogbo ti iwo ti fi fun mi lati odo re wa ni nitori oro ti iwo fi fun mi emi ti fi fun won won si ti gba awon ti a n so nipa re wonyi ni awon ti Jesu Kristi ti so oro ironu pe wada fun nigba ti won gbo won gba o ti so fun nipa oro atunse wipe bi o ba mu ohun kan wa si iwaju Olorun gege bi ebon ti o si ranti wipe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wipe ki o fi ebon re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse naa awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu eje re nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon wonyi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe okokan aya kan bi Jesu ti n so oro wonyi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwaso popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won waso won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wipe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijoloto Jesu Kristi wipe ko fi ohunkohun kun oro ti Olorun ti fi fun ko si yo ohunkohun kuro ninu oro ti baba ti fi fun o wipe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi ohunkohun kun o ni eyi ni emi fi fun won si wo bi awon eniyan wonyi ti tewo gba ohun ti Jesu fi fun won o ni won si ti gba won si ti mo ni tooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a so ni ni we pe awon won je olooto won gba oro olorun gbo won gbekele oro olorun won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu christ bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma n gbadura fun pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo to won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon jesu we pe awon won yi bi o ti le je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ifeyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon won yi wo ni ese ogun nisisiyi o wi pe kiisi se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti a ni nihin ni wipe bi a ti ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro olorun o ye ki a ma gbadura fun won eje ki a wo efesu ori kini lati ese ikeedogun efesu ori kini lati ese ikeedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu jesu olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin ati lati ma daruko yin ninu adura mi pe ki olorun jesu kristi olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re paul n so fun ani yin wepe bi ohun ti ri wepe awon wonyi won ti gba jesu olowa wa gbo o ti gboro igbagbo won si jesu kristi o si ti ri wepe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won ohun ti a n so niyi wepe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija wepe bi a ti ri wepe paul n bebe o si n gbadura fun awon ara ninu olowa awon ti won je olooto awon ti won fi ese mule bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo sugbon awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko olowa enikeni ti o faramo ile esin kan tabi ile esin miran o seese ki o so fun o wipe o n gbagbo ninu adura sugbon iru awon eniyan bee won ki gbadura laisimi ati laisare o seese ki a ri iru awon eniyan bee ninu ile esin won bi won ba koko wo ile esin eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wipe ki olorun ki o ba won soro ninu ile esin won ni ojo naa oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o se se wo pe bi won ba ti n pari iwasu e ti won iba fi gbadura ki won wa oju olowa lati le fun ni ore ofe lati je oluse oro na

ohun tí a ní láti tètè ṣe kí a sì fi kọ́ra láti máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeé ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kìí ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kìí ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kìí ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kìí ṣe fún ìwà ojú kòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí, wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀

Kì í ṣe ẹ̀kọ́ tiwa, ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ 16, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn. Ohun tí Jésù ń kọ́ wọn, bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ 12. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe. Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n ń sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ̀, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan, jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù orí 16, ẹsẹ̀ 6, kíákíá. Jọ̀hánù orí 16, ẹsẹ̀ 6. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí o ṣe nínú lílo ọ̀rọ̀ yìí, kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébùú láti kú,
ọkàn wọn kún fún ìbànújẹ́ láì ní ayọ̀ rárá. Èyí ni à ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná, kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristì. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì, Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé, ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn, àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹlì pé, ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù, ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́, kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún un ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún òmíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run, ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ, bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalónika kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí àgbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa,
lẹ́yìn ìgbà tí a ti fa mọ́ àwọn ènìyàn ọlọ́run ìfẹ́ ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀ bí nǹkan bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí o máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeé ṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, o sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwà hù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín, ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi í hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń jáláńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeé ṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún
adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o ma nso wipe olorun ma nla on loye lati renije lati paro tabi lati seke o nje ki oye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudu rudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo asini alaafia ani ipamora ki si soro lati be bi a ba se akun fun anu ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se ngbadura fun awon wonyi wo pe bi won se nba ara won lo ati bi won se nba awon ti o wa ninu aye lo we pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinth kini ori kini ese ogbon Corinth kini ori kini ese ogbon sugbon nipase re li eyin wa ninu Christi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to olorun wa wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a das ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiye si ohun ti a ka ni ese ikedogun yi o nso we pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Christi ti a n so nipa re yi oun ni ogbon olorun bi Jesu ba ti n wo inu okan re a ri wipe ogbon olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je ki n ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi a ti so won bi a ti so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani Christi Christi yi ni a n so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun o fun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti n wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wipe oni yo fun o ni ogbon
atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun we pe bi abaka oro olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki awo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan papa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o tin pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa iwo wa ni mimo ni ailaboko niwaju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisi ya o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigba kugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yo fun ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju wipe yo gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so di alagbara ninu adura gbigba di ileri olorun mu o se leri wipe oun yo gbo tiwa bi a ba ke pe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Deuteronomy.
1: Orí ìkẹrìndínlọ́gbọ̀n. Yóò sì ṣe nígbà tí ìwọ bá dé ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ ní ìní, tí ìwọ sì gbà á, tí ìwọ sì jókòó nínú rẹ̀, kí ìwọ kí o mú nínú àkọ́so gbogbo èso ilẹ̀ rẹ, tí ìwọ mú ti inú ilé rẹ wá, tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí ìwọ kí o sì fi sínú agbọ̀n, kí ìwọ kí o sì lọ sí ibi tí Olúwa Ọlọ́run rẹ yóò yàn láti fi orúkọ rẹ sí, kí ìwọ kí o sì tọ àlùfáà náà lọ tí yóò wà ní ọjọ́ wọn ni, kí o sì wí fún un pé èmi jẹ́wọ́ ní òní fún Olúwa Ọlọ́run rẹ. Pé èmi wá sí ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá wa láti fi fún wa, kí àwọn àlùfáà kí o sì gba agbọ̀n náà ní ọwọ́ rẹ, kí o sì gbé e kalẹ̀ níwájú pẹpẹ Olúwa Ọlọ́run rẹ. Ìwọ sì dáhùn, ìwọ sì wú níwájú Olúwa Ọlọ́run rẹ pé, ará Síríà kan ti ń ṣègbé ni bàbá mi, òun sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, ó sì ṣe àtìpó níbẹ̀ tí ohun ti ènìyàn díẹ̀, níbẹ̀ ni ó sì di orílẹ̀-èdè ńlá, alágbára àti púpọ̀. Àwọn ará Íjíbítì sì hùwà búburú sí wa, wọ́n sì pọ́n wa lójú, wọ́n sì di ẹrù wúwo rù wá. Àwa sì ké pe Olúwa Ọlọ́run àwọn bàbá wa, Olúwa sì gbọ́ ohùn wa, ó sì wo ìpọ́njú wa, àti làálàá wa, àti ìnira wa. Olúwa sì mú wa láti Íjíbítì jáde wá pẹ̀lú ọwọ́ agbára àti apánínà, àti pẹ̀lú ẹ̀rù ńlá, àti pẹ̀lú iṣẹ́ àmì, àti pẹ̀lú iṣẹ́ ìyanu. Ó sì mú wa dé ìhín yìí, ó sì fi ilẹ̀ yìí fún wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ǹjẹ́ ní ìsinsìnyí, kíyèsí, èmi mú àkọ́so ilẹ̀ náà wá, tí ìwọ Olúwa fi fún mi, kí ìwọ kí o sì gbé e kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa foríbalẹ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa yọ̀ nínú ohun rere gbogbo tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ àti fún ará ilé rẹ, ìwọ àti ọmọ Léfì àti àlejò tí ń bẹ láàrin rẹ. Nígbà tí ìwọ bá dá ìdámẹ́wàá àsunkún rẹ tán ní ọdún kẹta, tí í ṣe ọdún ìdámẹ́wàá, tí ìwọ sì fi fún ọmọ Léfì, àlejò, aláìní baba àti opó, kí wọn kí o máa jẹ ní ẹnubodè rẹ, kí wọn sì yó. Nígbà náà ni kí ìwọ kí o wí níwájú Olúwa Ọlọ́run rẹ pé, èmi ti mú ohun mímọ́ kúrò nínú ilé mi, mo sì ti fi wọ́n fún ọmọ Léfì, àti fún àlejò, àti fún aláìní baba, àti fún opó, gẹ́gẹ́ bí gbogbo àṣẹ rẹ tí ìwọ ti pa fún mi. Èmi kò ré àṣẹ rẹ kọjá, bẹ́ẹ̀ ni èmi kò gbàgbé wọn. Èmi kò jẹ nínú rẹ nínú ọ̀pọ̀ mi, bẹ́ẹ̀ ni èmi kò mú kúrò nínú rẹ fún ohun àìmọ́kan, bẹ́ẹ̀ ni èmi kò mú nínú rẹ fún òkú. Ṣùgbọ́n èmi ti gba ohun Olúwa Ọlọ́run mi gbọ́, èmi sì ti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ pa láṣẹ fún mi. Wo ilẹ̀ láti ibùjókòó mímọ́ rẹ wá, láti ọ̀run wá, kí o sì bòsí fún Ísíráẹlì ènìyàn rẹ, àti fún ilẹ̀ náà tí ìwọ fi fún wa, bí ìwọ ti búra fún àwọn bàbá wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Ní òní, Olúwa Ọlọ́run rẹ pàṣẹ fún ọ láti máa ṣe ìlànà àti ìdájọ́ wọ̀nyí. Nítorí náà, kí ìwọ kí o máa pa wọ́n mọ́, kí ìwọ kí o sì máa fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ ṣe wọ́n. Ìwọ jẹ́wọ́ Olúwa ní òní pé òun ni Ọlọ́run rẹ, àti pé ìwọ máa rìn ní ọ̀nà rẹ, ìwọ sì máa pa ìlànà rẹ mọ́, àti àṣẹ rẹ, àti ìdájọ́ rẹ, ìwọ sì máa fetí sí ohun rẹ. Olúwa sì jẹ́wọ́ rẹ ní òní pé ìwọ máa jẹ́ ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ, bí òun ti ṣe ìlérí fún ọ, àti pé ìwọ máa pa gbogbo àṣẹ rẹ mọ́, òun sì mú ọ̀gá ju orílẹ̀-èdè gbogbo lọ tí ó dá, ní ìyìn, ní orúkọ, àti ọlá, kí ìwọ kí o lè máa jẹ́ ènìyàn mímọ́ fún Olúwa Ọlọ́run rẹ, bí ó ti sọ.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Deuteronomy. Orí ìkẹtàdínlọ́gbọ̀n. Mose pẹ̀lú àwọn àgbà Ísíráẹlì sì pàṣẹ fún àwọn ènìyàn náà wípé, ẹ máa pa gbogbo òfin mọ́ tí mo fi lélẹ̀ ní àṣẹ fún yín ní òní, yóò sì ṣe ní ọjọ́ tí ẹ̀yin bá gòkè Jọ́dánì lọ sí ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí ìwọ kí o sì kó òkúta ńlá jọ, kí ìwọ kí o sì fi ẹfun rẹ wọn, kí ìwọ kí o sì kọ gbogbo ọ̀rọ̀ òfin yìí sára wọn. Nígbà tí ìwọ bá rí kọjá, kí ìwọ kí o lè wọ inú ilẹ̀ náà lọ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ. Yóò sì ṣe nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì tán, ẹ̀yin ó kó òkúta wọ̀nyí jọ tí mo pa láṣẹ fún yín ní òní, ní òkè Ebali, kí ìwọ kí o sì fi ẹfun rẹ wọn. Níbẹ̀ ni kí ìwọ kí o sì mọ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run rẹ, pẹpẹ òkúta kan, ìwọ kò gbọdọ̀ fi ohun èlò irin kàn wọ́n. Òkúta àìgbẹ́ ni kí ìwọ kí o fi mọ pẹpẹ Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa rú ẹbọ sísun lórí rẹ sí Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa rú ẹbọ àlàáfíà, kí ìwọ kí o sì jẹun níbẹ̀, kí ìwọ kí o máa yọ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì kọ gbogbo ọ̀rọ̀ òfin yìí sára òkúta wọ̀nyí, kí ó hàn gbangba. Mose àti àwọn àlùfáà, àwọn ọmọ Léfì sì sọ fún gbogbo Ísíráẹlì pé, Ísíráẹlì, dákẹ́ kí o sì gbọ́, ní òní ni ìwọ di ènìyàn Olúwa Ọlọ́run rẹ,
1: nítorí náà kí ìwọ kí o gba ohun olúwọ ọlọrun rẹ gbọ kí o sì máa ṣe àṣẹ rẹ àti ìlànà rẹ tí mo paláṣẹ fún ọ ní òní. Mósè sì pàṣẹ fún àwọn ènìyàn náà ní ọjọ́ náà wípé àwọn wọ̀nyí ni kí o dúró lórí òkè Gerisimu láti máa súre fún àwọn ènìyàn náà nígbà tí ẹ̀yin bá gòkè Jordani, Simeoni àti Lefi àti Juda àti Isakari àti Josefu àti Benjamini. Àwọn wọ̀nyí ni yóò sì dúró lórí òkè Ebali láti Gégún, Riubeni, Gadi àti Asheri àti Sebuluni, Dani àti Naftali. Àwọn ọmọ Lefi yóò sì dáhùn, wọ́n sì wí fún gbogbo àwọn ọkùnrin Israeli ní ohun rárá pé egun ni fún ọkùnrin náà tí ó yá ère gbígbẹ́ tàbí dídà, ìríra sí Olúwa, iṣẹ́ ọwọ́ oníṣọ̀nà tí ó sì gbé e kalẹ̀ ní ìkọ̀kọ̀. Gbogbo ènìyàn yóò sì dáhùn wípé àmì egun ni fún ẹni tí kò fi bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ pè. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó ṣí àlẹ́ ẹnìkejì rẹ̀ kúrò. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó ṣe afọ́jú ní ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó ń yí ìdájọ́ àlejò po àti ti aláìní baba àti ti opó. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó bá aya baba rẹ̀ dàpọ̀ nítorí tí ó tú aṣọ baba rẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó bá ẹranko dàpọ̀. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó bá arábìnrin rẹ̀ dàpọ̀ tí ṣe ọmọbìnrin baba rẹ̀ tàbí ọmọbìnrin ìyá rẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó bá ìyá aya rẹ̀ dàpọ̀. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó lu ẹnì kejì rẹ̀ ní ìkọ̀kọ̀. Gbogbo ènìyàn ni yóò sì wípé àmì egun ni fún ẹni tí ó gba ọrẹ láti pa aláìṣẹ̀. Gbogbo ènìyàn yóò sì wípé àmì egun ni fún ẹni tí kò dúró sí gbogbo ọ̀rọ̀ òfin yìí láti ṣe wọ́n. Gbogbo ènìyàn yóò sì wípé àmì.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké ati aladamo tin yo awon eniyan mimo ti won wa ni Kolose lenu pelu awon oro asan ti ko lese nile won ti dide won si ti nda okan won onigbagbo ti o wa ni Kolose ru nihi ni Paulu gbogun ti awon adamo eko eke won yi o si nkigbe tantan lati kilo fun awon onigbagbo tooto wepe ki a ma se tan won je wepe ki a ma se pa won lokan pada komba ki won ma ba sobo kuro ninu ore ofe o fi han gbangba pe awon woli eke won yi won je eletan ati apanirun o si nkilo fun won o ngba awon onigbagbo tooto niyanju wepe ki won ma sora lati ma fi aye sile fun eko keko lati ri aye wole eyi ni ikilo kan na ti olorun fun wa lati inu awon ese ti a ka wonyi awon ese meta wonyi ese ikejo ikesan ati ikewa won je ki o meta ki o ye wa dara dara ikini ikilo lodi si eko awon alai lolorun ikilo lodi si eko awon alai lolorun ikeji ewu awon eko eke bi abagba eko eke laye ni idile wa o sese lati odo omo tabi lati odo aya wa tabi lati odo oko tabi alabagbe o ye ki a mo we pe ewu popo ni o wa ninu ki a gba eko eke laye ni idile wa iketa idakoro fun okan ye ki a wo lati ikori kini ikilo lodi si eko awon alai lolorun ninu Kolose ori keji ese ikejo Paulu nso we pe e ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan din ni igbekun gege bi etan eniyan gege bi ipilese eko aye ki se ti ki se bi ti Kristi igba gbogbo ni awon eko buburu ati asa buburu ma nlakaka lati yi awon eniyan Olorun pada kuro ninu otito be ni Olorun paapa fun ara re o ma ran awon iranse re lati je ki o di imo fun wa wepe ki a sora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse Olorun ma nko ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju pe bi a ba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi abantele Olorun ni ese ogbeji o daju wepe satani ki o le ri aye lati pa wa kuro lati odo Olorun ati wepe bi abaja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan won yi wepe ki won ki o ma kiye sara ki a ma kiye sara je wepe ki a ma sora o ye ki a mo wepe ikilo ti Paulu apostoli ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si ti fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki atele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mori ki asima sin won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe oluwa olorun yin leyin oluwa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki esi ma beru ki esi ma pa ofin re mo ki esi ma gba ohun re gbo ki esi ma sin ki esi ma faramo eyi ni ohun ti mose eni olorun ti o so fun awon omo israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni ohun ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo israeli o wa n so fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe mose ko mo so daradara to o sese ki alala kan ki o dide ki o so we pe eyi ti mose gbele won lowo we pe ko kun to fun omo israeli mose so fun we pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti olorun fun wa we pe awa ti a je ti olorun awa ti a ntele olorun ke asora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so we pe bi abani ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o n kilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o n to wa wa ni awo agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni tooto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si n ran won lo si orun ni ai rotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kie sara bi o ba je pe ni toto ni ani ife ife ti ani yo je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko ike laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerindinlogun ese ikepa nigba na ni Jesus we fun won pe e kiye sara ki esi ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesus so ni nigba ti o nso we pe ki awon omo ehin awon nigbagbo tooto awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesus we pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiye sara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko oti to wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma se gba eko ajeji eko ike laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko wonyi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fanyin kuro lodo Christi lati fanyin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni a ti nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni a n kilo ni a n waasu ni a n koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni a n kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma n je ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul n so fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiye sara ki won ki o mo we pe ati ko won ni eko yin rere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiye sara nitori we pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti muni sina ki o wa si aarin wa e je ki a wo Peteru keji Peteru keji ori keji lati ese ikini Peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbewo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni a tun ti je ki o ye wa we pe o ye ki a sora nitori eko eke gbode kan nitori awon woli eke won po le aye o si ye ki a duro ninu otito awon aladamo tin so awon nkan won yi tabi tin so oro eko odi won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe ohun ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ohun ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi kitile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti ngba dulumo bi abaje eni ti ngbo jege ti ngba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma ki esara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa we pe bi abagba eko eke laaye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede griki ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lailai ni nitori be nigba ti o nso wipe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wipe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wipe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wipe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko sese fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lailai ati ninu titun ti aleka lati fi se apejuwe ohun ti o je wipe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lailai ni ati ri wipe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won o ma sa lati ri wi pe akikanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni gbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi obaka awon iwe onidajo.

èèyàn ìlú rẹ̀ wọn ó di ìjẹ. Nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde, bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akínkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé òní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́, èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára. Nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakí títí máa ń wá, àwọn tí ó máa ń sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ tí máa ń wá, àwọn tó máa ń sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ ọ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Paul apostoli ni ó ti jẹ́ kí ó yẹ àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù. A máa ń di ẹni tí ara níyè tí a ń tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni koríko sùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, o tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn. Ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29. Jeremiah orí 29 ẹsẹ̀ 8. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ, wọ́n máa lo aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà wẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń gbà wẹ̀ tí wọ́n dúró níwájú Olúwa ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá nkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, tá bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn, gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ì bá jẹ́, wípé Ọlọ́run kọ́ ló ran wọn. Nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀yìn wá. Nínú Róòmù

0: rẹ̀ láti fún ọ. Olúwa yóò sì ṣe ìṣúra rere sílẹ̀ fún ọ, ọrùn láti rọ̀jò sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀ àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo. Ìwọ sì máa wín orílẹ̀-èdè púpọ̀, ìwọ yóò sì tọrọ. Olúwa yóò sì fi ọ ṣe orí, kì yóò sì ṣe èrù. Ìwọ sì máa lékè ṣáá, ìwọ kì yóò sì jẹ́ ẹni ẹ̀yìn bí o bá fetí sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo pa fún ọ ní òní láti máa kíyèsí òun àti máa ṣe wọ́n. Ìwọ kò sì gbọdọ̀ yà kúrò nínú gbogbo ọ̀rọ̀ tí mo pa láṣẹ fún yín ní òní sí ọ̀tún tàbí sí òsì láti tọ Ọlọ́run mìíràn lẹ́yìn láti sìn wọ́n. Yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ ní òní. Ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ, yóò sì bá ọ. Ègún ni fún ọ ní ìlú, ègún ni fún ọ ní oko, ègún ni fún agbọ̀n rẹ àti ọpọ́n ìpo àkàrà rẹ, ègún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ, ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ègún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ègún sì ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Olúwa yóò sì rán ègún, ìdààmú àti ìbáwí sórí rẹ nínú gbogbo ohun tí ìwọ bá fi ọwọ́ rẹ lé ní ṣíṣe, títí a ó fi rún ọ àti títí ìwọ fi ṣègbé kánkán nítorí búburú ìṣe rẹ nípa èyí tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Olúwa yóò sì mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ ọ títí òun ó fi rún ọ kúrò lórí ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á. Olúwa yóò sì fi àrùn ìgbẹ́ kọlù ọ àti ibà àti ìgbóná àti ìjóni ńlá àti idà àti ìrẹ̀dànù àti ìmúwòdù, wọn ó sì lépa rẹ títí ìwọ fi rún. Ọ̀run rẹ tí ń bẹ lórí rẹ yóò jẹ́ idẹ, ilẹ̀ tí ń bẹ nísàlẹ̀ rẹ yóò sì jẹ́ irin. Olúwa yóò sọ òjò ilẹ̀ rẹ di ẹ̀tù àti epuru, láti ọ̀run ni yóò ti máa sọ̀kalẹ̀ sí ọ títí ìwọ fi rún. Olúwa yóò sì mú ọ di ẹni ìkọlù níwájú àwọn ọ̀tá rẹ, ìwọ jáde tọ̀ wọ́n lọ ní ọ̀nà kan, ìwọ sì sá níwájú wọn ní ọ̀nà méje, a ó sì ṣe ọ kiri gbogbo ìjọba ayé. Òkú rẹ yóò sì jẹ oúnjẹ fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ẹranko ayé, kò sì sí ẹni tí yóò lé wọn kúrò. Olúwa yóò sì fi owó Íjíbítì lù ọ àti ìyọ̀dí àti ekuru àti ẹ̀yí ara èyí tí a kì yóò lè wòsàn. Olúwa yóò sì fi ìsinwin kọlù ọ àti ìfọ́jú àti ìpayà. Ìwọ sì máa fi ọwọ́ tálẹ̀ ní ọ̀sán gangan bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere nínú ọ̀nà rẹ. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó ní ọjọ́ gbogbo ni ìwọ jẹ́, kì yóò sì sí ẹni tí ó gbà ọ́. Ìwọ fẹ́ ìyàwó, ọkùnrin mìíràn ni yóò sì bá a dàpọ̀. Ìwọ kọ ilé, ìwọ kì yóò sì gbé inú rẹ̀. Ìwọ gbin ọgbà àjàrà, ìwọ kì yóò sì ká èso rẹ̀. A ó sì pa akọ màálù rẹ ní ojú rẹ, ìwọ kì yóò sì jẹ nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ ni a ó sì fi agbára mú lọ kúrò ní ojú rẹ, a kì yóò sì mú padà fún ọ wá. A ó fi àgùntàn rẹ fún àwọn ọ̀tá rẹ, ìwọ kì yóò sì ní ẹni tí yóò gbà ọ́. Àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin ni a ó fi fún ènìyàn mìíràn. Ojú rẹ yóò máa wò, yóò sì sú ọ láti máa wo ọ̀nà wọn ní ọjọ́ gbogbo, kì yóò sì sí agbára kan ní ọwọ́ rẹ. Èso ilẹ̀ rẹ àti gbogbo iṣẹ́ làálàá rẹ ní orílẹ̀-èdè mìíràn tí ìwọ kò mọ̀ yóò jẹ. Ìwọ sì jẹ́ kìkì ẹni ìnilára àti ẹni ìtẹ̀mọ́lẹ̀ nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni ìwọ sì di aṣiwèrè nítorí ìran ojú rẹ tí ìwọ ó rí. Olúwa yóò sì fi owó búburú lù ọ ní eékún àti ní ẹsẹ̀ tí a kì yóò lè wòsàn láti àtẹ́lẹsẹ̀ rẹ dé àtàrí rẹ. Olúwa ó mú ìwọ àti ọba rẹ tí ìwọ fi jẹ lórí rẹ lọ sí orílẹ̀-èdè tí ìwọ àti àwọn bàbá rẹ kò mọ̀ rí. Ìwọ sì máa bọ òrìṣà níbẹ̀, igi àti òkúta. Ìwọ sì di ẹni ìyanu àti ẹni òwe àti ẹni ìfisọ̀rọ̀sọ nínú gbogbo orílẹ̀-èdè níbi tí Olúwa yóò gbé darí rẹ sí. Ìwọ mú irúgbìn púpọ̀ lọ sínú oko, díẹ̀ ni ìwọ sì rí kójọ nítorí pé esú ni yóò jẹ ẹrun. Ìwọ gbin ọgbà àjàrà, ìwọ sì ṣe ìtọ́jú rẹ̀, ṣùgbọ́n ìwọ kì yóò mu nínú ọtí wáìnì rẹ̀, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò ká nínú èso àjàrà rẹ̀ nítorí pé kòkòrò ni yóò fi wọ́n jẹ. Ìwọ ni igi ólífì ní gbogbo agbègbè rẹ, ṣùgbọ́n ìwọ kì yóò fi òróró para nítorí pé igi ólífì rẹ yóò rẹ̀ dànù. Ìwọ bí ọmọkùnrin àti ọmọbìnrin, ṣùgbọ́n wọn kì yóò jẹ́ tirẹ̀ nítorí pé wọn ó lọ sí oko ẹrú. Gbogbo igi rẹ àti èso ilẹ̀ rẹ yóò jẹ́ ti esú. Àlejò tí ń bẹ láàrin rẹ yóò máa ga jù ọ lọ síwájú àti síwájú. Ìwọ sì máa di ẹni rẹ sílẹ̀ síwájú àti síwájú. Òun ni yóò máa wín ọ, ìwọ kì yóò sì wín. Òun ni yóò sì máa ṣe orí, ìwọ sì máa ṣe èrù. Gbogbo ègún wọ̀nyí yóò sì wá sórí rẹ, yóò sì lépa rẹ, yóò sì bá ọ títí ìwọ fi rún, nítorí tí ìwọ kò fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ láti pa àṣẹ rẹ àti ìlànà rẹ mọ́ tí ó pa láṣẹ fún ọ. Wọ́n sì wà lórí rẹ fún àmì àti fún ìyanu àti lórí irú ọmọ rẹ láíláí, nítorí tí ìwọ kò fi ayọ̀ sin Olúwa Ọlọ́run rẹ àti inú dídùn nítorí ọ̀pọ̀ ohun gbogbo. Nítorí náà ni ìwọ ṣe máa sin àwọn ọ̀tá rẹ tí Olúwa yóò rán sí ọ. nínú ebi àti nínú òǹgbẹ àti nínú ìhòhò àti nínú àìní ohun gbogbo. Òun sì fi àjàgà irin bọ̀ ọ́ ní ọrùn títí yóò fi rán ọ́. Olúwa yóò gbé orílẹ̀-èdè kan dìde sí ọ láti ọ̀nà jíjìn, láti òkun ilẹ̀ wá bí idì tí ìfò, orílẹ̀-èdè tí ìwọ kì yóò gbọ́ èdè rẹ̀, orílẹ̀-èdè ọ̀dájú tí kì yóò ṣe ojúṣàájú arúgbó, tí kì yóò sì ṣe ojú rere fún èwe. Òun ó sì máa jẹ irú ohun ọ̀sìn rẹ àti èso ilẹ̀ rẹ títí ìwọ fi run, tí kì yóò ku ọkà àti ọtí wáìnì, tàbí òróró, tàbí ìbísí màlúù rẹ, tàbí ọmọ àgùntàn sílẹ̀ fún ọ títí òun ó fi run ọ. Òun ó sì dó tì ọ ní ibodè rẹ gbogbo títí odi rẹ tí ó ga tí ó sì le yóò fi wó lulẹ̀, èyí tí ìwọ gbẹ́kẹ̀lé ní ilẹ̀ rẹ gbogbo. Òun ó sì dó tì ọ ní ibodè rẹ gbogbo ní gbogbo ilẹ̀ rẹ tí Olúwa Ọlọ́run rẹ ti fi fún ọ. Ìwọ sì jẹ ọmọ inú rẹ, ẹran ara àwọn ọmọ rẹ ọkùnrin àti ti àwọn ọmọ rẹ obìnrin tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ nínú ìdótì náà àti nínú ìhámọ́ náà tí àwọn ọ̀tá rẹ yóò hámọ́ ọ. Ọkùnrin tí àwọ̀ rẹ tutù nínú yín tí ó sì ṣe ẹlẹgẹ́, ojú rẹ yóò kúrò sí arákùnrin rẹ àti sí aya ókan àyà rẹ àti sí ìyókù ọmọ rẹ tí òun ó jẹ̀kù, tó bẹ́ẹ̀ tí òun kì yóò gun ẹnìkan nínú wọn nínú ẹran àwọn ọmọ ara rẹ tí ó jẹ, nítorí tí kò sí ohun kan tí yóò kù sílẹ̀ fún nínú ìdótì náà àti nínú ìhámọ́ tí àwọn ọ̀tá rẹ yóò ha ọmọ ní ibodè rẹ gbogbo. Obìnrin tí àwọ̀ rẹ tutù nínú yín tí ó sì ṣe ẹlẹgẹ́, tí kò jẹ́ dáṣà àti fi àtẹ́lẹsẹ̀ rẹ̀ kan ilẹ̀ nítorí ìkẹ́ra àti ìwà ẹlẹgẹ́, ojú rẹ̀ yóò kúrò sí ọkọ ókan àyà rẹ̀ àti sí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin àti sí ọmọ ọwọ́ rẹ̀ tí ó ti agbèdè méjì ẹsẹ̀ rẹ̀ jáde àti sí àwọn ọmọ rẹ̀ tí yóò bí, nítorí pé òun ó jẹ wọ́n ní ìkọ̀kọ̀ nítorí àìní ohunkóhun nínú ìdótì àti ìhámọ́ náà tí ọ̀tá rẹ̀ yóò ha ọmọ ní ibodè rẹ. Bí ìwọ kò bá fẹ́ kíyèsí àti máa ṣe gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tí a kọ sínú ìwé yìí láti máa bẹ̀rù orúkọ yìí tí ó ní ògo tí ó sì ní ẹ̀rù Olúwa Ọlọ́run rẹ, ǹjẹ́ Olúwa yóò sọ ìyọnu rẹ di ìyanu àti ìyọnu irú ọmọ rẹ àti ìyọnu ńlá àti èyí tí yóò pẹ́ àti àrùn búburú àti èyí tí yóò pẹ́? Òun ó sì mú gbogbo àrùn Egypt padà wá bá ọ tí ìwọ bẹ̀rù, wọn ó sì lẹ̀ mọ́ ọ gbogbo àrùn pẹ̀lú àti gbogbo ìyọnu tí a kò kọ sínú ìwé òfin yìí, àwọn ni Olúwa yóò mú wá bá ọ títí ìwọ fi run. Díẹ̀ ni ẹ̀yin ó sì kù ní iye, ẹ̀yin tí ẹ ti dàbí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀, nítorí tí ìwọ kò gba ohun Olúwa Ọlọ́run rẹ gbọ́. Yóò sì ṣe bí Olúwa ti yọ̀ sórí eyín láti ṣe yín ní ire àti láti sọ yín di púpọ̀, bẹ́ẹ̀ ni Olúwa yóò sì yọ̀ sí yín lórí láti run yín àti láti pa yín run. A ó sì fà yín tu kúrò lórí ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á. Olúwa yóò sì tu ọká sínú ènìyàn gbogbo láti òpin ilẹ̀ dé òpin ilẹ̀, níbẹ̀ ni ìwọ sì máa bọ òrìṣà tí ìwọ àti bàbá rẹ kò mọ̀ rí, àní igi àti òkúta. Àti láàrin orílẹ̀-èdè wọ̀nyí ni ìwọ kì yóò rí ìrọ̀rùn, bẹ́ẹ̀ ni àtẹ́lẹsẹ̀ rẹ kì yóò rí ìsinmi, ṣùgbọ́n Olúwa yóò fi ìwárìrì àyà àti ojú jíjooro àti ìbìnújẹ́ ọkàn fún ọ. Ẹ̀mí rẹ yóò sọ̀rọ̀ ní iyèméjì ní ojú rẹ, ìwọ sì máa bẹ̀rù ní òru àti ní ọ̀sán, ìwọ kì yóò sì ní ìdánilójú ẹ̀mí rẹ. Ní òwúrọ̀ ìwọ ó wí pé alẹ́ ìbàjẹ́ lẹ́, àti ní alẹ́ ìwọ ó wí pé ilẹ̀ ìbàjẹ́ mọ́, nítorí ìbẹ̀rù àyà rẹ tí ìwọ máa bẹ̀rù àti nítorí ìran ojú rẹ tí ìwọ máa rí. Olúwa yóò sì fi ọkọ̀ tún mú ọ padà lọ sí Egypt ní ọ̀nà tí mo ti sọ fún ọ pé ìwọ kì yóò sì tún rí i mọ́. Níbẹ̀ ni ẹ̀yin ó sì máa ta ara yín fún àwọn ọ̀tá yín ní ẹrú ọkùnrin àti ẹrú obìnrin, kì yóò sì sí ẹni tí yóò rà yín.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Deuteronomy, orí 29. Wọ̀nyí ni ọ̀rọ̀ májẹ̀mú tí Olúwa paláṣẹ fún Mose láti bá àwọn ọmọ Ísírẹ́lì dá ní ilẹ̀ Moabu, lẹ́yìn májẹ̀mú tí ó ti bá wọn dá ní Horebu. Mose sì pe gbogbo àwọn ọmọ Ísírẹ́lì, ó sì wí fún wọn pé, ẹ̀yin ti rí ohun gbogbo tí Olúwa ṣe ní ojú yín ní ilẹ̀ Egypti sí Farao àti sí gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ àti sí ilé rẹ̀ gbogbo. Ìdánwò ńlá tí ojú rẹ̀ ti rí, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn ni. Ṣùgbọ́n Olúwa kò fún yín ní àyà láti mọ̀, àti ojú láti rí, àti etí láti gbọ́ títí di òní yìí. Èmi sì ti mú yín rìn ní 40 ọdún ní aginjù. Aṣọ yín kò gbó mọ́ yín ní ara, bàtà yín kò sì gbó mọ́ yín ní ẹsẹ̀, ẹ̀yin kò jẹ́ àkàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ni kí ó lè mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run yín. Nígbà tí ẹ̀yin ti dé ìhín yìí, Sihoni ọba Hesboni àti Ogu ọba Bashani jáde ogun sí wa, àwa sì kọlù wọ́n, àwa sì gba ilẹ̀ wọn, a sì fi fún àwọn ọmọ Reubeni, ati awon omo Gadi ati abo eya Manase ni ini. Nitori na e pa oro majemu yi mo ke si ma se won ke en ki o le ma ri re ninu ohun gbogbo ti eyin nse. Gbogbo yin ni o duro ni oni niwaju Oluwa Olorun yin, awon olori yin, awon eya yin, awon agba yin ati awon ijoye yin, ani gbogbo awon okunrin Israeli, awon omo wewe yin, awon aya yin ati alejo re ti nbe laarin ibudo re lati asegi re de apomi re. Kiwo ki o le wo inu majemu Oluwa Olorun re ati ibura re ti Oluwa Olorun re ba o se ni oni, ki o le fi idi re kale ni oni ni eniyan kan fun ara re, ati ki ohun ki o le ma se Olorun re bi o ti so fun o, ati bi o ti bura fun awon baba re, fun Abrahamu, fun Isaki ati fun Jakobu. Ki si ise eyin nikan ni mo ba se majemu yi ati ibura yi, sugbon eni ti o ba wa duro nihin ni oni niwaju Oluwa Olorun wa, eni ti ko si nihin pelu wa ni oni, nitori pe eyin mo bi awa ti gbe ile Egypt ati bi awa ti koja laarin orilede ti eyin la koja. Eyin si ti ri ohun irira won ati ere won, igi ati okuta, padaka ati wura ti o wa laarin won. Ki enikeni ki o ma ba wa ninu yin, okunrin tabi obinrin tabi idile tabi eya ti aya re si kuro lodo Oluwa Olorun wa ni oni, lati lo isin orisa awon orilede wonyi ki gbongbo ti n yo ororo ati iwo ki o ma ba wa ninu yin. Bi o si se nigba ti o ba gbo oro egun yi ti o sure fun ara re ninu aya re wipe emi o ni alaafia bi emi ti le rin ninu agide okan mi lati run tutu pelu gbigbe, Oluwa ki yo dariji e. Sugbon nigba na ni ibinu Oluwa ati owu re yo gbona si okunrin na, ati gbogbo egun won yi ti a ko sinu iwe yi ni yo bale. Oluwa yo si nu oruko re kuro labe orun, Oluwa yo si ya si ibi kuro ninu gbogbo eya Israeli gege bi gbogbo egun majemu ti a ko sinu iwe ofin yi, ati iran ti nbo, awon omo yin ti yo dide leyin yin, ati alejo ti yo ti ile jinjin wa yo si wi nigba ti won ba ri iyonu ile na ati arun na ti Oluwa mu ba, ati pe gbogbo ile re di imi orun ati iyo ati ijona ti a ko le gbin nkan si tabi ti ko le seso tabi ti koriko ko le hu ninu re, bi ibi subu Sodomu ati Gomora, Adma ati Sebolimu ti Oluwa bi subu ninu ibinu re ati ninu ikanu re. Ani gbogbo orilede yo ma wi pe ese ti Oluwa fi se bayi si ile yi kini a le mo oru ibinu nla yi si, won si wi pe nitori ti won ko majemu Oluwa Olorun awon baba won sile bi o ti ba won da nigba ti o mu won lati ile Egypt jade wa, nitori ti won lo won si bo orisa won si teriba fun won orisa ti won ko mo ri ti ohun ko si fi fun won. Ibinu Oluwa si ro si ile naa lati mu gbogbo egun ti a ko sinu iwe yi wa sori re. Oluwa si fa won ti kuro ni ile won ni ibinu ati ni ikanu ati ni irunu nla, o si le won lo si ile miran bi o ti ri ni oni yi ti Oluwa Olorun wa ni ohun ikoko, sugbon ohun ti a fi han ni tiwa ati ti awon omo wa lailai ki a wa pe o le ma se gbogbo oro ofin yi. Deuteronomy ori 30. Bi o si se nigba ti gbogbo nkan wonyi ba de ba o, ibukun ati egun ti mo fi lele niwaju re ti wo ba si ranti ninu gbogbo orilede nibi ti Oluwa Olorun re ti tu oka si, ti iwo ba si yipada si Oluwa Olorun re ti iwo ba si gba ohun re gbo gege bi gbogbo yi ti mo fi lele ni ase fun o ni oni, iwo ati awon omo re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo, nigba na ni Oluwa Olorun re yo yi oko eru re pada, yo si sanu fun o, yo si pada, yo si ko ojo kuro ninu gbogbo orilede won ni nibi ti Oluwa Olorun re ti tu oka si. Bi a ba si le eni re kan lo si iha opin orun lati ibe ni Oluwa Olorun re yo ko ojo, lati ibe ni yo si mu o wa, Oluwa Olorun re yo si mu o wa sinu ile na ti awon baba re ti ni, iwo si ni ohun o si se o ni ore, yo si mu o bi si ju awon baba re lo. Oluwa Olorun re yo si ko aya re nila ati aya iru omo re lati ma fe Oluwa Olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye. Oluwa Olorun re yo si fi gbogbo ekun won yi le awon ota re lori ati lori awon ti o korira re ti n se nu ni bi ni si o, iwo si pada, iwo si gba ohun Oluwa gbo, iwo si ma se gbogbo ofin re ti mo pa lase fun o ni oni. Oluwa Olorun re yo si so di pupo ninu gbogbo ise owo re, ninu omo inu re ati ninu ohun osin re ati ninu eso ile re fun rere, nitori ti Oluwa yo pada wa yo sori re fun rere bi o ti yo sori awon baba re. Bi iwo ba gba ohun Oluwa Olorun re gbo lati pa ase re ati ilana re mo ki a ko sinu iwe ofin yi, bi iwo ba si fi gbogbo aya re ati gbogbo okan re yi pada si Oluwa Olorun re nitori ase yi ti mo pa fun o ni oni, ko soro ju fun o, be ni ko jina rere si o, ko si ni orun ti iwo ba fi wipe ani yóò gòkè lọ sí ọrùn fún wa tí yóò sì mú un wá fún wa kí àwa kí ó lè gbọ́ kí a sì lè ṣe é bẹ́ẹ̀ ni kò sí ní àkejì òkun tí ìwọ ìbá fi wípé ta ni yóò rí kọjá òkun lọ fún wa tí yóò sì mú un fún wa wá kí àwa kí ó lè gbọ́ kí a sì lè ṣe é ṣùgbọ́n ọ̀rọ̀ náà ni ó wà nítòsí rẹ gírígírí yìí ní ẹnu rẹ àti ní àyà rẹ kí ìwọ kí ó lè máa ṣe é wò ó èmi fi iyè àti ire àti ikú àti ibi síwájú rẹ ní òní ní èyí tí mo pa láṣẹ fún ọ ní òní láti máa fi olúwa ọlọ́run rẹ láti máa rìn ní ọ̀nà rẹ àti láti máa pa àṣẹ rẹ àti ìlànà rẹ àti ìdájọ́ rẹ mọ́ kí ìwọ kí ó lè yè kí o sì máa bí sí i kí olúwa ọlọ́run rẹ kí ó lè bù sí i fún ọ ní ilẹ̀ náà níbi tí ìwọ ń lọ láti gbà á ṣùgbọ́n bí àyà rẹ bá padà tí ìwọ kò bá sì gbọ́ ṣùgbọ́n tí ìwọ di ẹni fífà lọ tí ìwọ sì ń bọ òrìṣà tí ìwọ sì ń sìn wọ́n èmi sọ fún yín ní òní pé sí ṣègbè ni ẹ̀yin ó ṣègbè ẹ̀yin kì yóò mú ọjọ́ yín pẹ́ lórí ilẹ̀ níbi tí ìwọ ń gòkè jọ́dánì lọ láti gbà á èmi pé ọrùn àti ilẹ̀ jẹ́rìí tì yín ní òní pé èmi fi iyè àti ikú ìbùkún àti ègún síwájú rẹ nítorí náà yan iyè kí ìwọ kí o lè yè ìwọ àti irú ọmọ rẹ kí ìwọ kí o lè máa fẹ́ olúwa ọlọ́run rẹ àti kí ìwọ kí o lè máa gba ohun rẹ gbọ́ àti kí ìwọ kí o lè máa faramọ́ nítorí pé òun ni iyè rẹ àti gígùn ọjọ́ rẹ kí ìwọ kí o lè máa gbé inú ilẹ̀ náà tí olúwa ti búra fún àwọn bàbá rẹ fún Ábráhámù àti fún Ísákì àti fún Jákọ́bù láti fi fún wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ajẹ́ kí a gbàdúrà.
3: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín àwọn nǹkan wọ̀nyí yóò yé wa yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀ kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké kí a ba lè jẹ àǹfààní kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyìí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀ nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́ tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run ohun tí ń bẹ ní ayé èyí tí a rí àti èyí tí a kò rí. Wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá àkọ́bí láti inú òkó wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. awon oro ti aka se ti gbo re yi o nso nipa Jesu Christi sugbon kin to lo si awon ese bibeli won yi o ye ki o yi o gege bi akeko bibeli we pe gbogbo bibeli patapata ni o so nipa se Jesu Christi bi o ba wo lati ibere de opin o ri wi pe bibeli ntenomo o si nje ki o ye wa wi pe iwe yi eyi ni ni bibeli o je iwe ti o fi Jesu han o je iwe ti o la wa loye nipasẹ Jesu Christi omo Olorun ti o si je olugbala wa lati majemu lailai lati Genesis ori keta ese ke dogun ni a tin so nipa Jesu Christi wo Genesis ori keta lati ese ke dogun emi o si fi ota saarin iwo ati obirin na ati saarin iru omo re ati iru omo re ohun o si fo le ori iwo o si pa ni gigise bi o ba wo oro Olorun yi ni pinipini o so nipa ejo lailai ni o si so nipa obirin na eyi ti ejo lailai ni ti o tanje eyi ni efa o won so fun wi pe ohun o fi ota si aarin iru omo ejo yi ati iru omo efa bi o ba wo bi a se ma npe eniyan a ma npe eniyan ni oruko baba re bi a ba pe oruko re isaju a tun pe oruko baba re tele nitori na gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re iru omo okunrin sugbon eni ti olorun so nipa re nihi ni o pe ni iru omo efa eyi je omo ti yo jade lati inu wondia lai loko ni ati akoko yi ni ati nso nipa Jesu Christi awon ti o se ko iwe majemu lailai bi ati misi won lati odo emi mimo won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Christi bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun Deuteronomy ori kejidinlogun lati ese kedogun Oluwa Olorun re yo gbe woli kan dide fun o laarin re ninu awon arakunrin re bi emi oni ki eyin ki o feti si gege bi gbogbo eyi ti iwo bere lowo Oluwa Olorun re ni horebo li ojo ajo ni we pe ma se je ki emi tun gbo ohun Oluwa Olorun mi mo be ni ki emi ki o ma ba ri ina nla yi mo ki emi ki o ma ba ku Oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo emi o se fi oro mi si li enu ohun o si so fun won gbogbo eyi ti mo pa lase yo se se eni ti ko ba peti si oro mi ti owo ma so li oroko mi emi o bere lowo re eyi ni a tun so nipa Jesu Christi Mose je ki o ni mo fun awon Ju won yi we pe ohun toka si enikan ti o dabi ohun sugbon ti o ga ju ohun lo ohun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro Olorun ekunrere ilana Olorun ati wi pe nigba ti o ba de won o peti si oro ti yo so eni yi ni a n pe ni Christi tabi Messiah na tabi Jesu Christi Oluwa wa bi o ba wo orin Dafidi ori keji orin Dafidi ori keji ese ikejila bi enu ko omo na lenu ki o ma se binu eyin a se segbe le ona na bi inu re ba ru die kiun ibokun ni fun gbogbo awon ti o gbeke won le eyi tun so nipa Jesu Christi bi o ba n piye si awon ti a n ka daradara mo ti ka lati ibere bibeli mo ti lo sinu Deuteronomy a se tun ti lo sinu iwe orin Dafidi ori bi gbogbo won bi won ti kenu jopo ti won si n so nipa Jesu Christi ti won n reti lakoko na sugbon bi o ba lo sinu Isaiah ori kesan lati ese kefa Isaiah je ki o ye wa laisi sugbon tabi ninu ohun ti o n so ninu Isaiah ori kesan ese ikefa nitori abi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara baba ayeraye omo alade alaafia ijoba yo si bisi alaafia ki yo ni pekun lori ite dapidi ati lori ijoba re lati ma to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati sinsiye lo ani titi lai itara oluwa awon omo ogun yo se eyi on ti a se nkan awon nkan wonyi si o leti ni wepe ki o le mo wepe lati ibere pepe ni olorun ti ni ipinu wepe owo ran jesu christi awon elomiran o ro wepe nigba ti jesu christi wa wepe ko si akosile kikun nipa jesu christi sugbon gbogbo iwe mimo le o je ki a mo wepe atin reti jesu christi lati majemo lai lai bati asifi jesu han o si wa lati mu ohun gbogbo se gege bi akosile ti atini bi o ba ranti nigba ti jesu christi jinde kuro ninu oku ti o nba awon omo ihin re soro o nso fun wipe ohun gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro olorun wo apere yi ninu luko ori kerin le ni ogun luko ori kerin le logun lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wepe jesu christi mo wepe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo jesu oni lati ka oro olorun oni lati ko eko oro olorun ki o yi oye ke yeke awon elomiran ma nfi eko bibeli ja fara won si so wipe won fe di alagbara ninu olorun a ko le di alagbara ninu olorun bi a ko ba mo jesu jinle ju be lo a ko si le mo jesu jinle ju be lo bi a ko ba ko eko oro olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti jesu christi mo wa ti o fe ni iya ni pekun ti jesu christi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro olorun a ma n ko lorin wepe mo fe ki n dabi jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je wepe ni toto lo fe dabi jesu oni lati ni igbala jesu oni lati ni iya ni pekun ko si le sese fun o lati dabi jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se wepe o ko eko yanju nipa eni ti jesu christi se a ma n ko lori pelu wepe mo fe ki n dabi jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu olorun bi a ba fe dabi jesu ninu iwa pele bi a ba si fe dabi jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa paapamo wepe ani lati ko eko oro olorun yanju bi a ti mo jesu christi si bi a ti n ko eko oro olorun si be ni yo rorun fun wa lati dabi jesu ninu efeso ori kerin lati ese ikejila si ese iketala efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon jesu christi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro olorun ki o daju ninu kolose ori keta ese ikerindinlogun e je ki oro christi ma gbe inu yin Eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisomo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi abafe mo Jesu Kristi ni ekunrere ti asife goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki ani eko Jesu Kristi je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu Kolose ni ati gbe awon kan dide ti Olorun tin ko won ni eko oro Olorun Paul si guro won eyi ni o fi gbadura fun won wi pe won ko fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wi pe won ni ifese mule iduro sese ninu igbagbo won o nso nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti wi pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wi pe Jesu Kristi o dabi eni wi pe ko le to fun won wi pe bi won ti n gba Jesu Kristi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke won yi ti won mu wa si odo awon ara Kolose o ri wi pe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelae nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wi pe Olorun Jehovah Olorun Abrahamu ti Isaki ati ti Jacobu wipe ko to fun won wipe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon mo Israeli bi a se pa won lokanda ti a se si won nipo niyi ti o dabi eni wipe won ko gbekele won ko simile Olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o dabi eni wipe o fe wa si Kolose ti won so fun won wipe Jesu Kristi ti won gbagbo wipe ko ni le to fun won wo ti majemu laelae ki awo ti awon omo Israeli ti amenu bayi ninu Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Olowa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon omo Israeli ti won sina kuro lodo Olorun nitori wepe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun ni kan soso nigba ti a mu won jade kuro ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si Olorun won ti won mo wi pe Olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun Olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe Olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wipe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo Israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluran lowo nibi ti ko si oluran lowo ese yi kan na ni o fe se awon ara Kolose nitori awon ti o wa nso fun wipe Jesu Kristi ni kan soso ki yo le to fun won o ma nsele laye ode oni wipe nigba ti a ba ti gba Jesu Kristi gege bi Olowa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Kristi gege bi Oluso Agutan fun wa ti a ba ti gba Jesu Kristi gege bi Imole ati Olufunni ni iye awon elomiran ma n wa lati so fun wa wipe bi a ba joko ti Jesu Kristi nikan soso wipe kò lè tó fún wọn ṣùgbọ́n èyí ni Paul apostoli tó fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí tí ó fẹ́ kí ó yí àwọn ará Kolose wípé Jesu Christi ó tó fún gbogbo wọn pátápátá nínú Kolose orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jesu Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹni tí ó fi Jesu sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyà nípẹ̀kun ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jesu Kristi ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jesu Kristi ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má bàa ṣìnà lọ, kí a má bàa tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jesu tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ Ọlọ́run sì lè mú kí gbogbo orí ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo orí ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jesu wípé nínú Kristi ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni wọn ó sì máa bí si bí a bá gba Jesu Kristi gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jesu. Nínú Efesu orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa? Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jesu Kristi, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jesu Kristi, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jesu Kristi. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣì ọ lọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó ń fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Paul apostoli lóminú tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kolose tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọ́n ó sọ wọ́n di aṣáko, wọ́n ó sọ wọ́n di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kolose orí kìíní, tí ó ń sọ nínú nípa Kristi Jesu Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jesu Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀, òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán ọlọ́run tani paul ń sọ nípa rẹ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán ọlọ́run bí o bá kà á láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrin láti ìkẹẹ̀dógún tí ó sọ wípé ọmọ rẹ̀ ẹni tí àwa ní ìdáǹdè nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ ó mọ̀ wípé èyí ń sọ nípa kristi ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nínú ẹsẹ̀ ìkẹẹ̀dógún

0: ṣe lọ. Wọ́n ṣe sí kẹ́jọ́ àwọ̀ ìlú kẹjẹrẹ tẹ́lẹ̀.
1: Wọ́n ti rí wọ̀.
0: Ṣé o?
2: Ẹ̀jẹ̀ ká fi ìbùkún fórúkọ Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bẹ́ẹ̀ pẹ̀lú a ó gbàdúrà, a ó sì fi ìjọsìn tòní ilé Ọlọ́run lọ́wọ́. Wípé ẹ̀mí Ọlọ́run alààyè yóò gba gbogbo ìṣàkóso. Gbogbo gbogbo tá ò ṣe lónìí Olúwa yóò lò ó fún ògo rẹ̀. Àti gbogbo àwọn olùjọsìn lónìí ni yóò di alábùkún ńlá fún. Ẹjẹ́ ká lanu akáké pé oko Olúwa, ẹ ká sọ fún Olúwa pé Olúwa, jẹ́ kí ẹ̀mí rẹ kó darí wà, jẹ́ kí wà pẹ̀lú ẹni rẹ kún gbogbo bíbà yìí, jẹ́ kí ògo àti agbára rẹ kó farahàn láàrin wa ní òwúrọ̀ yìí. Jẹ́ àgbàdúrà o fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tolúwa yóò lò lóòrọ̀ yìí, olùkọ́ wá níwèé mímọ́. Alákòóso àti gbogbo àwọn ohun èlò tolúwa yóò lò, jẹ́ ká bèrè lọ́wọ́ Ọlọ́run pé ìfàmúyan rẹ̀ olúwa yóò tu dàlé wọn lórí. Wọ́n á ṣiṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Agbára Ọlọ́run, ògo Ọlọ́run yóò wà lórí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run. Pátá yẹ ká gbàdúrà ká sọ fún Olúwa pé gbogbo àwọn ohun èlò tolúwa yóò lò, Olúwa, jẹ́ kí agbára rẹ kó wà lórí wọn. Jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Jẹ́ kí ìfàmúyàn agbára Ọlọ́run kó bà lé wọn lórí. Lanu rẹ kò sì képo kó Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà fún àwọn ará tó ṣì wà lójú ọ̀nà. Wípé Olúwa yóò mú ẹsẹ̀ wọn yá kọ́kán fún gbogbo ètò Ọlọ́run fún ìpàdé yìí, o ẹnikẹ́ni wò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a gbàdúrà ohunkóhun tó bá dè wọ́n lọ́nà tàbí tó dí wọn lọ́wọ́ Ọlọ́run yóò mú kúrò. Wọ́n pé ẹ̀mí Ọlọ́run alààyè yóò mú wọn wá, yóò mú ẹsẹ̀ wọn yá kọ́kán. Àníṣẹ́ gbogbo àwọn tí wọ́n sì ń ronú pé ṣé káwọn wà bí káwọn máa wá, ẹ̀mí Ọlọ́run yóò fà wọ́n wá sí iwájú rẹ̀. Já gbàdúrà ká sọ fún Olúwa. A fẹ́ gbàdúrà gẹ́gẹ́ bí wánúwèé mímọ́ lòrọ̀ yìí, ìwàásù tó lóòrùn ní fún àwọn èèyàn rẹ̀ oníkùlùkù yóò gbà. Ọ̀rọ̀ Ọlọ́run yóò sì wọnú gbogbo ọkàn àwọn olùgbọ́ lọ. Oore ọ̀fẹ́ láti fẹ́ àti láti gbọ́ràn sọ̀rọ̀ Ọlọ́run, Olúwa yóò fi fún olúkúlùkù ẹ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run. Ọkàn ní wá kí wọ́n gbọ́, kí wọ́n sì lọ, kí wọ́n gbàgbé ìwàásù náà. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run yóò fún olùjọsìn kọ̀ọ̀kan lóore ọ̀fẹ́ láti gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà. Ìfẹ́ inú ẹ láti lè gbọ́rọ̀ sí ọ̀rọ̀ náà lẹ́nu pé lónìí o, ọ̀rọ̀ náà yóò so èso òdodo, èso oore ọ̀fẹ́, èso ìwà mímọ́, èso òdodo yóò farahàn nínú ayé gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ náà lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ẹ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run.

jẹ́ kí a gbàdúrà lòdì sí gbogbo àwọn ẹ̀mí àìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí tó mú káwọn èèyàn gbàgbé ọ̀rọ̀ ọlọ́run. Olórin Dáfídì wípé kọ́ mi Olúwa kí má ṣe gbàgbé ọ̀rọ̀ rẹ, pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá ò gbọ́ láti inú wá níwèé mímọ́ nípasẹ̀ ìwàásù látọ̀dọ̀ bàbá wa nínú Olúwa, Olúwa yóò ràn wá lọ́wọ́ àní gbàgbé ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run la ó gbìn sínú ọkàn wa, àníṣẹ́ yóò sì mú èso ìfẹ́ inú rẹ̀ jáde. Já gbàdúrà ká sọ fún Olúwa.

ní orúkọ Jésù ni a gbàdúrà. Báyìí a ó gbàdúrà fún gbogbo àwọn ojú tuntun wa, àwọn tí a fi wé pé àwọn àlejò àti àwọn ọkàn tuntun tí a jèrè nínú àwọn ìpàdé wa tó kọjá, tí wọ́n wá sínú ìpàdé ètò ní pé Olúwa yóò fẹsẹ̀ wọn múlẹ̀, pé wọn ò dúró nínú ìjọ Ọlọ́run, a ó sì fẹsẹ̀ wọn múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Já gbàdúrà ká sọ fún Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tó máa wá tó máa padà bẹ́ẹ̀, pé agbára Ọlọ́run tó ń yí ayé ẹni po, tó ń sọ ayé ẹni dọ̀tun, yóò ṣiṣẹ́ nínú ayé wọn. Gbogbo àwọn tó ń wá, tí wọ́n lọ, tí wọ́n ní ìbápàdé pẹ̀lú Olúwa lónìí, ìbápàdé ìsọdọ̀tun yóò wà látọ̀dọ̀ Ọlọ́run. Orí ọ̀fẹ́ tí ń yí ni padà, ọ̀rọ̀ Ọlọ́run yóò sọ gbogbo ọkàn dọ̀tun, yóò sì fa gbogbo ọkàn wá sọ́dọ̀ ara rẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A tún fẹ́ gbàdúrà pé fún àwọn tó ń bọ̀ pẹ̀lú ìpèníjà wọn, pẹ̀lú àìní wọn, pẹ̀lú wàhálà wọn, pẹ̀lú àìsàn wọn, pẹ̀lú àwọn àrùn wọn àti gbogbo ìpọ́njú wọn, bí wọ́n ti wá sí ìlòrọ̀ yìí, gbogbo àwọn wàhálà yẹn láò yí kúrò, àìsàn láò yí kúrò, àníṣe ìdààmú yẹn láò yí kúrò. Jẹ́ ká lanu, ká sọ fún Olúwa. Àníṣe gbogbo irú ẹrù yóò tó bá lè gbé wá, ẹrù wíwo nínú ọkàn wọn pẹ̀lú agbára Ọlọ́run nìyìí, pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ bàbá wa nínú Olúwa, gbogbo àjàgà láò já, àjàgà ti ẹ̀ṣẹ̀ láò parun, àjàgà ìsàn, àjàgà àrùn, gbogbo àwọn wàhálà ọjọ́ tó ti pẹ́ láò yí kúrò. Àníṣe ìbápàdé àrà ọ̀tọ̀ yóò wà láàrin wa ní ìlòrọ̀ yìí. Agbára Ọlọ́run yóò jẹ́ tòótọ́ láàrin wa lóòrọ̀ yìí. Agbára Ọlọ́run yóò jẹ́ ìtọ́kasí tó hàn gbangba. Ohunkóhun yóòhùn tí wọ́n gan pẹ̀lú bá kó wá sọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ àìní rẹ sọ fún Ọlọ́run lóòrọ̀ yìí. Kí lohun náà tó ní ọ lára? Kí ni àwọn ìpòǹgbẹ ọkàn rẹ fún Ọlọ́run? Kí ni ọkàn, kí ni olúborí ìpòǹgbẹ ọkàn rẹ fún Olúwa? O lè sọ fún Olúwa nínú àdúrà lóòrọ̀ yóò wà níhìn-ín. Ó ti kún bíbà yìí pẹ̀lú wà pẹ̀lú ẹni rẹ̀. Kí ni àwọn ẹrù rẹ? Kí làwọn ìpèníjà rẹ? Kí làwọn àìní rẹ? Ké pe orúkọ Olúwa kí ó tó kúrò níyìí. Àní sí àwọn wàhálà yẹn a ò yí kúrò. Lanu rẹ kó ké pe orúkọ Olúwa.

ni orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá wa nínú Olúwa wípé bí wọ́n ó ti gorí àga ìwàásù láti ṣèránṣẹ́ fún wa lẹ́ẹ̀kan sí lóore, wọ́n á wá pẹ̀lú ìfàmọ́yàn ọ̀tun, agbára ọ̀tun, àṣẹ ọ̀tun. Jẹ́ ká gbàdúrà fún okun Olúwa, agbára ẹ̀mí mímọ́ yóò wà lórí wọn ju ti àtẹ̀yìnwá lọ. Ọlọ́run ti ń lò wọ́n lọ́nà agbára, òní yóò jẹ́ àrà ọ̀tọ̀, yóò jẹ́ èyí tí agbára ìfàmọ́yàn àkọ̀tun àrà ọ̀tọ̀ yóò wá sórí wọn. Olúwa ti ń lò wọ́n gẹ́gẹ́ bí ìbùkún fún ayé, àníṣẹ́ lò rọ̀ yín sẹ́, yóò jẹ́ àrà ọ̀tọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó jáde lẹ́nu wọn, iṣẹ́ ìránṣẹ́ àdúrà yóò bùkún olúkúlùkù. Jẹ́ a gbàdúrà fún bàbá nínú Olúwa, okun sí, orí ọ̀fẹ́ sí, àníṣẹ́ agbára ẹ̀mí mímọ́ nínú ayé wọn sí, agbára ti ẹ̀mí mímọ́ sí, Olúwa yóò kún wọn sí. Bí wọ́n ti ń ṣèránṣẹ́ lónìí, àwọn àìgbé ayé láòsọdọ̀tun wà tí àwọn tí ò ní àsopọ̀ lórí ẹ̀rọ ayélujára níbi gbogbo ọ̀hún ìfọwọ́kan Olúwa. Iṣẹ́ ìránṣẹ́ tòrọ̀ yìí yóò jẹ́ mà ní gbàgbé. Iṣẹ́ ìránṣẹ́ tòní nípa pẹ̀lú bàbá nínú Olúwa yóò jẹ́ mà ní gbàgbé. Olúwa mú bàbá wa nínú Olúwa wá síwájú yín Ọlọ́run. A ẹ ti ń lò wọ́n tẹ́lẹ̀, afẹ́kẹ̀ lò wọ́n sí, àníṣẹ́ ju ti àtẹ̀yìnwá lọ. Àníṣẹ́ ní ọ̀nà àkànṣe àti lọ́nà àrà ọ̀tọ̀ tó bẹ̀ẹ̀ gẹ́ tí gbogbo àwùjọ ènìyàn rẹ yóò dá alábùkún fún. Jẹ́ gbàdúrà ká sọ fún Olúwa. A ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí ló fẹ́ kó Olúwa kó ṣe fún ọ lóòrọ̀ yìí? Mo mọ̀ pé o ti wá pẹ̀lú ẹ̀dùn ọkàn nínú ọkàn rẹ. Jésù sì wí pé ohunkóhun tó bá béèrè lórúkọ mi, ó ní èmi yóò ṣe fún ọ. Kí ló fẹ́ kó Olúwa kó ṣe fún ọ? Bí o ti wá síwájú rẹ̀ lóòrọ̀ yìí, sọ fún Olúwa nínú àdúrà, yóò sì dá ọ lóhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ ká fi ìbùkún fowókọ Olúwa fún ìdáhùn sí àdúrà wa. Ó ti gbọ́ àdúrà wa. Jẹ́ ká fìyìn fún, jẹ́ ká fi ọlá fún. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, fi ìbùkún fún yín, agbé yín ga fún ọjọ́ tó mọ́lẹ̀ rokoṣo àti ọjọ́ àrọ̀tọ̀ tẹ fún wa àti àǹfààní láti wá ṣáájú láti jọ́sìn. Bàbá ẹ gba ìyìn àtọ́pẹ́ wa lórúkọ Jésù. A fi ìjọsìn tòní lé lọ́wọ́ Ọlọ́run Bàbá pẹ́ ò gba gbogbo ìṣàkóso. Jẹ́ kí ọ̀rọ̀ ọ̀fẹ́ yín kó fara hàn láàrin wa. Jẹ́ kí agbára yín kó fara hàn láàrin wa. Jẹ́ kí ìwà pẹ̀lú ẹni fara hàn láàrin wa. Fún gbogbo àwọn tó wá pẹ̀lú gbogbo àìní àti ẹ̀dùn ọkàn wọn, jẹ́ kí a dá wọn lóhùn. Oore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ náà tí à ń gbọ́ láti ṣe ẹ̀fi fún wa. Bàbá wa nínú Olúwa, lò wọ́n lọ́nà àrà ọ̀tun. Kí a sì fi bíbà yìí sílẹ̀ pẹ̀lú ayọ̀ àti ẹ̀rí. A dúpẹ́ Olúwa fún ìdáhùn sí àdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì. A fẹ́ sọ fún wa pé kò gbọ́dọ̀ sí pípàtẹ́wọ́ yálà ta bá pe àwọn àlejò tàbí iṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin. A wà níwájú Olúwa. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń gbọ́ràn lórúkọ Jésù. A orin àkọ́kọ́ wa nínú orin 232. Àwáyìn ìfẹ́ rẹ̀. Tó so ọkàn wa pọ̀, tá à ń jùmọ̀ ní dàpọ̀ dídùn bí wọ́n ti ń ṣe lókè. Níbi tẹ́ bàbá wa, a ní ìtara bẹ̀, a fi ìtara bẹ̀bẹ̀, a ń jùmọ̀ sọ ẹ̀dùn wa fún, a sì ń rí ìtùnú gbà. À ń bára wa kẹ́dùn, à ń bára wa yayọ̀, ohunkóhun tó wù kó dé. À ń jùmọ̀ fìfẹ́ pin. Bí ìpínyà bá sì dé, ó ń bà wá nínú jẹ́. Ibì kan wà fún ìdàpọ̀ tí ọ̀rẹ́ ń rí ra wọn.

0: Let us pray.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Our Father in heaven,
1: Baba wa ti n bẹ lé ọrun amọrírì yin fun anfani ti ẹ fi fun wa lati wa siwaju lọrọ yìí. A fẹ dúpẹ lọwọ yin Oluwa nítorí ẹ pa wa mọ, ẹ dáàbò bò wa, ẹ sì mú a wa siwaju yin nítorí pé níwájú Oluwa ni ẹkúnrẹ́rẹ́ ayọ̀ wà. A n bèrè Oluwa pé lọrọ yìí bí a ti wa papọ̀, ìbùkún yin yóò wá sórí olúkúlùkù wa lórúkọ Jésù. Bí a ti ń wonu wa níwèé mímọ́, mo gbàdúrà pé agbára ọ̀rọ̀ náà yóò tún ayé wa ṣe, yóò sì sọ wá dọ̀tun lórúkọ Jésù. A dúpẹ́ ní tó pàmò pé ti dáhùn ní orúkọ Jésù ní agbàdúrà. A kí gbogbo wa káàbọ̀ sínú àkókò wa níwèé mímọ́ lọ̀rọ̀ yìí lórúkọ Jésù. Nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ó kọjá, nínú àkókò wa níwèé mímọ́ wa, a wo ìṣẹ́gun Dáfídì lórí Gòláyàtì. Nígbà náà la rí Dáfídì, ó pa Gòláyàtì nípa ìgbàgbọ́, ó sì nítorí ìgbàgbọ́ àti gbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run. A lè borí gbogbo ìpèníjà tó bá dojúkọ wa lónìí, nítorí pé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Mo gbàdúrà wípé ẹ̀kọ́ tí à ń gbọ́ ní gbogbo ìgbà yìí nínú ìjọ wa yóò mú ìsọdọ̀tun wá sínú ayé wa ní orúkọ Jésù. Lónìí à ń wo ẹ̀kọ́ 213, àkòrí rẹ̀ sì ni àwọn ìgbìyànjú Sọ́ọ̀lù láti pa Dáfídì. Àwọn ìgbìyànjú Sọ́ọ̀lù láti pa Dáfídì, kájùmọ̀sọ́ papọ̀. Ẹsẹ̀ àkọ́sórí wa ni a ó rí nínú ìwé Sámúẹ́lì kínní orí kọkàndínlógún ẹsẹ̀ kẹwàá 19:10. Ẹnikẹ́ni tó fẹ́ ràn wá lọ́wọ́, arábìnrin wa níbẹ̀ yẹn. Sọ́ọ̀lù ti ń wá ọ̀nà láti fi ẹ̀ṣin náà gún Dáfídì mọ́ ògiri, ṣùgbọ́n òun sì yẹra kúrò níwájú Sọ́ọ̀lù, ó sì sọ ẹ̀ṣin náà wọnú ògiri. Dáfídì sì sá, ó sì fi ara pamọ́ ní òun náà. Sámúẹ́lì kínní orí kọkàndínlógún ẹsẹ̀ kẹwàá. Ẹ ṣe arábìnrin wa, ẹ kájùmọ̀ ká papọ̀ lẹ́yìn eni èjì. Sọ́ọ̀lù ti ń wá láti fi ẹṣin náà gún Dáfídì mọ́ ògiri, ṣùgbọ́n òun sì yẹra kúrò níwájú Sọ́ọ̀lù, ó sì sọ ẹṣin náà wọnú ògiri. Dáfídì sì sá, ó sì fi ara pamọ́ ní òun náà.
0: Thank you very much.
1: Ẹ ṣe púpọ̀.
0: Our test is
1: ibi kíkà wa lónìí, a ò mú nínú ìwé Sámúẹ́lì kínní orí 18, ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ 30, 1-30, àti Sámúẹ́lì kínní 19, 1-24. Ṣùgbọ́n torí àkókò wa, a ò máa ṣe àyọkà àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan. Ẹnikẹ́ni níbẹ̀ tó lè ràn wá lọ́wọ́, arábìnrin mi níbẹ̀. À ń kà láti Sámúẹ́lì kínní 18:1-9. 1 Samuel 19:1-7. Ó sì ṣe nígbà tí ó bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ tán, ọkàn Jonatani sì fà mọ́ ọkàn Dáfídì. Jonatani sì fẹ́ bí òun fúnra rẹ̀. Sọ́ọ̀lù sì mú un sọ́dọ̀ lọ́jọ́ náà, kò sì jẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ mọ́. Jonatani òun Dáfídì sì bá ara wọn mulẹ̀, nítorí pé ó fẹ́ gẹ́gẹ́ bí ti fẹ́ ọkàn ara rẹ̀. Jonatani sì bọ́ aṣọ ìlékè tí ó wà ní ara rẹ̀, ó sì fi fún Dáfídì àti ìhámọ́ra rẹ̀ títí dé ìdá rẹ̀, ọrùn rẹ̀ àti àmúre rẹ̀. Dáfídì a sì máa lọ sí ibikíbi tí Sọ́ọ̀lù rán, a máa hùwà ọlọgbọ́n. Sọ́ọ̀lù sì fi jẹ olórí ogun, ó sì dára lójú gbogbo àwọn ènìyàn àti pẹ̀lú lójú àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù. Ó sì ṣe bí wọ́n ti dé nígbà tí Dáfídì ti ibi ti o gbe pa Philistine na bo awon obirin si ti gbogbo ilu Israel jade wa won korin won si jo lati wa ipade Saul oba ti awon ti ilu ati ayo ati duro awon obirin si nda won si ngbe orin bi won tin sire won si wi pe Saul pa egbegberun ti re David si pa egbagbarun ti re Saul si binu gidigidi oro na si buru loju re o si wi pe won fi egbagbarun fun David won si fi egbegberun fun mi kini o si ku fun bi ko se ijoba Saul si fi oju ilarawo David lati ojo na lo Acts 19:1 Saul si so fun Jonathan omo re ati fun gbogbo awon iranse re pe ki won ki o pa David sugbon Jonathan omo Saul feran David pupo Jonathan si so fun David pe Saul baba mi wa ona ati pa nje mo be o kiyesi ara re titi di owuro ki o si joko nibi ikoko ki o si sa pamo emi o si jade lo emi o si duro ti baba mi ni oko na nibi ti iwo gbe wa emi o si ba baba mi soro nitori re eyi ti emi ba si ri emi o so fun o Jonathan si soro David ni rere fun Saul baba re o si wi fun pe ki a ma se je ki oba ki o se si iranse re si David nitori ko se o ati nitori pe ise re dara gidigidi fun o nitori ti ohun emi re lowo re o si pa Philistine na Oluwa si sise igbala nla fun gbogbo Israel iwo ri o si yo nje nitori kini iwo se ndese si eja laise ti iwo si n pa David laise Saul si gbo ohun Jonathan Saul si bura pe bi Oluwa ti wa laaye a ki yo pa Jonathan si pe David Jonathan si wo gbogbo oro na fun Jonathan si mu David to Saul wa ohun si wa ni waju re bi igba atijo e se arabirin wa a ka won bi a ma ka won bi to ku bi atin tesi waju ninu eko ninu kiko wa toni lowo yi ba tin wo eko yi ari solu gege bi eni ti kin se ajeji asiri ton solu ati David be ni pe kin se ajoji fun gbogbo awon oluka bibeli sugbon lowo yi an wo solu eni ti afamoyan ge bi oba lati toju awon eyan Israel ti o si se asise to n gbianju lati pa David awon ikan lara awon eniyan re to ni ogbon inu ninu ijoba re a ri wi pe wahala Saul ohun ni wahala ipada seyin nitori Saul pada seyin nitori aigboran re ati nitori e ko le rin ni ona Oluwa ninu iwe owe 14 iwe owe 14 ni ese ikerinla 14 beli so fun wa wi pe a pada seyin ni e ni aya ni te lorun lati nu ona ara re sugbo eniyan rere lati nu ohun tin se ti re ni a le ri Saul a pada seyin yi o je ele o di elese nitori sise aigboran re si ase olorun to n tesiwaju Saul je alai bikita o si di ota si David Saul je alai wa bi olorun o je alai soto Saul je alai leto igbe aye Saul yi o je alai lofin Saul ko le doju ko Goliath eni to wa segun Goliath wa di ota re ba tin wo eko wa a le ri lona to han kedere ohun ti okunrin yi to se ninu Samuel 18 a so fun wa ni ese kesan Saul si David ti segun Goliath inu gbogbo Israel ndun wi pe ohun rere kan sele a so ni esekesan wi pe Saulu si fi oju ilara wo Davidi lati ojo na lo ni do lati ojo tawon obirin ti korin lati se ajo yogo Olorun ati isegun Olorun laarin won a ri pe okunrin yi o di oni binu si Davidi a si tun se awari pe ohun ti Davidi se yi lati isegun Goliati o mu oju se pataki wa sinu aye re iso di mimo fun gbogbo orilede ati edun okan awon eniyan Olorun awon eniyan fe ohun to se a si so fun wa ninu Samuel kini 18 fa o ese karun Davidi si ma lo si ibikibi ti Saulu ran a ma huwa ologbon Saulu si fi je olori ogun o si dara loju gbogbo awon eniyan ati pelu loju awon iranse Saulu isegun ti Davidi ni ki se yi to npa gbe oti o si huwa gege bi ologbo ewo ese keji ori yi kan na oni Saulu si mu sodo lojo na ko si je ki o lo sodo baba re mo a le ri bi bayi wi pe awon ti won fe lati se olori gbodo ko lati gboro soro Olorun lenu okunrin Davidi wa nbe un keko Olorun si mu wa sile Saulu lati keko o je ologbon pelu ohun gbogbo ti o se la tun gbogbo ti o se okunrin yi Saulu o korira re a fe bere ibere kini eredi ti awon Israel se tewo gba Davidi kini idi ti gbogbo Israel fi tewo gba Davidi eke hallelujah a tewo gba nitori pe Olorun wa pelu re ati nitori pe pada Goliati e se pupo nitori pe mu egon ko ni Israel nitori eleyi gbogbo awon eniyan feran re ati pe o le mu Goliati to npon awon eniyan Olorun loju lati mu kuro ibere miran lo pe kini ohun ti a keko nipa ihuwasi Saulu lati pa Davidi kini eko ti a ri ko ninu igbese Saulu lati pa Davidi o yara kun wa nibe yen ki la ko a ko wi pe ngbati wa pelu eyan ba wa pelu wa bi o ti gbogbo eto to ta ba le se koni wa si imuse e se pupo a nko wa lo ro yi wi pe ti awon eniyan buburu ba ti e fe pa awon eniyan Olorun lara Olorun yo pa ye wa mo nigba gbogbo ba tin we ko yi loni ohun meta la gbodo sagbeyewo akoko ibadore ododo ti Jonathan ati Davidi ikeji a wo ipete aisimi Saulu lati pa Davidi ipete aisimi Saulu lati pa Davidi iketa iberu igba gbogbo Saulu nipa Davidi koko akoko ibadore ododo ti Jonathan ati Davidi ni ese keta ori 18 oni Jonathan ohun Davidi si ba ara won mule nitori pe o fe gege bi o ti fe okan ara re Jonathan si bo aso ileke ti o wa ni ara re o si fi fun Davidi ati hamora re titi de ida re orun re ati amure re a ri ife toto ife ododo laarin Jonathan ati Davidi ni yi a si so fun wa ni ese yi wipe Jonathan o mu ohun gbogbo to ni o bo ko lara re o si fi fun okunrin yi Davidi be ni nitori pe won je ogba ni won ojo on da bi ojo ri kan na ko ri ara re bi eni to dara ju Davidi lo o fun ni ola ohun ti a ko lele yi pe onigbagbo a gbodo feran ara wa a gbodo fi ife han si ara wa iwe owe 18 ni ese kerin iwe owe 18:24 o ni eni ti o ni ore pupo o ni lati fi ara han bi ore kan si nbe to fi ara mo ni ju arakunrin lo iwe owe 17:17 a so fun wa nibe wi pe ọ̀rẹ́ a máa fẹ́ ni nígbà gbogbo ọ̀rẹ́ tó tọ́ ọ̀rẹ́ òdodo a máa fẹ́ ni nígbà gbogbo ṣùgbọ́n arákùnrin ni a bí fún ìgbà ìpọ́njú nínú ìwé Jòhánù orí kẹẹ̀dógún Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹtàlá Jòhánù orí kẹẹ̀dógún 15:13 kò sí ẹnìkan àṣẹ olúwa leléyìí o àṣẹ jésù leléyìí 15:13 a sọ fún wa níbẹ̀ kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ Jonathani ó fi ohun gbogbo sílẹ̀ nítorí ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni jésù ó fi ohun gbogbo sílẹ̀ fún wa ìfẹ́ tó tọ́ ni ìfẹ́ òdodo ni bíbélì wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ jésù kú fún àwa láì wà bí ọlọ́run ó fi ayé rẹ̀ fún wa ó fìfẹ́ hàn fún wa ó mú ẹ̀ṣẹ̀ wa kúrò tá a bá ronúpìwàdà ó sì fún wa ní aṣọ ìgúnwà àti aṣọ ògo ní ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ọ̀rẹ́ mi ilẹ̀ yìí ń ṣe tí ẹ bá ṣe ohunkóhun tí mo palẹ̀ àṣẹ fún yín nítorí pé àwọn bí a ti wá sínú ìjọ ní gbogbo ìgbà ọlọ́run bẹ̀ sí ní fi ọkàn rẹ̀ hàn wá nípasẹ̀ ìwé mímọ́ wípé ohun gbogbo tí olúwa fi fún kó lè jẹ́ tiwa eléyìí ni Jonathani ṣe a rí níyì ìfẹ́ àìfisójú ṣe tí ọkùnrin yìí tí ó fi hàn fún láàrin òun àti Dáfídì ó jẹ́ ìfẹ́ láìsí ẹ̀gàn a rí ìfẹ́ yìí láìkẹ́gàn ní gbogbo ìgbà Jonathani ó ń sọ nǹkan rere nípa Dáfídì ó jẹ́ ìfẹ́ láìsí ìkẹ́gàn nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n á sọ ẹ̀sùn èké láti ba ìgbé ayé àwọn ẹlòmíràn jẹ́ a rí ìfẹ́ láìmọ tara ẹni nìkan níyì pẹ̀lú Jonathani ó fi ìgúnwà rẹ̀ wọ Dáfídì fẹ́ leléyìí láìsí ìmọ tara ẹni nìkan ìkẹta ìfẹ́ láìsí ìkùnsínú tàbí ìjà ohun tọ́lọ́run fẹ́ kí a ṣe lé ní gbogbo ìgbà kò gbọ́dọ̀ sí ìlara kò gbọ́dọ̀ sí ìjà yálà nínú ẹbí nínú ìdàpójúlé tàbí ìjọ a gbọ́dọ̀ fẹ́ràn ara wa láìsí ìjà ìkẹrin ìfẹ́ láìsí ahun ó ní ìfẹ́ rẹ̀ kò ṣe ahun ó fi ohun gbogbo sílẹ̀ fún Dáfídì kí Dáfídì lè mú ète ọlọ́run ṣe fún ayé rẹ̀ a fẹ́ béèrè wọ́n ní ṣe àlàyé irú ìfẹ́ tí ó gbọ́dọ̀ wà láàrin àwọn ará nínú ìjọ lónìí irú ìfẹ́ wo ló gbọ́dọ̀ wà ìfẹ́ tá à ń retí lọ́wọ́ ni pé ìfẹ́ láìsí àgàbàgebè ìfẹ́ jésù ìfẹ́ láìní tí ò sí pé àmúyẹ kankan nínú ìfẹ́ yìí tí a gbọ́dọ̀ fi hàn fún àwọn ará wa ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ pẹ̀lú òtítọ́ ìwà pẹ̀lẹ́ àti òdodo gbogbo nǹkan wọ̀nyí ni ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó farahàn kedere láàrin wa lónìí a gbọ́dọ̀ fẹ́ràn nítorí pé a wà ní ìpele tó tọ́ a fẹ́ bèèrè ìbéèrè yìí wọ́n ní ẹ̀sọ ohun tí àwọn onígbàgbọ́ lè rí kọ́ nínú wọ́n ní sọ kí ni àwọn onígbàgbọ́ lè rí kọ́ nínú ìgbé ayé ti Jonathani nínú ìṣe àti ìlàjà rẹ̀ a rí Jonathani yìí Samuel 19:1 onísọ̀lù sì sọ fún Jonathani ọmọ rẹ̀ àti fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ pé kí wọ́n kí ó pa Dáfídì wẹsẹ̀ kejì o ṣùgbọ́n Jonathani ọmọ Saul fẹ́ràn Dáfídì púpọ̀ Jonathani sì sọ fún Dáfídì pé Saul bàbá mi wá ọ̀nà àti pa ọ́ ǹjẹ́ mo bẹ̀ ọ́ kíyèsí ara rẹ̀ títí di òwúrọ̀ kí o sì jókòó níbi ìkọ̀kọ̀ kí o sì sápamọ́ kí ni ìhùwàsí tó nígbàgbọ́ lè kọ́ nínú ìgbé ayé Jonathani báyìí ẹnikẹ́ni akẹ́kọ̀ọ́ wípé ìwà Jonathani yìí ó jẹ́ ìgbé ayé tí ó tọ́ ó jẹ́ pẹ̀lú ọgbọ́n ìkejì a rí wípé ó lè mú kí bàbá rẹ̀ èrèdí tí kò ṣe yẹ kí a pa Dáfídì ìkẹta náà ni pé a lè ṣàwárí wípé ó fi ara rẹ̀ ṣe ọ̀rẹ́ tí ó wà lárọ̀ọ́wọ́ tó fún Dáfídì láti lè sọ rere nípa rẹ̀ onigbagbọ loni agbodo je olubalaja to si ba isepo won to wa ni bamu pelu iwe mimo yala ninu ijo ninu idapo ni bi gbogbo ari enikan to la wahala koja agbodo wa lafia pelu won ni to pe Jesu wi pe alabuku ni fun awon onilaja ni to po mo Olorun la o ma pe won koko keji ipete aisimi Saulu lati pa David ninu Samuel kini ori 18 ese kefa o si se bi won ti de nigba ti David ti ibi ti o gbe pa Philistine na po awon obirin si ti gbogbo ilu Israel jade wa won korin won si njo lati wa ipade Saulu oba ti awon ti ilu ati ayo ati duro ese kesan leyin eleye Saulu sin fi oju ilara wo David lati ojo na lo bi ati wo iwe mimo a le ri lona ton wo kedere wi pe lati ori keji din ni 20 yin se ese de ori 26 ikerin din ni 30 a ri pe ni gbogbo ona okunrin yi David le pe an gbianju an pete lati pa run nipase Saulu oba koko ni Israeli ati e so fun wa pe ona mokan le logun lo gbianju lati pa ye David run gege be ni Olorun agbodo pinu ni okan wa agbodo sohun kan lati pa ye run agbodo sohun ko hun lati mu ki awon elomiran ki o ku si aja koko won a le ri a ri pe isegun lori Goliati ko mu lori David ara Philistine mu wa fun David Saulu wo pe bi okiki re tin kan si ati bi awon obirin tin se iran sere be pelu ni o fe lati joba nitori eleyi o gbianju lati pa a o je ohun ti ko bo ofin Olorun mu fun eniyan lati gbianju lati pa enikeni yala lona ti o to tabi lona ti ko to nitori na Saulu fe lati mu Jonathan wonu eto re lati pa David seyi lati mu ki ota ko wa saarin awon ebi won yi o si jo ohun to lodi si fe Olorun ati asa re Olorun pase fun wa Saulu ba mu ele nigba to di oba ninu iwe Exodus ori ogun iwe Exodus ori ogun ese iketala wipe iwo ko gbodo paniyan okunrin yi ba Saulu ba ti mo sugbon ko fi eleyin sinu okan re iwe Exodus 20:13 akosibe iwo ko gbodo paniyan sugbon fun Saulu o fi ohun gbogbo toluwa fi sowo re sile o si sa to David leyin lati pa David oba ti ayan ko fe fi gagagba pelu Saulu sugbon Saulu gbianju o pete o wa ona lati pa gbogbo ipete satani lati pa yeraye mi run gbogbo ipete yen koni wa si muse loko Jesu Psalm 91 a le ri leri Olorun nibe npe ko se pataki ohun ti ota ba le ma pete eto Olorun fun aye wa yo wa si muse David loye leyi David si mo wi pe Olorun si je Olorun Olorun si ni agbara lati pamo lati dabobo Psalm 91 ese kini eni to joko nibi kokoga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun Oluwa pe iwo ni abo ati odi mi Olorun mi eni ti emi gbekele ni toto ohun yo gba ninu ikeko awon peyepeye ati ninu ajakale arun buburu ni yin la ri olorin David o gba Olorun gba wi pe ko se pataki ohun ipete ti ota ba le ma se onigbagbo loni gbodo gbo Olorun gbo ka si gbekele wi pe a gbodo beru ohun ko ohun ti ota ba le se a gbodo ranti wi pe ani ko si ori wa kan so to le subu sile lai si fowo si Olorun ninu Timothy keji ori kerin ta ba wese keji din ni 18 2 Timothy 4:18 bibeli so fun wa nibe wi pe Oluwa yo yo mi kuro ninu ise buburu gbogbo. David mo eleyi o si gbagbo ni yin ni Paul apostle so nkan na. Oluwa yo yo mi kuro ninu ise buburu gbogbo yo si gbe mi de inu ijoba re orun eni ti ogo wa fun lae ati lae lae ijo yo si wi pe ami Oluwa yo gba yo wa ko ninu ise buburu gbogbo loruko Jesu ari wi pe Olorun orun o pa David mo ni bi ki to ba lo bi ati so nipa igbe aye David ati Saul gbogbo ona lo pete lati pa run sugbon Olorun o gba Samuel kini ori 18 mo ka ese 17 for Samuel 18:17 ori keji din ni ogun ese keta din ni ogun a so fun wa pe bi Saul ti pete lati pa David Saul Saul si wi fun David pe wo merabu omobirin mi eyi agba ohun ni emi o fi fun o ni aya sugbon ki wo ki o se alagbara fun mi ki o si ma ja ija oluwa nitori ti Saul ti wi bayi pe ma se je ki owo mi ki o wa ni ara re sugbon je ki owo awon Filistini ki o wa ni ara re Saul je ni obuburu o je ni ka leyin pada seyin re ko le ronu lona to dara mo o n pete lati pa David sugbon gbogbo ipete re gbogbo gbese re lo lodi lo kuna gbogbo ete lati gbianju lati gba aye wa saju akoko wa yo kuna loruko Jesu koko keta iberu igba gbogbo Saul nipa David o beru nigba gbogbo David e wo Samuel 18 verse 28 for Samuel 18:28 Saul si ri o si mo pe Oluwa wa pelu David mi Mikali omo birin Saul si fe David o si se ara re ni ologbon ju gbogbo awon ranse David lo ni yin la ri wi pe Saul mo wi pe David iba ma mori bo lai si won lowo Olorun a gbodo mo wi pe Saul pelu o ku wa ara re ge bi ologbon nitori pe a gbodo ni oye wi pe nigba ti a ba hu wa bi ologbon ota eni bubu yen ko ni le fowo kan wa ninu we owe 28 ese kini owe 28:1 o so fun wa nibe eniyan buburu sa nigba ti enikan ko le sugbon olododo laya bi kiniwun nitori pe iwa buburu ko si ni owo David o ni gboya nibi kibi to ba lo ni isegun eyin ni eko fo olukuluku wa loni wi pe agbodo gbe igbaye ododo yala ni kokon tabi ni gbangba nibi kibi ta ba wa agbodo gbianju lati ma gbege bi oro Olorun to bege ki owo eniyan buburu yen ko ma ba fowo kan wa ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin ese keji din ni ogun bibeli so fun wa ibe ko si ninu ife sugbon ife ti o pe nle iberu jade nitori ti iberu ni iya ninu eni ti o beru ko pe ninu ife ti a ba fe Oluwa ani isegun lori gbogbo gbogbo to n wa soju ona wa a si ri ninu iwe Romu ori kejo iwe Romu ori kejo ese kokanle ni ogbon a ni daniloju pe nje kini awa o ha wi si nkan wonyi Romu 8:31 kini awa o ha wi si nkan wonyi bi Olorun ba wa fun wa tani yo koju ija si wa loni a ni lati gbadura fun ota wa lati ku Davido gbianju ko gbadura fun ota re lati ku ko gbadura fun Saul lati ku ni akoko ti o ayan Oluwa mu Saul lo David si wa di oba ni Israel gbogbo awon to gbe ifamoyan Olorun gbodo kiesara lati pamo ni gbogbo igba kon ba padanu ohun ti Olorun ti gbe sinu aye won fun David o ranti bi ati fi afamoyanyan ni koko latowo Samuel ni tono oke sara lo ni onigbagbo amo omo Olorun aje atun bi fun awon yan ti da tun bi nibi ki ta ba wa nibi ta ba lo agbodo ke sara ki ifamoyan Olorun lori aye wa ma ba jodanu ari nigba ta ba n gbegba e to tona a n gbege bi oro Olorun ge bi fe Olorun ko so nkan lati berun nitori na a mo ti beli wi ti Olorun ba be fun wa ta lo le doju ija ko wa mo gbadura wi pe bi a n tesiwaju lati ma gbe ninu imoye ati imo iwe mimo a o para mo ni wa funfun eni bubu yo ni fowo kan wa loruko Jesu ninu iwe Isaiah ori kerin dini ori ke Isaiah 54 Isaiah 54 ikerin le ni adota Isaiah 54 verse 17 bibeli so fun wa nibe pe ko si ohun ija ti a se si o ti yo se nkan ari ni yi wi pe David o lo lona re Saul o si npe ti ati pa ṣugbọn ilere Olorun fun mi fun Oloni ko si ohun ija ti a se ti o se nkan si o si mi mo reti pe ko sami to goke ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo oda ni ebi eyi ni ogun awon iranse Olorun lati odo mi ni ododo won ti wa ni Oluwa wi asegun eni bubu to pa gbe agbo Oluwa gbo asegun eni buburu na ni to pe agbekele Oluwa loni ko nilo ka ma beru fun gbogbo eto awon eniyan gbogbo eto awon eniyan buburu awon to nsa lo lati bi kan si bi kan won sa lo lati ori oke kan so oke keji won o gbo Olorun gbo bibeli wi pe awon to ba gbo Oluwa gbo won dabi oke si oni ti a ko le si nidi ta ba gbo Oluwa gbo a o segun esu esu ni eni buburu ni nipa ọrẹ ri won ati nipa ijodo agutan na ninu iwe ifihan iwe ifihan ori kejila ni ese kokanla bibeli so fun wa won si segun re nitori ijodo agutan na ati nitori ọrẹ ri won won ko si fehun emi won ani titi de iku eyi ni lere Olorun fun wa loni boya solu kan wa ti o pete gbiyanju la yodi si aye re ko se redi lati ma sakiri sakiri ibi yi o je ibi abo bi ati ke ko ko Oluwa isegun yo je ipin wa loruko Jesu Oluwa fe ki agbekele o fe ki a simile ni gbogbo igba ti wahala ba wa ti penija ba wa bibeli so fun wa ninu we Jeremiah 33:3 ke pe mi ni ojo iponju ni ojo ipenija re ni ojo wahala re Oluwa ni ohun yo gbo wa ohun yo si fohun la to ohun alagbara ti a ko mo han wa ninu eko wa toni ari ipada seyin solu a fi aroyan latodo Olorun nipase Samuel sugbon pada seyin o so fun wa pe iwa buburu a pada seyin iponju a pada seyin emi buburu bale o fi aye sile fun eyan emi bu lati wa sinu aye e emi Olorun si dagbere fun a pada ipada seyin lewu ipada seyin le yori si opopo wahala eredi ni lo ro yin bi o ti sa lo ko lodo Olorun o ti pada seyin nitori eredi kan tabi miran o ni lo lati pari ebi solu pada sodo Oluwa Oluwa yo dariji gbogbo awon pada seyin a le ri lo ro yin bi ati mu wa sopin David o gbẹkẹle Oluwa o huwa to lona to dara ona wo lo da ta ngba huwa ninu ebi wa nibi ise wa awon kan wa nitori huwa si won won nse pe a nse inu ni bini si won nitori iwa ododo won o sugbon a nse inu bini si won nitori iwa buburu won ba tin waye David bi Saul ti e gbiyanju lati parun ari pe Saul o le bori re bi a tin gbe igbe aye ododo ati wa mimo gbogbo ilepa ota ko ni bori wa loruko Jesu. Ari Jonathan lo ro iba ti mo gbo wa si opin o je ore oloto ba nu se jo loto si si Christi to fe wa to be bawo ni a se jo loto fun Christi to fun gbogbo fun wa a gbodo jo loto a gbodo je ni to duwo fun ara Christi da tin se leyi isegun yo je ipin wa loruko Jesu a fe teri wa ba ke agbadura bayi fi ara wa le olorun lowo lo ro yin gbogbo ete satani lori aye re koni wa si muse nitori pe Saul gbianju e lodi si David o kuna ko serere lo ni oluwa yo pa wa mo yo da bobo wa lowo gbogbo ete awon eni buburu baba wa ti olorun wa mo riri loni nitori eko oro re a dupe nitori nipa soro re a ni oye ohun ti a gbodo ni oye nipa soro re a mo ete olorun fun aye wa wi pe bi oluwa ba wa fun wa ko si eni na to le se lodi si wa tabi doju ija ko wa bi a ti keko lore agbadura wi pe ikie sara yi yo je ihuwa si ara olukuluku wa loruko Jesu David o gbe igbe aye otito mo gbadura pe loni ninu igbe aye tuntun a o gbe igbe aye to dara ju be lo loruko Jesu oluwa mo gbadura ba tin tesuaju lo ro yi ohun rere te ti nini pamo fun wa e o fi fun wa ka to fi bayi sile loni loruko Jesu a dupe baba n to pamo pe ti dahun ni oruko Jesu ni agbadura.

àwọn ìfẹ̀sùn kan ni tí ò yẹ ká ṣe, àwọn owú tó dìde, àwọn ìjà tó ṣẹlẹ̀, àwọn àwọn olówó wà níbẹ̀ yẹn tí kò yẹ wọ́n wà. Ohun kan tó yẹ kán máa ṣe fún Olúwa, ṣùgbọ́n nítorí ìpètè yẹn, nítorí owú yẹn, nítorí ìlara, o gbọ́dọ̀ gbàdúrà Olúwa, Olúwa, gbogbo owú yìí, gbogbo ìlara yìí tí ó ń dàgbà nínú mi yìí, tí ó ń pètè wo ohun tí arákùnrin wà bíi, ohun tí arábìnrin yẹn wà báyìí, ó Ọlọ́run ọ̀run ló rọ̀ yìí, tún jáde, pé jáde, àníṣe parun, ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà ó ṣẹlẹ̀ o láàrin wa o. Ẹ̀yin ènìyàn ọmọ ìjọ, ọmọ ìdàpójúlé gbàdúrà ní agbègbè, ní gúrùpù, ní ẹkùn, ó ń ṣẹlẹ̀, ó ń ṣẹlẹ̀, gbàdúrà, gbàdúrà, wípé kí ìpànìyàn àti ìpànìyàn tó wáyé, Ọlọ́run yóò mú ohun gbogbo tó dàbí ewu, tó dàbí ìlara yẹn yóò mú kúrò. Ó gbọ́dọ̀ gbàdúrà, ó ń ṣẹlẹ̀, ó gbọ́dọ̀ gbàdúrà, ó gbọ́dọ̀ gbàdúrà wípé kí o tó kò níyìí, Ọlọ́run yóò mú gbogbo ète àwọn owú ìlara yẹn, gbogbo ìfarajọ rẹ̀, Olúwa yóò mú kúrò.

Gbàdúrà. Gbàdúrà. Ìpìlẹ̀ ìpànìyàn òun náà ní ìlara. Ìpìlẹ̀ ìpanirun o lè máa pa lójúkojú, ṣùgbọ́n ìlara àti ohun yìí, ọkùnrin yẹn ó wà lójú ọ̀nà, ó ń gbóná fún Olúwa, Olúwa bá ya àlérí mọ́. Àníṣe ìpìlẹ̀ ìparun ìpani arákùnrin ò wúlò mọ́, nítorí ìlara àti owú lanu rẹ pé Olúwa yóò dá ọ nídè, Olúwa yóò tú ọ sílẹ̀ lónìí, Olúwa yóò tú gbogbo àwọn ìfarajọ owú àti ìlara kúrò nínú ọkàn rẹ.

láti ṣubú láti inú orí ọ̀fẹ́ Sọ́ọ̀lù ẹni tá fàwọ́yàn tó ní ẹ̀bùn ṣe máa lọ láti máa pariwo ẹ mo jẹ́ ẹni tó lẹ́bùn mo jẹ́ ẹni tó ní ìpè rárá wọn ń ṣe oògùn sí ìpadà sẹ́yìn gbàgbé nípa ipò gbàgbé nípa fàmúyàn gbàgbé nípa ohun gbogbo tó bá ní sọ fún olúwa kí òun ẹ lọ́wọ́ kí ìwọ pẹ̀lú kó má bàa wálẹ̀ lanu rẹ kí o bá olúwa sọ̀rọ̀.

ní orúkọ Jésù ni àgbàdúrà. Kí olúkúlùkù kí ó wí pé àmí. Tí o bá ń wo o ìfẹ́ àti ìbádọ́ rẹ láàrin Jonathan àti Dávidi. Ó jẹ́ èyí tó jẹ́ òtítọ́, ó jẹ́ èyí tá dàbòbò, ó jẹ́ èyí tó ń pèsè fún ni, ó jẹ́ èyí tó àfi sí ṣe, ó jẹ́ èyí tó faramọ́ra. Kò sí owú níbẹ̀ pé ìjólóòtọ́ yìí, ìdáàbòbò yìí, ìfisójúṣe yìí, ìfẹ́ yìí, olúkúlùkù wa yóò ni lanu kí o bu àdúrà sólúwa. Pé ìfẹ́ rẹ̀ ò ní jẹ́ inú ìmọ̀tara ẹni nìkan lanu rẹ̀ gbàdúrà. Wípé ìfẹ́ rẹ̀ yóò dáàbòbò arákùnrin àti arábìnrin rẹ̀. Ìfẹ́ rẹ̀ yóò pèsè fún arákùnrin àti arábìnrin rẹ̀. Kì í ṣe irúfẹ́ mo fẹ́ràn rẹ̀ bọ̀ ọ́, mo fẹ́ràn rẹ̀ rárá tó lè dáàbòbò tó lè pèsè. Lanu rẹ̀ kí o gbàdúrà sí olúwa.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. A rí ọ̀pọ̀lọpọ̀ ètò tí Sọ̀lú ṣe láti pa Dáfídì. Ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Bíbélì wí pé orúkọ Olúwa iléṣọ́ agbára ni, olódodo sáwọ ọbẹ̀ ó sì yè. Arákùnrin àti arábìnrin, má ṣe bẹ̀rù nípa ète àwọn ọ̀tá tó wà láyìíká rẹ. Ní kété tí o bá ti wà níra ti Olúwa yẹn, a ti dáàbò bọ̀ ọ́ lòrọ̀ yìí. A dáàbò bọ̀ ọ́ lórúkọ Jésù. Lanu rẹ kí o bolúwa sọ̀rọ̀. Orí ara rẹ gẹ́gẹ́ bí olódodo, o sì sá sí ibi ààbò orúkọ Olúwa. Olúwa yóò sì fún ọ ní ààbò. Ohun tó nílò láti sọ pé Olúwa, màá jẹ́ olódodo, màá jẹ́ ẹni mímọ́, màá sì rí ara mi nínú orúkọ Olúwa yẹn, èyí tí yóò fún mi ní gbogbo ààbò tí mo nílò. Lanu rẹ kí o gbàdúrà.

Ni orúkọ Jésù ni a gbàdúrà. Bíbélì wípé nínú ìwé Isaiah 54 ẹsẹ 17 wípé kò sí ohun ìjà kan tí a ṣe sí ọ tí ò ṣe rere. Gbogbo àwọn tó bá dìde sí ọ ní ìdájọ́ láò dálẹ̀bi ara ìpín ìtirẹ̀ nílò ọ̀rọ̀ yìí o a ti rí ṣáájú àkókò yìí wípé kò sí ohun ìjà kan yálà ní ọ̀pọ̀lọpọ̀ tàbí kórajọpọ̀ tó ṣe rere sí Dáfídì. Ọlọ́run tó sì jẹ́ Ọlọ́run kò ní jẹ́ kí àwọn ohun ìjà ọ̀tá àwọn ẹníbí ní kó ṣe ọ́ ní ìṣe lánàá rẹ kí ó gbà wípé kò sí ohun ìjà tí a ṣe sí mi tí yóò lè ṣe nǹkan tí a ṣe lòdì sí ọmọ rẹ sí aya rẹ sí ẹbí rẹ kò sí ohun ìjà tí a ṣe tí a pọ́n látọ̀dọ̀ ẹnikẹ́ni tí yóò ṣe nǹkan lánàá rẹ kí o gbàdúrà wà á ṣàwárí pé Olúwa yóò ṣe kò sóhun ìjà tó lè wá láti ibikíbi tó lè ṣe lòdì síwájú bí ìjọ tó lè ṣe lòdì síwájú bí ẹbí ẹbí arákùnrin àti arábìnrin kò sóhun ìjà náà tó lè ṣe nǹkan lánàá rẹ kí o gbàgbà tirẹ ni o yá ò ṣe ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwùrọ̀ yìí. À ń gbàdúrà wípé Olúwa àníṣẹ́ gbogbo èrò sàtánì tó gbé sọ̀lùwọ̀ tó fi di ẹni lára tó lówú tó ẹni tí ẹ̀yàn tí ẹ̀yà sọ́tọ̀ ẹnìkẹ́ nínú wa àníṣọ̀kalẹ̀ lọ sínú owú àti ìlara lórúkọ Jésù. A gbàdúrà pé ìfẹ́ wa yóò jẹ́ ojúlówó yóò jẹ́ èyí tá a fi sójú ṣe yóò jẹ́ èyí tó ń dáàbòbò ẹni lórúkọ Jésù. Lóòrọ̀ yìí nínú ìfọwọ́sowọ́pọ̀ a gbàdúrà wípé kò sóhun ìjà ènìyàn búburú kan tí a lè ṣe lòdì sí ìjọ yìí kò sóhun ìjà ènìyàn búburú kan tá a ṣe lòdì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run lòdì sí àwọn ọmọ ìjọ lòdì sí ẹbí wa lóhun ìjà kan kò ní ṣe rere sí wa lórúkọ Jésù. A dúpẹ́ bàbá fún ìdáhùn sí àdúrà a fìbùkún tẹ̀síwájú láti máa bùkún fún wa lóòrọ̀ yìí ní orúkọ Jésù ni a gbàdúrà.

0: our second hymn, hymn 202.
1: Sin àwọn ó ṣe rẹ̀ sin wọ́n. Sin àwọn ó ṣe rẹ̀ sin wọ́n. Wọ́ bá ẹ̀fúùfù ìgbì. Adé wọn ó dá wọn sílẹ̀. Wọ́n ń lọ da ẹ̀rún nídé. Wà pẹ̀lú wọn, wà pẹ̀lú wọn. Apá rẹ̀ ló lè gbàlà. Wọ́n filé àtọ̀ rẹ̀ sílẹ̀ bí àṣẹ rẹ̀ Olúwa nílẹ̀ àti lójú omi. Jẹ́ aláfẹ̀yìn tí wọn, jọ pẹ̀lú wọn, jọ pẹ̀lú wọn, sì máa tọ́ wọn láìlẹ́wu. Bí ti ṣe wọn kò mèso wá, tó dàbí iṣẹ́ wọn jásán, súnmọ́ wọn láàánú rẹ̀ Jésù, mú ìrètí wọn dúró. Ràn wọ́n lọ́wọ́, kí ìtara wọn tún sọ jí. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro, kí wọ́n gbẹ́kẹ̀lé ọ Jésù. Gbàtíṣẹ́ náà bá sì gbilẹ̀, kí wọ́n máa ṣe gbéraga, máa fi wọ́n sílẹ̀ títí wọn yóò rójú rẹ. Níbi tí wọ́n yóò fayọ̀ká èso irúgbìn ayé, níbi tí wọn yóò wà títí lọ́dọ̀ olùpamọ́ wọn, pẹ̀lú ìṣẹ́gun, wọn yóò máa kọrin Jésù.

Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bíbélì wí pé gbàdúrà fún àlàáfíà Jerusalemu, àwọn tó ń fẹ yóò ṣe rere. A ó gbàdúrà, a ó sọ fún Olúwa pé àlàáfíà Olúwa yóò jọba lórílẹ̀-èdè wa láti ìwọ̀ oòrùn dé ìlà-oòrùn, láti àríwá dé gúúsù. Gbogbo ìhà orílẹ̀-èdè yìí yá gbàdúrà fún àlàáfíà Ọlọ́run. Lánàá rẹ kí Olúwa sọ̀rọ̀. Gbogbo àwọn wàhálà ìpànìyàn ìjínigbé yìí Olúwa yóò fòpin sí. Tí a bá gbàdúrà, àlàáfíà Ọlọ́run yóò jọba lórílẹ̀ wa. Àwọn Ọlọ́run àlàáfíà lórílẹ̀ ní Nàìjíríà pàṣẹ fún àlàáfíà kó jọba lanu kí o gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tó gùnkè. Àdúrà fún bàbá nínú Olúwa. Ó ní ẹsẹ̀ rẹ yóò dàbí irin àti idẹ. Bí ọjọ́ rẹ ti rí bẹ́ẹ̀ ni agbára rẹ yóò rí. Já gbàdúrà fún bàbá nínú Olúwa. Wípé Olúwa yóò tẹ̀síwájú láti máa kún ọgbọ́n wọn. Àníṣe ipá wọn ti ara Olúwa yóò bù sí. Ipá wọn nípa tẹ̀mí Olúwa yóò yí bù sí. Ìfàmóyàn Olúwa yóò bù sí. Lanu kí o gbàdúrà pé bọ́n ti ṣe làálàá fún ìjọ. Olúwa yóò jẹ́ kán máa lágbára sí lójoojúmọ́. Olúwa yóò lò wọ́n sí láti lè fọwọ́ tọ́ gbogbo ayé. Já gbàdúrà pé bàbá wa nínú Olúwa, okun Olúwa, agbára Ọlọ́run, ògo Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa bò wọ́n. Gbogbo ilẹ̀, gbogbo ìlú, gbogbo ibikíbi ní ayé tán bá wọ̀, ilẹ̀kùn yóò ṣí sílẹ̀ fún wọn. Lanu rẹ kí o sọ fún Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún gbogbo àwọn ìjọ wa. Ó ní lórí àpáta lèmi ò kọ ìjọ mi o. Ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò ní borí ìjọ. Ìjọ yìí ẹnu ọ̀nà àpáàdì ò ní borí rẹ̀. Agbára ọ̀tá kò ní borí rẹ̀. Ìwà àbáyé rẹ̀ ò ní borí rẹ̀. Ìlọ́wọ́wọ́ àti tútùtù rírin kò ní borí. Ìpadà sẹ́yìn kò ní borí. Lanu rẹ kí o gbàdúrà lórí àpáta yìí. Lèmi yóò kọ́ ìjọ mi. Já gbàdúrà gbogbo àwọn ìjáde lọ iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá nínú Olúwa ti India, ti àwọn obìnrin. Ìpínpín ìwé ìléwọ́ táwọn ọmọdé lóṣù yìí. Gbogbo ìpàdé yìí yóò ṣe rere. Àwọn kan yóò dẹni gbàlà. Ọ̀pọ̀lọpọ̀ yóò wá sínú ìjọba Ọlọ́run. Bí wọ́n ti ń wá, wọ́n ò fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọba Kristi. Jẹ́ kí a gbàdúrà ká sọ fún Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kí ni ẹ̀dùn ọkàn rẹ níwájú Olúwa lóòrọ̀ yìí? Ó náà kó tó bá bèèrè lórúkọ mi, èmi yóò ṣe fún ọ. Kí ló fẹ́ kí Olúwa kó ṣe fún ọ nínú ìjọsìn àkànṣe tòní? Kí ni ẹ̀dùn ọkàn rẹ? Kí ni ohun tó ń pọ̀ kàkà fún? Kí ni àwọn ẹrù rẹ? Kí ni àwọn ẹ̀dùn rẹ? Kí làdúrà rẹ lónìí? Sọ fún lóòrè yóò dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Jẹ́ ká dúpẹ́ lọ Ọlọ́run fún ìdáhùn sí àdúrà wa. Bí a ti ké pòkọ rẹ̀, Olúwa ti dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa fìbùkún fórúkọ yín fún ìjọsìn tòní. A dúpẹ́ fún ìfarahàn yín láàrin wa, tarí ní àárín wa. A dúpẹ́ fọ̀rọ̀ yín tá a ti gbọ́ bí a ti ké pè yín ló pa ti orílẹ̀-èdè wa ti bàbá wa nínú Olúwa níra ti ìjọ pé ò dá wa lóhùn kọ́kọ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀dùn ọkàn àwọn èèyàn rẹ tí wọ́n ti mú aṣáájú lòrọ̀ yìí, ẹ fi fún wọn lórúkọ Jésù. A dúpẹ́ Olúwa fún ìdáhùn sí àdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì. Ẹ jẹ́ kí a jókòó. Mo kí olúkúlùkù káàbọ̀ sínú ìjọsìn ṣe papọ̀ wa tòní lórúkọ Jésù. Bẹ́ẹ̀ la kí gbogbo àwọn tí a fìwé pe àwọn àlejò wa tí wọ́n wá láti wá jọ́sìn pẹ̀lú wa papọ̀ ní olú ìyá ìjọ wa lónìí fún ìgbà àkọ́kọ́. Tẹ́ pò ní ìgbà àkọ́kọ́ rẹ láti wá jọ́sìn papọ̀ pẹ̀lú wa ní olú ìyá ìjọ. Mo jẹ́ ẹni tí a fẹ́ràn rẹ, a fẹ́ mọ̀ ẹ́, a fẹ́ fún ẹ ní ìdánimọ̀ àrà ọ̀tọ̀.
la nowo re soke re kojo ori re ko lua ko bukun fun o ko lua ko bukun fun o se o le dide lori ese re dide lori ese re ko lua ko bukun fun o loruko jesu bi o ti wa nibe awon aso na wa won wa legbe re wa fun eni awon we lewe okan fi gbogbo awon ifitoni leti to se pataki sibe uko re address re phone number re ati on gbogbo to se pataki ki o ti ko ni letter nla ki oluwa ko bukun fun obo tin se leyi o le joko leyin josin o gbogbo sare lo le o ko wa si ori aga to wa ni waju niyin awon oluso agutan wa won o wa ba yin mo fe mu da loju won pe moto to gbe wa si yin yo duro de o ati awon ara to mu e wa won yo duro de o leyin irini latodo awon oluso agutan ko luwa ko si bukun fun obo tin se leyi loruko jesu ipade wa osose 30 se leyi o ijosin ojo isimi a ma ni ijosin ojo isimi ni ago mejo ku seju medogun ni gbogbo elekun jekun wa ni bi gbogbo ti a ti wa ojo isimi ojo kokan le ni ogbon osu yin a o wa ni awon ijo elekun jekun wa a ni wa si yin ni ojo isimi to nbo ni to po je ojo isimi GCK lowuro a o sin oluwa ninu ijo ni asale a o wa ni ile isoji ni ode ijo ijo so ori keji ni ijo sin won papo ni Deeper Bible Church headquarter ni oluya ijo ni Gbagada eleyi lo so awon ara lati Old Fester ki so lo Lagos Island Mushin orile Osodi Surulere ati Yaba papo awon isori akoko won ma wa fun ijosin ajosepo won ni ojo keje osu kefa 2026 nigbati awa isori keji yo wa ni elekun jekun wa ni porofe olorun idapojule ni gbogbo asale ojo isinmi a ma darapo ni awon elegbe kereje ta nse idapojule gbogbo omo ijo la nreti pe ko wa ko je omo ijo dapojule ni gbogbo ijo lekun jekun won awon omode odo ati agba won ni dapojule won ototo idapo ago idapojule na ago merin fun awon omode ati odo ago marun fun awon agba ati awon FM ati awon agba lagba ẹkọ bibeli ojo aje ni gbogbo ojo aje a ma ni akoko ta ma nko wa ni sisete lati ni lesese ti a si ma ko wa lati odo alakoso wa agba baba wa ninu oluwo nbere ni ago mefa ku yeju medogun ola ojo karun dilogbon osu kearun awon ara wa ni surulere ni o ma wa si Gbagada fun bible study lati dapo mo awon Gbagada keto ati somolu fun eko bibeli won ojo segun tuesday ojo kerin din ni ogbon gbogbo awon adari yo wa si Gbagada fun ipade awon adari ago marun koja iseju medogun ijo sin ojo bo gbogbo ojo bo pata la ma nse akoko isoji ati koni ni ago mefa ni gbogbo awon elekun jekun wa o ni akoko ti awon o da lori akoko ti awon elekun jekun won fi si Thursday to nbo yi GCK ni gbogbo ojo bo keta la ma ni asale agbara pelu baba wa ninu oluwa alakoso agba ti Deeper Life ni gbogbo agbaye GCK May 2026 ti osu karun GCK osu karun yo bere ni ose yojoru Wednesday ni on the 27th titi di ojo isimi on the 31st 2026 May gbogbo wa pata la nreti wi pe ka wa ni ibi isoji wa lati bere titi de opin isoji yi lati ojoru titi di ojo isimi to bere lago marun gbogbo awon adari ka ma gbagbe pe ipade fun GCK yi o gbodo je lode ijo ni bi to teju kin se ninu ijo o
gbogbo apo ajopo fun awon onigbagbo yo waye ni ago mejo lojo jimo May 29, 2026 ni agbajopo ekun wa ohun ni fun wa ti fun awon omo ijo wa agbodo pe awon olusu agutan awon osise ni ijo miran wa si ipa kojopo na o je apewo to soju wo na wa nibe ati alejo re a ri ipolongo fun GCK yi gbodo je ta fi si se ni gbogbo elekun jekun wa ati ijo wa gbogbo owo na lowo ninu e oluwa yo si san lala ise isin re loruko Jesu je kin gbo ami wa to gunke fifi agbara kun ni awon odo yo waye ni ojo Saturday ni ogbon ojo 2026 May awon omo ilewe giga ati awon odo to dagba ni yo waye ni May 2026 eleye 27 ni ojo awon omode yo pin iwe ilewo ti rere fun awon group 1 yo sele loni fun isori keja wa ta wa niyin awon omo wa ni ago merin ro loni won o se pin fun ni iwe ilewo di kakiri gbogbo aye ni ojo Wednesday to nbo gbogbo awon ojuse toku yo wa ni ago mejo owuro a reti pe ka ni fowo sowo po pelu awon agba ati ijo agbalagba fun ipade won ijo wa ni o je ipade ijo wa o ifilo akanse Deeper Life Bible Church National Choir Retreat yo waye ni ojo kokonla ojo bo June osu kefa 2026 lati DLICC kilometer 42 Lagos Ibadan Expressway fun gbogbo awon agbalagba odo ati awon YPF awon akorin pata atawon adari won

kí a tó gbọ́ ìwàásù tí ò ní, a ó tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run bí a ó ti kà á látinú Bíbélì. Epístélì ti Paul apọ́sẹ̀lì sí àwọn ará Kọ́rìntì. Epístélì ti Paul apọ́sẹ̀lì sí àwọn ará Kọ́rìntì. Kọ́rìntì kínní, orí ìkarùn-ún. À ń ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè ń bẹ láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fi aya bàbá rẹ̀. Ẹ̀yin fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú káàánú kí a lè mú ẹni tó hùwà yìí kúrò láàrin yín. Nítorí lóòótọ́ bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara, ṣùgbọ́n mo wà pẹ̀lú nípa ti ẹ̀mí. Mo ti ṣe ìdájọ́ ẹni tó hùwà yìí tán bí ẹni pé mo wà lọ́dọ̀ yín. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, nígbà tí ẹ̀yin bá péjọ àti ẹ̀mí mi pẹ̀lú agbára Jésù Kristì Olúwa wa, kí ẹ fi irú ènìyàn bẹ́ẹ̀ lé Sátani lọ́wọ́ fún ìparun ara, kí a lè gba ẹ̀mí ńlá lọ́jọ́ Jésù Olúwa. Iṣẹ́ fẹ́fẹ́ yín kò dára, ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní gbogbo ìyẹ̀fun di wíwú. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun tuntun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìré kọjá wa àní Kristì rúbọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ ká ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kẹ má ṣe bá àwọn àgbèrè kẹgbẹ́ pọ̀, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé pátápátá, tàbí pẹ̀lú àwọn olójúkòkòrò, tàbí àwọn alọ́ni ọwọ́gbà, tàbí àwọn abọ̀rìṣà. Nítorí nígbà náà ẹ kò lè ṣàìmá ti ayé kúrò. Ṣùgbọ́n nísìnyìí mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí à ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè, tàbí olójúkòkòrò, tàbí abọ̀rìṣà, tàbí ẹlẹ́gàn, tàbí alọ́ni ní ọwọ́ gbà, tàbí ọ̀mùtí para, tàbí alọ́ni ní ọwọ́ gbà, kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun. Nítorí èwo ni tèmi láti máa ṣe ìdájọ́ àwọn tí ó ń bẹ lóde, kì í ṣe àwọn tó wà nínú ni ẹ̀yin ń ṣe ìdájọ́ wọn, ṣùgbọ́n àwọn tó wà lóde ni Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ẹ yọ irú ènìyàn búburú náà kúrò láàrin ara yín. Orí ìkẹfà. Orí ìkẹfà. Ẹnikẹ́ni nínú yín tí ó ní ọ̀ràn kan sí ẹnikẹ́jì, a gbọ́dọ̀ lọ ìpè ní ẹjọ́ níwájú àwọn aláìṣòro tó, kí ó má sì jẹ́ níwájú àwọn ènìyàn mímọ́. Ẹ kò mọ̀ pé àwọn ènìyàn mímọ́ ni yóò ṣe ìdájọ́ ayé? Ǹjẹ́ bí ó bá ṣe pé a ó ti pa yín ṣe ìdájọ́ ayé, ẹ á ṣe aláìyé láti ṣe ìdájọ́ àwọn ọ̀ràn tí ó kéré jù lọ? Ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì? Mélòó mélòó ni ohun tí í ṣe ti ayé yìí? Ǹjẹ́ bí ẹ̀yin ni yóò bá ṣe ìdájọ́ ohun tí ń ṣe ti ayé yìí? Ẹ á yan àwọn tí a kò kà sí rárá nínú ìjọṣe onídàájọ́. Mo sọ yìí fún ìtìjú yín, ó wá jẹ́ pé ó wà lè jẹ́ bẹ́ẹ̀ pé kò sí ọlọ́gbọ́n kan nínú yín tí yóò lè ṣe ìdájọ́ láàrin àwọn arákùnrin rẹ̀. Ṣùgbọ́n arákùnrin ń pe ẹyẹ arákùnrin ní ẹjọ́ àti èyí níwájú àwọn aláìgbàgbọ́. Ǹjẹ́ nísìnyìí àbùkù ni fún yín pátápátá pé ẹ̀yin ń bá ara yín ṣe ẹjọ́? Èéṣe tí ẹ̀yin kò kúkú gba ìyà? Èéṣe tí ẹ̀yin kò kúkú jẹ́ kí ara ẹ̀yin jẹ? Ṣùgbọ́n ẹ̀yin ń jẹni níyà, ẹ sì ń rẹ́ni jẹ àti èyí ni àwọn arákùnrin yín. Ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè, tàbí àwọn abọ̀rìṣà, tàbí àwọn panṣágà, tàbí àwọn aláìlera, tàbí àwọn tí ó ń fi ọkùnrin ba ara wọn jẹ́, tàbí àwọn olè, tàbí àwọn olójúkòkòrò, tàbí àwọn ọ̀mùtí, tàbí àwọn ẹlẹ́gàn, tàbí àwọn alọ́ni ní ọwọ́ gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn nínú yín sì ti jẹ́rìí, ṣùgbọ́n a ti wẹ̀ yín nù, ṣùgbọ́n a ti sọ yín di mímọ́, ṣùgbọ́n a ti dá yín ní ààrẹ ní orúkọ Jésù Kristì Olúwa àti nípa ẹ̀mí Ọlọ́run wa. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n èmi kì yóò jẹ́ kí a fi mí sábẹ́ agbára ohunkóhun. Oúnjẹ fún inú àti inú fún oúnjẹ, ṣùgbọ́n Ọlọ́run yóò fi òpin sí àti inú àti oúnjẹ, ṣùgbọ́n ara kì í ṣe ti àgbèrè, bí kò ṣe fún Olúwa àti Olúwa fún ara. Ṣùgbọ́n Ọlọ́run ti jí Olúwa dìde, yóò sì jí àwa dìde pẹ̀lú nípa agbára rẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ẹ̀yà ara Kristì ni ara yín ń ṣe? Ǹjẹ́ èmi wa ti mú ẹ̀yà ara Kristì kí èmi kò fi ṣe ẹ̀yà ara àgbèrè bí kí a má rí? Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ó bá dàpọ̀ mọ́ àgbèrè ó di ara kan, nítorí ó wípé àwọn méjèèjì ni yóò di ara kan, ṣùgbọ́n ẹni tí ó dàpọ̀ mọ́ Olúwa ó di ẹ̀mí kan? Ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ni ó wà ní òde ara, ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe sí ara òun fúnra rẹ̀. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ńpìlì ẹ̀mí mímọ́,
to nbe ninu yin ti eyin ti gba lowo olorun eyin ki si se ti ara yin nitori ati ra yin ni iye kan nitori na eyin olorun logo ninu ara yin ati ninu emi yin ti nse ti olorun agbadura pe ki olorun ki o ran wa lowo lati je oluse oro na amen.

wọ́n ń bá ẹni àmì olúwa ọlọ́run jà. O ní jọ̀wọ́ àmì olóran rẹ fún wọn jẹ́ Dáfídì. Irú nǹkan bẹ́ẹ̀ à ń fi ń fúnyàn. Kò sí ìdápadà, kò sí ìfàsẹ́yìn, kò sí kéèyàn máa gbé àgbéyẹ̀wò. Olúwa wà nítòsí. Mi ò ní padà sẹ́yìn. Mi ò ní rí. Mi ò ní sọ̀rì tínú. Torí tó da tó sàn jù ń bọ̀ wá, má sọ̀rì tínú. Ìmúṣẹ náà súnmọ́lé, má sọ̀rì tínú. Ìfarahàn yẹn súnmọ́lé, má sọ̀rì tínú. Ayọ̀. Ayọ̀ ìtẹ́yẹn, àṣẹ, agbára, ti ìwà ọba, ti ìjọba, ó súnmọ́ tílé, má sọ̀rì tínú. Ó ṣe sọ̀rì tínú. Ó ṣe sọ̀rì tínú. Mọ ìpè rẹ. Mọ ìgbéga tó ti ní. Mọ ohun tó lúwa ti ṣe tó ẹ̀fà yé ẹ. O sọ̀rì tínú. Wá ti kà. Nípa àwọn ìlérí Ọlọ́run ní àìpẹ́ jọjọ ní lọ́lọ́ yìí. Sinmi lé àwọn ìlérí wọ̀nyí. Sinmi lé apá Olúwa. Kò ní fiọ́ sílẹ̀. Kò ní kọ̀ sílẹ̀. Sinmi lé. Gbẹ́kẹ̀lé. Sọ́ọ̀lù yóò kùnà, sinmi lé Olúwa. Sọ́ọ̀lù yóò kábàámọ̀. Yóò kábà póhùn lépa rẹ, póhùn lé ọ jáde, dúró. Àkókò ti ẹni o, képe orúkọ Olúwa. Àkókò ti rẹ nìyí. Láti ní orí ọ̀fẹ́ Ọlọ́run sí. Tó fi ní sọ̀rì tínú. Tó fi ní jọ̀gọ́nù. Rántí pé Sọ́ọ̀lù gbìyànjú láti mú Dáfídì nípa fífún ní ẹ̀bùn ọmọbìnrin rẹ̀. Ṣọ́ra. Ṣọ́ra. Ṣọ́ra. Ṣọ́ra. Ẹ̀bùn tó ń tọ̀dọ̀ àwọn ènìyàn wá. Nítorí pé ò mọ kan wọn. Ò mọ èrò wọn. O mọ ìfẹ́ ọkàn wọn. Ẹ̀bùn. Yíyàn fún àwọn ènìyàn nínú ìgbéyàwó. Wọ́n fẹ́ràn mi lọ́pọ̀lọpọ̀. Wọ́n yan obìnrin kan fún mi. Àwọn àgbà ilẹ̀ náà, wọ́n wá papọ̀. Wọ́n yan ẹni tí yóò bá pò rẹ mú.

0: ni o ti tẹ̀síwájú tí ó wí pé
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a wá síwájú yín, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a wá sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú, kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè, kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí à ń wo Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kristiẹni, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristì àti ẹni tí a jẹ́ nínú Kristì. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristì, tí àwọn nǹkan wọ̀nyí kò yé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristì. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristì. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristì fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristì, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣéba tí ó sọ fún Sọlọ́mọnì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristì, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristì, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristì, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristì. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànléní ogún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristì. oni nitori tiwa ni ongogbo je tiwa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalemu emi mimo ti ati tu dale won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbese aye opolopo we pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipa se Kristi ki a kunku wi pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipa se Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wo pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi kí a mọ ohun tí a ní nínú Kristi a wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta ìkíní ìṣọ̀kan pẹ̀lú Kristi ìkejì kíkún nínú Kristi ìkẹta kíkún tí a ní kíkún tí ó jẹ́ tiwa ìkíní ìṣọ̀kan pẹ̀lú Kristi jẹ́ kí a tún padà sí Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára a ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ èyí jẹ́ nínú Kristi ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá a máa ń sọ wípé ó ti di ara wa ó jẹ́ ọ̀kan nínú wa bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bẹ̀ wípé kí ó wọlé tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé a máa ń sọ wípé ó wà nínú ilé a máa ń sọ wípé tí a bá sọ wípé níbo ló wà a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀ bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́ tí a fi sínú àpótí tí a sì ń wá nǹkan wọ̀nyí ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀ a sì tọ́ka sí àpótí èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan yìí tí a ń wá a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí bó ṣe àpèjúwe yìí kí o lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí ọlọ́run a ní láti kọ́kọ́ wá sí inú ilé ọlọ́run a ní láti kọ́kọ́ wá sínú ìjọba ọlọ́run a ní láti kọ́kọ́ wá sínú Kristi ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa ó yẹ kí èyí kí ó yé wa dáradára bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé kí a bá lè sọ pé ó wà nínú ilé ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀ ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti wà nínú òkùnkùn tí a ti wà lóde tí a kò sí ní ìjọba ọlọ́run bí ẹ bá fẹ́ sọ wípé a wà nínú Kristi a wà nínú rẹ̀ ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀ a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀ nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ wá sínú rẹ̀ a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́ ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù a di ẹni tí ó wà nínú Jésù yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù bí a bá wá sínú ìjọba Jésù bí a bá kúrò nínú òkùnkùn bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀ bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ a di ẹni tí ó wọ inú Jésù a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́ ìgbésẹ̀ ìrònúpọ̀àdà kí a wá sínú Kristi kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ àti wípé bí a bá ti ń wọ inú Kristi ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù tí ó fi èsì ohun tí a ń kà dáradára tí ó wà nínú Kristi Jésù àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà tí wọ́n ti wọ inú Jésù lọ àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn ó ní ẹbí kò sí ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí tí a ti kúrò lóde tí a ti wọ inú ilé tí a ti kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú Kristi ìdálẹ́bi lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú wo Kọ́rìntì kejì orí karùn-ún Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ti di ẹbí ọlọ́run ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ ó ti wọ inú Kristi lọ ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀ wi pe bi olorun ba fe wo ari christi ki o to ri ari wi pe ati bo pelu eje jesu pelu ori ofe olorun ati wi pe gbogbo ese ati idalebi igbesi aye re ori ofe christi o ti mu nkan won yi kuro nitori na bi enikeni ba wa ninu christi enikeni lo wi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu christi o sese iba je jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu christi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu christi o sese ki o je wi pe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu christi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a nso ti o ye wa gbangba ninu oro olorun ni wi pe bi a ba ti wo inu christi ti a ko ese sile a o ri wi pe igbe aye otun ni e o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wi pe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba jesu ti a wa sinu christi o je wi pe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wi pe a wa ninu christi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu christi awon ti ko si ninu christi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wó pé àwọn tí ó bá jẹ́ wó pé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wó pé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kúnkún sọ wí pé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú kristi ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé láwọn máa sátọ̀ lẹ́yìn a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní jésù ó dàbí òfo àti asán nínú Yohánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òní yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó ní láárí níwájú olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi kí a wọ inú jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀ àdá àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti ọlọ́run oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wo pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Christi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Christi o je asan o je opo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Christi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi olowa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi pelu Christi ninu olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu olorun a fi iye wa pamo pelu Christi ninu olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Christi ninu olorun je ki a wo kikun ti a ni ninu Christi kikun ti a ni ninu Christi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó ju korobá tàbí garawa yìí a ó ju sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ Christi kí a tó wà nínú Christi Christi jẹ́ Kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú Yohánù orí kẹrin Yohánù orí kẹrin nígbà tí Jesu Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi yẹ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà Yohánù orí kẹrin kànga Jacob sì wà níbẹ̀ nítorí náà bí o ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara Samaria sì wá láti fa omi Jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé, "Èé ti rí, tí ìwọ fi tí ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ará Samaria, nítorí tí àwọn Júù kìí bá àwọn ará Samaria lòpọ̀." Jésù dáhùn, ó sì wí fún un pé, "Ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyí fún ọ." Obìnrin náà wí fún un pé, "Ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyí náà?" Ẹsẹ̀ kẹtàlá, Jésù dáhùn, ó wí fún un pé, "Ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ, yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ, kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun." Níhìn-ín ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga, kànga omi. Wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí a tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyì láti inú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run fọ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni à ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níhìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé, àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára,
2: ko tun le so fun lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe Tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdí mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí ẹ bá fẹ́ ìsọdí mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí ẹ bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìnà Kristì ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba Ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristì fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19 ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristì Jésù o ti alẹ́ láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristì nìkan lẹ́yìn àti lè rí tàbí ìsọdí mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristì nìkan ṣoṣo láti lè rí tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristì tàbí nínú Kristì o ye ki o ye wa wipe ohun gbogbo ti Olorun ri wipe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamọ fun wa ninu Kristi. Bawo ni kikun yi, bawo ni o se le je ti wa, eyi ni o mu wa lo si akori keta. Ki a wo Kolose lekan si ori keji ese ikewa, a si ti se yin ni kikun ninu re, a si ti se yin ni kikun ninu re. Ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesi ti won si ti nlo lati igba ewe fun ojo pipe, sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won. Sibe sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re. Awon miran papa won wa si jo wa ni hin, sugbon kikun ninu Kristi. Gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won. Kini se ohun ti o fa ni we pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa. Won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa. Tabi o je wi pe won je ole, won se imele ninu adura agbegba, tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won. Sugbon bi a ba le mu aigboran kuro, ti a mu ese kuro, ti a mu imele nipa ti adura agbegba, ti a mu kuro, ti a si ni imo ti o peye ninu oro Olorun, o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa, nitori a ti se yin ni kikun ninu re. Kini ohun ti a le fi eyi we, tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re? Ti o je wi pe ohun gbogbo ibokun Orun o ye ki o je ti wa, bawo ni o ye ki a ti ma gbadura? Je ki a wo Johanu ori kẹrìnlá lati ẹsẹ ìkẹtàlá. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbá ṣe ìgbàlà. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ní pẹ̀kun ni. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wí pé bí ó bá jẹ́ wí pé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wí pé kí ó sọ wa di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dì mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún Ọrun, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀dì mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dì mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí.

ọrùn ààyè lọ́rùn ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń bèèrè lọ èé ṣe tí a kò fi bèèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé afẹ rí ọlọrun afẹ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ wípé láti dé ọrùn láti jókòó lórí ìtẹ pẹlú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé àti gbogbo ìdálẹbi àti mú kúrò bí a bá mọ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọrọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọ wájú tí ó fi iná ẹ̀mí tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa tí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22 ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6 ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10 wípé a ti ṣe yín ní

kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni ọ bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí ẹ bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí ẹ bá ti ń fún ni agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdá, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú, ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébó wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni. Bí o bá lè béèrè, òun fẹ́ ìsọ̀dímọ́ ni, tirẹ́ ni. Bí o bá lè gbàdúrà, òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni. Bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀, òun fẹ́ ìbùkún àtọ̀run wá, òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a bí ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ ti wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki agbadura Olorun wa Baba Jesu Christi ati baba ti wa papa adupe wepe emu wa se akoko yi nisinsin yi ki a ba le mo ohun ti e lana sile fun wa. Eje ki oro yi ki o ye wa ke se fun ani ore ofe lati dide lati gboran ni kia kia bi ati n gbo oro yi adupe o pe ti gbo loruko Jesu Christi Oluwa wa. Ninu iwe woli Isaiah ori keta leni ogoji, iwe woli Isaiah ori keta leni ogoji lati ese ikewa, eyin li eleri mi le Oluwa wi ati iranse mi ti mo ti yan ki eyin ki o le mo ati ki esi gba mi gbo ki o si ye yin pe emi ni a ko mo Olorun kan saju mi be ni okan ki yo si hu leyin mi loni. Oro ti a yewo lati inu iwe mimo lo duro lori akori yi eyin ni eleri mi, eyin li eleri mi. Ni ibi ti aka yi ni ati je ki o da wa loju wi pe Olorun yan awon kan ninu majemu lai lai gege bi eleri lati se eleri ohun wi pe ohun je Olorun alagbara ati wi pe ko si Olorun miran leyin ohun ati wi pe ko si olugbala miran wese kokanla oni emi ani emi ni Oluwa ati leyin mi ko si olugbala kan. Ese ikejila emi ti so mo ti gbala mo si ti fi han nigba ti ko si ajeji Olorun kan laarin yin eyin ni se eleri mi le Oluwa wi pe emi li Olorun. Bi Olorun ti gbe opolopo dide ni aye igbani ni iran kan si kan miran si iran miran lati je eleri re be ni o gbe awa onigbagbo dide lojo oni lati je eleri tabi lati je enu fun Jesu Christi. Ninu majemu titun ni ati ka wi pe gbogbo awa onigbagbo awa ti a ti ba Olorun laja nipa etutu eje Jesu Christi awa ti a ti ni idariji ese awa ti emi Olorun ti o tin ke aba baba lati inu wa awa ti a ti ni alaafia ti a ti mu idalebi kuro awa ti a ti di eda titun nitori iwenumo ti o wa ninu eje Jesu Christi awa ni a ti so di eleri wi pe ki a lo si awon si odo awon ti o wa layika wa lati gbenu so fun Olorun wi pe Jesu Christi ohun ni olugbala ara aye. Ninu ihinre ti Luko ori 24 ihinrere ti Luko ori 24 ni ese ikeji dini adota ese ikeji dini adota eyin si ni eleri nkan wonyi ni hi ki se wi pe awon aposteli nikan ni Jesu ba soro ki si se wi pe awon okunrin nikan ni Jesu ba soro gbogbo awon ti won ti ri wi pe Jesu ku fun ese wa asi ati ni ojo keta o jinde kuro ninu oku o si farahan won won si ri ayo si kunu okan won nitori wi pe agbara Olorun o ji Jesu Christi dide ati wi pe aji dide fun igbala wa aji dide fun idalare wa aji dide fun idariji ese wa aji dide ki o ba le je eni ti o so wa po pelu Olorun oni nisinsin ti ti ri mi nisinsin ti ti to ebun orun wo nisinsin ti ti ri ase pe igbala ti Jesu Kristi se lori igi agbelebo oni eyin ni eleri nkan wonyi bi o ba je ti Olorun bi a ba ti gba okan re la bi a ba ti dari ese re jio Jesu Kristi o so di alore o so di ajihin rere o so di eleri ti yo ma jeri ni bi gbogbo ni ayika re wi pe Jesu Kristi ni olugbala wo ise awon aposteli ori kini ese ikejo ṣugbọn eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ati titi de opin ile aye nibi gbogbo ti omo Olorun ba lo nibi gbogbo ti aba ti ba omo Olorun pade ni omo Olorun ni lati ma jeri wi pe Jesu Kristi ni olugbala nitori be bi o ba ti mo Jesu Kristi gege bi olugbala ti o ti gba iye ainipekun nipasẹ re ti ati koruko re si iwe iye Olorun ti emi Olorun ba emi re jeri wi pe o ti di omo Olorun o ti di ajumojogun pelu Jesu Kristi ati pe nisinsiyi bi o ba ku o fi orun rere sere je iru eni be o ye ki a mo wi pe enikokan wa ti a ni eri yi wi pe Jesu ngbala ati wi pe Jesu Kristi o ma npese wa sile fun orun rere o ye ki a mo wi pe ati di eleri Jesu Kristi wi pe Jesu ni olugbala ye ki a wo eko yi ni finifini ki a ye ipa meta wo ninu eko yi ikini eleri otito ati eleri eke bawo ni a se le da eleri otito mo yato si eleri eke ikeji iwaasu ati ogbon awon eleri otito iwaasu ati ogbon awon eleri otito iketa agbara ati eredi iwaasu awon eleri otito ikini eleri otito ati eleri eke awon wo ni a npe ni eleri eke bi abari eleri kan yala ni ile ejo tabi ni agbole bi enikan ba wa nibi ti a ti n se idajo se o mo wi pe bi a ba fe se idajo a n fe mo kini otito ti a le mo nipa eni ti a n fe da lejo yi boya eniyan rere ni tabi eniyan boboro ni bi eleri kan ba jade wa bi o ba si so nkan sugbon ti a wa se ayewo tabi awari re wi pe nkan ti o n so oju re ko to wi pe ko mo lajori ko mo idi ko si mo ohunkohun nipa nkan to n so nipa re a o so wi pe iru eniyan bayi eleri eke ni ninu orin Dafidi ori 35 ese ikokanla orin Dafidi ori 35 ese ikokanla awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke dide won bi mi li ohun ti emi ko mo awon eleri eke won a fi otito sile won a joko si di iro awon eleri eke won a fi oju ona sile won a ya si ona miran ti ko ni gbe ni debi ti a nlo awon eleri eke won ko ni so otito to wa ni di oro ti a gbe kale nitori be awon ti won o ti iba Jesu Kristi pade won o mo itan agbelebo won o mo iwaasu ihinrere won o ni idaniloju iku Jesu ati isiku Jesu ati ajinde Jesu fun igbala wa won o ni idaniloju wipe Jesu Kristi nikan soso o ni olugbala iru awon be bi won ba tile waasu ohunkóhun tí wọ́n bá ń sọ a kà wọ́n sí ẹlẹ́rìí èké wo ìwé òwe. Nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàdínlógún, ẹni tí ó sọ òtítọ́ ó fi òdodo hàn jáde, ṣùgbọ́n ẹlẹ́rìí èké ẹ̀tàn. Ẹlẹ́rìí èké máa ń fi ẹ̀tàn hàn jáde. Ó ṣeéṣe kí a rí àwọn tó jẹ́ wípé wọ́n ń wá bí wọ́n ṣe lè di àtúnbí, wọ́n wá bí wọ́n ṣe lè ní ìyè àìnípẹkun. Ẹnìkan gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, a sọ wípé a ti fi àmì òróró yan òun láti máa wàásù, láti máa wàásù fún àwọn tí wọ́n ń wá ọ̀nà òtítọ́. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ fún ọ wípé bí wọ́n bá fẹ́ ní àlàáfíà, bí wọ́n bá fẹ́ mọ Ọlọ́run, bí wọ́n bá fẹ́ kí inú Ọlọ́run kí ó dùn sí wọn, bí wọ́n bá ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé kí wọn kí ó lọ pẹran, kí wọn kí ó lọ ṣe sàárà, tàbí kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní fún alágbélówó, tàbí kí wọn kí ó lọ máa jẹ́wọ́ fún àáfàá kan, àlùfáà kan ní ọjọ́ Sátidé. Irú àwọn bẹ́ẹ̀ ẹlẹ̀tàn ni wọ́n. Wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Wọn ò mọ iṣẹ́ ìràpadà tí a ṣe lórí igi àgbélébòó nípasẹ̀ Jésù Kristì. Àwọn ẹlòmíràn wọn sọ wípé bí a bá rí ẹni tí ó fẹ́ ní ìgbàlà, bí a bá rí ẹni tí ó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé kó máa tiraka nínú agbára ti ara rẹ̀ láti dojú ìjà kó ẹ̀ṣẹ̀, láti dojú ìjà kó èṣù. Wọn ò sọ nípa oore ọ̀fẹ́ àtòkèwá, wọn ò sọ nípa àlàáfíà àtọ̀dọ̀ Ọlọ́run wá, wọn ò sọ nípa ìdáríjì tí a ní lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò sọ nípa iyebíye ètùtù tí Jésù Kristì tí ó fa ara rẹ̀ ṣe fún wa, wọn ò sọ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì tí wẹnimọ́ láúláú funfunjú sílò lọ. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Ìgbà mìíràn a máa ń rí bóyá nínú ọkọ̀ èrò tàbí ní tòsí wa, àwọn ẹlòmíràn wọ́n gbé agogo síta, wọ́n máa lago, wọ́n máa ní wọ́n wàásù wípé àwọn jẹ́rìí Jésù. Ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n ń jẹ́ yìí ìgbà mìíràn á dàbẹni pé wọ́n ń ṣépè fáwọn èèyàn, ìgbà mìíràn á dàbẹni pé wọ́n fi àwọn èèyàn gégùn. Èyí kì í ṣe wípé wọ́n ń jẹ́rìí, àwọn wọ̀nyí kì í ṣe àwọn ajẹ́rìí òtítọ́ fún Jésù. Àwọn ẹlòmíràn wọ́n máa pera wọn ní ajẹ́rìí pàápàá, wọ́n máa lọ káàkiri, wọ́n máa sọ wípé bàbá ṣe sí bàbá ṣe tọ̀hún, wípé a ó rí ìgbàlà, wípé bàbá ṣe bẹ́ẹ̀ a ó lè bá Jésù jọba níkẹyìn. Ṣùgbọ́n wọn ò mọ nípa àtúnbí, wọn ò mọ nípa iyẹ anípẹkun, wọn ò mọ nípa bí a ṣe lè jẹ́wọ́ ìṣòwà kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a di àtúnbí, kí a di ẹni tí a ti yí padà. Wọn ò mọ bí a ṣe lè wá sínú Jésù, kí a di ẹ̀dá tuntun, kí àwọn àtijọ́ kí ó kọjá lọ, àti kí ohun gbogbo kí ó di ọ̀tún. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ àwọn ẹlẹ́rìí èké. Àwọn wo ni a lè pè ní àwọn ẹlẹ́rìí olóòótọ́? Jẹ́ kí a wo ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. Kí a kankan sọ wípé olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn là, nítorí pé gbà tí ènìyàn bá ti wà nínú ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀, a sì ti sàmì sílẹ̀ fún wípé ẹni yìí bó bá kú nínú ẹ̀ṣẹ̀ wípé yóò lọ sí ọ̀run àpáàdì. Ìdájọ́ ayérayé, ìyà ayérayé ó ń bọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń gba irú ọkàn bẹ́ẹ̀ là kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹlẹ́rìí olóòótọ́ ni ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹdè, ọ̀nà ìgbàlà ni ó máa ń fi han ẹni, ni ó máa sọ wípé èéṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín? Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wa, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ ilé ẹ̀kan sí i. ninu iwe owe yi ori kerinla ese ikedogbon eleri oloto gba okan sile o gba okan la sugbon eleri esan so soro ike awon ti o je wi pe won je oli eke tabi eleri eke o sese o le ma lo si ile isin won odun kan odun meji o je gbo lenu won bi a se le bo ko lowo ese o je gbo lenu won bi a se le di atun bi o le gbo lenu won bi Jesu Kristi ti o tin so aye wa di rere ti o ye aye wa pada ti o gba oti ko lenu wa ti o gba siga ko lenu wa ti o so wa di eniyan oto ti o so wa di ayan fe ni waju Olorun sugbon eleri otito oni ma so otito fun wa ni o ma so pe Jesu Kristi li ona o ni iye ati wi pe o ni kan soso le ati pipu wa ke a ba le gba wa kuro lowo ise wa ko si eni keni ti o le wa sodo baba bi ki se nipa fe re eleri oloto lo ma so fun wa be nitori be awa paapa bi a ba di omo Olorun o ye ki a le mo wi pe a le di eleri oloto ni waju Olowa ke a ma so Jesu Kristi ke a ma so fun awon eniyan ni agbegbe wa ni adugbo wa ifan agbelebo ati wi pe bi a se le ra okan won pada ninu Johanu iwe ihinrere ti Johanu ese ori ikedogun ese ikerindinlogbon ti ese iketadinlogbon sugbon nigba ti olusunu na ba de eni ti emi o ran si yin lati odo baba wa ani emi o ti to ni tin ti odo baba wa oun na ni yo jeri mi eyin pelu yo si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se wa ni Jesu Kristi ni o je ki a da awon eleri oloto o je ki a da won mo o ni eyin o si jeri mi nitori ti eyin ti wa pelu mi lati ipile se e je wi pe awon wonyi won ti ko ipo sile won ti wa sodo Jesu Kristi eleri oloto ni eni ti o gbo ipo Jesu wi pe wa sodo mi gbogbo eyin ti sise ki a si di eru wo le lori eyin o si ri isimi fun okan yin eleri oloto ni eni ti o ti gbo ipo yi ti o ti ko isu ati ise re sile ti o wa sodo Jesu eleri oloto ni eni ti o ko ise okunkun sile ti o wa sinu imole eleri oloto ni eni ti o ko ese sile ti o wa sodo olugbala eleri oloto ni eni ti o ko iborisa sile ti o gba Jesu Kristi omo Olorun ti igbesi aye re lati di eni otun lati di eni oto o ni eyin ti wa pelu mi iru eni be o je eni ti wa pelu Jesu Kristi oro Jesu gbe inu re o rin irin ti o ye irin fun awon omo ijoba orun iru eni be ni a so pe eyin yo si je eleri mi nitori pe eyin wa pelu mi lati ipilese je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kejile logun ese ikedogun ise awon aposteli ori kejile logun ese ikedogun ki iwo ki o le se eleri re fun gbogbo eniyan ni ohun ti iwo ti ri ti iwo si ti gbo bi a ba n pe eniyan ni eleri o je wipe o ti ri nkan kan o si n se eleri ohun ti o ti ri bi eniyan ba lo si ile ejo bi won ba so wipe se eleri ni o si nkan ti a n so to ba so pe bee ni won ni se o wa nbe ewo lo ri ewo lo gbo ewo lo sele bi o ba so wipe mi o ri nkan kan mi o si gbo nkan kan mo kan n lo loju titi ni ọkùnrin yìí ló wá pè mí ó pé mo ní ẹjọ́ nílé ẹjọ́ nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rì mi àwọn ni ẹlẹ́rì èké ló fẹ́ ṣe ojú ẹ̀ ò rí nǹkan etí ẹ̀ ò gbọ́ nǹkan kí o ò sí bẹ́ẹ̀ nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ṣe lè ṣe ẹlẹ́rì yìí ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣé ó fún ọ nínú ẹ̀ rárá ṣé o jẹun nílé ẹ̀rí rárá ṣé o bá a gbé rí rárá se o ti ni nkankan to pa ewo ati epo rara o le se eleri nigba na gba to o ti iba Jesu Christ pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Christ mu wa o gba ninu e idariji ti Jesu Christ fun ni lofe o ba pade ati ayorun ti Jesu Christ ma fun ni nigba ti a ba de ni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti ate ti omo leyin Jesu Christ Jesu Christ ko mo gege bi omo leyin ohun iwo paapa oje alejo oje ajiji ti Olorun ewo lo fe je ri eni ti a ba so pe oje eleri oje wi pe oju re ti ri nkan ah oni mo ti so ebon run wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Christ pade gbogbo oro Olorun ni bi mo tin gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to n bu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele ah bi mo ti gbo oro Olorun pe ni mo lo sori ekun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi mi jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wi pe ah e ma binu o ise etu ni o nisisi mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nkori ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Christ se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorunwa to dabi eni pe orin orun o n so jade lati inu okan won awon ni a n so wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ijiri okan a fe jeri ohun ti Jesu Christ ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Christ n gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Christ pade awon nikan soso ni awon ti o le je enu fun Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi abako wi pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki a koko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo n so fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihin rere ti Luku ori ikerinlelogun Luku ori ikerinleniogun lati ese ikerin din laadota ese aadota di merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi a ba nso wi pe eleri bi a ba nso wi pe eni ti waasu ihin rere e je wi pe ati mo ti Jesu Christ se ori ninu efe ikerin dini efe ikerin dini aadota o ni o si we fun won pe bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà. sori ohun ti an pe ni ihinrere o je oro olorun lati inu bibeli sugbon awon elomiran oye oye won nipa ihinrere o sese ki a ma so itan inu bibeli bi a ba so itan inu bibeli bi a ko ba mu itan yi wa si ise ti jesu kristi se fun igbala wa a o ti wa su ihinrere gege bi apere je ki se apere yi fun o o sese ki a ka bibeli ki a so wi pe olorun da eniyan wi pe agbara olorun tobi popo agbara olorun yi o si da eniyan o sese ki oni wasu ki o so lati ibe wi pe agbara olorun ki ba ti wi pe bi olorun ba ni agbara lati le da eniyan je ori wi pe olorun ni agbara to je wi pe ko so n to soro fun olorun lati se lo to ni sugbon ko ti wasu ihirere ko ti so fun a wi pe jesu kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro n ta pe ni ihire ni wipe ati je odaran tele tele ati je elese tele tele oni ku pa ni eniyan sugbon jesu kristi wa a se fi agbara fun a fi ase fun wipe nipa etutu eje re ki o le ki o ba le gba wa la kuro ninu ase wa bi a ba so wipe olorun da eniyan o to ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba ideni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogo olorun sugbon ni akoko ti o ye olorun ninu ife re o ran jesu kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ko ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti adamu ki a ba le ri gba pada nipasẹ jesu kristi eje pe an wa su ihinrere an so nipa iku ati ajinde jesu kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati wasu ire ki a ba le ni igbala o sese elomiran de wasu we pe en dafidi o dese agbere eyi ki se wasu ihinrere bi a ba so pe sugbon o wa sodo olorun o toro idariji o so fun olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba wasu be ti a si wa so wi pe awa na ti a ti dese gege bi dafidi bi o ti dese bi a ba wa sodo olorun nisinsin ojo orun di alaanu ko ni tawanu bi o tun wu ki o ri wi pe yo dari ese waji wa gba ti a ba ti n wasu idariji ese nipasẹ jesu kristi nipasẹ je jesu kristi ti o ta sile fun wa wo odo agutan olorun ti o ko ese ara aye lo e je wi pe a n wasu ihinrere oni o so fun wa ni ese iketadini aadota o ni ati ki a wasu ironupiwada ati idariji ese ni oruko re ki a wasu ironupiwada ati idariji ese ni oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko jesu kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo jesu bi a ba so wi pe a je omo leyin jesu oruko jesu gbodo kuro lenu wa elomiran oluso agutan oluso agutan oluso agutan o gbo nkan ti paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni jesu kristi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri jesu aje agbenuso fun olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n wasu ironupiwada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa won awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo Saturday lati je wo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki je wo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o se se ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja para ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa ta ba je ya awa la se eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la npe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati je wo ese re fun mi olorun la n je wo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi e ba kepe oluwa bi e ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o tin da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n letiro o n daye kana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe mama gbogbo nkan te se ise esu patapata gba orun apade ojina si yin iwa su ko yin eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba so be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lo kawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe là ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni o bá dúró lọ sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dípà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni bó bá kúrò ń bẹ̀ a sọ pé mo wàásù rẹ lónìí pẹ̀lú ìgboyà mo wàásù fún ọ̀dọ́mọbìnrin yẹn ó dá mi lójú pé tó bá jẹ́ tó máa nígbàlà ni ó yẹ kó nígbàlà lónìí ó wàásù ìhìn rere ó fi ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ jẹ́ kí a wò ó nínú bíbélì àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́sẹ̀ tí ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wo máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí o bá jẹ́ olùkà bíbélì yóò yí ọ dáradára ṣòro ti wípé àwọn arákùnrin jósẹ́fù won da ese to je we pe oburu lopolopo nitori pe won ta aburo won won ta si Egypt won ta fun awon ara Ishmaeli nipa se be o wa tun lo si Egypt iya popo ni o je Joseph gba to ya awon arakunrin re won yi won wa si Egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be Joseph mo won o fe ki awon wonyi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti eta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibo sokan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun won lo nje ni won ri onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko Benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti atasi oko eru won mo wi pe Joseph ngbo ni gbo se bi o ba ka itan yi daada ni Genesis ari wi pe awon wonyi won se ri ba won jewo ese won ori ogbon ti Joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni o e lo sorun apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si lesin to je wi pe boya o ti se asise kan nile boya ona re ona egun daada nile bo ba wa si lesin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si o nje wa wa church mo ti n ba so be fun o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti Joseph fun nisinsin soran ti Nathani Dafidi o ti da ese agbere. Nathani wa si odo Dafidi o so itankan o so o pa ni bi owe. Sugbon Dafidi o mo, Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon Olorun. Ni Dafidi wa so ni Nathani wa so fun pe iwo ni eni na. Lese kese ni Dafidi lo be si ni gbadura lo tun ba ni waju Olowa lo teri ba wi pe emi ni elese na. Olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro Olorun kale. Bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan wonyi gbo ni to pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe ah die loko ki o so mi di onigbagbo awon nkan wonyi won wo lokan awa na o ye ki a kun fun ogbon Olorun soran ti Jesu Kristi nigbati o ri obinrin ni eti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa eti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obinrin so pe ah bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun soju be lo fun ni o wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon Olorun ni a fi n gbe oro Olorun kale nitori be o ye ki a ni ogbon Olorun pelu ogbon Olorun a le so eri wa a le so wi pe a je omo ti tele aje omo siga tele aje onikupa ni eniyan tele aje eni tin se fayawo tele aje eni tin ja tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a si so fun awon eniyan we pe Jesus to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di e da ti tun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesus ni pa se so eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wo pe Jesus Christ ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihirere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon cassette ti ati waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba le bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ki nti waasu eleri olooto ki nti leyin Kristi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara tin ti iwo so wa leyin ni wo pe a je okan bi iwo ti on dari idapo oju ole bi o ba ti de duro ti o n soro gba ti o ba ti de duro ti o n tako alufa ti o n tako oluṣagutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o ye yin en se wa ni idapo jule pe e ti oluṣagutan wa so ni ojo isinmi mi o faramo e ti won so ni ojo aje okan mi o sin be e ti won so ni ojo bo mi o gba be e ti mo gba ni gba ton ba ti ri pe o ni daru dapo ni o ko si okan ti o ni gbala o ni gba ti a ba je okan o ni gba yi gan ni awon eniyan yo gba Jesu Kristi gbo wi pe baba mi o ran mi nitori be bi a ba je eni ti o ni emi isokan pelu awon ara emi isokan ninu ijo ti o je wi pe bi oluso agutan ti nso be la nti leyin bi adari ekun bi o ti nso be ni a nti leyin bi awon ti a joje ara ninu oluwa bi won ti gbe soke be la jo gbe soke bi won ti gbe sile be ni a jo gbe sile eko kan iwoso kan irin kan to je pe amoran kan na ni an gba awon ti an gba ni imoran gba ti awon eyan ti won ba ri isokan wa ti won ba ri pe ajo ni idapo a si ni irepo igbesi aye wa ti o wa ni isokan pelu awon eniyan mimo yo ma je ki won ki o le gbagbo bi a ba wa su si won eyi ni agbara ti n ti iwaasu wa leyin ise be nikan je ki a wo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin eyin o si ma se eleri mi ni Jerusalem ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye ti a ba gba emi Olorun laaye ni igbesi aye wa ki a fi emi Olorun kun wa ti a ti ni emi Olorun ninu ati lode ti o je pe oro ti a n so iro ti a n ro lati odo emi Olorun wa ni ti o je pe agbara emi Orun agbara iná ti jo àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí ọlọ́run iná ọlọ́run ti ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ 21 nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára agbára tí yí ọkàn padà agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ agbára tí fún ẹni ìgbàgbọ́ nínú Jésù Kristì agbára tí jẹ́ kí a lè tẹríba kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀ ó yẹ kí ó kún fún àdúrà ó ní nígbà tí wọ́n gbàdúrà tán èkì ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà èkì ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹjẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn wọn ti dákẹ́ àdúrà èkì ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn tán kí a sọ wípé ẹjẹ́ kí a dìde ẹjẹ́ kí a gbàdúrà bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan wọn ò mọ kí ni wọ́n sọ mọ́ àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkan kíkan wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ bí wọ́n ti gbàdúrà a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mìtìtì bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́ jẹ́ ni àdúrà kí a má lè sọ̀rọ̀ síta àdúrà kí a má tirẹ̀ lè mọ̀ kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà ilé ibi tí wọ́n wà kò lè mìtìtì ṣùgbọ́n wọ́n gbàdúrà ibi tí wọ́n péjọ sí ó mìtìtì èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ ọlọ́run ó wá sọ fún wa wípé wọ́n kún fún ẹ̀mí mímọ́ wọ́n kún fún ẹ̀mí mọ́ agbára ọlọ́run ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run wẹ́sẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n agbára ńlá ni àwọn àpọ́sẹ̀lì fi ń jẹ́rìí àjínde jésù olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn kí ni èrèdí tí a fi ń wàásù ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè gba jésù kristi gbọ́ kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìn nìkan ṣoṣo ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ wo Jòhánù orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀ ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì lé orúkọ rẹ̀ nítorí bẹ́ẹ̀ èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn kì í ṣe pé kí a máa lé wọn sá fún ọlọ́run kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni lágbájá ìwàásù kọ́ yẹn èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ jésù kí wọn kí ó lè ní ìgbàlà kí wọn kí ó lè kúnlẹ̀ fún jésù kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun lónìí ni jésù kristi ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ ṣe ó ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti di ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún ọlọ́run ìdádúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí tí gba ọkàn là ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà Jésù Kristì ó ní iyì àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó ba lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa dèdè kí o sọ fún ọlọ́run Jésù Kristì ní òtítọ́ ó ní ọ̀nà àti iyì ẹnikẹ́ni tí ó bá tọ́ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀ sọ fún ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ nípa kíka ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ènìyàn nípa wíwà tún fún àwọn ènìyàn nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyì ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàdúrà tí sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí olóòótọ́.

0: Deuteronomy.
1: Orí ìkọkànlélọ́gbọ̀n. Mósè sì lọ, ó sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo Ísírẹ́lì, ó sì wí fún wọn pé, èmi di ẹni ọgọ́fà ọdún ní òní, èmi kò lè máa jáde kí n sì máa wọlé mọ́. Olúwa sì ti wí fún mi pé, ìwọ kì yóò gòkè Jọ́dánì yìí mọ́. Olúwa Ọlọ́run rẹ, òun ni yóò rí kọjá ṣáájú rẹ, òun ni yóò sì run orílẹ̀-èdè wọ̀nyí kúrò níwájú rẹ, ìwọ sì gbà wọ́n. Àti Joshua, òun ni yóò gòkè ṣáájú rẹ, bí Olúwa ti wí. Olúwa yóò sì ṣe sí wọn bí ó ti ṣe sí Sihoni àti sí Ogu, ọba àwọn Amori, àti sí ilẹ̀ wọn, àwọn ẹni tí ó run. Olúwa yóò sì fi wọn tọrẹ níwájú yín, kí ẹ̀yin kí ó lè fi wọn ṣe gẹ́gẹ́ bí gbogbo àṣẹ tí mo pa fún yín. Ẹ ṣe gírí kí ẹ sì mú àyàle, ẹ má ṣe bẹ̀rù, ẹ má sì ṣe fòyà. Nítorí pé Olúwa Ọlọ́run rẹ, òun ni ó ń bá ọ lọ, òun kì yóò fi ọ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ́. Mose sì pe Joshua, ó sì wí fún un ní ojú gbogbo Ísírẹ́lì pé, ṣe gírí kí o sì mú àyàle. Nítorí pé ìwọ ni yóò bá àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá wọn láti fi fún wọn, ìwọ sì mú wọn gbà á. Àti Olúwa, òun ni ó ń lọ ṣáájú rẹ, òun ni yóò pẹ̀lú rẹ, òun kì yóò fi ọ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ́. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fọ́. Mose sì kọ̀wé òfin yìí, ó sì fi fún àwọn àlùfáà, àwọn ọmọ Léfì tí máa ru àpótí májẹ̀mú Olúwa, àti fún gbogbo àwọn àgbà Ísírẹ́lì. Mose sì pàṣẹ fún wọn wípé, ní òpin ọdún méje-méje, ní àkókò ọdún ìdásílẹ̀, ní àjọ àgọ́, nígbà tí gbogbo Ísírẹ́lì bá wá farahàn níwájú Olúwa Ọlọ́run rẹ, níbi tí òun ó gbéyàn, kí wọ́n kí o ka òfin yìí níwájú gbogbo Ísírẹ́lì ní etí wọn. Kó àwọn ènìyàn náà jọ, àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ, kí wọn kí o lè gbọ́ àti kí wọn kí o lè kọ́ àti máa bẹ̀rù Olúwa Ọlọ́run yín, àti kí wọn kí o máa kíyèsí àti ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí, àti kí àwọn ọmọ wọn tí kò mọ̀ kí o lè gbọ́, kí wọn sì kọ́ àti bẹ̀rù Olúwa Ọlọ́run yín ní gbogbo ọjọ́ tí ẹ̀yin ó wà ní ilẹ̀ náà, níbi tí ẹ̀yin ń gòkè Jọ́dánì lọ láti gbà á. Olúwa sì sọ fún Mose pé, kíyèsí, ọjọ́ rẹ súnmọ́ etílé tí ìwọ kú, pé Joshua kí ẹ sì fara yín hàn níwájú àgọ́ àjọ, kí èmi kí o lè fi àṣẹ lé e lọ́wọ́. Mose àti Joshua sì lọ, wọ́n sì fara wọn hàn níwájú àgọ́ àjọ. Olúwa sì yọ sí wọn nínú àgọ́ náà nínú ọ̀wọ̀n àwọsánmọ̀. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà sì dúró lókè ẹnu ọ̀nà àgọ́ náà. Olúwa sì sọ fún Mose pé, kíyèsí, ìwọ sùn pẹ̀lú àwọn bàbá rẹ,

0: kí ẹ fi kọ àwọn ọmọ Ísírẹ́lì, fiyèsí wọn ní ẹnu, kí orin yìí kí ó lè máa jẹ́ ẹ̀rí fún mi sí àwọn ọmọ Ísírẹ́lì. Nítorí pé nígbà tí èmi bá mú wọn wá sí ilẹ̀ náà tí mo búra fún àwọn baba wọn, ilẹ̀ ti ń ṣàn fún wàrà àti fún oyin, tí wọ́n bá sì jẹ àjẹyó tán, tí wọ́n sì sanra, nígbà náà ni wọn ó yí padà sí òrìṣà, wọn a sì máa sìn wọn, wọn a sì kẹ́gàn mi, wọn a sì dá májẹ̀mú mi. Yóò sì ṣe nígbà tí ibi púpọ̀ àti ìyọnú bá bá wọn, kí orin yìí kí ó jẹ́rìí tì wọ́n bí ẹlẹ́rìí, nítorí pé a kì yóò gbàgbé rẹ̀ láti ẹnu àwọn ọmọ wọn, nítorí mo mọ èrò inú wọn tí wọ́n ń rò, àní ní ìsinsìnyí kí èmi kí ó tó mú wọn wá sínú ilẹ̀ náà tí mo búra sí. Nítorí náà ni mo sì ṣe kọ̀wé orin yìí ní ọjọ́ náà gan, ó sì fi kọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Ó sì pàṣẹ fún Joshua ọmọ Nuni, ó sì wí pé ṣe gírí kí ó sì mú àyàlé, nítorí pé ìwọ ni yóò mú àwọn ọmọ Ísírẹ́lì lọ sínú ilẹ̀ náà tí mo búra fún wọn, èmi ó sì wà pẹ̀lú rẹ̀. Ó sì ṣe nígbà tí mo sì parí kíkọ ọ̀rọ̀ òfin yìí tán sínú ìwé títí wọ́n fi parí, ó sì pàṣẹ fún àwọn ọmọ Léfì tí ń ro àpótí májẹ̀mú Olúwa wí pé gba ìwé òfin yìí kí o sì fi sápá kan àpótí májẹ̀mú Olúwa Ọlọ́run rẹ, kí o máa wà níbẹ̀ fún ẹ̀rí sí ọ, nítorí pé mo mọ ọ̀tẹ̀ rẹ àti líle ọrùn rẹ. Kíyèsí, nígbà tí èmi wà láàyè síbẹ̀ pẹ̀lú yín ní òní, ọlọ̀tẹ̀ ni ẹ̀yin ti ń ṣe sí Olúwa, mélòó mélòó sì ni lẹ́yìn ikú mi, pé gbogbo àwọn àgbà ẹ̀yà yín jọ sọ́dọ̀ mi àti àwọn ìjòyè yín, kí èmi kí o lè sọ ọ̀rùn yìí ní etí wọn, kí èmi kí o sì pe ọ̀run àti ayé jẹ́rìí tì wọ́n, nítorí mo mọ̀ pé lẹ́yìn ikú mi, ẹ̀yin ó ba ara yín jẹ́ pátápátá, àti pé ẹ̀yin ó yí padà kúrò ní ọ̀nà tí mo pa láṣẹ fún yín, ibi yóò sì bá yín ní ọjọ́ ìkẹyìn, nítorí tí ẹ̀yin ó máa ṣe búburú ní ojú Olúwa láti fi iṣẹ́ ọwọ́ yín mú un bínú. Mósè sì sọ ọ̀rọ̀ orin yìí ní etí gbogbo ìjọ Ísírẹ́lì títí wọ́n fi parí.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Deuteronomy, orí ìkejìlélọ́gbọ̀n. Fetí sílẹ̀, ẹ̀yin ọ̀run, èmi ó sì sọ̀rọ̀, sì gbọ́ ọ̀rọ̀ ẹnu mi, ìwọ ayé, ẹ̀kọ́ mi yóò máa kán bí òjò, ohùn mi yóò máa ṣẹ̀ bí ìrì, bí òjò wuniwuni sára ewéko tuntun, àti bí ọ̀wàrà òjò sára ewébẹ̀, nítorí tí èmi ó kó kìkì orúkọ Olúwa kiri, ẹ fi ọlá fún Ọlọ́run wa. Àpáta náà, pípé ni iṣẹ́ rẹ̀, nítorí pé ìdájọ́ ni gbogbo ọ̀nà rẹ̀, Ọlọ́run òtítọ́ àti aláìṣègbè, òdodo àti òtítọ́ ni òun. Wọ́n ti ba ara wọn jẹ́ lọ́dọ̀ rẹ̀, wọn kì í ṣe ọmọ rẹ̀, àbùkù wọn ni, ìran àrékérekè àti wíwọ́ ni wọ́n. Báyìí ni ẹ̀yin wà san ẹ̀san fún Olúwa, ẹ̀yin aṣíwèrè ènìyàn àti aláìgbọ́n. Òun akọ́ni bàbá rẹ̀ tí ó rà ọ́, ó ní ó dá ọ, ó ní ó sì fi ẹsẹ̀ rẹ múlẹ̀. Rántí ọjọ́ ìgbàanì, ronú ọdún ìran ìran, bí bàbá rẹ léèrè yóò sì fi hàn ọ́. Bí àwọn àgbà rẹ wọn ó sì sọ fún ọ, nígbà tí ọ̀gá ògo pín ìní fún àwọn orílẹ̀-èdè, nígbà tí ó tú àwọn ọmọ ènìyàn ká, ó pààlà àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí iye àwọn ọmọ Ísírẹ́lì, nítorí pé ìpín ti Olúwa ni àwọn ènìyàn rẹ̀, Jákọ́bù ni ìpín ìní rẹ̀. Ó rí i ní ilẹ̀ aṣálẹ̀ àti ní aginjù níbi tí ẹranko ń ké, ó yí ika, ó tọ́jú rẹ̀, ó pa á mọ́ bí ẹyin ojú rẹ̀, bí ìdí ti ru ìtẹ́ rẹ̀, tí rà bàbà sórí ọmọ rẹ̀, tí na ìyí apá rẹ̀, tí gbé wọn, tí máa gbé wọn lọ lórí ìyí apá rẹ̀, bẹ́ẹ̀ ni Olúwa nìkan ṣàmọ̀nà rẹ̀, kò sì sí òrìṣà pẹ̀lú rẹ̀. Ó mú ogun ibi gíga ayé, kí ó lè máa jẹ èso oko, ó sì jẹ́ kí ó mú oyin láti inú àpáta wá, àti òróró láti inú òkúta akọ wá. Orí àmọ́ màálù àti wàrà àgùntàn pẹ̀lú ọ̀rá ọ̀dọ́ àgùntàn àti àgbò irú ti báṣánì àti ewúrẹ́ tí ó ń ti ọ̀rá ìwé àlìkámà, ìwọ́ sì mú ẹ̀jẹ̀ èso àjàrà àní ọtí wáìnì. Ṣùgbọ́n Jéṣúrú ní ìsanra tán, ó sì tàpá, ìwọ́ sanra tán, ìwọ́ ki tán, ọ̀rá bù ọ́ tán, nígbà náà ni ó kọ Ọlọ́run tí ó da, ó sì gan àpáta ìgbàlà rẹ̀. Wọ́n fi òrìṣà mú jowú, ohun ìríra ni wọ́n fi mú bínú, wọ́n rúbọ sí ìwìn búburú tí kìí ṣe Ọlọ́run, sí òrìṣà tí wọn kò mọ̀ rí, sí òrìṣà tí ó kù ní titun, tí àwọn bàbá wọn kò bẹ̀rù. Àpáta tí ó bí ọ ni ìwọ kò rántí, ìwọ sì ti gbàgbé Ọlọ́run tí ó dá ọ. Olúwa sì rí, ó sì kórira wọn nítorí ìwà ìmúnibínú àwọn ọmọkùnrin rẹ̀ àti ti àwọn ọmọbìnrin rẹ̀. Ó sì wí pé èmi ó pa ojú mi mọ́ kúrò lára wọn, èmi ó sì máa wò bí ìgbẹ̀yìn wọn yóò ti rí, nítorí ìran alágídí ni wọn, àwọn ọmọ nínú ẹni tí kò sí ìgbàgbọ́. Wọ́n ti fi ohun tí kìí ṣe Ọlọ́run mú mi jowú, wọ́n sì fi ohun asán wọn mú mi bínú, èmi ó sì fi àwọn tí kìí ṣe ènìyàn mú wọn jowú, èmi ó sì fi aṣiwèrè orílẹ̀-èdè mú wọn bínú, nítorí pé iná kan ràn nínú ìbínú mi, yóò sì jóde ipò òkú ní ìsàlẹ̀, yóò sì run ayé pẹ̀lú àsunkún rẹ̀, yóò sì tiná bọ.

nínú ọkàn ara wọn. Bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò, ó ṣe ṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni ti ń wọlé, bóyá ó ṣe é ṣe gbà tí wọ́n fẹ́ jáde, wọ́n fẹsẹ̀ òsì kọ, wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́yẹn, ó parí nìyẹn. Nǹkan tí màá bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wí pé mo gba ara mi gbọ́. Mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lani, bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòrò nínú ara mi ni. Mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kì í ṣerú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè. Wípé ó jẹ́ alágbára, wípé ó jẹ́ Ọlọ́run tí kì í ṣèké, ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá. Ṣé o kíyèsí níhìn-ín? Ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run, wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù, wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run. Wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn. Bí a bá sì ti ń parí ìsìn, àwọn ẹni tí ó kọ́kọ́ jáde, wọn kì í fara balẹ̀ láti gbàdúrà, wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́, wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run. Ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run. Kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ. Kí a sì rí wípé a gbàdúrà, a farabalẹ̀. Ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀. Ó ṣeé ṣe kí ó máa ka Bíbélì. Bí ó ti ń gbọ́ ti ẹnìkan kanlẹ̀kùn, kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè, ó ti dìde. Kì í farabalẹ̀ lórí àdúrà. Ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná, ó fẹ́ tẹ̀bà, tàbí ó gbọ́bẹ̀ léná, ó fẹ́ jẹun. Ó ní kò ń sáré gbàdúrà. Ibi tó ti ń gbàdúrà, ó ń ronú bóyá ọbẹ̀ ń jó, bóyá omi ti hó, ó dìde. Irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, àwọn ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ Ọlọ́run wá, wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ, wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá Ọlọ́run. Mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́, nítorí pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ Ọlọ́run. Jẹ́ kí n tún sọ fún ọ, kí ni à ń pè ní ìgbàgbọ́? Wo ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ẹsẹ̀ kan yìí tí apostẹ́lì ń sọ fún wa, òun ni apostẹ́lì ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí. Òun ni ó fi sọ nípa ti Noah. Nígbà tí Ọlọ́run kìlọ̀ fún Noah wípé ìkún omi yóò dé, Noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí. Noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí, tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀, ó bo igi mọ́lẹ̀, ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó pa wọ́n run. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí Ọlọ́run sọ yóò ṣe. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí, ó dájú wípé ìkún omi yóò dé. Apostẹ́lì tó ń ṣe àlàyé fún wa, ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti Ábráhámù. Nígbà tí Ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní, ó gbọ́, ó jáde lọ láì mọ ibi tí òun rè. Fiyèsí dáradára, ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí, kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí, kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí. Ṣùgbọ́n bí Ọlọ́run ti sọ fún un, ó gbàgbọ́, ó kó ẹrù rẹ̀.

0: ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí ọlọ́run fẹ́ kí ó lọ. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí. Paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá, ó ní nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Rántí wípé ní ìgbésí ayé Sarah, kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún ó sì bímọ. Kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀, tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́, ṣùgbọ́n tí ó lóyún. Ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Sarah kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di ogbó, ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀, nítorí wípé Ọlọ́run kì í ṣèké, nítorí pé ó ka Ọlọ́run tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó ní ìjẹ́rìí sí ohun tí a kò rí. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Ábráhámù nínú ẹsẹ̀ 17 nípa ìgbàgbọ́ ni Ábráhámù nígbà tí a dán wò fi Ísáàkì rúbọ, ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ. Ní ti ẹni tí a wí pé nínú Ísáàkì ni a ó ti pe irú ọmọ rẹ, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Ábráhámù kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú, ó ṣeé ṣe kí ó ti kà nípa Ábélì tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú, ó ṣeé ṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú. Ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá? Kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jí dìde láti inú òkú, kí a tó máa sọ wípé Elijah tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan, àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú, kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé, ni Ábráhámù ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ 19 yìí, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Èyí ni à ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìí sí ohun tí a kò rí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́, wípé nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí Ọlọ́run yóò ṣe tí ó lè fi mú ìlérí iṣẹ́, ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run kì í kùnà, Ọlọ́run kì í bàájì, Ọlọ́run kì í ṣe ẹni tí í ṣèlérí tí kì yóò lè múṣẹ. Ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run jẹ́ alágbára, Ọlọ́run jẹ́ olóòótọ́, Ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́, Ọlọ́run jẹ́ ọlọgbọ́n, àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè yí padà, kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè ṣe. Èyí ni ìgbàgbọ́ wa. Nítorí bẹ́ẹ̀ yẹ kí ó yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìí sí ohun tí a kò rí. Wo Rómù 4 kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ. Rómù 4 láti ẹsẹ̀ 16. Nítorí náà lé o fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe tí oore ọ̀fẹ́, kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Ábráhámù pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí ò ń gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun ọ̀nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. se ori ohun ti an so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti an reti ijeri ohun ti a ko ri pe pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yori eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abraham ni a so wi pe o to eni 100 odun nigbati Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o fi ogo fun Olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se ini anso ni pati igbagbo nipa be ni a firi wo pe igbagbo awon ti majemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wo pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni iwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi nje ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu ori kokanla Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigbati Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni an so fun wa ni ti Noah ye ki o ye o wi pe nigbati a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan ye o kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo to ga julo asopon ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e o lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abraham bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abraham nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a so fun a wi pe Abraham o gba ile gege bi ohun ini báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ni nípa ti ìgbàgbọ́ àwa náà ó ṣe é ṣe bóyá a ò ní gá a ò ní go a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò nílé a ò ní bùgbé a ò nílẹ̀ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba ọlọ́run gbọ́ nípa ìgbàgbọ́ wa nínú ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé a di ẹni tí ó ń ralẹ̀ a di ẹni tí ó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀ láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́ mo ti ń ra irinṣẹ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe rárá ó rí wọ́n sọ fún wa wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́ wọ́n ní nígbà tí a kìlọ̀ fún nígbà tí a sọ̀rọ̀ fún ó gbọ́ ó gbọ́ràn ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí ohun ni ó ga jù ó ṣeéṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀ wọ́n lè ní ilé wọ́n lè ra mọ́tò wọ́n lè ra irinṣẹ́ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní wọ́n lè di ẹni tí ń kówó jọ ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀ àti gbọ́ràn ó ṣòro ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro ọlọ́run sọ fún wípé kí wọn kí ó mú ìlọ́kọ láyà wọn kí wọn kí ó mú bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọkọ kan aya kan àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn wọn ò lè gbọ́ràn a ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí ọlọ́run ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ ó jẹ́ ohun tí ó wúni lórí ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀ nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò bímọ ṣó mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ Sarah a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́ fún ọdún pípẹ́ ṣùgbọ́n kò sí ọmọ fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí ṣùgbọ́n a sọ fún aníhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba ọlọ́run gbọ́ bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún ìgbà tí obìnrin lè bímọ síbẹ̀síbẹ̀ ó gba ọlọ́run gbọ́ èyí jẹ́ ohun tí ó dára púpọ̀ nínú ìjọ wa níhìn ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi o lè jẹ́ ẹlẹ́rìí o lè jẹ́ agbẹnusọ fún ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ wọ́n ti gbéyàwó wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún a tilẹ̀ ń ka ti ọlọ́dún mọ́kànlélógún méjìlélógún mo àárí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí ṣùgbọ́n nígbà tí ó wá síhìn a gbàdúrà ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí ó jẹ́ kí ó lóyún ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà ṣùgbọ́n ní sòro ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́ rárá nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ wọn ò lóyún tẹ́lẹ̀ wọn ò bímọ tẹ́lẹ̀ gbà tí wọ́n wá sínú ìjọ wọ́n lóyún wọ́n bímọ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o ìgbàlà kò jẹ́ tiwọn o iṣẹ́ òdodo ìrìn òdodo ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o a rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí ó dá mi lójú wípé màá lóyún màá bímọ gbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ó lóyún ó bímọ ṣùgbọ́n yẹ tí ò kúrò létí ẹ̀gbà kúrò lọ́rùn àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀ kò ṣẹ́gun ayé kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìbínú ò kúrò ńbẹ̀ ìjà kò kúrò ńbẹ̀ o lè ká máa fọwọ́ ráńkọ́ ká máa jí owó ọkọ ká máa jí owó àwọn aládùúgbò kò kúrò ńbẹ̀ ká máa ṣépè ńkọ́ tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jowo eni keji ko kuro nbe ohun ti an so ni wipe elomiran o seese ke ari wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe dorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi oni wo pe ki igbagbo ki o da mi need kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ese jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wo pe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki ari wo pe ese iro agbere aran kan eja gbe anodi gbogbo nkan won ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wipe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o nsoro ododo bi ki ba se wipe igbagbo se ise asepe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun oni nipa igbagbo ni Isaac sure fun Jacob ati Esau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wo ni lori asi ma nri wipe ninu ijo wa nihin opolopo igba ni olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so wipe bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a dupe lowo olorun fun wipe olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu oluwa ni a ri wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wipe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wipe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wipe gbogbo re olorun a pero si o je ohun ti o dara a dupe lowo olorun o je ohun ti olorun ti o fi n toju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wipe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wipe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wipe alakara lo n ba oja tabi awon nkan kan ni o de si o bi oluso agutan si ti so wipe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti n pe mi ni oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni ti se ife baba mi ti n be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si jewo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wipe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora ṣùgbọ́n Jésù ń sọ fún akókó ní ìjẹ́ òmò wípé èyí kò sọ wá di ẹni èrò ìjọba Ọlọ́run wípé bí a ò bá borí ẹ̀ṣẹ̀ bí ìgbàgbọ́ tí a ní bí kò bá jẹ́ kí a borí àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń jáde ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé iṣẹ́ ìyanu tí a ń sọ nípa rẹ̀ yìí lílé ẹ̀mí èṣù jáde tí a ń sọ nípa rẹ̀ yìí wíwo aláìsànsàn tí a ń sọ nípa rẹ̀ sísọ tẹ́lẹ̀ tàbí lílàlá tí àwọn ènìyàn sọ nípa rẹ̀ èyí kò mú wa lọ sí ọ̀run ó ní a ní láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí ni iṣẹ́ ìyanu tí ó ga jùlọ èyí ni ìṣẹ́gun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ayé rẹ àti ní ayé mi pàápàá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a padà sínú bíbélì kí a jẹ́ kí ó yé wa wípé ìgbàgbọ́ ní tòótọ́ ó máa jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìjọ wa yìí ní dípà àwa tí ó bá pẹ́ díẹ̀ tí a ti ń wá a ó jẹ́ ẹlẹ́rìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí a máa ń ṣògo nínú rẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o láti ìgbà tí mo ti dé inú ìjọ Ọlọ́run jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ sọ̀ṣẹ́sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ oníjà gidijagan ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ amutipara tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ò lè mú ní sìgá bó jẹ́ èyí tí wọ́n ń pè ní igbó ni tàbí èyí tí wọ́n ń wé sínú pépà funfun ni kò sí èyí tí mi ò lè mú ní sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n da ìtọ̀ sí inú ìgò mo lè mú ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti tú mi sílẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo ti bọ́ lọ́wọ́ ìjẹkújẹ mo bọ́ lọ́wọ́ ìmúkúmu tẹ́lẹ̀tẹ́lẹ̀ arìndé òru ni mí wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ ibikíbi tí wọ́n ti ń jó ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkan kí nǹkan ayẹyẹ mo ń láti débẹ̀ ni ṣùgbọ́n nísinsìnyí kí n jókòó sílé ni kí n máa ka bíbélì ni kí n máa wàásù ìrere ni èyí ni òṣogo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ dípàláì wípé a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ irọ́ kúrò lẹ́nu wa olè kúrò lọ́wọ́ wa ìrìndè òru kúrò lẹ́sẹ̀ wa àti nǹkan ayé ìṣọ̀ṣọ́ ayé ìrìn ayé ọ̀rọ̀ ayé ká máa kun ètè ká máa kun ojú ká máa kun èékánná ká máa jó irun níná wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa ìṣògo wa nìyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé adìẹ ọmọ Ọlọ́run bí a bá jáde láti jẹ́rìí ẹ̀rí wa ni wípé Jésù Kristì sọ mí dòmìnira ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí ìṣògo wọn ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀ tán ṣùgbọ́n gbà tí wọ́n ti gbàdúrà fún mi mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa rìn lára rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu wọn ò bọ́ lọ́wọ́ ọtí o wọn ò bọ́ lọ́wọ́ olè wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn ò mọ̀ ohun tí Ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run nítorí bẹ́ẹ̀ èyí ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kí a wo orí kejìlá nísinsìnyí nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dìmọ́ wa kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ ó fara da àgbélébùú láìka ìtìjú sí tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sàárò tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn kí ẹ máa bàá rẹ̀wẹ̀sì nínú ọkàn yín kí àárẹ̀ sì mú yín ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín dúró níbẹ̀ ó ti sọ fún wa nínú orí kọkànlá ó sọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibìkan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́ ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́ ó sọ nípa Isaac nipa Josephu, o so nipa Jacobu nipa igbagbo, o so nipa Mose nipa igbagbo, o so nipa awon obi Mose pelu nipa igbagbo, o so nipa Jephtha, o so nipa Dafidi, o so nipa Samsoni, o so nipa Gideoni nipa igbagbo, o so nipa awon nkan ti a le fojuri apin okunkunpa ni yani tabi abimo tabi agba ile ni tabi akonko tabi omiran ti a se wipe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okunkunpa ni ya ki a moju kuro ninu wipe a je ki golati ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebu eni ti o je wipe o se gbogbo nkan ti Olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wipe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerin la e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki asi ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wipe laarin wa o je ohun ti mo gbagbo wipe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wipe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye ki n bimo ye ki n loko ye ki n laya la nlepa e a ko lepa wipe bi ipe ba dun nigba ki gba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wipe nje a o le ri oluwa a ko lepa iwa mimo awon kan aye yi awon omule mo fo aye awon nkan itafo ba file awon nkan ti o je wipe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere ohun ni iwa mimo nje o je mo o se wa laanu wipe opolopo ni o le pa bi a o ti di atunbi opolopo ni o le pa bi a o se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti a wa sibe sibe a je ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi nibo lo wa so fun mi bi ipe badun nisinsin yi nibo lo pari ire ije igbagbo re nibo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afo ba file aye yi se o ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti a nso nipa re yi iwa mimo ti a nso nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wipe ke a we se wa nu pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́, kí a sọ wá di ẹni ìwà bí Ọlọ́run nípa ìgbàgbọ́, kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́, sọ fún Ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí. Bí o bá sọ fún Ọlọ́run, bí o bá gbàgbọ́, yóò ṣe fún ọ, yóò gba ọkàn rẹ là, yóò tún ọ bí, yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu, yóò sọ ọ́ di olódodo àti ẹni mímọ́.
1: Thank you.

Thank you.

I'm

0: ọkùnrin rẹ obìnrin àti akọ màálù rẹ àti kẹtẹkẹtẹ rẹ àti àgùntàn rẹ àti àgọ rẹ àti ohun gbogbo tí ó ní wọn sì mú wọn lọ sí ibi àfonífojì akoru Joshua sì wí pé èṣe tí ìwọ fi yọ wá lẹnu olúwa yóò yọ ìwọ náà lẹnu ní òní yìí gbogbo israeli sì sọ ní òkúta pa wọn sì dáná sun wọn wọn sọ wọn ní òkúta wọn sì kó òkìtì òkúta ńlá kan lé e lórí títí di òní olóòní olúwa sì yí padà kúrò nínú ìmúná ìbínú rẹ nítorí náà ni a ṣe ń pe orúkọ ibẹ ní àfonífojì akoru títí di òní olóòní.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà. Adúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. Adúpẹ́ wípé àánú yín oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí bí a bá wá ojú yín a ó rí. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín ẹ ó ṣe é fún wa. Adúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì ẹgbà pé àti yìn wa ní orúkọ Jésù lónìí bí a ti wá. Àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. Àdúpẹ́ ẹgbà pé àti yìn wa kí ẹ sì gbọ́ àdúrà wa nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa wípé ní àkókò àjínde a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́ nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún ọ ó yẹ kí o máa gbaradì ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkè wá tí Ọlọ́run yóò ya lò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ èyí ni ọjọ́ àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ ajé èyí ni ọjọ́ Monday ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ kí a má ṣe jáfara kí a múra sílẹ̀ kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí àríwé pé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé ó sì yẹ kí a múra sílẹ̀ kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀ múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ àwọn aládùúgbò rẹ àwọn tí ẹ jọ ń gbélé ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣetán ó múra sílẹ̀ láti bùkún wa kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí nítorí tí àkókò wa ti lọ wọn ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò èèyàn ìpèsè Ọlọ́run ní àkókò.

0: èèyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ ogun àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà èèyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora. Bí a bá ń sọ nípa èèyàn, àkókò èèyàn ó jẹ́ àkókò tí ó burú jọjọ, tí a ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó má jẹ́ kí a máa rí irú ìgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé nínú ọ̀rọ̀ Ọlọ́run àkókò èèyàn wà, àti wípé nínú àkókò èèyàn yìí Ọlọ́run máa ń pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Yẹ kí a wo Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá. Amosi orí kẹjọ, bí o bá ti ń ṣí ìwé Danieli, bí o bá tẹ̀síwájú ó rí ìwé Hosea, bí o bá tẹ̀síwájú láti ìwé Hosea ó rí Joeli, bí o bá sì tẹ̀síwájú láti Joeli ó rí Amosi. Amosi orí kẹjọ láti ẹsẹ̀ ìkọkànlá, kíyè sí ọjọ́ náà dé, tí ni Olúwa Ọlọ́run wí, èmi ó rán èèyàn wá sí ilẹ̀ náà, kì í ṣe èèyàn oúnjẹ tàbí òǹgbẹ fún omi, ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Níhìn-ín ni a ti sọ láti ẹnu wòlíì Ọlọ́run, ó sọ wípé báyìí ni Olúwa wí, wípé èèyàn ń bọ̀ ní ilẹ̀ náà. Ọlọ́run rán Amosi láti sọ fún àwọn ará Ísírẹ́lì, ó ń sọ fún wọn wípé àkókò èèyàn dé. Pàtàkì ó ń sọ fún àwọn ará Samaria ní àkókò náà wípé èmi ó rán èèyàn wá sí ilẹ̀ náà, ṣùgbọ́n ó ń sọ fún wa, ó ní kì í ṣe èèyàn nípa ti oúnjẹ jíjẹ, tàbí kì í ṣe ti òǹgbẹ nípa omi mímu, ó ní ṣùgbọ́n èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ṣeéṣe kí ó má jọ ọ́ lójú, ó ṣeéṣe kí o má mọ bí ó ṣe ṣe pàtàkì tó wípé Ọlọ́run ń sọ nípa èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìgbà tí a ń sọ nípa gbígbọ́ ọ̀rọ̀ Olúwa, ó pín sí ipa méjì. Ìkíní, àti fún àwọn ọmọ Ísírẹ́lì ní ọ̀rọ̀ Olúwa tí a kọ sílẹ̀, a sì ti rán àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà, a ti rán ọ sí wọn láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ yìí nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé ní ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì tí ó jẹ́ wípé ìmísí tí ó yẹ àwọn ọmọ Léfì, ìmísí tí ó yẹ àwọn àlùfáà láti ṣe ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, kí ó ba lè tù wọ́n lára, kí ó ba lè yí wọn padà, kí ó ba lè jẹ́ kí wọn kí ó ní ìgbàgbọ́ wípé ìmísí àtọ̀run wá yìí a kì yóò fún ọmọ Léfì, àti wípé wọn kì yóò lè gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ní yẹ, tí ń ṣe ní pé. Ìkejì ni wípé Ọlọ́run rán àwọn wòlíì sí àwọn ọmọ Ísírẹ́lì, ó sì máa ń fún wọn ní ọ̀rọ̀ tí ó wá láti ẹnu Olúwa, ó máa ń fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n Ọlọ́run wá ń sọ fún ọ wípé ìgbà kan yóò dé tí ọ̀rọ̀ tí ó ń wá tààrà láti ẹnu Olúwa wá sí ọkàn, wá sí ìṣípayá àwọn wòlíì wọ̀nyí, kí a ba lè fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan yóò dé tí wọn kì yóò ní irú àǹfààní bẹ́ẹ̀, wípé yóò jẹ́ ìgbà èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní irú àkókò bẹ́ẹ̀, òkùnkùn yóò bolẹ̀ biribiri. Ní irú àkókò bẹ́ẹ̀, agbára àti bọ́lọ́wọ́ èṣù kì yóò sí. Ní irú àkókò bẹ́ẹ̀, àti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run láti mọ bí a ti gbàdúrà yóò ṣòro jọjọ. ni ru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki o wa si odo awon eniyan na ni ru igba na ti iyan oro olorun bi o ba wa ki o le si ireti ninu olorun nitori wepe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ki a mo bi a ti gbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wepe baba wa nbe le orun oro olorun ni je ki a mo wepe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wepe olorun pese aye kan sile fun wa wepe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wepe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wipe iyan gbigbo oro olorun yo wa laarin won wo lati ese ikejila won o se ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa se gapra fun mi won o se ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli wepe akoko iyan o nbo laarin won iyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon omo israeli tabi awon ara samaria ni iyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi iyan ba wa nibi kibi iyan gbigbo oro olorun iyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesi ti a ti ko kale iyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na je ki a wo amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda si ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba si ni sori ohun ti mo fi so wipe iyan oro olorun ti o mu laarin won tabi ti a so wipe yo mu laarin won o je afowofa won ohun ti a ri ni wipe ikan ninu awon ijoye o pe amosi o so fun pe ki o kuro ni ilu nitori wepe oba n gbe nihin ati nitori wepe afin oba o wa nihin ati wepe ibi mimo eyi ni ni ibi ileesin eyi ti oba ma n lo o wa nihin nitori be won o fe ki o ma soro ti o ti ma n so oro olorun ti o n so wepe a o da elese lebi a o da elese lejo wipe ani lati ronupo ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wipe ohun ti amosi ti o n tenumo ni wipe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o n so fun ni wipe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fi emi si lati oke wa won fi alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon amasia won so fun amosi wipe o to ge ronupo ada ti poju wipe ki a se atunse o ti poju ki a ma ke pe oluwa wipe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wipe ki o sa lo si beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wepe ni opolopo ileesin ni opolopo ijo eleyameya ni a ti ri wepe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bakan na ni a ri wepe bi won ti se ni akoko awon ti amosi be ni won se loni eyi ni iyan fi de iyan gbe gbo oro oluwa ninu timothy keji ori kerin timothy keji ori kerin ese iketa ati ese ikerin nitori pe igba yo de ti won ki yo le gba eko ti oye koro sugbon bi won ti je eni ti etirin wo lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won si yi eti won pada kuro ninu otito won si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ilese kan tele tele ki o to wa si yin o ri wi pe ohun ti a so yi ni ari ni opolopo ilesin we pe igba yo de igba na si ti de tan ti won ki yo le gba eko ti o ye koro opolopo ninu awon ilesin ni atiri awon igbimo alabe sekele ti ari wi pe won ma so fun oni waso we pe bi aban waso we pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban waso oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ilesin wa bi aban waso we pe ki a se atunse owo ti ati ji tele tele ti ati fi kole ti ati fi ra moto we pe ki a tun pada lo si bi ti ati ji awon won yi ile ise ti ati ko dukia won we pe ki a tun lo se atunse bi aban so be awon osi awon oloselu won ki o le wa si ilesin wa bi aban so wi pe ki a ma se oso aye ke ma rin rin aye bi aba wa so eko ti o ye koro lati inu oro olorun we pe awon gbajumo obirin won ki o le wa si ilesin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oniwasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe bi a ba nso pe ki awon eniyan ki o ma se je egbe awo bi a ba nso be awon eniyan ti o se pataki won ki o le wa si ilesin wa eni won fi pa awon ni wasu won lenu mo eni o fi je wi pe ni opolopo ilesin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro bi atile wasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi nso fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wese wa ki a ko sile ki a si gba Jesu Christi eni ti o ku fun wa ni ori ige agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ilesin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christi tabi ki a ma waasu nipa isodi mimo we pe nigba ti a ba ti ni igbala ani lo siwaju olowa ki olorun ki o we okan wa mo ki olorun fun ara re ki o mu gbongbo ese ti o wa ninu wa ki o yo kuro eda adamu ti o wa ninu wa ki o fa tu ki o fa jade we pe ki o le so wa di mimo awa ti a ti je eni egbin eni eleri tele tele ninu ironu wa ninu ilepa wa ninu okan wa ninu emi wa ki eje Jesu Christi ti weni mo titi de inu ki o we wa mo tinu tinu ki a ba le funju egbon wu lo ni opolopo ilesin ni o ti soro lati waasu nipa isodi mimo be ni asiranti pe Jesu ni eje pipe mimo bi baba yin tin be le orun bi o ti je pipe bi o ti je mimo nitori be igba ti de fun opolopo ilesin ti won ko gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won lo ko olukojo fun ara won nipa ife ko fe ara won ese ikerin won si ye ti won pada kuro ninu otito won o si yi pada si itan asan e ni ari ni opolopo ile isin ti an ba pade e ni a fi so wi pe iyan gbigbo oro olorun o ti de sugbon gege bi ati so fun o ipago ajo tin bo yi fun ti akoko ajinde o je igba ipese lati oke wa o je igba ti olorun yi o ma yi opolopo okan pada igba ti opolopo yi o le de atunbi igba ti opolopo yi o le gbadura agba yori lati le ni ore ofe idani loju ninu okan won wi pe won je ti olorun o je igba ti opolopo omo onina kuna lokunrin lobirin yo le pada wale o je igba ti a o dari ese won ji won o je igba ti a o ko oruko won ni iwe iye le orun o je igba ti olorun fun ara re pelu ina atorun wa yo ji o gbogbo ohun ti o wa ninu okan ti ko je ife olorun yo jo won kuro o je igba ti a o da emi olorun si ori awon ti a ti so di mimo o je igba ti a o le gbadura ti awon aini wa nipa ti emi aini wa nipa ti ara ti olorun fun ara re yo pese fun wa lati orun wa awon ti o ba gba olorun gbo yo ma foju sona fun iru akoko be ti olorun yo tu emi re jade si ori awon eniyan re sugbon je kin so fun o we pe bi iyan ti le wa kaakiri agbaye kaakiri orile ede kaakiri awon ilesin kaakiri ni idile kokan olorun o ti pese fun awon eniyan ti re ipese olorun ni asin je ki o di mo fun o wepe ni igba ipago ajo ti a fe se ni akoko ajinde yi olorun fun ara re o fe farahan wa mo si gbadura wepe fun eni kokan wa ti an gbo mi loni olorun yo farahan wa ni oruko jesu olorun yo pese ni kikun fun aini wa nipa ti emi ni oruko jesu wo lati awon oba keji ori keje awon oba keji ori keje lati ese ikini nigba na ni elesha we pe egbo oro olowa bayi li olowa wi ni iwoye ola li aota osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki aduro nibe iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti to be ti o fi ti a fi nta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba omo israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon adupe lowo olorun eni ti ko ko won sile patapata eni ti o ran woli re si won eyi ni a fi rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le npa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihin ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li a o ta osuwon iye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won o mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi
1: bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo levi e ti ati fi ami ororo yan soto e ti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti ati fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihi ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elijah ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo levi o ye ki omo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo we pe olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu oluwa wi pe ninu ipago ajinde ti o nbo olorun yo dabira ni igbesi aye re bi oro ti mo so fun oyi bi o ba gba lati enu oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun o wi pe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isipaya lati orun wa oni o n ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rinrin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi olorun yo dabira ni igbesi aye re mo si gbagbo mo gba eri olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa olorun yo si opolopo ise iyanu ni igbesi aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbesi aye re ise iyanu ti isodi mimo ise iyanu ti ife agbara emi olorun kun ni iṣẹ́ ìyanu ti àdúrà rẹ ti Ọlọ́run yóò gbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ti Ọlọ́run yóò ṣe fún ọ wò ó níhìn ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn ní ẹsẹ̀ ìkejì nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn ọlọ́run lé ohùn ó sì wí pé kíyè sí i bí olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀ òun sì wí pé kíyè sí i ìwọ ò fi ojú rẹ rí i ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀ àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ jésù ṣùgbọ́n rántí o ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe ikú pa á àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́ àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ nígbà tí ìpèsè ọlọ́run dé nígbà tí ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀ tí ó rán ìpèsè sí wọn ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀ àwọn ẹlòmíràn wọ́n máa ń fi àìgbàgbọ́ hàn ní irú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀ yìí wọ́n máa ń sọ wípé àwọn ò gbàgbọ́ wípé ìpàgọ́ yìí yóò yàtọ̀ sí èyí tí a ti ní láti ẹ̀yìn wá tàbí yóò yàtọ̀ sí àwọn ìsìn tí a ti ní láti ọjọ́ Àìkú ọjọ́ Ajé àti ọjọ́ bọ̀ wọn kì í lè fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó ti ṣe ìlérí yóò múṣẹ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí ó yí ọ má ṣe wà nínú ẹgbẹ́ àwọn aláìgbàgbọ́ ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ àwọn tí ó gba ọlọ́run gbọ́ ní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹjọ bí o bá délé kí o lọ kà á ó rí wípé àwọn adẹ́tẹ̀ ni ó kọ́kọ́ jẹ́ alábàápín ìpèsè ọlọ́run má ṣe jẹ́ kí ó yà ọ́ lẹ́nu nítorí wípé èyí ni a ti sọ fún wa wípé alábòkun fún ní àwọn òtòṣì léẹ̀mí nítorí pé tiwọn ni ìjọba ọlọ́run àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ènìyàn àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ẹni ńlá gẹ́gẹ́ bí olóyè gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí àwọn tí ọba lè farati àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alábàápín nínú ẹ̀bùn àtọ̀runwá tí a fún àwọn ará samaria ní àkókò yìí bẹ́ẹ̀ náà ni bí ìwọ pàápàá bí o bá lè jẹ́ òtòṣì ní ẹ̀mí bí o bá lè jẹ́ ẹni tí ó sẹríba bí o bá lè jẹ́ ẹni tí ó gbọ́ ti ọlọ́run bí o bá lè jẹ́ ẹni tí ó fara ti ọlọ́run tí o sì jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ tí o sọ wípé bí wọ́n ti sọ fún wa bẹ́ẹ̀ ni èmi náà yóò ṣe tí o jẹ́ ẹni tí ń gbéraga tí o jẹ́ ẹni tí ń jiyàn tí o jẹ́ ẹni tí ń sọ wípé ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ bí o bá lè jẹ́ òtòṣèlú ẹ̀mí ó rí wípé ọlọ́run yóò bùkún ọ lọ́pọ̀lọpọ̀ ní ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí ó ní ẹ sáà wò ìpè yín ara bí o ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọgbọ́n ènìyàn nípa ti ara kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé àpè ṣùgbọ́n ọlọ́run ti yan àwọn wèrè àwọn òtòṣì lé ẹ̀mí lé ayé yìí láti fi dààmú àwọn ọlọ́gbọ́n ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó lé agbára ohun tí a ń sọ ni wípé tí o bá jẹ́ ẹni tí ó rẹlẹ̀ ní ìwà ní èrò ní ìṣe bí o bá jẹ́ elétí ọmọ tí ń tètè gbọ́ràn tí ò gbéraga sí ọ̀rọ̀ ọlọ́run bí o bá gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tí a ti sọ láti ẹnu ènìyàn ọlọ́run ó dájú wípé a ó bùkún ọ ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn-án àwọn ọba kejì orí keje ẹsẹ̀ ìkẹsàn-án nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere òní yìí ọjọ́ ìhìn rere ni àwa sì dákẹ́ bí àwa bá dúró títí di àfẹ̀mọ́júmọ́ èyà yóò jẹ wá ǹjẹ́ nísinsìnyí ẹ wá ẹ jẹ́ kí a lọ sọ fún àwọn ara ilé ọba àwọn adẹ́tẹ̀ mẹ́rin wọ̀nyí nígbà tí wọ́n rí àwọn ìkógun àwọn aṣọ àwọn agbádá àwọn oúnjẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ jẹ́ kí ó jẹ́ tiwọn nìkan nígbà yìí ni ẹ̀mí ọlọ́run rán wọn létí wípé a nìkan jọ pọ́n kò ṣe dáradára wípé ó yẹ kí wọn kí ó lọ sọ fún àwọn ẹlòmíràn èyí ni iṣẹ́ tí ọlọ́run gbélé wa lọ́wọ́ wípé bí àkókò ìpàdé yìí ti ń bọ̀ ó yẹ kí a sọ fún àwọn aládùúgbò wa ó yẹ kí a sọ fún àwọn ẹbí wa ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé lọ́jà ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní ibùdókọ̀ ó yẹ kí a sọ fún àwọn tí a bá pàdé ní òpópónà wípé àkókò ìpèsè láti ọ̀run wá ìgbàlà látòkè wá ìdáríjì ẹ̀ṣẹ̀ ìsọdi mímọ́ ìfẹ́ agbára ẹ̀mí ọlọ́run kún ni àkókò tí ọlọ́run yóò gbàdúrà wa àkókò náà ń bọ̀ wípé ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wọn àti àwa pẹ̀lú kí a péjọ pẹ̀lú àwọn ènìyàn ọlọ́run nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí o dìde dúró nísinsìnyí kí o sọ fún ọlọ́run wípé ó di agbẹnusọ fún ọlọ́run ó sì sọ fún àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí a ti fún wa ní ìwé kéékèèké ní ọwọ́ wa bí a ò bá sì fún wa ní ìwé kankan ní ọwọ́ wa kí a mú ìwé kan kí a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn tí a fẹ́ sọ fún àwọn tí a fẹ́ fi tó létí àwọn tí a fẹ́ pè wá nítorí àkókò èèyàn ni a wà yìí àkókò ọ̀dá ni a wà yìí sọ fún àwọn ẹlòmíràn wípé ọlọ́run fẹ́ bùkún wọn sọ fún àwọn ẹlòmíràn wípé a ń retí wọn sọ fún àwọn ẹlòmíràn wípé àkókò ìpèsè láti ọ̀run wá ó ti dé ní àkókò ìpàgọ́ yìí rántí ní èyí tí ó kọjá àwọn tí ò lè sọ fún tàbí àwọn tí ó sọ fún tí wọn ò wá lọ sọ fún wọn ní àkókò yìí wípé ọlọ́run ń retí wọn ìgbà ìtura ìgbà ìpèsè ìgbà àánú ìgbà ìbùkún ó tún ti dé nítorí bẹ́ẹ̀ yẹ kí a sọ fún wọn àwọn tí a bá ń sọ fún bí wọ́n ti ń gbà bí wọ́n ti ń wá bẹ́ẹ̀ ni ìràwọ̀ kọ̀ọ̀kan yóò máa wà ní adé wa nígbà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n bá gbàdúrà àgbà yọrí sí ìgbàlà nígbà tí a bá mú wọn wá tí a gbàdúrà pẹ̀lú wọn t ti a ri wi pe won gba Jesu gege bi Oluwa ati Olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti Olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa Olorun ki o ma poju be lo gbadura ki o so fun Olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti Olorun pese fun wa ni akoko tin bo yi
2: Joshua ori ikejo Oluwa si we fun Joshua pe ma se beru be ni ki aya ki o ma se po mu gbogbo awon omo ogun pelu re ki wo ki o si dide ki o si goke lo si Ai ki esi emi ti fi oba Ai ati awon eniyan re ati ilu nla re ati ile re le olowo iwo si se si Ai ati si oba re gege bi iwo ti se si Jericho ati si oba re kiki ikogun re ati ohun osin re ni eyin o mu ni ikogun fun ara yin ran eniyan lo iba leyin ilu na Joshua si dide ati gbogbo awon omo ogun lati goke lo si Ai. Joshua si yan 15,000 alagbara poni, o si ran won lo ni oro. O si pase fun won pe wo, eyin o ba ti ilu na, ani leyin ilu na. E ma se jina pupo si ilu na, sugbon ki gbogbo yin to mura sile. Ati emi ati gbogbo awon eniyan ti o wa pelu mi yo sunmo ilu na. Yo si se nigba ti won ba jade si wa gege bi ti igba isaju, awa o si sa ni waju won. Nitori ti won o jade si wa titi awo fi fa won jade kuro ni ilu nitori ti won wi pe won sa ni waju wa gege bi ti igba isaju nitori na ni awo sa ni waju won nigba na ni eyin o dide ni buba eyin o si gba ilu na nitori ti Oluwa Olorun yin yo fi ile yin lowo yo si se nigba ti eyin ba gba ilu na tan ki eyin ki o si tina bo ilu na gege bi ase Oluwa ni ki eyin ki o se wo mo ti fi ase fun yin na nitori na ni Joshua se ran won lo won lo iba won si joko ni agbede meji beti eli ati Ai ni aiwo orun Ai sugbon Joshua do ni oru na laarin awon eniyan Joshua si dide ni kutukutu owuro o si ka awon eniyan o si goke lo si Ai ohun ati awon agba Israeli ni waju awon eniyan ati gbogbo awon eniyan ani awon omo ogun tin be pelu re won goke lo won si sun moto si won si wa si waju ilu na won si do ni ariwa Ai afonifoji si nbe ni agbede meji won ati Ai o si mu to bi 1,000 eniyan o si fi won si buba ni agbede meji beti eli ati Ai ni aiwo orun ilu na won si yin awon eniyan si ipo ani gbogbo ogun ti nbe ni ariwa ilu na ati awon eniyan ti o ba ni aiwo orun ilu na Joshua si lo ni oru na saarin afonifoji na o si se nigba ti oba Ai ri won yara won si dide ni kutukutu awon okunrin ilu na si jade si Israeli lati jagun ati ohun ati gbogbo awon eniyan re niwaju pẹtẹlẹ ibi ti a ti yan tẹlẹ ṣugbọn ohun ko mọ pe awọn ti o ba de nbẹ lẹyin ilu Joshua ati gbogbo awọn Israeli si ṣe bi ẹni ti a le niwaju wọn wọn si sagba ọna aginju a si pe gbogbo eniyan ti nbẹ ni aijọ lati lepa wọn wọn si lepa Joshua a si fa wọn jade kuro ni ilu ko si ku ọkunrin kan ni Ai tabi beti eli ti ko jade to Israeli wọn si fi ilu naa silẹ ni ṣiṣi wọn si lepa Israeli Oluwa si wi fun Joshua pe na ọkọ ti nbẹ ni ọwọ rẹ ni si Ai nitori ti emi o fi ile ọlọwọ Joshua si na ọkọ naa ti o ni ọwọ rẹ si ilu naa awọn ti o ba si dide kankan kuro ni ipo wọn yo si ti na ọwọ rẹ wọn sare wọn si wọ ilu naa lọ wọn si gba wọn si yara ti na bọ ilu naa nigba ti awọn ọkunrin Ai boju wo ẹyin wọn kiyesi wọn ri ẹfi ilu naa n goke lọ si ọrun wọn ko si le agbara lati gba ihin tabi ọrun sa lọ awọn eniyan ti o sa lọ si aginju si yi pada si awọn ti n lepa nigba ti Joshua ati gbogbo Israeli ri bi awon ti o ba ti gba ilu ti e fi ilu na si goke won si yi pada won si pa awon okunrin Ai awon ti ara keji si yo si won lati ilu na wa be ni won wa ni agbede meji Israeli awon miran ni apa ihin awon miran ni apa ohun won si pa won be ni won ko si je ki okan ki o ku tabi ki o sa lo ninu won won si mu oba Ai laaye wọ́n sì mú wá sọ́dọ̀ Joshua. Ó sì ṣe nígbà tí Israẹli parí pípa gbogbo àwọn ará ìlú Ai ní ìgbẹ́ àti ní aginjù ní ibi tí wọ́n lé wọn sí, tí gbogbo wọn sì ti ojú idà ṣubú, títí àfihàn wọn ni gbogbo àwọn ọmọ Israẹli padà sí Ai, wọ́n sì fi ojú idà kọ lù ú. Ó sì ṣe gbogbo àwọn tí ó ṣubú ní ijọ́ náà àti ọkùnrin àti obìnrin jẹ́ 6,000 àní gbogbo ọkùnrin Ai. Nítorí Joshua kò fa ọwọ́ rẹ̀ tí ó fi na ọkọ̀ sẹ́yìn títí ó fi run gbogbo àwọn ará ìlú Ai túútú, kìkì ohun ọ̀sìn àti ìkógun ìlú náà ni Israẹli kó fún ara wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí ó pa láṣẹ fún Joshua. Joshua sì kun Ai, ó sọ ọ́ di òkìtì láéláé, àní ahoro títí di òní olónìí. Ọba Ai ni ó sì sọ̀rọ̀ lórí igi títí di àṣálẹ́. Bí ọ̀run sì ti wọ̀, Joshua pàṣẹ kí a sọ òkú rẹ̀ kúrò lórí igi kalẹ̀, kí a sì wọ ọ̀jù sí àti wọ ibodè ìlú náà, kí a sì kó òkìtì ńlá òkúta lé lórí tí ń bẹ níbẹ̀ títí di òní olónìí. Nígbà náà ni Joshua tẹ pẹpẹ kan fún Olúwa Ọlọ́run Israẹli ní òkè Ebali, gẹ́gẹ́ bí Mose ìránṣẹ́ Olúwa ti pàṣẹ fún àwọn ọmọ Israẹli, gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé òfin Mose. Pẹpẹ odidi òkúta lára èyí tí ẹnìkan kò fi irin kàn, wọ́n sì rú ẹbọ sísun lórí rẹ̀ sí Olúwa, wọ́n sì rú ẹbọ àlàáfíà. Ó sì kọ àpẹẹrẹ òfin Mose sára òkúta náà tí ó kọ níwájú àwọn ọmọ Israẹli àti gbogbo Israẹli àti àwọn àgbà wọn àti àwọn olórí àti àwọn onídàájọ́ wọn dúró ní apá ẹ̀hín àti ní apá ọ̀hún àpótí ẹ̀rí níwájú àwọn àlùfáà àwọn ọmọ Léfì tí ó ro àpótí májẹ̀mú Olúwa àti àlejò àti ìbílẹ̀. Àbọ̀ wọn kọjú sí òkè Gerisimu àti àbọ̀ wọn kọjú sí òkè Ebali, gẹ́gẹ́ bí Mose ìránṣẹ́ Olúwa ti pàṣẹ rí pé kí wọn kí ó súre fún àwọn ènìyàn Israẹli. Lẹ́yìn èyí, ó sì ka gbogbo ọ̀rọ̀ òfin, ìbùkún àti ègún, gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ nínú ìwé òfin. Kò kú ọ̀rọ̀ kan nínú gbogbo èyí tí Mose pa láṣẹ tí Joshua kò kà níwájú gbogbo ìjọ Israẹli àti àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ àti àwọn àlejò tí ń rìn láàrin wọn.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó túkù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń ba ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́, tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó, tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kì í gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọràn kò sí. gbogbo awon ti a ma npe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni arin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun asi ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n bere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n bere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran arorun pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba n gboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan naa ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si n fe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokanleni ogun lati ese ikewa ni a n ka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupani tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwọn onígbàgbọ́ máa ń pè ní ìkóríta, nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Sọ́ọ̀lù ará Tarsu, ẹni tí a mọ̀ sí Pọ́ọ̀lù apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run là á, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nì, o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run, kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Pọ́ọ̀lù yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, Ìṣe àwọn apostoli orí ìkọkànléníogún, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Pọ́ọ̀lù, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lè ẹ̀mí mímọ́ wí, báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò dé ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Pọ́ọ̀lù ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Pọ́ọ̀lù, bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì ènìyàn Ọlọ́run, kì í ṣe kèfèrí, ṣùgbọ́n wòólì. eni ti o npa pa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure paulu o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si olorun lenu esu ota emi wa koni je ko gbadun asi ko si awon Jew ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo Paulu ni won bere si ni so wi pe Paulu ma se lo gbo idahun Paulu ni ese ketala nigba na ni Paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun onile niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti ja fafa ninu esin eni to je pe opolopo wa ni ansore tele omoluwa bi sini iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile atun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wo labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o se kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won ki so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o nlo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu ile won awon ni wasu o dun lenu won o ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo ba soro ton patapata iya e a wa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o dojuti mi o ngbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amuni ti lile elomi to gbon inu a tun pe sikoro ani o ye mi emi na gba ti mo wa ni kekere mo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun Paulu wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketala nigba na ni Paulu dahun wi pe ewo le eyin se yi ti eyin so ku ti e si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe

kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa. A ò tí pè ọ́ láti kú. Wo ẹlẹgbẹ́ wa, aṣáájú wa nínú ìgbàgbọ́. Ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti ra wá padà, àwa tí ó ní ìgbàlà. Ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó pinnu nínú ọkàn rẹ̀, tí kò sì ṣe iyèméjì, tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni mo ti yá. Nígbà tí a kò lè pa á ní ọkàn dà, àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn. Kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó, kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ, ní tí wọ́n bá rí wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ Ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ, táyà ẹ ti ń já, tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì, ó tó sọ pé ẹ máa nìṣó, ẹ̀mí ń fẹ́, ó ṣàìlera fún ara. Bọ́n bá ti ri pé bẹ́ẹ̀ ni, wọ́n tún kẹ́nu tí ọ jù bẹ́ẹ̀ lọ. Bọ́ bá wà nínú àwọn ẹni tó ránṣọ, àwọn gbogbo ẹgbẹ́, wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ, kí káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́. Wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ, mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́, pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́. Wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ, wọ́n á gbé lọ. Wọ́n gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá pé kò burú ẹ jọ̀ọ́, òrìṣà náà àjọ má sìn. Tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ yìí, àwọn èèyàn sì máa wá. Bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ ọkọ ẹ, ibi tó ń lọ yẹn wàárí àbọ̀ ẹ, tó bá máa dé a gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn. A kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrù ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì, ṣọ́ o. Bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o. Tán bá kọ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ, màá jẹ́ káyé le fún ẹ. O tiẹ̀ tí ì sọ bẹ́ẹ̀, o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o. Ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí Ọlọ́run. Nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ọ́ lé ọkàn dà, wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti Olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní. Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inú ni bí ni sí ìjọ ènìyàn Ọlọ́run ré kọjá ààlà, tí mo sì bà á jẹ́, mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá owó fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ, ìmukúmu, ìfẹ́kúfẹ̀ẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwà òkùnkùn, nínú inúnibíni, òun ṣe inúnibíni sí.

bí ènìyàn ọlọ́run re kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run, nígbà tí ó wu ọlọ́run, ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu ọlọ́run ni. Ìwọ tó tún wá síhìn, tó wá jókòó, tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run, ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí, wọ́n wà ní ilé tẹ́tẹ́, wọ́n wà ní ilé ọtí, wọ́n mu àmuyíra, àmutọ̀sára bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ẹgbẹ́ wa nísinsìnyí, bí a bá gbà tá a bá ń kọjá lọ, a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà, ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa, wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ èṣù tí wọ́n ṣe fún wọn, tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè, ó ń bá a lọ. Ṣùgbọ́n bó ṣe ti àwa ni, ó wu ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ìfẹ́ tí Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà, nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí ó wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébù yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fa ni, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ara, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, rówó àti ẹ̀sọ́ tánà. Ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí, àbó ò gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ǹsìn. Iṣẹ́ fátìrì ò tí ẹ lè rí, iṣẹ́ pé bojí ojí mi kò tí ẹ̀ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Gbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ. Àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn, ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún wọn wípé rárá, mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́. Ní ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á, iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó, ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ, wọ́n wá sọ fún wọn wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yìí gidigidi, kì í ṣe díẹ̀, a sì
sọ fún yín o atẹmọ yín létí wípé ẹkọ tẹ ń kọ yìí ó ti le jù àwọn òyìnbó nìkan ni wọn lè ṣe ìwọ ẹni tá a bí dáadáa ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọn pọ ń lé bó fẹ kẹnìkan lọ pọn mi wàárẹ ni pé bó fẹ kẹnìkan lọ ṣẹgi wàárẹ ni pé bó bẹẹ tẹnìkan ò dùn wà yà sí yàrá tẹlòmíì ìwọ tá a bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ wọn fẹràn ẹ nì àṣebọkùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹni fẹ́ ìwọ tí wọn sì wojú ẹ tí wọn rí pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tán sùn sílé ọtí àwọn ọmọlúàbí tán jẹ ajigbèsè àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ àwọn ọmọlúàbí tó jẹ pé inú ẹṣẹ ni wọn sùn ni wọn jẹ ni wọn mú wọn sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ wọn sì jẹ ọmọlúàbí púpọ ó ní wọn ṣe ń fún ẹ wọn tiẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa o nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ̀ wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kólé ẹ bẹ́ẹ̀ wọ́n di wàhálà rò ẹ nì àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kólé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàjẹ ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ẹ̀kọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́sítélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa exodus orí ìkọkàndínníọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún ǹjẹ́ nísinsìnyí bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ nítòótọ́ tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́ nígbà náà lẹ́yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ nítorí gbogbo ayé ni ti èmi ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́ wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì nígbà tí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún ọlọ́run kí ni a ń pè ní ìṣúra bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ ohun tí ó jẹ́ ìṣúra fún ọ ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀ gbà tí a bá di ìṣúra fún ọlọ́run a máa tọ́jú wa a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá a máa dáàbò bò wá a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ní exodus orí ìkẹtàléníogún ni a ti ń kà á láti ẹsẹ̀ ogún exodus orí ìkẹtàléníogún láti ẹsẹ̀ ogún kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí
mo ti pese sile mo n fe ran leti pe ki Jesu Kristi ki o to faye sile ki o to lo le o so fun awon omo ehin re o si so fun awa na pelu wi pe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wi pe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wi pe ni bi ti emi gbe wa ke eyin ki o le wa nibe pelu awa n so fun a wi pe ni akoko kan ni igba kan ni aye awon omo israeli ni awon na ni iru ileri be bi o ti le je wi pe ileri yi ko sun mo ti wa ko to ti wa wi pe ile kan wa ti a pe ni ile ileri ile kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wi pe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli da le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Kristi ni o lo pese fun wa sugbon olorun so fun awon israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo si bi ti an lo nigba ti Jesu Kristi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wi pe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun a wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa be irin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidigidi iyawo to fe fe obinrin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri iri ku ri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe alai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be sini so fun eje jesu lagbara mi
Bíbélì ni ọ̀rọ̀ Ọlọ́run ti tọ́ ni sọ́nà. O lágbára mi, ẹ̀mí Ọlọ́run ni. Bó o ti ń sọ yẹn, bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ. O wa fọ orí ẹ, agbára lọ. Gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ, ẹ̀mí Ọlọ́run lọ. Lẹ̀lílà yìí ni ó tún sọ pé Samsoni jí dìde, àwọn Filistini wọ́n dọdẹ rẹ̀ wọ́n dé. Samsoni bá jí, ó lọ wọn ṣe bí ọkùnrin. Tẹ́mi Ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin. Wọ́n ní tọ́mi bá tẹ sáàmù, ó tán ológun apáradà ni. Tẹ́mi Ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀. Wọ́n yí ẹ mọ́lẹ̀, wọ́n rì ọ mọ́lẹ̀. Lójú orun wọn pàdé ẹ, bó o pe Jésù. Jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀, ṣe bó o ti fi obìnrin, ṣe bó o ti fi dípò mi. Bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run á ló ti o, a lòun kì í gbénú dọ̀tí. Ṣé bó o ti wọnú òkùnkùn lọ? Bó o sọ pé bàbá ṣàánú fún mi, o ti kọ àánú sílẹ̀. Ṣé bó o ti lọ gbé obìnrin kan, o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ Ọlọ́run? Ni Samsoni bá jíride, ó bá mi ara, agbára òde ni wọ́n mu. Ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sín. Wọ́n ayò ojú ẹ̀ méjèèjì. Na wọ́n sọ fún yín pé ó yá, wọ́n á kóra wọn jọ. 1,000 ènìyàn. Wọ́n ní ó yá, o máa ṣeré fún wa. Ìgbà tán bá tún bí ẹ nílé ọtí. Pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sílé ìsìn. Ìgbà tó ń sun ẹkún àsun ìdábọ̀. Jésù fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀mí. Jésù ṣàánú fún pánú ẹ mọ́ bẹ́ẹ̀. Wọ́n kọrin fún wa. Ìgbà táwọn ẹgbẹ́ nínú ayé. Àwọn onítẹ́tẹ́ tán bá mutí yó. Tán wá sọ pé Michael lórúkọ ẹ o ya mi waka Psalm 23 fún wa. Olúwa lolùṣọ́ àgùntàn mi. Èmi kì ó ṣe aláìní, ò tí ì ṣe aláìní di ọtí. Ò tí ì ṣe aláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́. Ó ní àwọn ọmọ, àwọn ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n sọ. Ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn, wọ́n ń bèrò ní lọ́wọ́ wa. Wọ́n ní kí a kọ orin sí òní fún wọn. Ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì. Níbo ni wọ́n ti fẹ́ lọ kọrin sí òní? Orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn. Orin tó ń da lárayá. Orin ìhìnrere. Níbo ló ti fẹ́ lọ kọ́? Ni Samsoni ló bá ń ṣeré fún wọn. Ẹkún bá gbọ̀n. Àánú ara rẹ̀ ṣe. Ó fọwọ́ ba orí rẹ̀. Irun ìrònú pèwàdà, ó ti ń hù lórí rẹ̀. Ó wá sọ pé Ọlọ́run, mo tẹ́. Mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀. Lẹ́ẹ̀kan ṣoṣo yìí, mo ń fẹ́ gbọ́ràn. Mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí. Àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò lè tẹ̀lé mi débí. Àwọn tó ń wọ aṣọ ọlọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbà tí mo ti pẹ̀yìn dà. Tí mo ti kọyìn sí ìrere, wọ́n ti jù mí sílẹ̀. Ọlọ́run, bó o bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí, ti agbára ọ̀run, agbára tí borí ẹ̀ṣẹ̀, agbára tí borí èṣù, agbára tí borí ọ̀tá, agbára tí dúró ṣinṣin, agbára tí lè gbọ́ràn, bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí, mo fẹ́ gbọ́ràn. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀. Ó ní ẹjọ́, ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé. Mo tún fẹ́ dábìrà fún Ọlọ́run. Mo tún fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run. Mi ò kàn fẹ́ kú ní ikú aláìríṣẹ́. Bó ṣe ń gbàdúrà yẹn, tó ń ronú pọ̀dà, tó ń sọ fún Ọlọ́run wípé bó bá lè yọ mí nínú eléyìí, ó parí. Bí mo ti kú níbí, ó sàn. Kì í kú sínú ìgbàgbọ́. Ó jẹ́ mọ̀, ìdáríjì láti ọ̀run wá. Aṣọ mọ̀ pé Ọlọ́run aláàánú ni. Pé bó bá ké pe Ọlọ́run, ó ní láti gbọ́. Bó ti ń ké pe Ọlọ́run, àwọn tí wọ́n ń ṣeré àwọn abọ̀rìṣà, sáwọn òkú kó mọ̀ tún gbàdúrà. Bọ́nrẹ́ tó ń gbàdúrà wọn mọ̀ kí ló ń ṣe. Wọ́n sì mọ̀, wọ́n mọ̀ tún mọ̀ ẹ̀. Ó bá bẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ ni iná ọ̀run agbára Ọlọ́run ló sọ̀kalẹ̀. Mo gba Ọlọ́run jẹ́lẹ̀rí wípé bó bá sọ fún Ọlọ́run wípé ìwọ náà ti ṣẹ́sẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìwọ náà ti pẹ̀yìndà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé agbára sì ti lọ. Bó bá sọ pé mo ń fẹ́ gbọ́ràn, ó dì ìṣúra fún Ọlọ́run. Yóò ṣàánú fún ọ. Áńgẹ́lì ni ẹ̀mí Ọlọ́run, ẹni tí a ná láti ọ̀run wá láti tọ ipasẹ̀ rẹ dé ọ̀run réré, kò ní fi ọ sílẹ̀ o. Yóò di ọwọ́ rẹ mú,
yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gbona o daju wi pe bi pe ba dun bi jesu ba fara han ni awo simo o lo ko to ye ka ma soro popo bo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi solo ni majemu lailai aran nise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan ida maje apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi lanu nitori mo yan solu loba o ti peyin da simi ko gboran simi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samson ni abotu o fe di bi saul o ran ti wo pe saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsin yi sugbon bo se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re Olorun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo la n fe gboran en bo ba fe gboran wa so fo Olorun e je akunle ki a so fun Olorun pe emi ai gboran patapata ki Olorun ki o yo kuro Olorun n bere igboran pipe le owo re ati le owo mi ke pe wa so fun Olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran olowo lati je itileyin fun o nigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa olokanda gboran si olorun lenu

ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn àfi orí ọ̀fẹ́ ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ ọlọ́run kí a sì là á lójú nípa ti ẹ̀mí jẹ́ kí n bí ọ léèrè kan kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn wọ́n pọ̀ ìkíní a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí ó wá pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ wa lójú yẹ kí a wo Jòhánù orí kẹsàn-án Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkọkàndínlógójì Jésù sì wí pé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí Jésù sì wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ohun tí Jésù sọ ni wípé ìbá ṣe pé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú ìbá ṣe pé ẹ mọ̀ ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹ ní ìfọ́jú ọkàn ẹ kò mọ ọ̀nà ìyè ẹ sì mọ̀ wípé Jésù Kristì ní olùgbàlà olùfúnni ní ìyè ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò ó ní ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran nítorí bẹ́ẹ̀ nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́ àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn èyí ni ó ra wá níyè èyí ni ó fi jẹ́ wípé a ń ṣe ohun tí kò tọ́ ohun tí kò tọ̀nà èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì ọ̀nà àjèjì a ò mọbi tí à ń rè èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa ẹkùn òmùgọ̀ wa a mú un ṣókùnkùn àfọ wa lójú nípa ti ẹ̀mí wo Sefaniah bí o bá wo májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé Sefaniah ó wà kí a tó dé Haggai Sefaniah orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọ́n ó máa rìn bí afọ́jú nítorí wọ́n ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku àti ẹran ara wọn bí ìgbẹ́ ó sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ afọ́jú tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀ a jókòó sínú ìfọ́jú ọkàn kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe sátánì ṣe ìlérí èṣù là ń pè bẹ́ẹ̀ lúsíférì ó ṣe ìlérí fún éfà wípé bí ó bá jẹ èso igi tí ọlọ́run ní kó má jẹ èso ìmọ̀rere àti búburú wípé ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan tí ó dàbí ọlọ́run gbà tí éfà tí ó gba ohun sátánì gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú ádámù àti éfà jáde kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agídí àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa

0: orin Dáfídì, orí karùndínní ọgọ́fà. Orin Dáfídì, orí karùndínní ọgọ́fà, òókan òókan àárún. Láti ẹsẹ̀ ìkẹrin. Fàdákà àti wúrà lè re wọn, èyí jẹ́ òrìṣà wọn. Iṣẹ́ ọwọ́ ènìyàn, wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú, wọn kò lè ríran, èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn, wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn, wọ́n jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run. Tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ, ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ, ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pòlé lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore, ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀. Òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè, ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà, wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n, wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn, wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọrìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe orí ọgbọ̀n. Ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde, ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ Bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí Bíbélì, ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka Bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan, tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n mọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde, èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn ni èyí. Ó sọ wípé òun ni ó mú ojú wọn, ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa. Ẹni tí ó ń fi ọ̀nà ìyànípẹ̀kan hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí o nígbàgbọ́ ní láti ṣe, ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu bọ́n ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ, tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní o dé afọ́jú. nitori wepe kana kana eba odo ni yo yoju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won di afoju o sese boya o lo sinu imoti para ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afoju di oni iru eni be o di afoju nipa ti emi sugbon kini a bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Christi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa ye ki a wo Corinthi keji ori keta Corinthi keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika maje mu lai lai iboju na wa lai ka soke iboju ti a ti mu kuro ninu Kristi sori iboju ti a ti mu kuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe le okan won sugbon nigba ti o nba yi pada si Olowa a o mu iboju na kuro oni a fi so wi pe ki a to Olorun wa oni a fi so wi pe ki a je wo ise ki a ko sile oni a fi so wi pe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo se ori Bartimeo afoju bi o ti n gbo iro ese opo eniyan bi o ti ri wipe nkan kan sele o bi on wipe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wipe Jesu Christi omo Dafidi lo nkoja lo be lo be si ni ke tantan wipe Jesu Christi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wipe ki o pa inu mo sugbon bi won ti n da lekun be ni o tun ki gbeju be lo wipe Jesu Christi omo Dafidi shanu fun mi a ri wipe bi Jesu ti n soro bi o ti le je wipe o n lo si Jerusalem lati ku fun ese wa bi o ti le je wipe nkan ti o se pataki lati lo si Calvary o n lo n ba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni o ri wipe ki ni o fe ki n se fun o ni o so wipe o n fe riran ni o fe riran ni ranti wipe ko dake o awon Yoruba won so fun pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe Olorun wipe Olorun dariji mi Olorun sanu fun mi mo fe bo lowo ese Olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Kristi wa nigba ti o ba yi pada si Oluwa oni yo mu iboju na kuro nitori be to Olorun wa loni o ti gbo oro Olorun ki lo tun duro de o ti gbo wipe Jesu Kristi nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Kristi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo wepe Jesu Kristi ni ona iye o se dide o se so wepe emi o to Olorun lo o se so wepe emi o so fun Olorun wepe mo ti dese si o ati si awon aladugbo mi o ye le eni ti aba ma pe le omo re sugbon dariji mi fi anu Jesu Christi fi gba mi la fi eje Jesu Christi ki o fi wemi ki la tun duro fun so fun Olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun Olorun wipe ifoju okan ti o nba oja ifoju okan ti o wa pelu re o nfe ki Olorun ki o mu okuro o nfe ki a gba okan re la o nfe ki a se oniye o nfe ki a we ese re nu o nfe ki gbogbo ese re ibaṣe imutipa ni ibaṣe aigbagbo ni ibaṣe iborisa ni ibaṣe aiporan ni ibaṣe agabakebe ibaṣe wipe o je olori kunkun eni ti se tinu re ibaṣe wipe o je alaṣe rege o je eni ti an ba wu ṣugbọn ti warunke sọpọ Olorun wipe ife bọ lọwọ ese wipe ifoju ọkan ti o ba ọja o fe ki Olorun mu kuro ki Olorun
1: ke pe Olorun o setan nisisiyin lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ke o le ba Olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daji wo pe Olorun yo gbo
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon onigbagbo wi pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a o mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe wi pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu amo wi pe igba na nku ferefe asimo wi pe ki yo pe te o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara an bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi ni bi ki bi ti o ti le de ba wa an bebe wi pe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa ndun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to an bebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa an bebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin an bebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo adupe ipo ti gbo loruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro Olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihinrere ti o ti te won lowo Jesu so nkan nipa ipadabo re awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wi pe ki onigbagbo ki o ma mura sile nitori pe oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe oluwa wa yi ki o ja fara bi o ti le je wi pe awon eyan ka si ija fara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣugbọn ikilọ pupọ wa fun wa wi pe a ko gbọdọ sun a ko gbọdọ ja fara ani lati wa ni imura sile wi pe an reti oluwa wa nitori o pe o ya ni Jesu nbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sa emenuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si Johanu loju ti ori ifihan ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wi pe Jesu nbo a bere lati ileri ati asotele ti Jesu Christi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru e gba Olorun gbo e gba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Christi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re nigba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yipada ti ko le ye fun wa wi pe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wi pe o nlo sugbon bi o ti nso fun won wi pe ohun lo be ni o tun te mo won leti wi pe bi ohun ba lo ohun tun pada bo nitori wi pe won ti gbo alaye lori wi pe o nlo bi o ti le se wi pe ko ye won dara dara okan won daru o wa n so fun won wi pe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki ba se wi pe ke a je ke a mu ke a ku nitori a ko mo ti o nbo le ola ko ye ki okan won ki o daru bi ireti won bi o ba si ninu ohun afowo ba file ti o wa ninu aye gege bi ohun ini tabi dukia pe bi o ba je pe gbogbo ireti won ohun igba esisin yi lo wa ko ye ki okan won ki o daru nitori bi a ba ti bi enikeni sinu aye abi sinu wahala abi sinu ko ma lo ko ma bo ko ma fa nkan ki won le tora won o si sese fun elomiran titi ojo aye re yo fi dopin ko fa ko ma tora won eni to ba si se iru ise be to se wahala ti o si ere to wa ile lati gbe sugbon ti o si ibi isimi to sise sugbon ti o dabi eni wipe akojo wa ti o gba eyan ti o gbianju pupo lati je igbadun ti o ni sugbon akoko ti ibagbadun re ni afefe iji aye o gba won lo idaru okan ati iporuru okan o ma nwa sugbon Jesu Christi ti o mo wi pe bi ati egbadun aye na akoko ti a ni ninu aye iwon ba 70 odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati ayeraye ti o si mo idiwon 70 odun wipe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wipe eyan gbadun aye o si ni ayo o rerin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan tan pe ni ekun ni gbogbo 70 odun ti o lo sibe sibe ari wipe bi iseju kan lori ti a ba fi diwon ayeraye ni Jesu Christi wa nso fun awon omo ehin re o si nso fun wa pelu pe e ma se je ki okan yin daru a gbianju pe bi a ba gbe iyawo ikan rorun a se laala titi akowojo a gbe iyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wi pe gbe abo si beyen emi lo nso fun beyen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe iyawo pe wahala dopin boya tori pe ati ibimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere an omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati nsasoke sasodo abimo tan bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele tele ko to ile ta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo rori sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wa la ngori wahala fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye lo simi bon se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko so mi nbi ni e kin mo mi nbi ni won ni o so mi gba ti jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bosin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti won ni nkan kan won so pe won ri nkan mole fun e pe bo kole oni le sunnu e bo si so wi pe koboro mo mo ki la ti se ma kuro labule wa ti n ba kuro labule wa ti won ri mi ti mo lo si ajo bi Eko tabi a lo si iru Kano nibi ti o si eni ti o mo wa sugbon esu to mo wa labule esu yen o tun ba wa deko bojo tin ran lo nko wonu le wa ko ni ri le elomi ko si la so pe aye ko se gbadun gba ti Jesu ri idamu okan ti o wa ni inu awon omo ehin re we pe o wa so fun won pe e ma se je ki okan yi ki o daru wahala ki wahala ti e ba ni ninu aye igba die ni e gba Olorun gbo e gba ileri re gbo o n feran yin dara dara awon adi tu to wa ni igbesi aye yin bi e ba gba Olorun gbo awon oke soro ni won di petele e si gba mi gbo pelu ninu ile baba mi opolopo ibugbe li o wa o wa nso fun o mu okan won kuro ni nkan ti aye o wa mu lo si ti orun wi pe ibi kan wa ti o tayo awon irawo ti o tayo awo samo ti o so wi pe ile baba mi ni oruko ibe opolopo ibugbe li o wa nibe iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin ese oro kan yi wi pe emi nlo ipese aye sile fun yin oni iyato to wa laarin awon olufokansin toto ati awon elesin lasan elesin lasan o nsin bo ba bere lowo eru eni be pe bo ba ku mbo lo nlo ani orun lo meni to ma la an gbianju ni pe bo ba sese bibi kan ba wa lati lo ti ki Olorun ninu anu re boya a le gbe wa si afefe re eni to ba ni iye meji okan ko le de afefe re tori oniye meji ko le ri nkan kan gba lowo Olorun sugbon fun awon onigbagbo to to lo so wi pe emi nlo o ti lo o abi gba tan bi e saye o ba Jesu ni agbegbe e eh? O ti lo ni emi nlo o si lo o so be o se be pe emi nlo ipese aye sile fun yin o wa ni bi emi ba lo ipese aye sile fun yin emi o tun pada wa ireti onigbagbo ni ipadabo Jesu Kristi o ni emi o tun pada wa emi o si mu yin lo sodo emi ti kara mi awon ti oye oye awon ti oro igbagbo ti o la si loju won ma so fun wa bi won ba ya oju ile wa lati ta iwe esin fun wa pe ka jo kara iwe yi baba si ra tori gba ti awon eniyan tan ba kuro ni aye o se ko je pe gbagada ni olodum ma fi se ile ti eni ti won ba soro titi aye raye nje ko da ti eyan ba ri iru gbagada yi gbe titi aye raye nje ko da ko ye pe ile to jogun e titi aye raye ni ile titi ti a ma n gbade bi yen to je pe ni asiko erun eruku ko ni je ko si ferese asiko ojo gedegede to wa nta ko ni ojade lati nu yara kolon si fun eni iru ile be titi aye ko ni e to ye niyan awon ti won polongo ti won tawe ti won ka akiri lati oju ile de oju ile iru ireti ta won ni niyan sugbon o se ni laanu wi pe won wa ona won o ti ri awa ti olorun ti se ni olori ire lati ri oju ona o so fun wa wi pe emi o si mu yin lo o so fun e pe oun lo si ibi kan lati lo pe ese sile wi pe ngba to n ba si se tan oun a pada wa a si mu wa lo sodo oun ti kara ara re pe nibi ti emi gbe wa nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu ibere ti o se pataki fun wa lati bere ni wepe nibo ni oun gbe wa toro so wepe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu lati dahun ibere wepe nibo ni oun gbe wa ewo ise awon aposteli ori keje lati ese ikarun din ni ogota sugbon oun kun fun emi mimo o tejumo orun bolo tejumo o si ri ogo olorun ati tani jesu nduro li owo otun olorun Jesu Kristi wa ni orun ni owo otun olorun ko si laye nisisiyi o ti lo si orun lati lo pese aye sile o si ti se ileri ti ko le ye wi pe nibi ti emi gbe wa ki awa ki o le wa nibe pelu Stefanu si so fun wa daju daju wi pe ni oke orun ni ibugbe olorun ni owo otun olorun ni Jesu Kristi wa bi a tin soro lowo lowo yi nigba ti Jesu Kristi ku ti o si jinde ni ojo na gan ti a gbe lo si oke orun ni ise awon aposteli ori ikini lati ese ikesan bi Jesu Kristi ti n ba awon omo yin re soro be ni a ri isele nla kan ti o sele ti a si n la aye wa idi ti o fi sele ati ohun ti o ja si pe o sele bee ise awon aposteli ori kini ese ikesan nigba ti o si ti wi nkan wonyi bi won ti n wo agbe soke awo sama si gba kuro li oju won bi won si ti tejumo oju orun bi o ti n re oke kiye si awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wi pe eyin ara galili ese te fi duro ti en wo oju orun Jesu na yi ti agba soke orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o nlo si orun awon angeli ni ape ni ede wipe awon okunrin meji alaso ala nihi Jesu Christi leyin iku re ojinde kuro ninu oku o si fi ara han awon mehin re o je ki o di mimo fun o wipe ohun kan na ni o jeun pelu won o wole to won lo nigba ti won ti ilekun o wipe alaafia fun yin o si le eru ati aigbagbo ti o wa le okan won lo ni ojo pupo ti o se yi eni ti ko si ni ipo aye ti o ye ki o wa ni akoko ti o kokko fi ara han leyin ajinde re Jesu tun wa o fara han won o so fun Thomas wo pe Thomas wo wo mi ki o si wo iha mi ki o ma se je ala igbagbo mo sugbon ki o gbagbo Thomas ri owo re o si ri iha re o wi pe Olorun mi Oluwa mi Jesu wi fun pe nitori ti iwo ri mi iwo gbagbo o wa fi ibokun fun awon ti won ko ti ri bi iwo bi emi sugbon ti a gbagbo leyin igba ti o si ti fi ara han awon omo ihin re fun iwon bi ogoji ojo o wa di ojo ekeyin o wa so fun won wi pe eyin o gba agbara ki se agbara ti ija ki se agbara ti oselu ki se agbara ti owo sugbon agbara ti iwaasu yin rere agbara ti se ise iyanu o ni eyin o gba agbara nigbati emi mimo baba le yin e o si ma se eleri mi ni Jerusalemu ati ni gbogbo Judea ati ni Samaria ati titi de opin ile aye e o ma se eleri mi ni ti bi bawo o so fun won wi pe e o se eleri ohun ti e ti ri ohun ti e ti gbo ohun ti e ti gbagbo ohun ti e ti gbekele ki si ni won ti ri kini won ti gbo kini won ti gbagbo
2: iwe Joshua ori ikesan o si se nigba ti gbogbo awon oba ti nbe ni apa ehin Jordani ni ori oke ati ni afonifoji ati ni gbogbo agbegbe okun la ti o koju si Lebanoni awon Hiti ati awon Amori awon Kenani awon Perisi awon Hifi ati awon Jebusi gbo won si ko ara won jo lati fi imo kan ba Joshua ati Israeli ja sugbon nigba ti awon ara Gibeoni gbo ohun ti Joshua se si Jericho ati si Ai won se etan won si lo won si se bi eni pe o nse ni won won si mu ogbologbo apoka ori ketekete won ati igo awo ti waini ti lailai ti o ya ti a si di ati bata gbigbo ati lile ni ese won ati ewu gbigbo ni ara won ati gbogbo akara ese won o gbe o si huka si won si to Joshua lo ni ibudo ni Gilgali won si wi fun ati fun awon okunrin Israeli pe ilu okere ni awa ti wa nje nitori na e ba wa damajemu awon okunrin Israeli si wi fun awon kifi pe boya eyin gbe arin wa awo ti se ba yin damajemu won si wi fun Joshua pe iranse re ni awa ise Joshua si wi fun won pe ani eyin nibo ni eyin si ti wa won si wi fun pe ni ilu okere rere ni awon iranse re ti wa nitori oruko Oluwa Olorun re nitori ti awa ti gbo kiki re ati ohun gbogbo ti o se ni Egypt ati ohun gbogbo ti o se si awon oba Amori meji ti nbe ni oke Jordani si Sihoni oba Heshboni ati si Ogu oba Bashani ti nbe ni Ashtarotu awon agba wa ati gbogbo awon ara ilu wa so fun wa pe
4: ẹ mú oúnjẹ ní ọwọ́ yín fún àjò náà, kí ẹ sì lọ ìpàdé wọn, kí ẹ sì wí fún wọn pé ìránṣẹ́ yín ni àwa ṣe. Ǹjẹ́ nítorí náà ẹ bá wa dá májẹ̀mú. Àkàrà wa yìí ní gbígbóná ni a mú fún èsè wa láti ilé wa wá ní ọjọ́ tí a jáde láti tọ̀ yín wá. Ṣùgbọ́n ní ìsinsìnyìí, kíyèsí, ó gbẹ, ó sì bu. Ìgò àwọ̀ wáìnì wọ̀nyí tí àwa kún titun ni wọ́n. Kíyèsí, wọ́n fàya, àti ẹwu wa wọ̀nyí àti bàtà wa di gbígbó nítorí ọ̀nà tí ó jìn jù. Àwọn ọkùnrin sì gbà nínú oúnjẹ wọn, wọn kò sì béèrè ní ẹnu Olúwa. Joshua sì bá wọn ṣọ̀rẹ́, ó sì bá wọn dá májẹ̀mú láti dá wọn sí. Àwọn olórí ìjọ ènìyàn fi Olúwa Ọlọ́run Ísírẹ́lì búra fún wọn. Ó sì ṣe ní òpin ijọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí wọ́n bá wọn dá májẹ̀mú, ni wọ́n gbọ́ pé aládùúgbò wọn ni wọ́n, àti pé láàrin wọn ni wọ́n gbé wà. Àwọn ọmọ Ísírẹ́lì sì dìde, wọ́n sì dé ìlú wọn ní ijọ́ kẹta. Ǹjẹ́ ìlú wọn ni Gibeoni, àti Kefira, àti Beerotu, àti Ekiri, àti Jearimu. Àwọn ọmọ Ísírẹ́lì kò pa wọ́n, nítorí tí àwọn olórí ìjọ àwọn ènìyàn ti fi Olúwa Ọlọ́run Ísírẹ́lì búra fún wọn. Gbogbo ìjọ àwọn ènìyàn sì kùn sí àwọn olórí, ṣùgbọ́n gbogbo àwọn olórí wí fún gbogbo ìjọ pé àwa ti fi Olúwa Ọlọ́run Ísírẹ́lì búra fún wọn. Ǹjẹ́ nítorí náà àwa kò lè fọwọ́ kàn wọ́n? Èyí ni àwa ó ṣe sí wọn, àní àwa ó dá wọn sí kí ìbínú kí ó má baà wà lórí wa nítorí ìbúra tí a búra fún wọn. Àwọn olórí sì wí fún wọn pé ẹ dá wọn sí. Wọ́n sì di aṣẹ́gi àti apọnmi fún gbogbo ìjọ, gẹ́gẹ́ bí àwọn olórí ti sọ fún wọn. Joshua sì pè wọ́n, ó sì wí fún wọn pé èṣe tí ẹ̀yin fi tàn wá wípé àwa jìnà réré sí yín, nígbà tí ó jẹ́ pé láàrin wa ni ẹ̀yin ń gbé. Ǹjẹ́ nítorí náà ẹ̀yin di ẹni ègún, ẹrú ni ẹ̀yin ó sì máa jẹ́ títí, àti aṣẹ́gi àti apọnmi fún ilé Ọlọ́run mi. Wọ́n sì dá Joshua lóhùn wípé nítorí tí a sọ fún àwọn ìránṣẹ́ rẹ dájúdájú, bí Olúwa Ọlọ́run rẹ ti pàṣẹ fún Mose ìránṣẹ́ rẹ láti fún yín ní gbogbo ilẹ̀ náà, àti láti pa gbogbo àwọn ará ilẹ̀ náà run kúrò níwájú yín. Nítorí náà àwa bẹ̀rù yín gidigidi nítorí ẹ̀mí wa, a sì ṣe nǹkan yìí. Ǹjẹ́ ní ìsinsìnyìí, kíyèsí, ní ọwọ́ rẹ ni àwa wà, bí ó ti dára sí àti bí ó ti tọ́ sí ní ojú rẹ láti ṣe wá ni kí ìwọ kí o ṣe. Bẹ́ẹ̀ ni ó sì ṣe wọ́n, ó sì gbà wọ́n ní ọwọ́ àwọn ọmọ Ísírẹ́lì, wọn kò sì pa wọ́n. Joshua sì ṣe wọ́n ní aṣẹ́gi àti apọnmi fún ìjọ àti fún pẹpẹ Olúwa ní ọjọ́ náà, àní títí di òní olónìí ní ibi tí ó bá yàn.
2: DCLM Radio, your spiritual warfare is our concern.
5: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀run bíbí yín kan ṣoṣo sí ayé láti kó fún wa lórí igi àgbélébò. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébò, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébò àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé ẹ ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ọkọ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là. Ìgbésí ayé tí ó yí ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run toródólé lórí àgbélébò àti ìgbàlà wa. Àgbélébò àti ìgbàlà wa. Nínú Isaiah orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáa lé ọgbẹ́, nitori irekoja wa apaali ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada gbogbo wa ti sina kiri kiri bi agutan olukuluko wa tele ona ara re olowo si mu aise dede wa gbogbo pade lara re ninu maje mo titun ni petero kini ni astinka ori keji petero kini ori keji ese ikerin le logun eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi yi ni lori igi agbelebo pe ki awa ki o le di oku si ese ki asidi aye si ododo nipa ina eni ti amoyin lara ada bi aban so nipa agbelebo ki se wepe igi ti Jesu ku lori igi ti Jesu ku nikan la nsoro re bi aban so nipa agbelebo yi ti o je ogunagbongbo fun igbala enikokan wa an so nipa ijiya Kristi nipa ijaporo Kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni ikoro ti a nso nipa re yi eyi ni ikoro Jesu Kristi lori igi agbelebo ko se se rara nitori ati sotele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli dara dara o ri wepe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iko Jesu ati le so wepe se ni okan Jesu Christi mogi bi o ba wo Genesis ori keta Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a n so nipa agbelebo ati igbala wa wipe ki n se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Kristi ki o to de ninu ori Dafidi ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara oni olorun mi e se ti iwo fi ko mi sile oranti we pe awon oro wonyi ni Jesu Kristi Oluwa wa nigbati o ku lati se ise ase pe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje oni gbogbo awon ti o ri mi nfi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele Oluwa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si yi ni bi won ti se eleya Jesu nitori wepe oku ikoro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso wepe nitori awon aja yimika ijo eniyan boboru t ti ka mi mo won lu mi li owo won si lu mi li ese we pe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyin toka si iku ori igi agbelebo ni ese kejidilogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan woyi ni ari ewe pe o sele lori igi agbelebo eyin o nje ki awa ti agbagbo ninu Jesu awa ti ati fi eje re ra pada awa ti olorun se lore ti o mo ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyin o je ki a mo we pe ohun ti agbagbo ki se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti asimose ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki atun wo ikan ninu akosile ti ati se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Christ wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiye yi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sopo re gege bi eniyan ti sopo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta npe Jesu ni omo bibi Olorun kan soso o wa so fun awe pe awon mo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyin toka si Jesu Christi ti o ku lori igi agbelebo we pe won gun ile oko won lu ile owo won lu ile ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo koro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu Olorun ti o wa tele be na ni Olorun se eto fun igbala wa nitori we pe Olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa o ni iku ni ere ese sugbon bi abagba Olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo Olorun bibi kan soso omo bibi Olorun kan soso Jesu alaileshe alailaboko eni mimo alailaba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o se se fun enikan lati sanwo irapada re eti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dandan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun orin Dafidi ori ikokandini adota ori Dafidi ori kokandini adota lati ese kefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si ni lori to be to je we pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti yo na fun irapada wa yi la fi n ko lorin we pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba ti n bo lekeji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa oru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o nsagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri wi pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mu kuro ni igbesi aye re awo ikoko meta ninu iwaso wa ti oro.

0: ìwé Joshua. Orí ìkẹwà. Ó sì ṣe nígbàtí Adoni-Sedeki ọba Jerusalemu gbọ́ pé Joshua ti kó Ai tí ó sì parun pátápátá. Ó ti ṣe sí Jericho àti sí ọba rẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì ṣe sí Ai àti sí ọba rẹ̀. Àti bí àwọn ará Gibeoni ti bá Israeli ṣọ̀rẹ́ tí wọ́n sì ń gbé àárín wọn. Wọ́n bẹ̀rù púpọ̀ nítorí tí Gibeoni ṣe ìlú ńlá bí ọ̀kan nínú àwọn ìlú ọba àti nítorí tí ó tóbi ju Ai lọ àti gbogbo ọkùnrin inú rẹ̀ jẹ́ alágbára. Nítorí náà, Adoni-Sedeki ọba Jerusalemu ránṣẹ́ sí Hohamu ọba Hebroni àti sí Piramu ọba Jamutu àti sí Jafia ọba Lakishi àti sí Debiri ọba Egloni wípé ẹ gòkè tọ̀ mí wá kí ẹ sì ràn mí lọ́wọ́ kí àwa kí ó lè kọlu Gibeoni nítorí tí ó bá Joshua àti àwọn ọmọ Israeli ṣọ̀rẹ́. Àwọn ọba Amori márààrún, ọba Jerusalemu, ọba Hebroni, ọba Jamutu, ọba Lakishi àti ọba Egloni kó ara wọn jọ. Wọ́n sì gòkè àwọn àti gbogbo ogun wọn, wọ́n sì dòti Gibeoni, wọ́n sì fi ìjà fún un. Àwọn ọkùnrin Gibeoni sì ránṣẹ́ sí Joshua ní ibùdó ní Gigali wípé má ṣe fa ọwọ́ rẹ sẹ́yìn kúrò lọ́dọ̀ àwọn ìránṣẹ́ rẹ. Gòkè tọ̀ wá wá kánkán kí o sì gbà wá kí o sì ràn wá lọ́wọ́ nítorí tí gbogbo àwọn ọba Amori ti ń gbé orí òkè kójọ pọ̀ sí wa. Bẹ́ẹ̀ ni Joshua gòkè láti Gigali lọ wọn àti gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ̀ àti gbogbo àwọn alágbára akọni. Olúwa sì wí fún Joshua pé má ṣe bẹ̀rù wọn nítorí tí mo ti fi wọn lé ọ lọ́wọ́ kì yóò sí ọkùnrin kan nínú wọn tí yóò lè dúró níwájú rẹ̀. Joshua sì yọ sí wọn lójijì ó sì gòkè láti Gigali lọ ní gbogbo òru náà. Olúwa sì fọ wọn níwájú Israeli ó sì pa wọn ní ìpakúpa ní Gibeoni ó sì lépa wọn ní ọ̀nà òkè Beti Horoni ó sì pa wọn dé Aseka àti dé Makeda. Ó sì ṣe bí wọ́n ti ń sá níwájú Israeli tí wọ́n dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ Beti Horoni. Olúwa rọ yìnyín ńlá sí wọn láti ọ̀run wá títí dé Aseka. Wọ́n sì kú. Àwọn tí ó ti pa yìnyín kú ó pọ̀ ju àwọn tí àwọn ọmọ Israeli fi dàpa lọ. Nígbà náà ni Joshua wí fún Olúwa ní ọjọ́ tí Olúwa fi àwọn Amori fún àwọn ọmọ Israeli. Ó sì wí ní ojú Israeli pé ìwọ oòrùn dúró jẹ́ lórí Gibeoni àti ìwọ òṣùpá ní àfonífojì Aijaloni. Oòrùn sì dúró jẹ́, òṣùpá sì dúró. Títí àwọn ènìyàn fi gbẹ̀san lára àwọn ọ̀tá wọn. Akọ èyí náà sínú ìwé Jasheri. Bẹ́ẹ̀ ni oòrùn dúró ní agbede méjì ọ̀run, kò sì yára láti wọ̀ níwọ̀n ọjọ́ kan tọ̀tọ̀. Kò sí ọjọ́ tí ó dàbí rẹ̀ ṣáájú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ tí Olúwa gbọ́ ohùn ènìyàn nítorí tí Olúwa jà fún Israeli. Joshua sì padà àti gbogbo Israeli pẹ̀lú rẹ̀ sí ibùdó ní Gigali. Ṣùgbọ́n àwọn ọba márùn-ún ní sá, wọ́n sì fara wọn pamọ́ ní ihò kan ní Makeda. A sì sọ fún Joshua pé a rí àwọn ọba márùn-ún ní ìfarapamọ́ ní ihò ní Makeda. Joshua sì wí pé ẹ̀yí òkúta ńlá dí ẹnu ihò náà kí ẹ sì yan ènìyàn síbẹ̀ láti ṣọ́ wọn. Ṣùgbọ́n ẹ̀yin ẹ má ṣe dúró ẹ lépa àwọn ọ̀tá yín kí ẹ sì kọlù wọn lẹ́yìn ẹ má ṣe jẹ́ kí wọn kí ó wọ ìlú wọn lọ nítorí tí Olúwa Ọlọ́run yín ti fi wọn lé yín lọ́wọ́. Ó sì ṣe nígbà tí Joshua àti àwọn ọmọ Israeli pa wọn ní ìpakúpa tán títí a fi run wọn tí àwọn tí ó kù nínú wọn wọ inú ìlú olódi lọ. Gbogbo ènìyàn sì padà sí ibùdó sọ́dọ̀ Joshua ní Makeda ní àlàáfíà. Kò sí ẹnìkan tí ó yọ ahọ́n rẹ̀ sí àwọn ọmọ Israeli. Nígbà náà ni Joshua wí pé ẹ ṣí ẹnu ihò náà kí ẹ sì mú àwọn ọba márààrún náà jáde kúrò nínú ihò tọ̀ mí wá. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì mú àwọn ọba márààrún ní jáde láti inú ihò náà tọ̀ wá. Ọba Jerusalemu, ọba Hebroni, ọba Jamutu, ọba Lakishi àti ọba Egloni. Ó sì ṣe nígbà tí wọ́n mú àwọn ọba náà tọ Joshua wá ni Joshua pe gbogbo àwọn ọkùnrin Israeli. Ó sì wí fún àwọn olórí àwọn ọmọ ogun tí ó bá a lọ pé ẹ súnmọ́ ẹ̀yìn ẹ sì fi ẹsẹ̀ yín lé ọrùn àwọn ọba wọ̀nyí. Wọ́n sì súnmọ́ wọn wọ́n sì gbé ẹsẹ̀ wọn lé wọn ní ọrùn. Joshua sì wí fún wọn pé ẹ má ṣe bẹ̀rù ẹ má sì ṣe fòyà ẹ ṣe gírí kí ẹ sì mú àyàlé nítorí pé báyìí ni Olúwa yóò ṣe sí àwọn ọ̀tá yín gbogbo tí ẹ̀yìn ń bá jà. Lẹ́yìn náà ni Joshua sì kọlù wọn ó sì pa wọn ó sì so wọ́n rọ̀ lórí igi márùn-ún wọ́n sì sorọ̀ lórí igi títí di àṣálẹ́. Ó sì ṣe ní àkókò ìwọ ọ̀run Joshua pàṣẹ wọ́n sì sọ wọn kalẹ̀ kúrò lórí igi wọ́n sì gbé wọn sọ sínú ihò náà nínú èyí tí wọ́n ti sá pamọ́ sí wọ́n sì fi òkúta ńlá dí ẹnu ihò náà tí ó wà títí di òní olónìí. Ní ọjọ́ náà ni Joshua kó Makeda ó sì fi ojú ìdá kọlù ú àti ọba rẹ̀ ó pa wọ́n run pátápátá àti gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀ ó kó ẹnìkan sílẹ̀. Ó sì ṣe sí ọba Makeda gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọba Jericho. Joshua sì kọjá láti Makeda lọ sí Libna àti gbogbo Israeli pẹ̀lú rẹ̀ ó sì fi ìjà fún Libna. Olúwa sì fi ilé Israeli lọ́wọ́ pẹ̀lú àti ọba rẹ̀ ó sì fi ojú ìdàkọlù àti gbogbo ọkàn tí ó wà nínú rẹ̀ kò kó ẹnìkan nínú rẹ̀. Ó sì ṣe sí ọba rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọba Jericho. Joshua sì kọjá láti Libna lọ sí Lakishi àti gbogbo Israeli pẹ̀lú rẹ̀ ó sì dòtí ó sì fi ìjà fún. Oluwa si fi Lakishi le Israeli lọwọ, o si ko ni ijọ keji, o si fi oju idako lu ati gbogbo okan ti o wa ninu re, gege bi gbogbo eyi ti o se si Libna. Nigba na ni Horamu oba Geseri goke lati ran Lakishi lọwọ, Yoshua si ko lu ati awon eniyan re to be ti ko fi ku enikan sile fun. Lati Lakishi, Yoshua koja lo si Egloni ati gbogbo Israeli pelu re, won si do ti, won si fi ija fun. Won si ko ni ojo na, won si fi oju idako lu ati gbogbo okan ti nbe ninu re ni o parun patapata ni ojo na, gege bi gbogbo eyi ti o se si Lakishi. Joshua si goke lati Egloni lo si Hebroni ati gbogbo Israeli pelu re, won si fi ija fun, won si ko, won si fi oju idako lu ati oba re ati gbogbo ilu re ati gbogbo okan ti o wa ninu re, ko ku enikan sile. Gege bi gbogbo eyi ti o se si Egloni, o si parun patapata ati gbogbo okan ti o wa ninu re. Joshua si pada lo si Debiri ati gbogbo Israeli pelu re, o si fi ija fun, o si ko ati oba re ati gbogbo ilu re, won si fi oju idako lu won, won si pa gbogbo okan ti nbe ninu re run patapata, ko si ku enikan sile. Gege bi o ti se si Hebroni, be ni o se si Debiri ati oba re, ati gege bi o ti se si Libna ati oba re. Be ni Joshua kolu gbogbo ile, ile oke ati ti gusu ati ti petele ati ti ese oke ati awon oba won gbogbo, ko ku enikan sile, sugbon o pa won gbogbo ti o mirun patapata gege bi Oluwa Olorun Israeli ti pa alase. Joshua si kolu won lati Kadeshi Barnea lo titi de Gaza ati gbogbo ile Gosheni ani titi de Gibeoni, ati gbogbo awon oba won yi ati ile won ni Joshua ko ni igba kan na, nitori ti Oluwa Olorun Israeli ja fun Israeli. Joshua si pada ati gbogbo Israeli pelu re si ibudo ni Gilgali.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Joshua. Ori ikokanla, o si se nigba ti Jabini oba Hasoru gbo nkan won yi, o ranse si Jobabu oba Madoni ati si oba Shimroni ati si oba Akshafu ati si awon oba tin be ni iha Ariwa lori oke ati ti Petele ni iha Gusu ti Kinerotu ati ni ile Titeju ati ni ile oke Doru ni iha Iwo Orun ati si awon ara Kenani ni iha Ila Orun ati ni iha Iwo Orun ati awon Amori ati si awon Hiti ati si awon Perisi ati si awon Jebusi lori oke ati si awon Hifi ni sale Hamoni ni ile Mispa. Won si jade awon ati gbogbo ogun won pelu won, opolopo eniyan bi iyanrin tin be ni eti okun fun opo ati esin ati keke pipo pipo. Gbogbo awon oba won yi si pejopo, won wa won si do sokan ni ibi omi Meromu lati fi ija fun Israeli. Oluwa si wi fun Joshua pe ma se beru nitori won, nitori ni ola ni akoko yi emi o fi gbogbo won tore niwaju Israeli ni pipa. Iwo ja pati esin won, iwo si fi ina sun keke won. Be ni Joshua ati gbogbo awon omo ogun pelu re yo si won lojiji ni ibi omi Meromu, won si kolu won. Oluwa si fi won le Israeli lowo, won si kolu won, won si le won titi de Sidoni nla ati titi de Misrefotimaimu ati de Afonifoji Mispa ni Ila Orun, won si pa won to be ti ko ku enikan sile fun won. Joshua si se si won gege bi Oluwa ti pase fun, o ja pati esin won, o si fi ina sun keke won. Joshua si pada ni akoko na, o si ko Hasoru, o si fi dapa oba re, nitori le atijori Hasoru le olori gbogbo ile oba won ni, won si fi oju idapa gbogbo okan ti nbe ninu re, won run won patapata, akoko enikan ti mi sile, o si fi ina kun Hasoru ati gbogbo ilu awon oba won ni ati gbogbo oba won ni Joshua ko, o si fi oju idako lu won, o si pa won run patapata gege bi Mose ranse Oluwa ti pa lase. Sugbon awon ilu ti o duro lori oke won, Israeli ko sun okan ninu won bi ko se Hasoru nikan. Èyí ni Joshua fi iná sun, àti gbogbo ìkógun ìlú wọ̀nyí àti ohun ọ̀sìn ni àwọn ọmọ Israẹli kó fún ara wọn. Ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin ni wọ́n fi ojú ìdákọlù títí wọ́n fi pa wọ́n run, wọn kò kó ẹnìkan sílẹ̀ tí ń mí. Gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mose ìránṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni Mose pàṣẹ fún Joshua, bẹ́ẹ̀ ni Joshua sì ṣe. Òun kò kú ohun kan sílẹ̀ nínú gbogbo ohun tí Olúwa pa láṣẹ fún Mose. Bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà, ilẹ̀ òkè àti gbogbo ilẹ̀ Gúsù àti gbogbo ilẹ̀ Gosheni àti ilẹ̀ Titeju àti Petele àti ilẹ̀ òkè Israeli àti ilẹ̀ Titeju rẹ̀, láti òkè Halaki lọ tí ó lọ sókè Seiri ànídé Baaligadi ní àfonífojì Lebanoni nísàlẹ̀ òkè Hamoni, àti gbogbo àwọn ọba wọn ni ó kó, ó sì kọlù wọn, ó sì pa wọn. Joshua sì bá gbogbo àwọn ọba wọn ni jagun ní ọjọ́ pípọ̀, kò sí ìlú kan tí ó bá àwọn ọmọ Israeli ṣọ̀rẹ́ bí kò ṣe àwọn Hifi, àwọn ará ìlú Gibeoni. Gbogbo wọn ni wọ́n fi ogun gbà. Nítorí láti ọ̀dọ̀ Olúwa ni a ti mú ọkàn wọn le, kí wọn kí ó lè jáde ogun tọ Israeli wá, kí ó lè pa wọ́n run pátápátá.

rẹ̀ níyà, ó ṣeéṣe kí ó tilẹ̀ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje tàbí ọjọ́ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó sì ti rò wípé ó ti dé ibi tí ó ń lọ. Pẹ̀lú àwẹ̀, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìjẹ ara ẹni níyà, síbẹ̀ síbẹ̀ lẹ́yìn ọjọ́ méje, lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tàbí lẹ́yìn oṣù kan, ìyà kò yé ya ilé rẹ̀. Nítorí pé Bíbélì sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni a fi ìṣẹ́ fún. Bí ó bá dìgbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ kò ní yé máa wà lọ́dọ̀ wa. Ṣùgbọ́n ó sọ wípé o lè ṣaláìmọ ibi tí odò ńlá yìí wà. Síbẹ̀síbẹ̀ ìdánilójú ni wípé odò ńlá kan wà. Ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Kò sọ wípé ṣíṣàn èyí tí yóò mú gbogbo ìlú dùn. Ìlú púpọ̀ ló wà, ṣùgbọ́n gbogbo ìlú kọ́ ni ìlú Ọlọ́run. Ó sì ṣeéṣe kí o ti máa jọ́sìn, kí o ti máa lọ káàkiri, kí o ti rò wípé pẹ̀lú gbogbo èyí tí mo ń ṣe náà, mo sá ń ṣe ìwọ̀nba tí mo mọ̀ wípé ó yẹ kí n ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àǹfààní odò ńlá tí ó ṣàn yìí fún ìtura, fún ìmúláradá, fún ìfọkànbalẹ̀, fún àlàáfíà, fún ìdáríjì, fún àṣepé ìgbàlà rẹ kò jẹ́ tirẹ. Ṣùgbọ́n ó sọ wípé kí o lè mọ bí a ṣe mọ̀ wípé a ti dé ibi tí odò yìí wà, ó ní Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ, kò sọ wípé nídìí ọjà títà, nídìí ìkórè, nídìí ìbàsá, nídìí ìjẹun, tàbí nídìí ijó, nídìí ìlú, kò sọ bẹ́ẹ̀ o. Ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta tí wọ́n bá péjọ pọ̀, kì í ṣe nídìí ìjà, kì í ṣe nídìí ìyapa, kì í ṣe nídìí kí a máa lọ́ra wa láṣọ mú wípé ta ló jí owó àpò àlùfáà. Ó ní ibi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ pọ̀ lé orúkọ mi, ó ní èmi wà lé àárín wọn. Èyí ni ìlú Ọlọ́run. Èyí ni ibi tí a ń sá pamọ́ sí, níbi tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń jáde, Ọlọ́run ń bẹ lé àárín rẹ̀. A kì yóò ṣí nídìí. Kò sí bí ayé ṣe lè gbìyànjú tó, tàbí bí èṣù pàápàá bí ó ti lè búra múramù tó. Bí o bá wà níbi tí Ọlọ́run wà, ó ní a kì yóò ṣí ọ nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ bí o ti ń jí. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ń wà nítòsí rẹ, ó ní àwọn kèfèrí ń bínú. Bí o bá tí mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí o sì ń jáfara, tí o rò wípé kò séwu, jẹ́ kí n sọ fún ọ wípé àwọn kèfèrí ń bínú sí ọ. Àwọn wo ni a ń pè ní kèfèrí? Àwọn tí ń ta fàní, àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi, àwọn tí wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì fẹ́ mọ̀, àwọn ẹni ìkà, àwọn ẹni ibi ayé, àwọn kèfèrí ń bínú. Bó o jẹun, bó o yó, bó o bá sọ síta, wọ́n bínú sí ọ. Bó o tí rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ̀ jí, tí ó dàbí ẹni pé nǹkan lọ dédé fún ọ, àwọn kèfèrí á bínú sí ọ. Bó o rí jẹ, àwọn kèfèrí á bínú. Bó o sì rí jẹ, bó o ní nǹkan kan tó torí bẹ́ẹ̀ tó jókòó sẹ́kọ̀ọ́ wípé ẹni tí ó mú owó wálé ni wọ́n máa yìn, mi ò sì ní nǹkan tí mo mú lọlé. Bó o lọlé, wọ́n á bínú pé o wálé. Bó o sì lọlé, bó o jẹun, bó o yó, wọ́n á bínú pé o jẹun. Bó o gbéyàwó, bó o bímọ, wọ́n á bínú pé o gbéyàwó, pé o sì ti bímọ. Àwọn kèfèrí ń bínú. Bó o bá sì mọ ibi ààbò, ó parí fún ọ. Àwọn ilẹ̀ ọba wọ́n ṣídìí, ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé Ọlọ́run wa, ẹni ìgbà ayérayé, ẹni ìgbà ni, ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá, ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa, wọ́n ní ó fọhùn rẹ̀ ayé yọ. Olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù, olè ààbò wa. Ìwọ bí o bá sọ gbé, bó bá sọ gbé kúrọ̀, lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀, ikú ń pa wọ́n, àtọmọ, àti bàbá, àti ìyá. Wọ́n á kọ́lé ilé dáradára, ilé mèremère tí a kùn dáradára. Ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀, wọ́n á walẹ̀ sí ẹnu ọ̀nà, wọ́n á rí nǹkan kan mọ́lẹ̀. Wọ́n ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọ́n. Wọ́n ń kú láì tiẹ̀ nídìí. Wọ́n á sọ pé arí lágbájá ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni, èyí tí wọ́n sọ̀rọ̀, èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n. Bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè.

mo nídìí tí wọ́n so kọmọ lọ́rùn. Àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn. Síbẹ̀síbẹ̀, pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní, ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n, èṣù ń bá wọn, ó ń pa wọ́n, àwọn tí ò pa tán pátápátá, ó pa wọ́n ní àparọ̀, wọn ò jẹ́ ní ayé, wọn ò jẹ́ ní ọrún. Ìgbà téèyàn bá lo ọdún márùn-ún ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì. Ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri. Ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri, kò mọ ojú bíbélì, ó sorí bíbélì kodò. Ààbò tí ó wà fún wa, odò náà ni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa, kò mọ nípa rẹ̀. Jésù Kristì tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ, kò mọ nípa rẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere, àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí Ọlọ́run, tí a sọ wípé kójọ a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀. Wọ́n ti ẹ̀sọ wá lórúkọ, wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀ṣẹ́ ń ṣe wọ́n, ìyá sì ń jẹ wọ́n. Ṣùgbọ́n ìwọ tó gbọ́n, ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run, ó sì ń fẹ́ ààbò rẹ̀, bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ, bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run tó ń dájú lórí rẹ. Ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀, pé a jẹ́ olóríire Ọlọ́run Jákọ́bù. Ta ni Ọlọ́run Jákọ́bù? Ìgbà tí Jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tá ni, lọ́wọ́ Ísáù, ilé Ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ, ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀, tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni Ọlọ́run wa bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀. Ọlọ́run Jákọ́bù nìyẹn. Nígbà tí ó dé ọ̀dọ̀ Lábánì, gbogbo ìyà tí Lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí Lábánì fẹ́ ṣe fún Ọlọ́run gbà á. Nígbà tí Ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ Lábánì, ni Lábánì tún fẹ́ ṣe èkà. Ó fẹ́ dọdẹ rẹ̀, ó sì fẹ́ le kí ó sì bá a jà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún sọ fún Lábánì pé Jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun, nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án. Nígbà tí Jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ, ni ó ránṣẹ́ sí Ésáù wípé mo ń bọ̀, kí ó sì gba àwọn ọrẹ. Ní Ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun. Pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jákọ́bù bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀, ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́. Èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù. A sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà, bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀, tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ, tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ, wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, irú aforo ní ayé. Ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Èwo ni òpin ayé? Ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé. Ìgbà tí Jésù wà ní ayé, a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara, kò rìn dé ìletò rẹ, kò sì rìn dé ìlú rẹ, ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe, ìyẹn kò ti rìn dọ́dọ̀ rẹ. O ti gbọ́rọ̀ Jésù, àti fi ìrere àti fi hàn ọ́. Èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé, níbi tí ó wà, níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe. Àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ, àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ, ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé. Ó ṣe ọrun oyinja ni à ń pè bẹ́ẹ̀, ó sì ṣe ọkọ̀ oyinja náà nìyẹn. Ó ṣe sí méjì, ó ké sí méjì, ó fi kẹ̀kẹ́ ogun, ó fi jóná. Ẹ̀dúró jẹ́, àwa tí a ń sá káàkiri, ó sọ fún wa ó ní ẹ̀dúró jẹ́. Nígbà tí a bá ń sá káàkiri, èrèdí tí a fi ń sá káàkiri, à ń wá ààbò ni.
àwọn ààbò tí a sìn wá jẹ́ kí n ka díẹ̀ fún ọ nípa àwọn ààbò tí àwọn tí ó wà nínú ayé tí wọ́n wá ó sì ṣe é ṣe kí ìwọ náà kí o ti wá irú ààbò bẹ́ẹ̀ rí àwọn ààbò èké. Isaiah 28:30 ẹsẹ̀ ìkẹrìnlá ni mo ti bẹ̀rẹ̀ láti máa kà á. Nítorí náà ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu. Nítorí ẹ̀yin ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú, a sì ti bá ipò kú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wa. Nítorí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ irọ́ li àwa fi ara wa pamọ́. Èyí ti jẹ́ kí ó yí ọ gbé kúrò òǹdè èyí tí a ń so mọ́rùn tàbí òrùka ẹ̀rẹ tí a ń fi sọ́wọ́ tí a rò wípé yóò jẹ́ ààbò fún wa, tàbí a lọ fi ara wa fún àwọn ẹgbẹ́ òkùnkùn a rò wípé bí a bá lè lọ sí ẹgbẹ́ ìmùlẹ̀ yóò jẹ́ ààbò fún wa. Nítorí ààbò ni wọ́n ṣe ń wá irú nǹkan bẹ́ẹ̀ káàkiri, tàbí a ti lọ fi ẹ̀mí wa dógò sí ọwọ́ adáhunṣe a ti rò wípé bí a bá ṣe bẹ́ẹ̀ ó parí. Bó ṣe ń lé wa kò ní rí wa bí o ṣe ò bá rí ẹ nílé adáhunṣe bó ló máa ti rí ọ? Ṣé lọ́dọ̀ Jésù ló ṣe ó máa ti rí ọ? Àwọn tí wọ́n ń lọ sílé adáhunṣe àwọn ni ọfà oṣó àti ọfà àjẹ́ àwọn ló kọ́kọ́ ń bà. Àwọn ni wọ́n fi orí wọn ṣẹbọ nítorí wípé abẹ irọ́ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dúró sí. Gbọ́ ẹsẹ̀ 15 lẹ́ẹ̀kan sí i. Nítorí ẹ̀yin ti wí pé nǹkan tí ò kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó wá sí abẹ́ ìyìn rere nìyẹn, tàbí láti gba ẹ̀kọ́ ti ìgbàlà. Wọ́n máa sọ nínú ọkàn wípé àwọn tí wọn ò ní òyìn ṣọ́ra àwọn ni wọ́n wá Jésù káàkiri. Àwa ti ní àwọn ohun tí ó lè panimọ́ tàbí ohun tí ó lè jẹ́ ààbò wa. Wípé nítorí bẹ́ẹ̀ láti kékeré ni wọ́n ti sèwájú náà. Àwọn tí wọ́n sèjì náà wọ̀nyí wọ́n lálàkálà. Ìbẹ̀rù wà nínú ọkàn wọn. Babaláwo pàápàá tó ṣe ogun fún wọn, ìyàwó ẹ̀ ò gbádùn. Àwọn ọmọ wọn wọn rí owó iléèwé san. Síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí nínú òmùgọ̀ àti nínú òkùnkùn tí ẹ̀mí wọn wà àti nínú ìfọ́jú ọkàn tí wọ́n wà ni wọ́n wá àwọn nǹkan wọ̀nyí káàkiri. Síbẹ̀síbẹ̀ òye wọn jọ kan tí wọ́n tiẹ̀ jókòó kí wọ́n ronú wípé àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn wọ́n kú láìpẹ́ 40 ọdún. Àwọn tí wọ́n sì wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú wọn wọ́n á lọ sí ibi ibojì wọn. Bí ó bá ṣe wípé ààbò tòótọ́ ni wọ́n ṣe ń kú bẹ́ẹ̀, ìyá ṣe ń jẹ wọ́n bẹ́ẹ̀, wọ́n wá iṣẹ́ káàkiri bí wọ́n tiẹ̀ rí iṣẹ́ ṣe. Owó tí wọ́n ń gbà adáhunṣe ló ń gba ọgbọ́n ẹ̀ padà lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n tó sì dàbí ẹni pé wọ́n lè sọ pé wọ́n ṣẹ́ṣó nítorí pé wọ́n wá owó. Bí wọ́n bá nírú owó bẹ́ẹ̀, owó ẹ̀jẹ̀ kì í ṣe iná. Bó o jẹun wà ní ìyọ̀dí nípa ẹ̀. Bó jẹ́ ṣúgà tó ti ẹ̀yẹ kó dùn lẹ́nu ẹ ló fi owó ẹ̀jẹ̀ rà. Owó ìpànìyàn apá ọ̀nà ni. Ó wá ń sọ fún wa wípé nítorí ẹ̀yin ti wí pé ó ṣeéṣe kí o wà nínú ẹgbẹ́ àwọn tí wọ́n sọ báyìí. Àwọn tí ó jẹ́ wípé ó kàn sọ pé mo kàn bá wá lálẹ́ ẹni kí n wá wo èyí tán ṣe ń bẹ̀ nítorí pé èmi ń tèmi mo ti ní nǹkan àjẹtẹ́lẹ̀ àjẹsára a sì ti sèmi jiná kò sí nǹkan náà. Bó tilẹ̀ jẹ́ wípé ayé àti pàṣán rẹ̀ wọ́n lé àwọn èèyàn wọ́n ń dọdẹ àwọn èèyàn káàkiri ṣùgbọ́n bó ṣe tèmi ni rárá o kò sí ni. Ibikíbi tí n bá ń lọ ọ̀nà ńlá ni nítorí pé ẹyẹ kì í fò kó forí sọ́gi dúró bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ṣáájú ẹ tó gbà lẹ́nu ẹ̀ àwọn dà. Nítorí ẹ̀yìn ti wí pé àwa ti ba ikú dá májẹ̀mú wọ́n ń kú o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò kú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá
ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wipe o nfe nkan woyi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro le o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kokale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile yebiye ipile ti o daju eni ti o gbagbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile asi ti danwo o si yege okuta egule yebiye ni ipile ti o si daju ni eni ti o ba gbagbo eni ti o gba jesu gbo ki o sa onkon ki o le idajo le omi o fi le ese pelu ati ododo le emi o fi le osun yin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke yin ni o gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju jesu kristi ni abo ti o daju nitori wepe gbogbo abo eke patapata ni yin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba iku da le a so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wipe enikan wa nbi kan ile abo ti o wa nibe ah koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wipe ma je mu yin ti e ba iku da le o so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun ni won igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibi ti eniyan le na ara re si lo akete ni a pe ni bed o so wipe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wipe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kaakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scarf kekere ni akoko otutu ti a so pe ah obinrin ibora re da ti o si mu nkan naa jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye gbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obinrin nikan lati fi bora ni akoko otutu eta abo ta ro pa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma n so pe bi owo mi ba te samu
o pari ki oso ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apoti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abo to to an lati kuro ninu ese ke a si gba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won eja kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keji o kuro nle e ni to to lo n gbadura ni to to lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro ni le wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu po ada wo awon eyan wonyi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati Finihasi wa nibe pelu apoti majemu olorun nigba ti apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be si ni korin ti won jo ti won yo ti won pa tewo ti won fo soke won so wi pe awo ori esu mole wo mu ki o
won si ma fo soke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won pa tewo ki won se kini isugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki obi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese segun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e o ni eko ati igbala ti o wa ninu bibeli e pa li ofo lo gbe dani ko sa gba anu e mo fun o abi mo agbe sori bed ani agbe bibeli ti agbe si bi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo budo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara won yi awon won yi le olorun ti o fi gbogbo iponju pon Egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wepe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke sija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidi gidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opopolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wipe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanleni aadorun 91 ikokanleni aadorun esan okan inu bibeli wa bi o ba je wipe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iyebiye pupo bi o ba si ese lowo wa bi aba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wipe olorun jo ese mi ni mo mo wipe jesu ku fun mi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon nkan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo tabi onisegun kan ti a ti ju sile ti a si so wipe igbagbo mi duro lori Jesu Kristi eyi si ni idakoro mi wipe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a n pe ni Jesu Kristi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile
àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á. Ó kàn gbà wípé a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run fi sí ibi ìpamọ́. Ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn. Ọjọ́ Sunday a tún lọ sí ilé ìsìn àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ káàtijọ́. Àwọn àgbèrè wọ̀nyí ni ó ń gba agbára Ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ. Gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé pàṣán ìyà pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ Ọlọ́run á tún tẹ̀lé. Ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti ní òtítọ́ àwọn tí rọ èké tí ò tún sí ilé ẹnu wọn mọ́ àwọn tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wípé wọ́n ti di ọmọ Ọlọ́run ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Àwọn ni ó ń gbé abẹ́ òjìji Olódùmarè èmi ó wí fún Ọlọ́run pé ìwọ lé àbò àti ó di mí Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé. Ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ. Ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí a ń pè ní tí wọ́n ń pè ní ẹ̀rọ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ? Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásánlàsàn ó lé èṣù lọ? O mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀. Ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi rọ tó fi sí àtàrí ọmọdé ṣé òun ló lé èṣù lọ? Ìfọ́jú ọkàn ni. Ó ní Ọlọ́run Olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbani ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́. Òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ̀. Àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn àwọn tí wọ́n gbẹ̀kẹ̀lé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ kìkì ojú rẹ. Bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ bí ó bá ti jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú irinkirin kúrò nínú afi ọ̀rọ̀ kẹ́lẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ lè ìwọ fi máa rí ni ó fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ jẹ́ o ṣé Ọlọ́run ni ààbò rẹ ṣé Olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ gbàtẹ́ èèyàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ̀ atare àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ́ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú lé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ́ ohun ìní ẹ̀.
abajo ti o le nko leru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi bi eyo owo te atun lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi nta nkan abajo ti agbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni oko sonu ti o so wi pe oluwa le abo mi o sin sese lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma firi ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo olowa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sumo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori keta le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titi de ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni ti ngun orun fun iranlowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ati fun awon ota re pe panu mo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga toni o wa ni oke o dabi abo fun o o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti o ti won eni pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli tale o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko waye o nisinsin wi pe igbala se pataki tale o dabi eni ti ati owo olorun gbala asa iranlowo re ati eni ti se ida olala re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni a ka nibe yen ninu iwe owe ni a ti so fun wa ni ori Ikejileniogun iwe owe ori ikejileniogun ni ese ikewa ni o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejileniogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko oluwa iwe owe ori keje din ni ogun ni o ese kewa oruko oluwa ile esho agbara ni olododo sa wo inu re o si la oruko oluwa ile esho agbara ni olododo sa wo inu re ki se elese o ki se elegan ki se eni ti o ni fi oro olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo oluwa eni ti a ti fi eje jesu wo inu okan re mo eni ti a ti fi eje jesu ra pada eni ti a ti gba okan re la awon won yi ni olododo oruko oluwa ile iso agbara ni
olododo sa wo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga li oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ohun ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ikeni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko oluwa le olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide eso olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin nini ogun malaki ni iwe ti o gbe ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni ini kan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se ohun o se itoju re ohun o je abo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a nwa ti a so fun a wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba nwa ti o ngbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni won a ma seso lori re ohun a si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo sabe re o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwo le abo ati agbara mi iwo le lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le nho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa kise yi ti o mu ilu olo inu ilu olorun dun ibi mimo oga ogo olorun nbe le arin re a ki o si nidi olorun yo ran lowo ni kutukutu owuro oluwa awon omo ogun wa pelu wa olorun jacob le abo wa ati je ki o di mo fun ni asale yi ibi abo tuto ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo iponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo wi pe ese si wa ninu ago re ese wa ni igbesi aye re ki o so fun olorun ki ibi abo ti olorun ti pese sile ki o le je ti re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo si abe re ki a je ofin olorun ki a ko sile oruka owo ni igbadi ti idi ni onde ni tabi egba ti a so morun tabi eyi ti a ri mole ni ile wa tabi eyi ti a soro si oju ferese tabi si enu ona ki a ja won kuro ki a si so fun olorun wipe loni o n gba jesu gege bi olugbala re o ko ese sile jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni ibi ni bi o ba so fun olorun o daju wipe yio gbo ti re kepe nigba ti o wa nitosi nisinsin ki o le gbo ti re ki o le gbo adura re
bí wàhálà bá wà fún ọ sọ fún Jésù. Bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ, jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún Ọlọ́run kí o sì kọ́ sílẹ̀. Bí o bá sì ti ń tan ara rẹ jẹ, wípé sáàmù ní ibi ìsásí ti rẹ, tàbí àgbélébu tí ó sọ̀rọ̀ mọ ilé, tàbí omi ìgò tí a yà sí mímọ́ lóró wípé yóò jẹ́ ibi ààbò fún ọ, tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ, àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Bí olódodo bá sá wọnú ẹ̀, àbò dájú.

ẹjẹ rẹ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ Jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí aṣáko kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n a ń bẹ̀ ọ́ bí a ti ṣe olórí ire tó tí ó sì ti fún wa ní àǹfààní yìí tó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rání padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù a bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù a dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ̀ yìí o ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ o sì ti jẹ́ kí ó nímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú àti wípé àwọn ojo àwọn ẹni ríra àwọn oṣó àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn a ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́ tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì a bẹ̀ ọ́ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́ fi fún ọ ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé ìgbésí ayé ọ̀tún ìrìn ọ̀tún ọ̀rọ̀ ọ̀tún ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa
apa aye raye ti o so fun wa pe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa pe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wi pe arun karun ki o sun ma go wa nitori wo pe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wi pe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibiti eji aba ti wa tele tele ibiti ise nise ti wa tele tele ibiti owo aye ti wa tele tele ibiti otani ti o tin jelerun ti o sin parun ti o ti wa tele tele baba mu opin wa sin kan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada a se be o we pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan enikokan wa ki o mu wa si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa, kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ ìkẹtàlélógún, ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún, ìwé òwe orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà, tàbí nípa ọkàn ènìyàn, tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó di mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún, ni ó ń sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá, Matthew orí kejìlá, láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere
nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni o kan aya wa o meji ni o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan.

ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa ń rò wí pé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kìí ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ̀ tàbí ìwé kíkà èyí kò yí ọkàn padà, a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun, ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀, ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn. A ó rí wípé irú ẹni bẹ́ẹ̀, ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹsẹ̀ ìkárùn-ún yìí, èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí ṣe nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni, àtàbí nítorí wípé wọn ò kàwé, tàbí nítorí pé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn rárá. Èrèdí ìwà búburú yìí ni wípé ìrò ọkàn wọn, ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi, ó jẹ́ kìkì ibi, èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere, kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀, ṣe búburú díẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi, kìí sì ṣe ní ìgbà kan, ó jẹ́ lójoojúmọ́. Èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀, fún àwọn ọmọdé. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó, a máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára, àdúrà àgbáyọrí, àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó, wọ́n fẹ́ lọ́kọ, wọ́n a máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ́sìn tó, wọ́n a máa wo bí ẹnìkan ṣe já fáfá nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Ó ṣeéṣe bí a ti ń wá sínú ilé ìsìn kí a rí ẹnìkan, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin, ó ṣeéṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn. Bí a bá ti ń kó àwọn àga ìjókòó, a máa bá wa kó. Bí a bá ti ń kó ìwé orin, a ń kó nǹkan mìíràn, a máa bá wa kó. Kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé bí òun bá lè gbé irú ẹni báyìí níyàwó, ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn báyìí, ẹni tí ó já fáfá nínú ìsìn Ọlọ́run báyìí, wípé òun a ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kò mọ̀ wípé ẹni yìí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó já fáfá, ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn Ọlọ́run láì gba àdúrà àgbáyọrí sí ìgbàlà, sí ìyípadà ọkàn. Tàbí ẹlòmíràn, bí wọ́n bá fẹ́ gbéyàwó, wọ́n a máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀, wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó, ojoojúmọ́ ló dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ, ó sì ṣẹ́kù. Nítorí bẹ́ẹ̀, wọ́n a máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ, tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò, ẹni tó ń rìn káàkiri. Bó bá ti ń lọ sí ìlú àwọn Hausa tó lọ ń kó bóyá ẹ̀pà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín, bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn Ibo bóyá iṣu ló fẹ́ lọ rà ni, bóyá nǹkan míì, bó ti ń lọ ló ń dé, aṣọ tó sì ń wọ̀, bó ṣe ń náwó, irú mọ́tò tó ń lò. Àwọn ẹlòmíà máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ, bí a bá lè gbé irú ẹni báyìí sílé, ó dàbí bí ẹni pé nǹkan yóò dẹ̀ wá lọ́rùn. Ohun tí ó yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá, ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá, ìwà rere kò tí inú ẹ̀sìn wá, ìwà rere ó máa ń tinú ìyípadà ọkàn wá. Èyí ni a fi máa ń tẹ̀mọ́ ni létí níhìn-ín wípé bí a bá dé inú ìjọ, ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ní ìyípadà ọkàn. Tàbí bí a bá fẹ́ gbéyàwó, ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn,

0: o funra re gege bi eniyan o ko le mo ki lo wa ninu okan enikeni ye ki a wo Samueli kini ori kerin dilogun ese ikeje Samueli kini ori kerin dilogun ese ikeje sugbon Oluwa wi fun Samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so ni hin tabi giga re nitori pe emi ko nitori ti Oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokiki to sugbon Oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo Olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bi ni lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a nse labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwi nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro Olorun ni o tenu mo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wi pe isinwin iwa ibi ni o wa ninu won ni igba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi Olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa Olorun ibi nikan ni o wa ninu re eni a fi ma nje ki o ye ni wi pe bi a ba pe eniyan wa sinu ijo ki se wi pe ki a so wi pe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je wi pe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju Oluwa ki se wi pe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati truari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju Oluwa ki a so fun Olorun wi pe okan ibi ni agbe ni angbe kaakiri a si nfe ki Olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o se se ki o je wi pe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wi pe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ani lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni Olorun reti ki a ba le je eni itewogba niwaju re bi atile n wa si ilesin bi atile n ka bibeli bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile n lo si idapo oju ile bi atile n kaakiri lati se ijere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi Olorun si n ba emi wa jeri wi pe ati di omo Olorun wi pe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yio je ofo ati ohun ti ko lere niwaju Oluwa Olorun ni lati yi okan wa pada nitori wi pe okan eniyan o je ohun ti o buru jai ninu Marku orikeje lati ese ikokan lelogun Marku orikeje ese ikokan lelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu won yi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ke amo we pe awon ti an se bi we pe an fun awon alagbe lowo tabi an se awon kan miran bi iwa omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada o ti ani lati se ni we pe ki a kepe olorun o ti ani lati se ni we pe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenu mo eje jesu christi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyi pada ni igba miran ni a ma ro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma ro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri yi pada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru ji aye ko se eni ti o le mo ninu Jeremiah ori 17 Jeremiah ori 17 ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jai tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni we pe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni we pe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun a wipe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti bíbélì tàbí kẹ́ wà nínú àwọn ẹ̀sìn mìíràn ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn a kò ní lè gbé pẹ̀lú olúwa a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nítorí ọkàn wa ni ọlọ́run máa ń wò ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa ó mọ ipò tí ọkàn wa wà ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú olúwa ẹni tí a kò bá tí ì yípadà ọkàn rẹ ó dàbí ipò òkú ọkàn rẹ ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọkàn rẹ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú ọkàn rẹ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀ níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yàgbẹ́ sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára. Wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa. Ó jẹ́ orísun omi búburú tí pani tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn. Ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú. Ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá. Ó jẹ́ ilé ìdọ̀tí. Ó jẹ́ orí ààtàn. Ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀, ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni ó ṣípayá níwájú Olúwa. Nínú Matthew 23, níbẹ̀ ni Ọlọ́run ti ń sọ, tí ó ti ń ṣe àlàyé láti ẹnu Jésù Kristi ní kíkún nípa ìwà ènìyàn. Matthew 23 láti ẹsẹ 25. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwopọ̀ kọ́ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Níhìn ni a ti rí ìtànjẹ àwọn ẹlẹ́sìn, ìtànjẹ àwọn ẹlòmíràn tí wọ́n ń fi ìjọ dípà, tí wọ́n ń fi bojú. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó rìn bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ̀rọ̀ bí ọmọ Ọlọ́run nígboro. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó wọṣọ bí ọmọ Ọlọ́run nígboro. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa níhìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún àgàbàgebè, nítorí wípé wọ́n ń fọ òde ago mọ́. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń rìn déédéé. Ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ dáradára. Ṣùgbọ́n ní inú wọn, nínú ọkàn wọn, wọ́n kún fún ìrẹ́jẹ, wọ́n kún fún wọ̀bìà. Wẹ́sẹ̀ 27. Ìgbéni fún yín, ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára lé òde, ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo. Èyí ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé a ní láti wo inú wa kí a gba ìmọ́lẹ̀ ìhìnrere láàyè láti tàn sínú ọkàn wa, kí a sì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti wá ọkàn wa rí, kí a mọ̀ wípé bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó dára lóde ara, bí a tilẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sọ wípé fi ọlá fún Ọlọ́run, fi ògo fún Ọlọ́run lóde, a jẹ́ ẹni tí ó máa ń wọṣọ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bí onígbàgbọ́ lóde, a jẹ́ ẹni tí ó máa ń lọ sí ìdàpọ̀ ojúlé, ẹni tí kì í pa ẹ̀kọ́ bíbélì jẹ. Ṣùgbọ́n ó sọ wípé ní inú wọn kún fún ẹ̀gbin gbogbo. Ní ẹsẹ 22 ni ó ti sọ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀yin pẹ̀lú farahàn lé òde bí olódodo fún ènìyàn. Ṣùgbọ́n nínú ẹ̀kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀. Èyí ni a fi máa ń sọ wípé bí a bá de inú ìjọ, kí a má fi iṣẹ́ ìsìn pa wá lórí, kí a má fi iṣẹ́ ìsìn dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ alákòóso tàbí adarí, òye kò yé wọn. Bí a bá rí ẹnìkan tí ó ti dé inú ìjọ láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú, láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà, wọn a máa sọ wípé ẹ ṣe darapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́, à ń fẹ́ àwọn òṣìṣẹ́, à ń fẹ́ àwọn ajìrẹ̀ ọkàn, à ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé. Jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn, kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí, ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí, ni ijo awon elede yoruba tetin sile dara dara a ki fun awon eniyan laaye lati gbadura dara dara eyi ko si dara be bi abati parisi o sese ki won ma so wi pe a fe ri adari wa awon elede yoruba nisinsin ti a sese ni adari o ye ki a gbadun adari wa bi a ba fe ri oluso agutan bi a ba fe ri tibi bi a ba fe ri ton ki o le lana fun wa o ye ki a gbadura o ye ki a gbadura bi a ba tin parisi eyi ki se pe ki a jade ki a lo ma ba ara wa soro nita ki a ma sefe nita bi a ba je eni ti o mura sile lati lo sorun bi a ba je eni ti o mura sile fun bibo Jesu Christi oro Olorun yi ti a gbo o ye ki a mu lo si ori ekun wa o ye ki a gbadura agbayanju agbayori ki a mo wi pe a ti ba Olorun soro a si ti ni iyipada okan nitooto ye ki o ye o adari se gafra fun mi kin ba o soro se o mo wi pe tele tele opolopo wa ti a je adari ni elede yoruba nisinsin yi a je eni ti o n dari idapo ju ile tele tele ki se wi pe ati toton ni a fi so wa di adari ki se wi pe ati je nkan kan ni a fi so wa di adari ki se wi pe ati ni gbogbo awon ebun orun ni igbese aye wa ni a fi so wa di adari o je anfani fun wa wipe ki awa naa ki a le se die bi awon nige si tin se die ki awa naa ki a le se die sugbon awon miran won je ki nkan won yi won je ki o di won lowo bi a ba ti pari usin adari ki gbadura mo fun ara re adari ki gbadura mo lati le ni igbala tooto lati le ni isodimo bi o ba ti ni isodimo abi o ro wipe tori ati so di adari e je wipe isodimo ti fomo bi afomo abi oro wipe tori pe ati so di adari agbara ifikun ni emi mo olorun o ti fomo gege bi afomo rara o ye ki a mo wipe ani lati gbadura ki se be nikan elomiran bi a ba ti setan mo fe lo wo awon ara idapo ju ile mi mo fe lo benwo mo fe lo wo lagbaja mo fe lo wo temedu o ni gbadura o ni woju olorun o ni gbadura agbayori titi o fi mo wipe o ti ni iyipada okan bi awon elomiran bi won se nwa bi won se nlo ni yi lai ni ifowokan olowa iyi pada atoke wa ninu okan won o ma nro we pe igba ti a tin wa si lesin igba ti a tin ka aka sori bibeli igba ti a tin ka bibeli lararo igba ti a ti je eni to nwa si ijo deeper life we pe o ti pari niyan nitori be bi Jesu ba de a nba lo si orun ni kori be ani lati ni iyi pada iwo na ti ri ohun ti a ti se apejuwe gege bi okan omo eniyan gege bi o ti ri okan ti re gege bi o ti ri bi o ba gba emi olorun laaye lati tan imole ire sinu okan re o ri wipe awon nkan wonyi o je otito wo eko ti a ko loni ninu wa inu iwe mimo wo awon ti o ti tele Jesu wo Jacobu wo Johanu wo bi won ti wa wo nkan to njade lati inu okan won wo oro ti won so lati enu jade wo oju kokoro wo iwa ipo ninu won wo bi won se so pe ki awon ki o wa niyin ki awon ki o wa lohun te Jesu so fun o pe eyin omo ehin bawo ni iru nkan won to se wa le okan yin gba ti awon mewa to ku gba ti won gbo won ni irunu e ti an so ni yi a le ma so pe an tele Jesu a le so wi pe a je omo ehin wo awon iro ti o wa ninu okan wa wo ilepa ti o wa ninu okan wa wo igberaga ti o wa ninu okan wa wo awon nkan miran ti a ko gbodo ma daruko ti o wa ninu okan omo eniyan ti a ni lati gbadura le lori ti a ni lati so fun olorun wi pe olorun yemi wo olorun wa mi ri olorun wa di mi olorun wo inu okan mi awon nkan bi egbin awon nkan bi iwa buburu awon nkan ti ko ni le ba ogbe awon nkan ti ko ye niwaju re awon nkan mi awon nkan ti o so mi di alaito alaiye niwaju re ba mi mu won kuro e ni adura ti ani lati gba ke ri wipe ati ni iyipada ni toto elomiran a ma so wipe o n fe lo ri eni tibi o n fe lo ri eni ton gbadura so fun olorun ba olorun soro awon elomiran si ni yi bi a ba tin gbadura boye ha awon o fe gbadura ni a o ri wipe elomiran a ma fe koja a ma to wa wipe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o se se ki o je pe asona adena ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni ti n gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o eyan ba oba orun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti atun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o sese pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro ni waju wa nigbati an ba wa soro be gbati a ba ti pari waasu ohun papa akunle abesi ni gbadura abesi o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun sa sese yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade kin ba le je ni ti o je ete ogba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye daradara ni mo si filele we pe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so ni pa solu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan ni toto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti akoni eni ti atile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti solu o si nfe iyipada okan nigbati o ba samueli pade samueli papa ti o je eni ti o mo olorun samueli papa ti o je eni ti o ti n ba olorun rin fun igba pipe nigba yi gan ni a ri pe bi eni ti yi pada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran eyi ni a n so o sese nibi ti o ti n bo tele ki o ti je omo iluabi o sese nibi ti o ti n bo tele ki o ti je eni ti o ni eko die die o sese nibi ti o ti n bo tele o ti n ka bibeli iwo paapa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsinyi o wa sihin imole ihin rere o tun mole ju bee lo si oju re o ri wipe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o n je o lati inu okan re awon oro ti o n so lati enu o ri pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ti ni iyipada patapata nitori be o wa si ojo olorun wipe okan miran iru eyi ti o fun ogbeni yi okan miran iru eyi ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru eyi ti o fun ma ta awon elomiran lore ni aye isinsinyi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi ori kọkànlé laadọta orin dafidi ori kọkànlé laadọta lati ẹsẹ ikeje fi ewe isopu fọ mi emi o si mọ wẹ mi emi o si fun ju ẹgbọn owu lọ mu mi gbọ ayọ ati inu didun ki awọn egungun ti iwọ ti run ki o le ma yọ pa oju rẹ mọ kuro lara ẹsẹ mi ki iwọ ki o si nu gbogbo aiṣedede mi nu kuro dáàyà titun sínú mi ọlọ́run ọlọ́run nìkan ló lè ṣe dáàyà titun sínú mi ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi níhìn-ín ni a rí i pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí dáfídì bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí o ri we pe won a ma bo ese won mole nitori awon gbajumo ki fe jewo ese won ni gbangba nitori awon omowe won ki fe jewo ese won ni gbangba nitori awon olowo awon oba awon bokini won ki fe jewo ese won ni gbangba nitori awon ti o dabi eni pe won je igba ojumo won ki fe jewo ese won ni gbangba sugbon nihin ni emi olorun ni o lu dafidi ni o kan aya je ki aran ti wo pe ese yi papa o pe die ti o ti da o je ese agbere bi o ba je eni to nka bibeli daadara o si ti da ese yi o ti bo mole nitori o ti pa oko obirin yi ni ogun awon eniyan ko si mo pe nkan kan ti se tabi nkan kan lo bi okun bi dafidi bi o ti se nkan ti o bo mole gba ti o ju bi osu mesan ni natani ni o wa ba dafidi gege bi oba o soro fun dafidi ko lo wakati kan tabi wakati meji o pa owe kekere kan o pa fun dafidi dafidi gege bi oba gege bi onidajo o se idajo wi pe eni ti o seru nkan ben bayi ni nkan to lati sele si ni natani wa so wi pe iwo na gan ni oba ko se gba ni iseju popo o so wi pe ni toto mo ti dese ni o be si ni gbadura elomiran ani lati wasu osu meta ki o to ye pada elomiran ani lati wasu odun kan gbako ki o to ronuku ada sugbon oba yi gege bi natani ti wa ti o so fun pe oba iwo ni elese na iwo ni apeyida na iwo ni eni ti o se ase mase na ti an soro nipa re be ni o be si ni jewo gere ti o ti gbo iwasu yi tan ko so wi pe mo ti jewo fun natani natani papa ti je ki o ye mi o ti je ki o da mi loju wi pe idariji wa lodo olorun ki o se be ni se bi ise oba ki o ma se lo bi natani bi o ti lo tan be ni ebe ni dafi lo kuro lori oye be lo kuro lori aga elomiran bi o ba de se agbere a ma duro ki alufa ki o wa yo un kuro lori oye a ma duro ki alufa ki o wa so wi pe lo gbadura die na o lo so fun olorun igbala to ti sonu lo wa awari igbala na a ma duro ki a ki a so be natani o so fun david wi pe kuro lori oye o awon to nto ti won fe idajo madam ma se nkan kan lo gbadura ni so fun ara re lo mo wi pe iru ipo ti on wa ki se ipo ni idajo mo o je ipo elese o be si ni gbadura wo lati ese kini o ni olorun shanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti je elese elomiran ma so wi pe baba ti ni igbala ati ni igbala titi lailai niyan bi mo se so fun o tele tele elomiran ma ro pe bi aba ti je omo olorun ati je omo olorun titi lailai niyan wi pe igbala ta ti ni oruko wa ti o ti wa ninu iwe iye wi pe bi ati le dese iba se agbere iba se ole wi pe ohun ta le padanu ni pe o se se ki a padanu ire wa niwaju olorun sugbon omo ti ati je a o ma je omo titi lailai dafidi oro be dafidi so pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ranti pe oba ni dafidi oba ti an so nipa re o koja adari ekun o koja adari agbegbe oba ti an so nipa re o koja awon alufa kekeke ti an rin loni iso awon alufa miran won ko ni le jewo ese gba ton ba ti ri pe won subu sinu ese adari miran ko ni le jewo ese re niwaju olorun ki o gbadura pelu omi je kikoro ki o so fun olorun wi pe ohun fe ni iyi pada okan tooto sugbon wo dafidi o be si ni kepe olowa o ni olorun sanu fun mi gege bi isoyin fe re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro o mo wi pe ohun ti re ofin olorun koja o mo wi pe ohun ti se ase mase o mo wi pe ohun ti dese o ni wemi li awemo kuro ninu aise dede mi ki o se wemi nu kuro ninu ese mi ko ma se fefe ninu ese ko ma so wi pe obirin yen na ni o we nibi to da obirin na ni o fi ara e sile obirin na lohun lo komi lese ki se ejo mi eni yi lo je bi ko so be ko ti le daruko obirin yi wo pe ohun lo ko ohun lese o san so wi pe ohun le lese ohun le lebi ohun ni ohun ni aise dede o ni ki oluwa ki o we ohun le awe mo kuro ninu aise dede ohun ki o we ohun kuro ninu ese ohun nitori ti mo jewo ire koja mi ni igba gbogbo le ese mi sin be le waju re Iwo nikan soso ni mo se si ti mo si se buburu yi ni waju re ki a le da olare nigba ti iwo ba nsoro ki ara re ki o le mo nigba ti iwo ba nse idajo ki yesi ninu aise dede le agbe bi mi je ki n bere lowo re tani oba ti o le rele to bayi loni tani ijoye ti o le rele to bayi loni tani omowe awon ti o ti lo si university awon akeko ati awon oluko ni university ti o le rele to bayi we pe ninu aise dede le agbe bi mi tani awon olaju loni awon gbajumo loni ti o le rele ni waju oluwa bi ke ba se we pe ani rele bayi lati jewo ni waju oluwa a ki yo le ni igbala to to ati yi pada okan kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikoko ni iwo mu mi mo ogbon fi ewe sopu for me emi o si mo oni nisinsin mo je ile ri ninu okan ninu aya ni inu mi oni we mi emi o si funju egbon owu lo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o sinu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi olorun o so fun olorun we pe ise olorun ni yi we pe oba ko le ni yi pada fun ara re la je pe olorun fun ni yi pada wi pe ijoye omowe tabi eni to ti lo si ile iwe giga tabi eni keni tabi olowo tabi olaju kan tabi gbajumo kan ko le ni iyipada okan fun ara re bi ki ba se wi pe olorun fun ni iyipada aya wi pe iba se elesin ni bi kibi o le ni iyipada fun ara re bi ki ba se wi pe olorun fun ara re o fun ni iyipada aya o ni da aya titun sinu mi olorun ki o si tun okan diduro sese sinu mi o ye ki a lo ba olorun soro o ye ki a lo gbadura o ye ki a wo oju olorun loni ki a ma se je ki ohunkohun ki o di wa lowo elomiran bi a ba ti pari isin a ma kanju lole e mo fe lo wa nje a ma kanju lole mo fe lo se tohun gbadura so fun olorun wi pe iyipada okan yi ohun fe ni toto dede duro tabi ki o kunle ki o so fun olorun ki o so fun olorun pelu edun okan pelu omije pelu okan ti a faya oni ki se aso yin ni ki e faya sugbon ki e fa okan yin ya ki e wo oju oluwa e gbogbo awon ese ti o ti fara pamo ni ikoko okan re ki o so fun olorun wi pe o fe di atunbi o fe ni iyipada atunbi ti o fun ni iyipada ki se atunbi ti o je eteogba ni waju oluwa atunbi ti a ri wipe oro buburu o si je lati inu okan wa irubu lati inu okan wa ise bubu lati inu okan wa irin bubu lati inu okan wa ija aso arankan odi ninu okan lati inu okan wa eyi ki se iyipada tooto o ye ki a so fun olorun wipe a n fe iyipada to gbogbo wa ni a lati gbadura gbogbo ni a lati gbadura ati omode ati agba ati eni ti o sese wa sinu ijo ati awa ti a ti n wa tele ma se je ki enikeni ki o di olowo gbogbo wa ni a lati gbadura ni a lati ba olorun soro wipe iyipada yi a n fe ninu okan wa iyipada okan iyipada aya eni a pe ni igbala tooto ki olorun ki o so wa di omo ki o yi ise wa pada ki o yo gbogbo ti a n se pada so fun olorun wipe o n fe iyipada o n fe aya titun o n fe okan tuntun bi o ba gbadura olorun pelu emi re yio ba o jeri ninu okan re wipe o ti di omo olorun kunle lati gbadura tabi ki o di duro lati gbadura so fun olorun ki o si gbadura titi a o fi jeri ninu okan re wipe iyipada yi tooto gbogbo o ti de
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe Joshua, ori ikejila, nje won yi ni awon oba ile na ti awon omo Israeli pa, ti won si gba ile won ni apa keji Jordani, ni Haila Orun, lati odo Anoni lo titi de oke Hamoni, ati gbogbo petele ni Haila Orun, Sihoni oba Amori, ti n gbe Eshboni, ti o si joba lati Aroeri, ti n be leti odo Anoni, ati ilu ti o wa laarin Afonifoji na. Ati abo Gileadi, ani titi de Jaboku, agbegbe awon omo Amoni, ati ni petele lo de okun Kinerotu, ni Haila Orun, titi de okun petele ani okun iyo ni aila orun ni ona beti jeshimotu ati lati gusu lo ni sale ese oke pisga ati agbegbe ogu oba bashani okan ninu awon ti o ku ninu awon refaimu eni tin gbe ashtarotu ati edrain o si joba ni oke amoni ati ni saleka ati ni gbogbo bashani titi o fi de agbegbe awon geshuri ati awon makati ati abo giliadi ala sihoni oba eshboni mose iranse oluwa ati awon omo israeli kolu won mose iranse oluwa si fi fun awon omo ribeni ni ile ini ati fun awon omo gadi ati fun abo eya manase won yi ni awon oba ile na ti joshua ati awon omo israeli pa ni apa ihin jordani ni iwo orun lati baali gadi ni afunifoji lebanoni ani titi de oke halaki ni ona oke seri ti joshua fi fun awon eya israeli ni ile ini gege bi ipin won ni ile oke ati ni ile titeju ati ni petele ati ni ese oke ati ni agiju ati ni gusu awon kiti awon amori ati awon ara kinani awon perisi awon hifi ati awon jebusi oba jeriko okan oba ai ti o wa leba betieli okan oba jerusalemu okan oba ebroni okan oba jamutu okan oba lakishi okan oba egloni okan oba geseri okan oba debiri okan oba gederi okan oba homa okan oba aradi okan oba libna okan oba adulamu okan oba makeda okan oba betieli okan oba tapua okan oba heferi okan oba afeki okan oba lasharoni okan oba madoni okan oba hasuru okan oba shimroni meroni okan oba akshafu okan oba tanaki okan oba megido okan oba kedeshi okan oba jokniamu ti kameli okan oba doru ni oke doru okan oba awon orileede gigali okan oba tasa okan gbogbo awon oba na je mokanlelogbon
3: oje ki agbadura baba ati nbe le orun adupe wo pe atun pejopo loni lati keko ninu oro yin a nbebe fun emi mimo wo pe yo se wa loju yo mi se wa yo fi oro orun yo fi sinu okan wa yo se je ki ohun ti an ka ki oye wa yo fun wa ni agbara ti emi lati se awon to ye ki a se ki a ba le je olugboran si awon ohun ti a nko eran wa lowo ki awon oro ti a nko wonyi ki o le se ore ti o wowo ti o se pojojo ni igbese aye enikankan wa adupe wepe ti gbo ni oroko Jesu Christ Oluwa wa loni a ki enikankan wa kaabo si eko bibeli wa fun awon ti won wa ni igba koko a fe ki oye wa wepe ninu iwe Hebrew epistle ti Paul si awon ara Hebrew ni a ti n keko loni ni a se fe mu eko wa si pari bi a ti n ka ninu ori iketala ese ikejilelogun titi de ikedogbon ni bayi ohun ti a n ka ti a si n keko loni won je awon ese ti o keyin ninu epistle si awon ara Hebrew eyi je ipa tabi ege oro kan ti awon Christiani tabi awon ni waasu miran ti won ma nka ti won si ma boju foda nitori wepe won ro wepe o je afikun o dabi igba ti won ro wepe ko se pataki popo sugbon o ye ki o ye wa wepe ohun ti awon eniyan wonyi n boju foda ti won nka lai ni arojinle tabi ti won nka lai wo ohun ti emi olorun fe ko won o je ohun ti o se pataki nitori iwe mimo je ki o ye wa wepe gbogbo iwe mimo iba se ibere tabi arin tabi opin iba se oro kan tabi gbolohun kan o je ki o ye wa wepe gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si ni ere fun eko fun ibaniwe fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori na bi gbogbo eya ara wa bi o se je pataki titi de ikanna wa ati irun ori wa be ni o ye ko ye wa wipe gbogbo oro olorun ni kookan ni o je pataki nitori na ko ye ki aboju fo onkon nitori Jesu papa so fun awe pe kikini ninu oro Olorun ki yo lo laise eyi ni afin ka nisisiyi lati ese ikeji le logun ki o ma fi oji o ba lo bi atin ka emi sin be yin ara egba oro iyanju mi nitori iwe kokoro ni mo ko si yin emi gbo emi mo e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin e ki gbogbo awon ti se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti itali wa ki yin ki ore ofe ki o wa pelu gbogbo yin ami nihi ni ati ka awon oro kokoro yi bi o ba je pe iru oro bayi ni enikokan waka looro nigba ti a ba nse akoko idakeje wa o se se ki a ro we pe ko si eko kan tabi ohun kan ti a le mulo ninu ohun ti a nka sugbon o ye ki o ye wa wi pe oro Olorun jinle popo a si so fun a wi pe awon ti a nka won yi bi a ba gba emi Olorun laaye lati se wa loju lati tumo re fun wa a o ri wi pe opo eko lo wa ninu ohun ti a ti ka sile wonyi fun awon oloka tabi awon olugbo ni Paul apostle ni o so fun wi pe ki won ki o gboran si oro iyanju ti won ti gbo wi pe bi a ba wa si odo Olorun ki a ni eti igbo ati aye agbase lati ni okan ti o mura tan lati se ohun gbogbo ti o ye ki a se nitori kini apostle yi ti o se nso ru oro be ti o nso fun wi pe emi nbe yin ara egba oro iyanju mi ohun ti o se nso fun ni wi pe ohun pelu mo daju saka wi pe ni ikeyin ojo ti a wa yi opolopo ni o ko eko ti o ye koro sile won ma wa itan san kaakiri nitori pe won ko ni ife otito eyi ni a fi gba awon kristeni ni iyanju wi pe won ni lati gba oro Olorun si okan won ki won ki o ma se gba etan ese tabi emi ti nsakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ijinle ti o wa ninu oro Olorun lehin na ni o wa nso fun wi pe ohun ni ireti lati to won wa pelu Timotheo nitori pe Timotheo ti a ko nipa re nihin o ti wa ninu tubu nitori ninu bini si oro Olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le eyi je ki o ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni a tun so fun awa na pelu pe bi o ti le je we pe a nfi opin tabi ipari si ohun ti a n keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro Olorun wi pe o ti pari lagbara Olorun ni ose to n bo a o ma bere iwe miran ninu majemu titun loni bi a ti n wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan o ni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titi de ese titi de ori iketala sugbon gege bi akeko bibeli a fe ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori synagogue ranse si won pe ara bi eyin ba ni oro eyan ju kan fun awon eniyan eso ni ese ikerin dilogun paul si dide duro o si jowo si won o ni eyin eniyan israeli ati eyin ti o beru olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri we pe won wa ninu ile isin ti won ti won ma nse ni synagogue bi o ti je asha awon jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya jeremiah ni boya isaiah ni boya hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon paul we pe bi won ba ni oro iyanju kan oro olorun lati odo olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro olorun lati sini leti oro olorun lati kilo fun ni oro olorun lati gbani ni iyanju oro olorun lati je ki ona imole irinre ki o ye eni kookan eyi ni a fi n pada sinu ebere ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari iwe pe nihin eyi ti iba fi lo agbara tabi ase aposteli o n parowa si won o n be won wipe ki won ki o fun oro olorun laaye ninu okan won o si so wipe emi n be yin ara eyi ki se igba koko ti paul aposteli ti yo lo ede yi ara ninu ebero ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu olowa ninu ebero ori keta ese ikini yo so wipe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wipe o ni awon nkan amuye ti enikookan wa ti a ni lati ninu igbesi aye wa ki a to le di ara ninu olowa ikini o ye ki a mo wipe gbogbo eni ti a bi ninu obinrin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba jesu kristi gbo ti o ku fun wa ti o we ese wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe a ti ko ese wa kuro o so wipe a di ara mimo ese ti kuro ibaje ti kuro irinkunrin ti kuro lese wa a ti di omo olorun a je okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o n pe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi n be yin ara o fe ki won ki o mo wipe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele jesu kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo wipe oro iyanju ti paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o n so fun wa ninu ese iwe pe emi si n be yin ara egba oro iyanju mi kini se ti o fi n be won wipe ki won ki o gba oro iyanju ohun nitori wipe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo wipe nkan yi o se dandan fun enikookan wa ki a si gboran si nkan wonyi nje kini okunrin yi apostle yi kini o n pe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ti o ye ki won ki o se awon nkan yi ni o n pe wa si iranti won wipe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni ohun ti n fun ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye anipekun o si n so fun won wipe bíkì bá ṣe wí pé wọn gba àwọn àṣẹ àti ìlànà wọnyí wọn ò ní lè rí ọlọrun ní ìkẹyìn èyí ni ó fi ń pàrọwà sí wọn wípé kí wọn kí ó jọ kí wọn kí ó má bà jẹ kí iṣẹ ìránṣẹ òun kí ó jẹ lásán lórí wọn àti ìgbàgbọ tiwọn kí ó má bà jẹ lásán ó ní nítorí bẹẹ wọn ní láti gbà wọn ní láti gbọ wọn ní láti gbọràn sí ọrọ ìyànjú tí ó ń sọ fún wa ẹ jẹ kí a wo díẹ nínú àwọn ọrọ ìyànjú wọnyí nínú hebrew orí kejì ẹsẹ̀ ìkíní nítorí náà ó yẹ tí àwa ọmọ ọlọ́run àwa tí a ti gbọ́ ìpè ẹ̀mí àwa tí a ti gbọ́ràn sí ìpè náà àwa tí a ti wọ inú ìjọba ọlọ́run àwa tí a ti pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ó ní ó yẹ kí àwa kí a máa fi iyè sí i gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan ó ń sọ fún wa wípé ìjìnjà afẹ́fẹ́ńfẹ́ àwọn nǹkan ayé wọn fẹ́ gbá wa lọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ kí a dì í mú kí a má jẹ́ kí ìjì tí ó ń jà tàbí afẹ́fẹ́ tí ń fẹ́ kí ó gbá wa lọ kúrò nínú àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́ nínú orí kẹta ẹsẹ ìkejìlá àti ẹsẹ ìkẹtàlá ó ní ẹ kíyè sára ara ṣé orí níhìn wípé àwọn ọmọ ọlọ́run ni ó má sọ̀rọ̀ ní orí kejì tí a ti kà ó ní àwa ó yẹ kí a máa fiyè gidigidi sí ohun tí à ń gbọ́ ó yẹ kí a mọ̀ wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé níhìn ni ó ń sọ wípé ara ẹ kíyè sára kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní ní lọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè bí a bá sọ wípé ẹnìkan lọ kúrò níbìkan ó jẹ́ wípé ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ń sọ fún wa wípé nígbà tí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti ní ìgbàlà ó ṣeéṣe láti pẹ̀yìndà ó ṣeéṣe láti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́ ṣùgbọ́n ó ń kì wọ́n nílọ̀ wípé kí wọn kí ó kíyè sára kí ọkàn kúrò ti àìgbàgbọ́ kí ó má ṣe wọ inú wọn láti mú wọn kúrò ní nílọ kúrò lọ́dọ̀ ọlọ́run alààyè ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú lé ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ èyí ni ó fi rán wọn létí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú ni òun ti sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣírí ọ̀rọ̀ tí múni lọ́kànlé ni òun ti sọ fún wọn láti ìbẹ̀rẹ̀ ìpísítélì yìí ó sì ń sọ fún wọn wípé òun bẹ̀ wọ́n nísinsìnyí nígbà tí ó dé ìparí ìpísítélì wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ̀ ìkíní nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú oore ọ̀fẹ́ tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn ohun tí a ti ní nípa oore ọ̀fẹ́ ọlọ́run ìbá má ti máa kì wọ́n nílọ̀ léraléra lemọ́demọ́ wípé kí a bẹ̀rù kí a ṣọ́ra kí a kíyèsára kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa ohunkóhun nínú ẹbí wa ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ́yìn ọ̀gbàlà ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí a rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù níhìn ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi bóyá a ti ṣe ohun kan ṣùgbọ́n tí a ń bò mọ́lẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí bí a bá ní àtúnṣe tí a ò tíì ṣe bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bò mọ́lẹ̀ bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run kì kò ní lè ṣeé ṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn gbogbooro kí a

pẹ̀lú pẹ̀lú bí ẹ̀yìn ti rí pé ọjọ́ ni ń súnmọ́ ìtílé ọjọ́ wo ló ń súnmọ́ ìtílé ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́ ọjọ́ àjínde ìkẹyìn ọjọ́ tí jésù kristi yóò fàáhàn láti kó àwọn àyànfẹ́ lọ ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ ìtílé nítorí pé ọjọ́ ìgbàlà wa ìgbàlà ìkẹyìn ìgbàlà ayérayé ìgbàlà àṣepé ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n ohun tí ó yẹ ẹnì kọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́ ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ bíbélì kí ó yẹ wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́ jésù kristi tilẹ̀ sọ fún wa nínú luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46 luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta níhìn-ín ni ó ti ń jẹ́ kí ó yé wa jésù ń bi àwọn wọ̀nyí lérò ní èé sì ti ṣe tí ẹ̀yin ń pè mí ní olúwa tí ẹ̀yin kò ṣe ohun tí mo wí èé jẹ́ kí ó yé wa wípé ìgbọràn ṣe pàtàkì wípé àwọn sí ẹ̀kọ́ bíbélì yẹn ò sọ wípé a ti di ẹni ìgbàlà ṣé a ti gbọràn sí ọ̀rọ̀ ọlọ́run ṣé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ ṣé a ti ronúpọ̀ ọ̀dà ṣé a ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé a ti ń gbé ìgbésí ayé ọ̀tún bí kìí bá ṣe bẹ́ẹ̀ jésù ń bi wá léèrè wípé èé ṣe tí a fi ń pè òun ní olúwa tí a ò sì ṣe ohun tí ó ń fẹ́ kí a ṣe nínú Samueli 1:15 ni a ti ń ka ẹsẹ̀ ìkejìlélógún apá kejì nínú ẹsẹ̀ yìí ó ní kíyè sí ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa bí a bá ń pe ara wa ní ọmọ ọlọ́run bí àwọn ẹlòmíràn bá sì ń pè wá ní arákùnrin tàbí arábìnrin ohun tí ọlọ́run máa ń wò nínú ìgbésí ayé wa láti sọ wípé nítòótọ́ ni a jẹ́ ọmọ òun àti pé nítòótọ́ ni a jẹ́ ẹbí ọlọ́run èyí ni wípé a ń gbọ́ràn sí àwọn ohun tí a ti ń gbọ́ nínú Isaiah 1:1 ẹsẹ̀ 19 bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà nígbàtí a bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ ọlọ́run náà bí a bá gbà á sí ọkàn wa bí a bá gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò bí a bá mú un lókùnkúndùn tí a sì mọ̀ wípé ọ̀rọ̀ yìí ṣe iyebíye ọ̀rọ̀ tí ó wá láti ọkàn ọlọ́run wá sí inú ayé wa ó ní bí a bá fẹ́ ọ̀rọ̀ náà bí a bá sì gbọ́ràn sí ọ̀rọ̀ náà ó ní nígbà náà ni a ó jẹ ire ilẹ̀ náà nígbà náà ni àwọn ìlérí ọlọ́run nígbà náà ni àwọn ohun ti ẹ̀mí yóò lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa nínú májẹ̀mú titun láti ń kà nísinsìnyí nínú iṣẹ́ àwọn apostẹ́lì 5 èyí tó ń jẹ́ kí ó yé wa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń fẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó jọba kí ó gùn wà nínú ìgbésí ayé wọn wọ́n tilẹ̀ máa ń gbà ládùúrà wípé àwọn fẹ́ kún fún ẹ̀mí mímọ́ njẹ́ ó mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti ní ìgbọràn sí ọlọ́run bí ó bá jẹ́ pé nítòótọ́ ló ń retí kí ẹ̀mí mọ́ ọlọ́run kí ó kún ọ nínú Isẹ́ àwọn apostẹ́lì 5:25 àwa sì lé ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀ bí a kò bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá dágunlá sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá kọ ọ̀rọ̀ ọlọ́run tí a ṣá ọ̀rọ̀ ọlọ́run tí a ò gbọ́ràn bí a bá sọ wípé a ń wá ẹ̀mí kẹ́mí la ó rí gbà ṣùgbọ́n bí a bá jẹ́ ẹni tí ó ti di àtúnbí ẹni tí ó jẹ́ wípé a ti sọ di mímọ́ ẹni tí ó ń rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ó ń gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run ó ń sọ fún wa wípé àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí ọlọ́run fi fún àwọn tí ó ń gbọ́ tirẹ̀ àdúrà mi ni wípé a ò ní jẹ́ ẹni tí ń gbọ́ tí ń gbàgbé a ó jẹ́ ẹni tí ń gbọ́ tí ń gbọ́ràn lórúkọ Jésù nísinsìnyí a ń lọ sí ipa kejì nínú ẹ̀kọ́ wa nínú Hebrews a ń kà á láti orí 13 ẹsẹ̀ 12 lẹ́yìn àtìkà bí a ti rí tí apostẹ́lì tó ń sọ fún wa wípé èmi ń bẹ̀yìn ara ẹgba ọ̀rọ̀ èèyàn Júù mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín ohun tí ó ń pè ní ìwé kúkúrú ni ohun tí ó ti kọ láti orí 1 dé orí 13 ó ṣe

nínú ilé tí a fi ṣe ọmọ ọ̀dọ̀ tí a ní kí ó máa ran ìyàwó wa lọ́wọ́. Ọmọbìnrin yìí bí ìyàwó bá ti jáde, bóyá ìyàwó lọ sọ́jà tàbí ìyàwó lọ pọnmi tàbí ìyàwó lọ kí àwọn òbí rẹ̀ tàbí ó lọ síbì kan, ó ṣeéṣe pàápàá kí ó jẹ́ wípé ìyàwó jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, ó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tí obìnrin tí a fi ṣe ọmọ ọ̀dọ̀, obìnrin ta ni kó máa bá ọ lọ sọ́jà, obìnrin ta ni kó máa bá ìyàwó ṣọ́ọ̀bù, obìnrin tí a ní kó máa bá wa lọta, kó máa bá wa wáúnjẹ, obìnrin tí a gbà wípé kí ó máa bá wa gbálẹ̀, ni obìnrin yìí la máa ṣe bí ìyàwó sí ọkọ. Ọmọ ọ̀dọ̀ a tún máa ṣe ojú règbérègbé bí ẹni wípé òun ni ìyàwó inú ilé. A di ẹni tó jẹ́ wípé a tún máa fa ọkàn ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere, ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀. A tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé. Ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé, bí a bá fẹ́ parun, ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí, ọmọbìnrin yìí, pé kó kẹ́rù ẹ̀, wípé kó máa lọ sílé àwọn òbí ẹ̀. Ó ṣeéṣe kí ìyàwó má mọ kí ló ń ṣẹlẹ̀, kí ìyàwó máa sọ wípé ta ló máa bá mi ṣọ́ṣọ́ọ̀bù bí a bá lé ọmọbìnrin yìí lọ, ta ló máa bá mi gbọ́njẹ bí a bá lé ọmọbìnrin lọ. Wàá sọ fún pé bí a bá fẹ́ dé ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, bí a bá fẹ́ kí ọ̀bọ́lẹ̀ kí wa ní ọjọ́ ìdájọ́, bí a bá fẹ́ kí nǹkan kí ó yà wá lẹ́nu, jẹ́ kọ́mọbìnrin kí ó lọ, kí n ba lè ní àǹfààní láti mọ Ọlọ́run tí mò ń sìn. Nítorí bẹ́ẹ̀, láti pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ nínú ayé run, ohun ta ni láti ṣe nìyí? Tàbí ó ṣeéṣe níbi iṣẹ́ kí obìnrin kan, kí ó jẹ́ pé bí a bá ti ní àkókò díẹ̀ níbi iṣẹ́, a wá jókòó sórí tábìlì wa, bí a bá fẹ́ jẹun, a sọ pé ẹ ra oúnjẹ fún mi ni o, ẹ ṣàánú fún mi ni o, ẹ ṣe báyìí ni o, wá sọ mo ti níyàwó, a ní kò ṣe nǹkan kan, bo níyàwó ńkọ, òun lè jẹ́ ìyàwó kejì, bó tiẹ̀ jẹ́ kẹrin, òun ò kọ̀, òun lè jẹ́ kẹrin. Bí o bá fẹ́ ká jọ gbé nínú ilé, èmi pẹ̀lú ìyàwó, èmi pẹ̀lú ìyáálé, o lè gba ilé fún mi níta. Ìwọ ló máa já nǹkan yìí kúrò lọ́rùn ẹ, ló máa sá fún èṣù, nítorí èṣù ló jókòó tì ẹ, èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ tì ọ lọ sọ́run àpáàdì. Ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o, nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà. Ó sì ṣeéṣe àwọn ẹlòmíràn wọn lọ máa wo fíìmù nígboro, wọn máa lọ sí ilé sinimá tí wọ́n ń lọ yìí, tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò. Òun ló ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn. Nǹkan tó ní láti ṣe láti fi já nǹkan wọ̀nyí kúrò ní wípé tí o bá fẹ́ pa ẹ̀yà ara tí ń bẹ lé ayé run, kí o gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé rẹ. Ẹlòmíràn ó ṣeéṣe kí ó sọ wípé ibi tí òun ti ní wàhálà jù ni wípé bí òun bá wà ní inú ọkọ̀ èrò, tàbí bí òun bá ń lọ ní ìgboro, bí òun bá rí àwọn ọmọbìnrin kan tí ó jẹ́ wípé bí wọ́n ti wọṣọ, gbogbo ara wọn ni wọ́n fi sílẹ̀, àwọn nǹkan wọ̀nyí sì máa mú ìdánwò wá sí ọkàn òun wípé kí ni ènìyàn lè ṣe nígbà tí a sọ wípé kí a pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé, kí a pa wọ́n run, kí ni a lè ṣe nírú ìgbà bẹ́ẹ̀? Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ kí ó yé wa nínú Jóòbù orí 21:1, ẹsẹ̀ ìkíní, èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá? Ẹni tí ó bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, ẹni tí ó bá fẹ́ lọ ní àkókò ìpalárada àwọn ènìyàn mímọ́, ní àkókò tí a ó gba àwọn àyànfẹ́ sókè, ó ní irú ẹni bẹ́ẹ̀ tí kò fẹ́ kí àgbèrè tàbí ìwàkiwà nínú ayé yìí tí kò fẹ́ kí ó jọba ní ìgbésí ayé òun. Ó ní oní láti bá ojú rẹ̀ dá májẹ̀mú. Èyí ni Ọlọ́run fi ṣe wá ní olóríire wípé a ní nǹkan tí a ń pè ní ìpéǹpéjú. Bí o bá rí nǹkan tí o rí wípé nǹkan wọ̀nyí ó lè mú nǹkan mìíràn wá sí ọkàn rẹ, wàá díjú ẹ, wàá jẹ́ kí ìpéǹpéjú ẹ kí ó pajúdé, kí o má bàá rí àwọn nǹkan tí ó mú ọ ṣìnà, àwọn nǹkan tí yóò mú kí ọkàn rẹ kí ó fà sí ìfẹ́kúfẹ̀ẹ́. Jóòbù ló sọ wípé èmi ti bá ojú mi dá májẹ̀mú, ǹjẹ́ èmi ó ha ṣe tẹjúmọ́ wúndíá? Jẹ́ kí n bí ọ ní béèrè kan, ṣé nǹkan tí mo kà fún ọ yìí, ṣé ó wà fún àwọn tí ò tí ìgbéyàwó, àwọn tí ò tí lọ́kọ rárá? Ṣé o mọ̀ wípé Jóòbù ó jẹ́ ẹni tó ti níyàwó?

ó jẹ́ ẹni tí ó ti bímọ, ó sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n ìyàwó ṣì wà láàyè. Ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánwò máa ń dé bí òun bá rí àwọn wúndíá, bí òun bá tẹjú mọ́ wọn, wípé bí òun bá tẹjú mọ́ wọn, ó ṣeéṣe kí àwọn nǹkan mìíràn tí Ọlọ́run kò fẹ́ kí ó tún jẹyọ ní ìgbésí ayé òun. Èmi ó fi sọ wípé òun dá májẹ̀mú pẹ̀lú ojú òun, wípé kí òun kí ó má ṣe tẹjú mọ́ wúndíá. Àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí, àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀, àwọn tí ó jẹ́ wípé bí wọ́n bá jókòó aṣọ wọn á fò sókè, bí a bá ṣọra, bí a bá lọ wo ibi tí ò yẹ kí a wò, a ó máa rí ìhòhò wọn. Ó ní nítorí bẹ́ẹ̀ ìwọ tí o fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ, ìwọ ni o ní láti dá májẹ̀mú pẹ̀lú ojú rẹ, wípé bí àwọn wọ̀nyí tí wọn kò máa ṣọ́wọ̀, àwọn wọ̀nyí tí wọn kò lọ́lọ́run, àwọn wọ̀nyí tí wọn kò mọ bí a ṣe tọ́jú ara ẹni, bí wọ́n bá jókòó nítòsí rẹ, bí wọ́n bá dúró nítòsí rẹ, tàbí wọ́n wà níbikíbi tí wọ́n sì fẹ́ jẹ́ okùnfà, tàbí wọ́n fẹ́ jẹ́ ìdẹ̀wò ìdánwò fún ọ, ìwọ ni ó ní láti bá ojú rẹ àti ọkàn rẹ dá májẹ̀mú wípé ò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Jẹ́ kí a padà sí Kolose orí kẹta ẹsẹ̀ karùn-ún. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé, ẹ máa pa wọ́n run. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ìwé tí a ti ya àwọn obìnrin tó wà ní ìhòhò tí a yà wọ́n sí. Àwọn mìíràn wọ́n máa tan ara wọn jẹ, wọ́n á gbé irú ìwé bẹ́ẹ̀ wọ́n á gbé lọ́wọ́, wọ́n á máa wo àwọn àwòrán tí ó fa ọkàn ẹni sínú ẹ̀ṣẹ̀. Bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arákùnrin, bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arábìnrin, wọ́n á sáré pa ìwé náà dé. Ta ló ń tàn jẹ? Afọ́jú tó dijú, tó ní òun ò ríran nígbà tí òun dijú, gbà tó lajúlẹ̀, ta ló rí? Àwa tí a ń tan ara wa jẹ, tí a ń wo àwọn obìnrin ìhòhò, àwa tí a ń tan ara wa jẹ, tí a tún lọ ń gbé àwọn àwòrán, àwòrán tí ò dára, àwòrán bóyá a rí nínú ìwé kan tí wọ́n ń tà, bóyá a rí nínú àwọn ìwé ìròyìn, tí a tún lọ ń wo nǹkan wọ̀nyí tí ọkàn wa tí ó ń kúrò lọ́dọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ fi ìjọba Ọlọ́run ṣeré jẹ, ó ń sọ fún wa wípé kí a mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, àti ìwà èérí, ìwà èérí, ìwà ọ̀bùn, ọ̀rọ̀ tí kò dára. A máa ń rí ẹ̀yin obìnrin, ẹ tẹ́tí sílẹ̀ ní ibi tí ẹ ti lọ ń dirun, bí ó bá jẹ́ pé ibi ìdirun àwọn tí ó wà nínú ayé ni, tí ò sọ fún arábìnrin wípé arábìnrin ràn mí lọ́wọ́ láti wá bá mi dirun, tí ó jẹ́ wípé o lọ síbi tí wọ́n ti ń dirun nínú ayé, wà á rí wípé ọ̀rọ̀ kò bákùn gbé, ọ̀rọ̀ tí kò dára, ìwà ọ̀rọ̀ èérí, ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin ni wọ́n máa sọ níbẹ̀. Àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí, wọ́n sì máa ṣẹ̀fẹ̀, wọ́n máa ṣe, wọ́n máa drẹ́rìn, wọ́n máa dápàrá wípé báyìí báyìí báyìí báyìí, ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run. Bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀, o mọ̀ wípé ó lè jẹ́ kí nǹkan mìíràn kí ó wọnú ọkàn rẹ, tàbí ìwọ tí o jẹ́ ọkùnrin tí o lọ gẹrun, ibi tí o ti ń gẹrun ni àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ̀sọkúsọ, wọ́n máa dápàrá, wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára. Tàbí ó ṣeéṣe nídìí ayò, nídìí ẹmu, nídìí ọtí, nídìí lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́. Èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run, kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa, kí a má tilẹ̀ débẹ̀. Ó ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́kúfẹ̀ẹ́, ìgbà tí o bá rí aláta lọ́jà, ìwọ onílé lọ́nà, ìwọ tí o ti jẹ́ ẹni tó gbéyàwó sílé, tí o tún lọ ń fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́, tán pé ẹ báwo ló ṣe rí ńbẹ̀, báwo lè, o mọ̀ pé ìfẹ́kúfẹ̀ẹ́ nìyẹn. Ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ, tí ó jẹ́ obìnrin, nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi, ara ilé ẹ, tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn, o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ, ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìfẹ́ búburú, èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde. Ó aago mọ́kànlá lù, ọkùnrin tún jáde ilé, ń bo ló ń lọ, ìyàwó wà nílé, ọmọ wà nílé, o tún jáde láago mọ́kànlá, kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó o fẹ́ lọ ṣe, ń bo ló ń lọ, mo fẹ́ lọ kí ẹnìkan, ta ló fẹ́ lọ kí? Ó yẹ kí a ṣọ́ra. Bí a bá fẹ́ wọ ìjọba Ọlọ́run, ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí, èyí ni à ń pè ní ojú kòkòrò. Bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀, à ń kìlọ̀ fún wa wípé kí a ṣọ́ra o. Ìdájọ́ Ọlọ́run kò jìnnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀. Wẹ́sẹ̀ ìkẹfà
nitori ohun ti ibinu Olorun fi nbo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu tin rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan won yi o nso fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu Olorun o nbo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo Olorun ibinu Olorun o nbo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu Olorun han lati orun wa si gbogbo aiwa bi Olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran o ma nse be ni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je we pe e ko dara ko bo si gege bi eko ro Olorun won ma so pe awon o mo ni o si mo o emi Olorun si nkilo fun o si ti ka ninu oro Olorun o ni awon ti o fi aisododo te otito mole oni iru awon be idajo Olorun yo wa sori won ninu iwe ifihan ori kokan le logun ese ikejo ifihan ori kokan le logun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun tin fi ina ati sulfuru jo iyi ni kokeji o nso fun a wi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba Olorun soro eni o fi ye ki a so fun Olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbese aye wa a fe ki eje Jesu Kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbese aye wa o ti ri oro Olorun loni o ti ri eko ihinrere o ti ri ohun ti Olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba Olorun soro ki o ni ki Olorun ki o fun o lagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agbere run lati le pa ewa iri run lati pa ife ku fe run lati pa ewa boburu mu lati pa oju kokoro lati pa run dide ki o so fun Olorun dide ki o ba Olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ori ofe ti o fi jolo oto si eko ihinrere bi abati dari esere jio o ye ki o bere ori ofe lowo Olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi Olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun Olorun wepe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara ti nbele aye o fe pa won run o fe je ti Olorun dede ki o so fun Olorun ma je ki enikeni ki o di o lowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba Olorun soro ki o so fun Olorun ki o gba adura titi o fi gba adura agbayori titi o fi ni ore ofe lati odo Olorun titi o fi ni agbara lati odo Olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re Olorun yo fun lore ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun Olorun we pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro Olorun mu so fun Olorun we pe ki o fun o lore ofe o sese ki awon eniyan ki o ma ro we pe o je eniyan Olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun Olorun we pe o fe je ti Olorun lati isinsin lo titi Jesu yo fi de

fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímótì kìíní orí kejì, Tímótì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119.